0: kanitila gelu 96.7 FM oke to gaju
1: oke lo
0: oke lo ni lefo fun balawu la fi oba ni lu badan ni felele ni
1: be fada oke
0: kabiyesi o iriri edale to ti eyin gbo lowo lowo bayi
1: ogbon de kan bayi
0: eh ogbon bayi lo si fi ko ni ba gukun ru yi ba ti lu nilu nigeria loro bayi o na le ma gbo eto iriri eda yi awa ko ba mi edumare ni o a dupe lọwọ gbogbo eyin ololufẹ patapata nile yin loke okun oba mi edumare o ko ba dupe lọwọ eni kọkan yin ka to gori eto yin awọn ololufẹ ti n pepe bo ni o a n duro de yin o tori ba ba ti gbọ eto yin ohun we a ni ti sun a dupe lọwọ gbogbo awọn to n fife han a dupe lọwọ gbogbo awọn tan ti n reti wa patapata egbegberun awọn eyan kan be o ti joko lati gbọ kini n toba mi edumare o tun yóò tún lò wá fún lónìí
1: o. Mi ò tiẹ̀ wọ́n kọ́kọ́ wà coincident ni torí pé wọn mọ̀ pé àwọn lè gbọ́ nǹkan fẹ́ sọ ìtọ́ wọn gbọ́ tẹ́lẹ̀.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Wọ́n gbọ́ kàn ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n lọ ni wọ́n yin ibẹ̀ lálẹ́.
0: Ẹ já gbọ́n tí.
1: Tí àwọn bọ́ìsì Ọlọ́run tún sọ. Ajáde wọn wá fẹ́ máa bèrè ẹjọ́. Bèrè ọ̀rọ̀ tó bá lọ fèsì ọ̀rọ̀.
0: Wọ́n fẹ́ gaṣẹ́ ni wọ́n bá gàdá síta. Àwa kọ́ la fẹ́ sọ̀rọ̀ Adéagbo. Ọba mi Edumare ni ó gba ẹnu wa sọ̀rọ̀. Tó rọ̀rọ̀ kan ò ní jáde lára ẹ̀dá kan. Bí ìbá ṣe pàṣẹ Ọlọ́run ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ gangan náà ó sì ní Ọlọ́run. Gbogbo ntẹ́ bá rí tá a bá ń wí. Èyí tá a bá ń sọ jáde lẹ́nu. Lọ nígbàgbọ́ wípé àwa kọ́ o.
1: Ọlọ́run ni.
0: Ọba mi Edumare ni o. Ọba mi Edumare sì ni kò ní sọ̀rọ̀ kó wá sì sọ. Ọba mi Edumare ò ní sọ̀rọ̀ kẹ mọ́ wá sọ wípé á kò rọ̀ ó ṣe o. Àṣẹ rẹ̀ làwa fi ń ṣe gbogbo eléyìí. Ìránṣẹ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tọ́ba mi Edumare máa ń rán
1: ọ̀rọ̀ ìyẹn.
0: Gbogbo ntọ́ bá ti ríra rẹ pé èèyàn ni ọ lọ nígbàgbọ́ pé ìránṣẹ́ kan lọ jẹ́ o fọ́ba mi Edumare o iṣẹ́ kọ̀ọ̀kan ló ń kálukú wá sì ń jẹ́ iṣẹ́ tá a wá ń jẹ́ yìí ó wá sọ̀tọ̀ọ̀tọ̀ ọba mi Edumare iṣẹ́ pọ̀ lọ́dọ̀ rẹ o
1: pẹpẹtẹ
0: èmi èyí ṣe ìránṣẹ́ ọlọ́run yín tó ń ṣe lọ́wọ́ ọlọ́run fẹ́ kó o ṣe ni ọlọ́run rán ọ ni o àwọn ẹ̀dá kan bẹ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fúnra wa wípé aago kan òru nílùú nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó pàtàkì jù ni in tó tóbi ni lọ́dọ̀ ọba mi Edumare
1: iṣẹ́ méjì náà ni wọ́n fi ń ṣe
0: iṣẹ́ méjì wọ́n fi ń ṣe
1: iṣẹ́ méjì là ń fi ṣe
0: kábíyèsí Ọlọ́run
1: iṣẹ́ àkọ́kọ́ nǹkan máa fi dé
0: wọn a máa fi dé nǹkan kábíyèsí Ọlọ́run
1: tí wọ́n sì dúndùn pé n táwọn bá dèsẹ́ kò sí máa
0: bá ọlọ́run tó lè tún ta lẹni tí ó wà á tu
1: àwọn èèyàn àti ẹ̀tún máa gbàgbé pé ǹjẹ́ nìkan wà tí ń jọ́nà bí
0: kábíyèsí Ọlọ́run
1: ṣùgbọ́n kan wà tó jẹ́ pé ó kọ bàbá ní agbẹ́dá ní
0: ó kọ rẹ̀
1: ní agbẹ́dá ní bí wọ́n bá lo mọ̀ á dè
0: tí wọ́n bá wá dè
1: tí wọ́n mọ bàbá òun pè
0: kábíyèsí
1: tí wọ́n pé èèyàn máa ń mọ ọlọ́run tó sì ju èèyàn lọ
0: kábíyèsí ọlọ́run
1: bọ́ bá bóbìnrin sọ̀rọ̀ báyìí kò ní tí ìsọjú méjì mẹ́ta ló yóò ti gbà sí ọlẹ́nu
0: kábíyèsí ọlọ́run
1: wọ́n wá ní a fi wé ti olùmíín ọkùnrin ni obìnrin ni ọmọdé àgbàlagbà ni tó jẹ́ pé bó bá ti lè bá ọlọ́run sọ̀rọ̀ báyìí yóò gbọ́ ni akán wà lórí àwọn báyìí
0: kábíyèsí
1: ọlọ́run
0: tí wọ́n ń pọ̀ bá mi Edumare yìí
1: akán wà tí wọ́n gba aago dání tí wọ́n ń lo aago
0: àsọtọ̀tọ̀ ní bá a ṣe ń ké pé ọba mi Edumare
1: akán sì wà tó jẹ́ pé wọ́n dúró di tí wọ́n gbé dání tó jẹ́ ti ìṣẹ̀ṣe tí wọ́n ní ànítọ́ ọlọ́run làwọn ò fi ṣẹṣẹ́ àwọn ò ní fi bá tẹ̀dá àlàyé kankan jẹ́
0: n táwọn èèyàn kan bá wá dé
1: àwọn èèyàn wọn tu
0: àwọn èèyàn wọn tu
1: wọn fò kọ ọlọ́run tu
0: kábíyèsí ọlọ́run
1: máa gbọ́ ẹni tí ó ṣe ń ta wí tàkọ́kọ́ yóò dákọ́ ọlọ́run. Ṣùgbọ́n tí ó tún wá tu náà ó náà tún dákọ́ ọlọ́run.
0: Ó náà tún dákọ́ ọlọ́run.
1: Tẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dé tọ́lọ́ ń gbà sí lẹ́nu tọ́lọ́ ni ó ṣeéṣe fún un. Ọlọ́run jẹ́ kí ẹni tí ó ṣe fún ọlọ́run jẹ́ ó fẹ́ fún ní orí ọ̀fẹ́ díẹ̀ sí. Tàbí kí yun náà ti ní ọ̀nà kan àbọ̀ náà méjì tó fi ní àṣìṣe díẹ̀ wájú ọlọ́run. Tọ́lọ́ náà wá fẹ́ fi kàn pé èmi gangan
0: ló ń bẹ o. Yóò wá lo àwọn kan fún ní sábàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ẹ jẹ́ pé ọ̀dà o ní ìròfin iṣẹ́ Ọlọ́run pọ̀ o.
1: Àpọ̀ rẹpẹtẹ.
0: Àwọn tí ń dẹ̀hun lára àránṣẹ́ Ọlọ́run kan
1: ni. Lára àránṣẹ́ Ọlọ́run ni.
0: Ẹni tí ó túlẹ̀.
1: Lára àránṣẹ́ Ọlọ́run ni. Ẹgbẹ́ Ọlọ́run. Ẹgbẹ́ Bíbélì wo ó dàbí wà nù Kùránì náà ti Jóòbù.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ṣé ẹ mọ̀ pé sùn lọ bá Ọlọ́run ni ó ní sọ rò pé ìránṣẹ́ rẹ̀ ni lóòótọ́ bí. Ó ní òun sì gbà mí láàyè díẹ̀.
0: Bọ́yá ìránṣẹ́ bọ́yá ẹ̀mí rẹ̀ yóò mì ni àbí yóò dúró.
1: Ọwọ́ rántí ẹ yọ kan tọ́lọ́ ọba sọ fún un. Ó ní gbogbo ohun tó bá wù ọ ni ọ̀nà ọ̀sẹ̀ fún un. Ṣùgbọ́n okùn ẹ̀mí rẹ̀ nìkan náà ni ìfàlẹ́ ọlọ́.
0: Ìyìn ní gbà fún ọkùnrin. Ṣùgbọ́n gbogbo nǹkan tó kù.
1: Mo yọ̀ǹda ẹ̀
0: fún un. Mo yọ̀ǹda.
1: Ṣùgbọ́n ń gbà tọ́lọ́ ń gẹ́rí pé dúró ti yanyan. Ó rí pé gbàgbọ́ rẹ̀ ò yẹ. Kò sí èkìrẹ́ rárá bí tàwọn ilé
0: ìbò. Gbogbo tó fi ṣe pátá ó dé. Ó ṣe gbá ó mu síbẹ̀ síbẹ̀.
1: Ọlọ́run tó padà ṣe kíni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ó tún bẹ̀rẹ̀ padà fún.
0: Ọlọ́run ó gba agbára kúò. Gbọ́wọ́ lọ́wọ́ àwọn tó dé.
1: Níta ń gbìyànjú àti sọ ní pé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kan tí gbogbo làkọjá rẹ lónìí nígbàgbọ́ pé àwọn kan wà níbẹ̀ náà pẹ̀lú àdúrà.
0: Wọ́n tù. Gbogbo yìí la kọjá tó ń kojú rẹ̀ lọ́wọ́ báyìí. Tẹ́mi rẹ̀ fi wá lérò wípé sóun le bọ́ nínú gbogbo ìlàkọjá ilé yìí ibi tó bá mi Èdùmàrè tí ó gbà mú òun lọ́nu. Má ro bẹ́ẹ̀.
1: Ó sì á lọ bẹ́ ó dùn.
0: Má ro bẹ́ẹ̀. Èyí tó ń sọ Àlùkùránì náà sọ. Àyùbá ó ti rò ó Ọlọ́ni à. Yóò ṣe títí ni. Ṣùgbọ́n okùn ẹ̀mí un.
1: Kò lè já.
0: Kò ní já o.
1: Ó rẹ ń tó jẹ gbèsè tó jẹ pé gbèsè tó jẹ ẹsẹ̀ kékeré.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Gbọ́ngbò sì tó yá Ọlọ́run tó bá kó gbogbo gbèsè tó rọ dà ó mú òkú pupa tó gbé lọ.
0: Tó ti rora rẹ̀ pín.
1: Pé kóun ẹ̀sìn yìí ti pọ̀ ju kóun para òun kóun pokùnso kóun bẹ́ odò kóun gbé nǹkan jẹ.
0: Lẹ́yìn ọ̀rẹ́ yìí.
1: Ọlọ́run tún wá mọ̀ọ́mọ́ tún wá là kú nbẹ.
0: Ìwọ tó ń gbọ́ mi tó ń ronú yìí lọ́wọ́. So o gbá ti Jóòbù. Àyùbá ó wà lórí ìnira yìí títí.
1: Ọ̀pọ̀.
0: Fá. Lẹ́yìn ẹ̀rẹ́ yìí ọba mi Èdùmàrè làkú o.
1: Tó làkú nbẹ.
0: Kí ló ń ronú lé lórí.
1: Kí ló fẹ́ parẹ́ fún.
0: Kí ló fẹ́ bọ́ sínú odò fún.
1: Wá go tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí.
0: Ọmọ tó ti fẹ́ gbé nǹkan jẹ.
1: Jẹ́ máa parẹ́. Ta ló sọ fún ọ pé ó lè di gómìnà lọ́la.
0: Ta ló sọ fún ọ pé oore rí òní dé. Ta ló sọ fún ọ pé ayé òní kí ìwọ náà kú oríire.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí gbèsè. Ọwọ́ fẹ́ para rẹ.
1: Abolade.
0: Kábíyèsí.
1: Ohun ẹyọ kan péré mo mọ̀ tí gbogbo wa ń ṣe. Àtẹ̀ tó ń tu àtẹ̀ tí ń dè. Ọmọ ni.
0: Kí ni.
1: Ìgbìyànjú.
0: Ìgbìyànjú.
1: Ìgbìyànjú ni.
0: Kí wá ní jẹ́ gbìyànjú.
1: Ìgbìyànjú ni pé ohun tó o fẹ́ àbí nǹkan tó o fẹ́. Bí ìgbìyànjú àwọn ará ilé ni a lè bá wa tu dáadáa.
0: Kí ni jẹ́.
1: Ìgbìyànjú gangan.
0: Ìgbìyànjú. Ohun kan ṣoṣo. Tá a mọ̀. Tó lè yanjú ọ̀rọ̀ ayé rẹ. O ní.
1: Ìgbìyànjú.
0: Ìgbìyànjú. Ẹ dákun gbogbo ọlọ́gbọ́n olóye kí ni jẹ́ gbìyànjú.
1: Gangan.
0: Ká tó wá lọ sáàrin o. Ká àwọn ọlọ́gbọ́n olóye wọ́n ṣàlàyé ẹ̀. Ìgbìyànjú. Ṣé ìgbìyànjú láàfin kún ọ̀rọ̀ wa báyìí.
1: Àbí.
0: Tọ́ba mi Èdùmàrè.
1: Tí
0: ó fi dá gbogbo wa láre. Ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀. Ọba mi Èdùmàrè dákojọ́ o. Àgùkọ òru tá a wà yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Nílùú Nàìjíríà. Abẹ́ọ́ ni Ọlọ́run.
1: Atúnfowókọ rẹ bẹ́ọ́.
0: Àfi bó o ṣe tó bẹ́ọ́ o.
1: Bó o ṣe mọ atúnfẹ́ bẹ́ọ́.
0: Àfi rírí tó ń rí wa tá a rí ọ. Àfi bẹ́ẹ̀ o.
1: Afọ́kọ rẹ bẹ́ọ́.
0: Inú ilé agbára la wà níkànnì ti Lágelú.
1: Bẹ́ẹ̀ni.
0: 96.7 FM. Èyí àwa mọ̀ pa ń bẹnu ilé agbára.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ayé wa ń gbọ́ wa báyìí. Ọba tá a ń wí yìí tá a ń ròyìn yìí. Àmọ̀ àyè tó wà.
1: Àmọ̀.
0: Dá
2: kun jọ abẹ ni o gbogbo awa ta n gbọ wa lọwọ lọwọ nile yi ni
1: loki
2: okun ni gbogbo eru ti n bẹ lori de lọwọ lọwọ bayi ade agbo gbogbo eru ti n bẹ ninu de lọwọ lọwọ bayi ọba mi edumare bawa tu won le
1: ami ase edumare
2: ọba mi edumare bawa la won ku
1: o
2: awon kan lo de sugbon awa nigbagbo pe awon kan na
1: ni
2: won tutu ọlọrun abẹ o
1: ti tu lọwọ lọwọ bayi
2: awon ti o tu won ti ntu
1: won ti ntu lọwọ lọwọ
2: kabiyesi ọlọrun o mo ku orire o
1: orire nla mo
2: gbogbo eru ti sunkun lọwọ lọwọ bayi inu de lọwa
1: boya kun omo ni
2: agbogbo eru ti pariwo lọwọ bayi inu de lọwa gbogbo eru ti o ni lowo inu de lowa
1: boye le ti n waya ni
2: gbogbo eru ti sunkun pe ai lowo lowo inu de ni
1: boye le ti wa n woko ni
2: gbogbo eru to ba mi edumare mi to kan ri obale inu de ni
1: abele to fe lo ku olorile de lo si
2: gbogbo eru ti wa n gbo wa lowo lowo ti n be ninu de ka abi meji nile yi ni loke okun o ti da mo ti ti
1: boya wa we igbelu ni
2: o ti ku ti lo e mo yo odun loke okun
1: we ko wa le wale
2: ai ku o ti o ti wo ko so na abayo kankan fun ma lo fi wa wo pe ah lagbaja pe loke okun ko wa leke rona abayo ni
1: rona abayo ni
2: wa di baba ilu oyinbo
1: dadi ilu ebo
2: inu de lo wa
1: inu de ni o
2: gbogbo eru ti nbe ninu de be oba mi edumare dakun jo
1: abi o
2: wola ago kan oru yi
1: dakun
2: wola gbogbo awon ti ntu lowo lowo yi dakun ba wa tu gbogbo won le
1: abi ase edumare
2: gbogbo ide ti wa nbe ninu are nikan kan wa awon ide kan be ti o se foju ri edoxi ma lo ko ni mo pe de nbe lara awon oba ti wa ma ja ide na ku o nbe dakun jo o wola aguko oru yi wola si afefe yi ba wa today na o
1: ami olorun
2: ah ko sami dada ade agbo ah o sami dada
1: ami o
2: bantu de aye mi o
1: bantu de aye mi je
2: rona lo
1: temi na oro na lo
2: bantu de aye mi
1: bantu de aye mi
2: je rona lo
1: je rona lo
2: jolori ori na ri mi
1: jolori ori na ri
2: jala nu ori na ri mi
1: jala nu ori na ri mi
2: se amina
1: amina
2: dede bo se wiche un olorun o today re o
1: amina
2: o wi dada
1: amina
2: pa fowo re boju fi rara re
1: boju bo ti fi rara
2: o
1: oba ni ti se be
2: o ti de
1: oya oya
2: oya
1: ladio

0: lóòótọ́ ètò wa gbẹ̀ngà ọlá yìí wọn náà
1: bẹ́ẹ̀ni
0: ó yàtọ̀ ìgbésí ayé rẹ̀ sì ń yàtọ̀
1: ojoojúmọ́
0: ọba mi Edumare yóò tún jẹ́ ọmọ yàtọ̀ sí
1: mi
0: ọba mi Edumare ọmọ bá wa dúró tì
1: í
0: wọ́n tún ti sọjọ́ ọ̀bí tọdún
1: yìí
0: gbogbo ayé gbọ́ ọba mi Edumare ní jẹ́ òfẹ́ léyìí
1: sàṣemọ́
0: kò ní fi sàṣemọ́ náà
1: yẹ
0: ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ọba mi Edumare jẹ́ sẹ́sẹ̀ ọlọ́wọ́ bó ti wà gẹ́gẹ́ bí ìṣe wa yẹ kó gbó ọba mi Edumare ò sì dé mọ́lẹ̀ ọba mi Edumare ò ní tiẹ̀ wọ́n mọ́lẹ̀ o Abdulaziz Ademola
1: Abdulaziz Abdudemola
0: Asiso
1: Asiso no international guy
0: ọba mi Edumare ò ní tiẹ̀ wọ́n mọ́lẹ̀ ọba mi Edumare ò ní tiẹ̀ wọ́n mọ́lẹ̀ o ọba mi ò ní dí ọ mọ́lẹ̀ gbogbo òde tó kù nínú ìsẹ̀mí irinṣẹ́ ọba mi Edumare ọmọ tù torí èyí ò ní rìn
1: kórí
0: ọmọ mi ò
1: sọ́gbọ̀n ẹ̀
0: gbogbo ẹni bá fẹ́ dojú kọ òun ó dí ọ mọ́lẹ̀ ọba mi Edumare ọba wa dé mọ́lẹ̀ ànísẹ́kọ́dún yìí ó tó parí gbogbo aláàánú tí máa ń ṣàánú èèyàn ọba mi Edumare yóò wọ orí wọn ó sì ṣe ọ láàánú gbogbo ẹrú tó bá bá ń sàmí fún aláàánú ọwọ ẹyin náà rí o ọdà sọlọdọ rẹ pé ọdà aláàánú ọwọ rí wà bá ń ṣe à program yìí bá kéèyàn mẹwàá yára tó aṣiṣó aláàánú ọwọ rí ẹ bá ń sàmí fún yẹn mẹwàá tó bá kọkọ yára lọ sí àmì àmì ọlọrun ò kọ bá mi Edumare kó ńlá láàánú sí òun ìwọ ọlọ kọkọ gbà àánú náà ọba mi Edumare kò ní jàánú náà wọn
1: láìláì
0: òun náà ti nípinnu ẹ àbíájẹ ń wí fún dáadáa o àṣìṣó ọba mi Edumare ọlọ́run òjò aláàánú ọwọ́ rí kọ́dún so ìwọ náà wí fún ẹ gbogbo ẹrú tí wàá gbọ́ wa náà ẹ dákun ẹ bá wí pé àṣìṣó aláàánú ọwọ́ rí o ẹ bá wa ṣe é á mí sí
1: i
0: mẹ́wàá tó bá kọ́kọ́ wọlé ọgbọ́n oríire tiẹ̀ nu.

0: adé agbóyí kí á yàrá lọ báyìí nígbà tá à ń bá ọ̀rọ̀ lọ tọ́ba mi Èdùmàrè ń tẹ̀wá síwájú lọ ibẹ̀ lọ̀rọ̀ ká ti jáde sí wa ni gbogbo tẹ́dọ̀ ọmọ gbogbo ẹ̀dá tọ́ba fẹ́ nílọ síwájú kí ni tẹ́dọ̀ ṣe wá ní ìgbìyànjú kí wá ní jẹ́ gbìyànjú wọn láàṣẹ kí ní ìgbìyànjú ká tó yà síbi tí
1: tá
0: ń lọ gangan ẹ dákun gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n olóye onílàáká ìtẹ́nu ẹ dákun ẹ là wá lọ́yẹ̀ kí ní jẹ́
1: ìgbìyànjú
0: sọyẹ kẹdọ ọmọ lé
1: ìgbìyànjú
0: ni sọyẹ ká wá gbìyànjú ok ẹdí agbo ibo la fẹ́ wá ìgbìyànjú dé
1: ibo ni ká wá dé ibo la ti pàdé ìgbìyànjú
0: ibo la iṣẹ́ wo la ṣe tá a fi pàdé ìgbìyànjú 0912370 8675 0912370 8675 0912370 8675 lókè òkun +234 81 42 49 1006 +234 81 42 49 1006 ta ló wà ń bẹ̀ wọn.
1: Hello.
0: Ẹ mà kú àjẹ́ o.
2: Ọ̀túnba Adékúnlé látòlódó.
0: Ọ̀túnba Adékúnlé látòlódó.
1: Ẹ káàbọ̀ sà.
0: Ẹ kú àjẹ́ bàbá wa. Ẹ ra sà.
2: Ẹ mọ̀ ní dáàmú.
0: Àmì.
2: Bàbá, ọmọ ń gba méje ni ẹ̀yin náà gbàgbọ́ ara yín.
0: Àmì.
2: Ẹyí ìgbìyànjú òjò náà.
0: Ìgbìyànjú ọ̀kọjá
1: àdúà.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Wọ́n ní òsì nǹkan méjì tó jàdúrà lọ.
0: Kò wá síbi tí a wà á.
1: Ìgbìyànjú lọ.
0: Àfi ká wa lọ síbi.
1: Àdúà.
0: Lọ́dọ̀ tiwọn.
1: Ǹjẹ́ síbẹ̀ ni lóòótọ́?
0: Ṣé sádùà ni.
1: Ìgbìyànjú.
0: Ìgbìyànjú.
1: Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀?
3: Ẹ̀lọ́.
0: Ẹ mà kú àjẹ́ kí ló kọ yín láti bọ̀?
3: Orúkọ tèmi ni Kọ́lá Wọlé Abọ́bẹ̀rẹ̀ láti Ọmí Àdìo.
0: Ẹ ra bàbá mi dada.
3: Ìgbìyànjú àdúà ni.
1: Àìdíà.
0: Àdúà.
3: Àdúà.
1: Àdúà
0: ni. Àdúà ni ìgbìyànjú lọ́nà wo bàbá wa.
3: Téèyàn ọba ti dúró lójú kan ṣoṣo. Tó ń kó gbogbo àníyàn rẹ̀ lọ́lọ́run lọ. Mo tó fẹ́ lọ́lọ́run ó ṣe fún.
1: Tí ọba ti gbọ́ lọ́run ó sinmi.
3: Lójú kan náà. Tí ó béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá sùn ò ní sùn.
0: Ẹni tó bá ti sùn.
1: Kò ní sùn.
3: Kò ní sùn. Àmẹ́ni tí ó sùn yóò ríbi sùn. Àdúrà yẹn gbà ọ.
1: Àmì àṣẹ.
3: Àdúrà gbogbo wa ni ó ṣètẹ́wọ́ gbà.
1: Àmì Ọlọ́run.
0: Ẹja gbọ́ tẹlomi. Ẹja gbọ́ tẹlomi. Hello.
4: Bàbá mi Abọ́lájí Taiwo.
1: Ẹ bá ká.
0: Ẹ ra bàbá mi ẹkú àjẹ kí ló kọ yé.
4: Ẹ ga lẹ, mo ká dààmú bí yín o, ọmọ yín ni o.
0: Ọmọ ọba Musa.
1: Kòfósì ẹwà
0: káàbọ̀.
4: Ẹ̀sà àyàdúrà wà lọ́tọ̀ kò ní ìyànjú lọ́wọ́ o. Ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ ní ìgbìyànjú. Téèyàn bá ń ṣàdúrà ó máa lórí nǹkan téèyàn ń ṣe lórí. Orí nǹkan téèyàn ń ṣàdúrà lé lórí yẹn ní ìgbìyànjú. Tẹ́dà bá ń ṣiṣẹ́ tó ń lọ tó ń bọ̀. Ó gbọ́dọ̀ fi àdúrà kún ìgbìyànjú iṣẹ́ tó ń ṣe yẹn. Àyàdúrà wà lọ́tọ̀ kò dí ìgbìyànjú lọ́wọ́ o.
0: Ọ̀làdúrà
4: ọ̀tọ̀ ni ìgbìyànjú. Kòfósì látòlódé.
0: Kòfósì nǹkan kan ò ní sọ. Ó tún ọ̀tọ̀ ni lọ́dọ̀ ẹlòmíì mo gbádùn rẹ̀ ẹ ṣe gan ni. Òun sọ wípé irọ́ ọ̀tọ̀ làdúrà.
1: Ẹlòmíì
0: náà ẹ̀lọ́. Ẹ mọ̀ kó àjẹ kí ló kọ yín láti bo.
5: Omi ni Juala Music láti wo.
0: Juala Music.
5: Yẹ́sà, ìyànjú kórìí sí ìrírí sí ìdí ayé rí. èèyàn bá gbìyànjú láti ní ìyàwó ìyànjú ni, ènìyàn bá gbìyànjú láti kọ́lé ìyànjú ni, ènìyàn bá gbìyànjú láti lọlé aláàdúrà ìyànjú ni, ènìyàn bá dẹ̀ gbìyànjú láti jẹ́ òní ìṣègùn ìyànjú ni. Ìyànjú tó rí rí sí o, ṣùgbọ́n ìyànjú tí èmi mọ̀ láti kékeré àwọn bàbá wa wọ́n fi kọ́ wa ní iṣẹ́ ni, wọ́n ní òsì gbìyànjú láti fọṣọ ọrùn rẹ̀ ìtiráyì kéèyàn lákìtì yẹn lórí nǹkan ó sì gbìyànjú kọ́ ọsán kó wájú ìta rẹ̀ ó jẹ́ ń fọ́ọ̀n ó kun lè lè fà wọnú lé ó sì gbìyànjú ó fi pojú ní mọ́tò rẹ̀ sáré lọ́bàdàn ẹ̀ka ó rí kéyìn
0: kí wàá ní gbìyànjú
5: gbìyànjú tiraka ni
0: kéèyàn tiraka ni
5: tiraka àwọn aláàfáà tàbí àwọn abaláwo tí a máa gbowó lọ́wọ́ yẹn tán tàbí tí a máa fẹ́ gbowó lọ́wọ́ yẹn wọ́n sọ pé gbìyànjú ni o àwọn ọ̀lágbára o.
0: O de ṣeun ẹja gbọ tẹlu mi.
1: Ẹ̀lọ́ ta ló tún wà mẹ́ẹ̀.
0: Ẹ̀lọ́ ta ló wà mẹ́ẹ̀.
1: Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ń gbọ́ wa torí ọlọ́run. Ẹ̀lọ́.
5: Ẹ̀lọ́.
1: Yẹ́ sà.
0: Ẹ máa kú lẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ pa rédíò yẹn ẹ pa.
5: Ẹ̀lọ́ pa.
1: Ẹ̀ gbọ́
5: ibè.
1: Ẹ̀ra. Bad
5: news.
0: Bad news.
1: Ẹ̀ka.
5: Ẹ̀ka ti di ọrẹ. Ẹ ìgbìyànjú àti àdúrà ìgbẹ́rùn
0: yìí
5: ìgbìyànjú àti àdúrà ìgbẹ́rùn yìí
1: wọ́n jọ rìn ní
0: lọ́nà wo
5: lọ́nà tí ó ti jẹ́ nìyẹn ní ìwáṣíwájú wa inú ẹ̀sìn ẹ̀yìn náà ni ẹ̀dàndé wó orí nísìnyí àdúrà ló fi ọjọ́ náà pé ìwọ náà forí gbé mi lọ́wọ́ ọ máa ṣiṣẹ́ tọ̀ ọ́ ọmọ ṣiṣẹ́ tó àdúrà o àdúrà ní tètè ìjẹ́dà òdìdí ti ń lọ àdúrà ní ìjẹ́dà òdìdí ti ń lọ ìgbìyànjú àti àdúrà ìjẹ́ rẹ̀ o
1: ìgbìyànjú wa ń kọ́
0: ìgbìyànjú ń kọ́ àdúrà ní ọjọ́ ìdí
5: òdìdí ìgbìyànjú ni pé mo ń lé orí gẹ́gẹ́ bí sẹ́ni kan sọ ní ìsìn pé mo fẹ́ gbogbo tí dàgbà ti ń lé kìí báyìí ni mo ní èdè ìrọ̀dọ̀ ọlọ́run àdúrà náà mo fi tìlẹ́yìn ẹ náà fi dá ìfi tí yẹn fẹ́ ìgbìyànjú àti àdúrà
6: ìtòtẹ́ fún alẹ́ yìí ó kún fún afọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fọ́nà bá láàánú kún fún wa ní ìmọ̀ àti iye ni ẹ rí ìgbìyànjú àdúrà náà ni lẹ́gbẹ̀ẹ́ kan torí pé gbogbo ọ̀kàn pátá òsì tó kọjá àdúrà a fẹ́ ṣe nǹkan tó dáa ni a tún fẹ́ ka àfúfẹ́ kan tí ọ̀dà fún ara wa ni ìgbìyànjú náà ni ká lè ọlọ́run kan náà ń dẹ̀ gbàdúrà wọn ní kò fi ń tó le kó kọjá àdúrà ìgbìyànjú kan nìyẹn ìgbìyànjú kejì ẹ̀rọ.
0: Gbogbo ayé ń gbọ́ yín ìyá wa.
6: Ìgbìyànjú kejì ni pé àwọn kan wà tọ́lọ̀ fún ní mímọ̀ ìwé àti ìgbò ẹ̀pọ̀ náà fún wọn tí a bá ní ìdí ìrànlọ́wọ́ tí èèyàn bá bá wọn sọ wọn bá ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ìgbìyànjú kan náà nìyẹn wọn làwọn ọba yẹn fi ẹ̀yẹ ságìwé ìwúrò ẹ jẹ́ ìwé ọ̀là ẹ já kiní ẹ gún pọ̀ ẹ fi wẹ̀ ẹ fi mú yẹ ọ̀nà ìgbìyànjú náà ẹni tó ní ìkan inú ojú ń dùn sọ́dà wọn ẹni mú òrì ẹ mú ẹ̀kọ́ gbígbóná ká ẹ sì lú ìgbìyànjú nìyẹn ìgbìyànjú kan náà nìyẹn ìwé ìgbìyànjú yẹn ó pé sí ọ̀nà ó pín yẹlẹ yẹlẹ
0: ọlọ́ba
6: láàánú jùlọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́ba láàánú jùlọ ó dé ẹ̀jú àkòdè ládì nígbà ìgbìyànjú aládì o mi sọ pé o fún yẹlẹ yẹlẹ alájà sàn ni àtúgbìlẹ ìyá
0: títà ìyá wa sàn ni títà ẹsẹ gani.
1: Ẹ ṣeun ẹ̀lú táwọn ọmọ ẹ.
5: Ẹ̀lú o.
0: Ẹ máa bọ́
5: àyè. Ẹ̀yin abọ́kùnrin méjèèjì. Ẹ̀lú gbàgbé mọ̀.
0: Àmì
1: ọlọ́run.
5: Ọgbọ́n tẹ̀ máa kọ́ wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ yìí ẹ̀ní gbàgbé mọ̀ ẹ̀ní parọ́.
1: Àmì ọlọ́run.
5: Oníyè Ayọ̀dẹ́lẹ̀ Adébẹ̀fọ̀ láti yọ ẹ̀dẹ̀.
0: ti ilu ede
1: Demokwarugun
0: era baba wa
5: Adimola Adeleke
1: baba wa ti mi nko o
0: mi o
5: baba mi la fe ko
1: la dupe adupe
0: era baba
5: seri awon ti soro ti waju sa o le gbadun mi
1: amen amen
5: igbeyanju o le yi gan sim igbeyanju mi se la la ti o mo so ti le ba so igbeyanju lai ni adura ninu o le yori bi kankan to to se
1: ko si bi to fe yori
5: si ta ba ti agbeyanju ta ba ti agbeyanju tan a ma oluwa ba ti ko si se mi ru di arugbo soro soro
1: ami
5: e wo ni ojo e wo te se n ba wa lai bo igbeyanju igbeyanju ọlọ to wa ko ndo aso ni to da lo ninu re
0: kabiyesi olorun
5: bo wa la gboro fura si igbeyanju moto awon kan wa won ni welcome to e
1: ben ben
5: e mo sise e ti mo gbadura ninu wo ni mo awon onigbagbo oni ni paul ba nbe
1: ti apolo nbo mi rin
5: ti apolo to ni ti apolo nbo mi rin tele leyin oluwa ni fi ibuku si
1: ben ni o
5: ibuku ni won ni agbe tin tagbe oluwa ni suta
1: ben
5: ti ma gboro ni pa pa gbiyanju won ni kankan le yo fi nu awo yo be dal barika le lori
1: enje ofin kankan nu awo obere kankan
5: ko le lai fi gbiyanju ko le si albarika lo ko le ti lo ti waju nkankan la beere a ma gbiyanju a wa ma gbadura pe ije n gboju mi yi o olohun ba mi fi ere si o mejo je ta san o nigba bi mo
1: ami olohun ami eseun ayi o ba san michael
0: mo gbadun baba
1: labura won ni eku ise o mo gbadun yin ni gbogbo igba ko ni baje fun yin sa
0: ami
1: eseun eseun hello
5: I am aswe ko ambare assist lati
1: mama mi da saudi
5: ese mo dupe ti mo dupe do
1: era sabo ami ase ateyin na
5: dupe lo awon to bi wa lori radio na
1: olorun
5: ni doju
1: ami
0: ami ami
5: ale nura wa
1: ami
5: ami ite n pe ni gbiyanju nile yoruba ajo ni
0: ajo ni
5: ajo
1: ni iwa ajo
5: wa ba ti so pe ojo gbiye so ara re a so bo pe kan so o na se le tonu ite n pe ni gbiyanju gan
0: e ba wa tu ajo ngangan ka ajo
5: ah
0: e ba wa tu ajo
5: se pe esi meta la ni village ni le yoruba alex islam ani senator ni ti awon ti baba wa se bi e ba tin kasamu se ni omo ka 1000 omo ka 1500 ki oju nu se ba tin so fo ko ma ka ya so mo fa ti ni kan be se ti ni omo pa bi 1000 baba wa na se ba ti so pe lo wewe lo gbe kini kan eko kan ipukun so bo pe igbiyanju ni ọtọ ni wasu ọtọ lẹsẹ ọtọ ni wusan
1: ọtọ ọtọ lọrọ
5: ṣùgbọ́n gbìyànjú gangan inú ìwé aláwùjẹ ẹwì kan bẹ́ẹ̀ tí wọ́n pè níṣẹ́ lóògùn ọ̀sẹ̀ tí a bá ti kàdílẹ̀ tí wọ́n pè ní gbìyànjú gangan nìyẹn ṣùgbọ́n lẹ́ yorùbá ó ṣoògùn ọlọ ọgọ́sà tìràkù ó sì gbogbo ẹ̀ tí wọ́n pè ní gbìyànjú wọ́n talájú ọ̀sán
0: alájọ ọsàn ìgbìyànjú ni ajo ajé ambali
1: ọdún ewu michael damiláre wọn ní good morning in the studio may god almighty be with you and your crew ẹ ṣeun
0: ẹ ṣe gan ni
1: ẹ ṣeun
0: adé agbo
1: ìgbìyànjú
0: ó lágbára ta ló wà bẹ́ẹ̀ o
5: ẹ mọ̀ kú sí ẹ
1: ọlọ́run ní màá ń gbà wá sí ẹ mọ̀ kú
0: àti bàbá mi
5: pọ̀lọ́ yóò mọ̀ ní ìjọba
1: àmì àṣẹ ìdúmọ̀rẹ́
5: àwọn àgbàlagbà wọ́n ní bó tilẹ̀ wù kílẹ̀ ó kọ sùn tó
1: tó yàn jọ yàtọ̀
0: ilẹ̀ kúba ní bá wa sọ̀rọ̀
5: ọmọọba musa ló kọ mi
0: ọmọọba musa
5: bàbá
0: yóò sọ àṣàmọ̀ èdè ìtàyè bó ti wulẹ̀ kíkiri ó ṣe
5: bó tilẹ̀ wù kílẹ̀ ó kọ sùn tó yàn jọ yàtọ̀
0: bó se léwu kí ilẹ̀ ó kọ sí i tó
1: tó yẹ jọ yàtọ̀ labari
7: ọ̀tọ̀ ní iṣẹ́ ká níṣẹ́ lọ́wọ́ gbogbo àlà níṣẹ́ lọ́wọ́ tába ti wá rí pé àti níṣẹ́ lọ́wọ́ a ti ń tiraka ó lè rọrùn àmọ́ kò tí ì wá jọra wọn tó bá a ti fẹ́ a wà ẹsẹ̀ wá ségbìyànjú jáde
1: lórí rẹ̀
7: a lọ bá wọn tó ní ìmọ̀ sí wa lọ
1: àwọn onímọ̀
7: wọn wà ẹsẹ̀ wá mọ̀ àwọn tí wọn lè jáwọn àfa àjọmọ́ fún yàn ládùúrà lè jáwọn tí wọn bá yàn jókòó rẹ̀ tẹ̀wọ̀n pé gbìyànjú náà nù
1: bẹ́ẹ̀ni o
7: torí bó o bá lọ bá wọn yùn kìí ṣe ń tọ́ ọmọ ń pa rẹ̀ ló fi gbọ́dọ̀ ṣègbìyànjú jáde ọ̀tọ̀ ní iṣẹ́ yorùbá káre tó bá ti dí fẹ́nìkan bẹ́ẹ̀ fún wọn wojú tùtù wọn ò sọ ẹjẹ bóde kẹ ẹ ṣègbìyànjú eléyìí ò ṣe é dé mọ́lé o
1: ẹ gbìyànjú sọ́rọ̀ rẹ̀
0: ọmọ bàbá asẹ́pété yan ọba rìnrìn ìrìn ayé tí ó rí ní rọrùn ìgbìyànjú ò ní gbẹ̀yìn kàbíyèsí ọlọ́run
7: ẹ rẹ́ni tí bá ń fi ọ̀rọ̀ gbìyànjú sí ẹ̀yìn ó ń tanra rẹ̀ ni
1: yẹ́yẹ́ àbí
0: ó ń tanra rẹ̀
7: tó bá nígbàgbọ́ ńlá na ẹ̀sìn àkọ́kọ́ ìyẹn ẹ̀sìn mùsùlùmí tàwa ní kejì ní kírísítẹ́nítì tàbáláyé ní ṣe mọ̀ pé o bọ́ sí wẹ́ yóò sá nígbàgbọ́ lórí nǹkan mbẹ̀
1: bẹ́ẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta
7: tó bá nígbàgbọ́ mbẹ̀ ìgbìyànjú náà ló ṣe ó lọ bẹ́ẹ̀ tó já síwájú ẹ̀sìn tó mọ̀ pé lè ìrànṣẹ́ ọlọ́run ní
1: ìbẹ̀
7: tó jókòó tì ó lọ bá ní torọ́tọ̀ ń ṣe tiẹ̀
1: bẹ́ẹ̀ ni o
7: nípa bí wọ́n ṣe ráyé gbé pẹ̀lú wọ́n ti níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ wọ́n ṣe ráyé gbé rọrùn iṣẹ́ tó ń jókòó tì ní
1: ọ̀
7: lọ ṣègbìyànjú bá ní ó bá lọ bá
1: òun ní ma
7: òun ni yorùbá káre o mo dúpẹ́ pé ọmọ yorùbá ni mí
1: èmi náà dúpẹ́ tèmi
7: ẹ kú làákà ẹ ọpọlọ yẹn ní
0: ìjọba ọmọ ọba musa
7: bàbá dáadáa
1: ẹ ṣeun
0: nǹkan kan ò ní sẹ́mi yé àṣẹ pé kí ni ọba rìnrìn àjò ayé wọ́n ní ìgbìyànjú
1: lè wọ́n ṣe wọ́n wá tún ní kò sí bílẹ̀ sí wulẹ̀ ò kọ́kọ́ eṣu tó
0: tó ní gbìyànjú yóò ta
1: ẹ máa kọ́ àbọ̀
0: ẹ̀ra
8: ẹ̀kọ́ àjẹun
0: ẹ̀kọ́ àjẹun bàbá mi kí ló kọ yín láti bọ̀.
8: Orúkọ mi ni Adéwálé Àgùntàn Jésù.
0: Àgùntàn Jésù.
8: Tẹ́rí gbogbo apata patapata gbogbo wa ìyànjú ni wa
0: ìyànjú
8: à ń gbìyànjú ni lórí ajé sì ni lórí owó ni ọlọ́run ló ń dé èdè ìyànjú ẹ̀dá ọlọ́run ló ń di ládé ẹ̀yin tẹ́ wa bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ṣiṣẹ́ lóru yìí ẹ̀ gbìyànjú ni lórí ajé ni àwọn tó tọrọ bá rà wọ́n ń gbìyànjú ni lórí owó ni ẹni tó wá tẹ tó kọ láti ilé ìbò nísìn ó ń gbìyànjú ni lórí owó ni ẹni tó lọ sí sọ́ọ̀sì tó ń gbàdá sọ lọ́wọ́ ọlọ́run sàánú mi kíní kan ó ń gbìyànjú ni lórí owó ni ẹni tó lọ sí ẹni tó jókòó tó ṣe ìdámọ́sálásí tó yẹn náà sílà
0: ó ń gbìyànjú ni
8: lórí owó ni
0: ẹni
8: tó sílẹ̀ báláwo
0: ó ń gbìyànjú
8: ó ń gbìyànjú ni lórí owó ni
0: kí wàá ní gbìyànjú
8: owó ni
1: owó ni gbìyànjú
0: lọ́dọ̀ tí ẹ tó gbọ́ o
8: owó là ń gbìyànjú lé lórí ọlọ́ni
0: àjẹgbọ́sọ gbọ́ tí wọ́n sọ
1: gbọ́
0: wọ́n ní ìgbìyànjú lọ́dọ̀ tàwọn
1: owó
0: ni
8: ẹjọ́ ìgbìyànjú ayé yìí owó ni virginia ok sí iṣẹ́ tẹ̀ ok iṣẹ́ tẹ̀ sí yìí tẹ̀ sí lóye ṣé ẹ pàdé ẹ yóò di ìrọ̀pọ̀ ìpàdé òṣèṣì wọn ni ẹ tí o ṣé yóò dùn nínú ẹ ń gbìyànjú ni
0: àṣìṣòro gbogbo gbìyànjú rẹ
8: owó ni dáàbà pé dáàbà ló ra káàdì àti wípé
1: bẹ́ẹ̀ ni o
8: èyí
1: náà gbìyànjú ni o
0: owó ni
1: jẹ́ gbìyànjú ra káàdì mi ló bárùn sórí fóònù ẹ ṣeun
0: tún gbọ́ o sóhun tún ti gbé gbọ́ owó kan tí wọ́n tó fún ìgbìyànjú owó ni
1: olùrántí ayọ̀adé good morning sir well done sir from sọdún òdìńjọ
0: ìlú ìbàdàn hello
1: hello
9: hello
1: Yes, sir.
0: Kilo koyin lati bu era iya.
1: Yes, sir.
9: Adiola Martin Sajin Erojin lo so lati Ikeku.
0: Ikeku. Era iya wa dada.
1: E ku se baba.
0: Ku se.
9: Mo ton pe ni gbinju.
0: Aha.
9: E ma je ka mo ro ki se gbin lo ngba dira. One. Ki se gbin lo bi lo le do ku. Odi meji. Until bon pe ni gbinju, you push more zeal to your zealousness. A se ju ni won pe be.
1: A se ju.
0: So tun bo, tun bo.
9: I said, to ba je poja ni mo nta mo ko bo wa leju oja ki pe tin taja kin lo ma sun so I say o je ma mere dani what you do in essence ni as ni ni gbinju so lo ha
0: ya wa ase lo ku yin ase kan ni ese tu gbode ni so ti ya wa yi
1: won ni ase ju
0: agbon ni owo ko o ase ju ni
1: gbinju
0: baba labekuta yi yagada a ti gbo won
1: ha
0: ha ni te joro a gbo won oju ona ni a tu gbo aseju ni
1: igbiyanju
0: owo ni
1: Said Sulaiman good morning sir
0: ki won wi aseju me o hello
1: hello
10: akoto
1: olorun ni to
10: oruko mi Abraham Johnson
0: aha oya
10: yes sir

0: dára ṣe àdúrà gbà ṣùgbọ́n gbìyànjú kò ní gbélé wọn padà
1: olúwa
0: ni ó ṣe ìgbìyànjú dàbí ó dàbí ìgbà tí màá tẹ pámọ́ nǹkan tí bá nísìnyí bóyá pé iṣẹ́ tí mo ṣe bóyá mo ń ta omi nísìnyí ẹ̀tọ́ pé òrè tó wà lórí omi ò tó nǹkan tí mo bá tẹ pámọ́ yóò rí èrè tó pọ̀ ń bẹ. ẹ dáa wẹ́ẹ̀ omi lásán èrè ló wà bẹ́ẹ̀ wọ́ ẹ jókòó ẹ jókòó jẹ́ wá jẹ́ máa wá sẹ́mi tó bá tẹ pámọ́ ṣe omi yẹn òrè èrè tó pọ̀ ń bẹ.
2: tó bá ti gbìyànjú díẹ̀
0: tí mo bá ní gbìyànjú díẹ̀.
2: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
1: Hello, ta ló wà bẹ́ẹ̀ o.
3: Ẹ
1: máa kọ́ àjẹ́ ìyá wa o. Àmì kí ló kọ yín láti ibo?
3: Abiléko Wolabi láti pápá.
1: Ìyá wa Abiléko Wolabi àní gbọ́kọ.
3: Ìyá wa ti ìyá ń bá lásìkò.
2: Ẹ ṣeun.
3: Ògùn tó fẹ́ láyé rẹ̀ Nàìjíríà lọ.
2: Àmì.
3: Àmì. Ẹ rí ìgbìyànjú. Ọkọ
2: yẹlẹyẹlẹ ni.
3: Bí ọmọ dúró lójú kan. Yàrá gbìyànjú ni. Lẹ́nu kíláàsì jẹ́ kí n lọ tí ń bọ̀ ó gbìyànjú àbí mi. Ẹ̀yin tó wá yẹ pé nǹkan kan bá ṣẹlẹ̀ sí. Wọ́n sọ fún pé kó ṣe gbìyànjú. Ara gbìyànjú náà ni. Ọ̀rọ̀ tí mo fi gbìyànjú sáré rẹ̀.
1: Kí wá ní gbìyànjú?
3: Gbìyànjú wà fún wípé kéèyàn má dúró lójú kan.
1: Kéèyàn má dúró lójú kan.
3: Kéèyàn má dúró lójú kan. Ọlọ́run ní dédé ìyànjú ládé ọlọ́run dédé ìyànjú gbogbo yàrá dé ẹni tí wọ́n fi ṣiṣẹ́ sí ń bọ̀ náà ara gbìyànjú náà ṣe. Ìwọ tí kò ń ṣe ájòkíra rẹ̀ náà
2: ara
3: gbìyànjú náà ṣe. Ọlọ́run ọmọ dá gbìyànjú yàlùyà láyà
2: láwọn
3: ọmọ ládé.
2: Ọlọ́run
3: gbàdé àwa
2: ọlọ́run
3: gbẹ́bí ọwọ́.
2: Kọ́lá twins ejirẹ́.
1: Ìjìnlẹ̀ láti
2: ẹ̀kú ètò bàbá ayé ò bá san Michael Labora wọ́n ni this program is too educative. God bless sir.
1: Okay.
2: Jerusalem from Ibadan.
1: Hello.
2: Bàtà.
4: Ojúmọ̀.
2: Ojúmọ̀ ni àjẹlára.
4: Ọkọ ètò ọlọ́run gbà fún wa.
2: Àmì àṣẹ
1: kí ló kọ yín láti ìlú.
4: Mi ò ìrórí kan mi ní Murità Adélẹ́tẹ̀ láti ìlú Mọ̀ráyẹ́fẹ́.
1: Mo dákẹ́kẹ́.
2: Kọ̀ráyé.
4: Níwò ní kíkí mi, iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe, ó ní ìgbìyànjú rẹ̀.
1: Iṣẹ́ tẹ̀dá bá ń ṣe ní gbìyànjú ẹ̀.
4: Bẹ́ẹ̀ni, a máa ṣe àdúrà kó kọ́lọ́n bá mi dé ní adé. Ẹni tó wà lójú kan tó ń ṣe àdúrà, kò sí nǹkan kan tí ọ̀fẹ́ rí mú mẹ́. Ìlú pé tó bá ti ń ṣiṣẹ́, yóò máa ṣe àdúrà kí kọ́lọ́n bá ń dé ìgbìyànjú ní adé. Adé yẹn náà ni wípé àlùbáríkà. Orí ìtọ́jú náà ti náà ní ṣe ìgbìyànjú kan náà ni. Ọlọ́run ó sì dé ládé délẹ̀. Gbogbo àní farapa o.
2: Ẹ̀rọ
4: ṣe pé ètò.
2: Ẹ ṣeun.
1: Gbọ́ bàbá yóò ní iṣẹ́ téèyàn bá ń ṣe.
2: Bẹ́ẹ̀ ni.
1: Ó ní gbìyànjú lọ́dọ̀ ti àwọn o. Níbẹ̀lẹ̀ nìkan ti sọ pé ìgbìyànjú kìí ṣe àdúrà kìí ṣe gbogbo wa lálẹ́ ṣe. Àdúrà àṣejù ní.
2: Ìgbìyànjú.
1: Kí ni lọ́dọ̀ ti yín ẹ̀kú àjẹ o.
2: Hello. Hello ìyá wa.
1: Ẹ̀kú àjẹ ìyá wa.
2: Ẹ sáárá o. Ọ̀ orúkọ yín bulu.
3: Báwo ọgbà o.
1: Àmì kí ló kọ yín láti ìlú o.
3: Yàgòwò ni láti Ayégún.
2: Láti. Ìkàbọ̀ Ayégún.
1: Ayégún.
3: Ayégún olómi.
2: Ìkàbọ̀.
3: Ṣé ẹ rí ìgbìyànjú o pé sí yẹlẹyẹlẹ ni. Tí èèyàn bá fi tí èèyàn bá ń gbìyànjú lórí ọjà lórí gbogbo ìgbìyànjú náà ni.
2: Ṣùgbọ́n
3: tí èèyàn bá ń gbìyànjú tí ò fi ádùn kan. Ìgbìyànjú ò lè lọ sí
2: ibi. Ìwé ádùn wa ni ó àfikún kí làwọn
1: ìlàjọ. Ìwé ádùn
3: wa ni ó fikún ni wípé ṣọ́ọ̀ṣì lọ́lọ́ ni. Ibi aládùúgbò oní mùsùlùmí lọ́lọ́ ni.
2: Àṣàlátù.
3: Àdúrà náà ló lọ gbà ń bẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n tí bá ń ṣe ọ́,
2: mo
3: gbọ́dọ̀ fi hàn.
2: Wọ́n fi pamọ́.
3: Wọ́n fi pamọ́. Ṣé ẹ̀ máa ṣe lọ ṣọ́ọ̀ṣì?

0: ẹ ra baba mi ki lo ko yin lati
1: wo wa lati ilu kudelu e da debu ate ogbade
0: e ra baba wa
1: e
0: ra baba mi dada
1: e ri igbiyanju le n pe baun okun sansan
0: okun sansan lana wo baba mi
1: ah ona n poju gbiyanju ni oga adua
2: gbiyanju
0: loga
2: adua
0: loga adua
2: lona wo
0: lona wo ni
1: tori n to da adua lona n to tun da ki adua
2: lona
1: gbiyanju wa n baba e
2: gbiyanju n baba e
1: ti ti eyan ba wa awon n pe kini kan ni repeti
2: repeti
1: ti eyan ba lo repeti lori nkan ti n se lowolowo obole niyan
0: kini je repeti baba mi
2: o sa ma
1: fe mo se nkan ti mo ri pe o ma se nkan kan lo ko pe ti bo le lenu se ni o lori ikun ni o ni ngba adua si to wa repeti
2: to kan sun lo
0: o sun lo
1: to sun lo tabi o pe
0: o ja wole
1: o o you don't go
2: yaya ọgbọdọ rẹ pẹti àmì àṣẹ dumare
0: ọgbọdọ sun
2: ọgbọdọ sun ẹgbẹ
0: tí bàbá wa sọnù wọn lọ gbọdọ sun
2: ọgbọdọ sun lé
0: àbí
2: àbáwọ ẹsẹ
0: ọgbọdọ rẹ pẹti o tọwádìí rẹ pẹti báyìí ó ti sunú ẹwù ẹsùn nílé
2: abadada. Sa?
1: Yeju wa lo de lade.
2: Abi,
0: abi. E gbọdọ sun baba o. E wa le peti o.
2: E lo sun le o.
0: E ba sun le o.
2: Ti mo baba to wa gbe wa de yo lo. A ba ti gbe wa ya fun mi o. E seun. E seun.
0: Ah! E ku aje o.
3: E ku aje o.
2: Yes sir.
0: Gi lo ko yi o.
3: Mam baba Sunday ni o atelebu
2: e ka baba dada
0: era baba mi dada
2: ojo kan ko le so
3: ni o eto yi goda e re pe te gugu awon tin da si e re pe ara bi ojo kan na ni o
2: be ni o
3: ana o pe ta wa da se ta sun ko ta o kan ta ri ko ni ojo na le le ta nse tori ona to kin si o po awon la fa ni mo wa jada li baba walaja walaja wọ́n ní ẹni tó wo kòkó mọ́lẹ́kùn tó kàn sí títí sí tó bẹ̀rẹ̀ sí mo bá pẹ́pẹ́ mẹ́ àwọn sílẹ̀ kòkó máa sí lágbára kí ló ti ń dẹ̀hùn àti ìgbìyànjú ni pàtó rúpa síbẹ̀
2: tó sì tó sì
3: ní ẹni tí ó jẹ
2: oyinú àpáta
3: oníwẹnu àké o ìgbìyànjú ni wàá sí bíyàn tí wàá gbìyànjú tó yọ àdúrà lẹ o ìgbìyànjú àwọn tó lọ sókè òkun alhaji abdul aziz ọlọrun jẹ kan kóró oko wálé gbogbo wọn náà ní ìsìn ìgbìyànjú náà sì lọ sọhùnún ọlọrun yóò wà bá wa dé gbìyànjú wọn láti
2: ìsókè
3: ìtọ ọpọlọpọ náà.
0: Ìgbìyànjú ni wọ́n fi lo òkè òkun ọlọ́ọ̀ni ọ̀wà dé ládé.
2: Kèsì sí ọlọ́ọ̀wọ́ lọ sí mẹ́.
0: Wọ́n wá sùn.
2: Wọ́n lọ wá sùn mẹ́.
0: Wọ́n dé ẹ̀tọ́ wọ́n wá.
2: Wọ́n
0: sùn. Wọ́n rẹpẹ́tì.
2: Ẹ̀ta ló wà gbẹ.
0: Hello.
4: Hello.
2: Yes sir, orúkọ yín bulẹ̀ ti ń pè.
4: Ẹgbẹ́ àpò àwọn ẹkú ìpè.
2: Ọlọ́ọ̀ni ń tò.
0: Yílo kọ yí láti ìlú wo.
4: Adébí sígbà mí ò láti ṣògbó.
0: Àbáwa láti ṣògbó ẹra.
4: Ẹ rí ìmọ̀mọ́ tọ́kọ́kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a yà sọ̀rọ̀ yanjú.
2: Ẹ sà.
4: Ọ dàbí ìgbà yìí pé àwọn ni wọ́n sọ̀rọ̀ ìgbìyànjú yẹn dàbí ìgbà pé ẹni tí ó ń ṣe nǹkan lọ́wọ́ bóyá ó ń kọ bèbè bóyá ó ń ṣiṣẹ́ kan ni ó ti wá rẹ̀. Ebi pé kó síwọ́ ó bá tó gbogbo fẹ̀yẹ̀ bí a.
2: Tuntun tiraka
0: ilẹ̀ lọ́pọ̀ lẹ̀ báyìí.
4: Gbogbo CBS.
2: Ó sì wọ́n tó tún gbé dání tó fẹ́ gbìn.
4: Àṣejù.
0: Àṣejù.
4: Àṣejù
2: ni. Ìgbìyànjú.
4: Ni wọ́n ti gbọ́ pé ní ẹ̀jù.
0: Àṣejù ni lọ́dọ̀ ti yín náà.
4: Bọ́lá mi lè parí ẹ̀. Tí o ní gbogbo àṣejù
2: ni. Ẹni ọlọ́dọ̀ àfáà ní àṣejù ló ṣe. Ẹni ọlọ́dọ̀ wòlíì àṣejù ló
0: ṣe. Àṣejù ni.
2: Ẹni ọlọ́dọ̀ oníṣẹ̀ṣe náà àṣejù
0: ni. Àṣejù ni.
4: Bẹ́ẹ̀ni.
2: Abdul Aziz náà tó jókòó báyìí náà.
0: Ṣé àwa lè sẹ̀mí kamo ka ta gbodo yo aseju le
4: ah aseju aseju gbodo yo le
2: kini di
4: mo ba ke yin se kan ju agbara to se gbodo to mi lo pe agbara to agbara re ti bi wa bi pe ah agbara se agidi se
2: asiju ni kini nawo ti a mo
0: baba wa
2: asiju aseju e po
0: awa mo gbo ti won mo so yi pe olohun o fe nkan kan bọ nígbà tí wọn bá wá bí ó pé kíni tọlọ́hun ò fẹ́ wọn lọlọ́hun ò fà ṣèjú bó la ṣèjú ṣe wá jẹ́ pé ìgbìyànjú ni
4: ọlọ́hun fà ṣèjú
2: rúra ṣèjú lọ́lọ́hun fẹ́
4: èèyàn mi kí ni ṣe kí ẹnà fún àkọkàn náà àwọn lọ́wọ́ sábà ìpínlẹ̀ agbájá yìí ó jẹ̀bi ọ̀rọ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò gbà ọ̀dà yìí arímọ gbogbo àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ni ara ṣèjú náà ni orí ni gbà níṣẹ́ yìí ni gbà sí àti gbogbo yẹn sì fi gbà lọ́jì ọ̀rọ̀ abẹ́rẹ́ wọn wà wípé ẹ fi ilẹ̀ ẹjọ́ ọdẹ ló ṣe bẹ́rẹ̀ wò
2: bọ́lá sì jù ní
4: ìtọ́jú ẹ̀ bá wà rí bẹ́ẹ̀ òun ọmọ ẹ fi wà gbogbo
2: ẹ sì ń bàbá
0: lọ́dọ̀ bàbá wa látòsógbó
2: ọlọ́lá ṣèjù náà làwọn
0: náà fọwọ́ sí
2: ìwọ́ tó jókòó náà
0: àṣejù ni ìwọ́ tó sùn
2: àṣejù ni
0: ìwọ́ tó rẹpẹtì
2: àṣejù ni o ló ti rẹpẹtì àbágbé adébẹ̀sán sàn
0: gbogbo ẹ tó gbìyànjú
2: wọ́n ní ìsùn
0: wọ́n ní
2: àṣejù
0: ó ti rẹpẹtì ní
2: ẹni tó sùn tó o bá ti sùn báyìí ó ti rẹpẹtì ní
0: ta lọ wa nbẹ o
2: hello
5: hello sir
2: yes sir
0: ki lo ko
5: ye wuri to n kile wa family bi to ye omo ya
0: ibi to ye omo ya
2: e ma
0: fa mo e ra baba
5: wuri to n kile iwa
0: wuri to n kile iwa
2: e seun
0: ah ibi ye
5: ju ye mi ta ye kori sinu ni mo kori si o
2: nibo nibe
0: nibo nibe ni opo o ibi ti wa kori
2: si o
0: sẹ́ẹ̀sù ni
2: àdírẹ́sì gbọ́bẹ́ àti tẹ́ tó kọ́ lélẹ́ yìí
0: o àwọn kan sùn wọ́n rẹpẹ̀tì
2: bàbá ìbà tí ń sùn ọ́
0: bàbá ìbà tí ń sùn ọ́
2: kílẹ̀ wí.
5: fẹ́mọ̀ ìgbà gbọ́ ètò náà ni àgùrọ̀ dákẹ́
2: sọ èyí náà ó sùn
5: àwòsùn àtọ
0: ọlọmọdé
5: asọmọ ẹsẹ bíbélì wípé ohun díẹ ògbé díẹ oníbẹ́ẹ̀lì òṣìṣẹ́ ó ṣe pọ̀ tó.
2: oòrùn díẹ̀ ògbé díẹ̀.
5: oníbẹ́ẹ̀lì òṣìṣẹ́ ni ẹ ṣe máa pọ̀ tó.
2: kábíyèsí ọlọ́run
5: ẹni bá ń sùn jù ó ní àtòṣì. bíbélì ló wí bẹ́ẹ̀.
2: kìí ṣe ìlẹ́wí.
5: oníbàjẹ́ fún yín.
2: àmì àṣẹ ìdúmàrè.
5: àìsùn fẹ́ fún àjọ kò jẹ́ káàkiri ó lágbára mọ́ láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́. àjẹ ti step down. àjẹ ti step down fún yín.
2: Ami,
0: ami,
2: ami.
5: God bless you.
2: Amen. Ogbe die, oro die.
0: Hello, talo wa nbe o.
5: Hello, ko ti ko jile.
2: O ti mo ni ajila
0: wa. Kilo ko yin lati ilu wo le tin ba wa soro.
5: O ko mi ni tajidin badiru latede.
2: Sa?
5: Tajidin badiru latede.
2: Latede. Odo yin be ni o. Oh, ipele jape. Hello.
6: Ala gbe ejure na.
2: Ah.
6: E mo pe awon kan be awon kan gure pe ipe ti won ipe bodari kan ni.
0: Ki lo ta. Ibi aju yi lo je lo ja ko ya ile iba idi si yi.
2: Call yi lo ja call baba wa latede.
6: Baba le Aziza ta America. Ba le jari with like. Seri nkankan seri ile ba ka yan mo. Ile aluko se gbiyanju. Ko ba je pe eni ti saare ni. Ori gbiyanju ni ori are na ni o wa gbiyanju re si. Ko je pe to to si ni ibi osi na ni o ti ma gbiyanju e. Ko ba je pe owo na si ni owó náà ni ìgbìyànjú rẹ ó ti máa wá.
2: Wẹ́rẹ́wẹ́rẹ́.
6: Bẹ́ẹ̀ni àwọn kan ń bẹ. Tó bá lọ kí wọ́n lé. Èyí sọ jẹ́ wọ́n fún mi o, wọ́n kó nǹkan jáde náà lé mi o. Ó akọ̀wé. Lélẹ̀ lélẹ̀ ìbàlẹ̀. Èwo ló lọ́ọ́ kàn para rẹ̀ ń bàlẹ̀.
2: Bíi bíi.
0: Alaji,
7: Alaji.
0: Ah, apase.
2: Atakankan.
0: Apase.
2: Naam, naam. So repeti. So so.
7: Ah, ya. Eje din ba sun yin. Aboju ala mo tin ku.
2: Edaku baba wa latede pe pada tori Olorun.
0: Edaku baba wa latapete.
2: Ibi Alaji abali lo ja pe ye ro bi tori Olorun.
0: Eja gbo ndaka atakankan ki lo winbe na.
7: Yes sir. Eh gege ba yan se nso na igbinyanju ta ba ni ka so ti Yoruba gangan. Bi o ba lu ede akoko Ibrahim Bala Asif Smokey ni o. Agbara Olorun e ni sale.
2: Amen.
7: E de ni sai fun.
2: Amen Olorun.
7: Agbara Olorun tori eh boy so ni nsin ni mo wo ipe ah kilo wa se Ibrahim Bala. Ko ko ni se ni.
2: Amen Olorun.
0: Igbinyanju.
7: Gege bi won se so. Igbinyanju nile Yoruba. Mm. Na ni pe kiyan ma ko ma sun ko jade soro are kiyan jade soro are ni Yoruba gan dide mo pe ko ti e to de pe esin gan de gan papa awon baba wa ti wa nle
2: en ti o ba jade soro ara e ti sunu
7: ah no ti soro no ti ma nloru ede yen pe gbinyanju soro ara re
2: no sun mo
7: ara igbinyanju na ni pe nipa ise sise na se mo wa ni kiyan gbinyanju aje ara ìgbìyànjú náà nìyẹn ìgbìyànjú pọ̀ lọ́tún ló sì ẹ̀rí ẹlòmíì lélẹ́yìí ó lè máa ní ẹ owó tí ẹ fòbìnrin kankan mọ́jàre wọn ni àgbìyànjú díẹ̀ sí àbí.
2: Àbíbò ni tí ẹ gbìyànjú ọjọ́ díẹ̀ sí.
7: So ìgbìyànjú pẹ̀ka lọ́tún
2: ló sì mọ́ tí ẹ ara ẹ̀yìn náà fẹ́ gbìyànjú kan ṣé gbìyànjú lẹ́yìn náà fẹ́ sí ni àbíbò.
7: Ìgbìyànjú náà ni gẹ́gẹ́ iṣẹ́ mọ̀ irú àwa ní ìsìn bá a ṣe já sí pé ká jẹ́ àkàndá nípa ojú iná àwa náà tún ń gbìyànjú.
2: Kí ni gbìyànjú
7: tẹ̀ ń gbà? Òun ló pàtẹ́ bá lè gbà mí láyè wípé bóyá Alhaji tiẹ̀ ti bá wa rìn lórí ní ọ̀sẹ̀ tó kọjá alágbọ́nú Alhaji ẹni ṣàárẹ̀ ẹni fọ́ lójú ẹni rọ lápẹ̀ ẹni rọ lẹ́sẹ̀ lágbọ́nú ẹ̀mọ̀ tó síwájú nínú rere ni. Now ìlara gbìyànjú tiwa náà ni pé nínú ẹgbẹ́ wa Hope for Life kó dẹ̀ kí ọdún tó kọjá náà kú lélẹ̀ ẹyẹ gbìyànjú fún wa lórí ètò yìí náà ni kó dẹ̀ jẹ́ sí pé ẹ̀yin gan Alhaji Abolade Taiwo gangan ẹ wá ìwà yín lásán ìwà yín kò tún wá ń ṣe ìwà lásán ẹ tún fún wa lówó owó tó lórúkọ ẹjọ́ nítorí Ọlọ́run kí wá la wá fẹ́ sọ wípé bóyá ti fi Alhaji Abolade mélòó tẹ mo fẹ́ sọ kò ń ṣe tìyẹn nìkan so torí ẹ̀ la ṣe wò wípé bóyá ká sọ fún Alhaji Abolade àdẹ̀jì sọ wọn látọ̀sẹ̀ tó lọ náà
0: tó kọjọ́ tó lọ. Kí ni ìgbìyànjú tẹ fẹ́ sí kí lẹ fẹ́ káwọn èèyàn gbìyànjú fún yín.
7: Nǹkan tá a fẹ́ kó gbìyànjú fún wa nǹkan tá a fẹ́ ṣe ni pé ní ọdún eléyìí ẹ̀rí pé tọdún tó kọjá àkànfi má àkọdún kan náà ní ọdún eléyìí àwa fẹ́ kó jáde páwọn èèyàn tá a jọ ń wo ṣe meeting tá a jọ mọ́ra wa pé àwọn ẹni eléyìí wọn ò ríran ní tòótọ́ a fẹ́ fi ran ara wa lọ́wọ́ káàtì ẹ̀ ń bá wà ara wa.
0: Ẹ̀yin wo lẹ kóra yín jọ?
7: Àwa tá a ríran ni.
0: Ẹ̀yin tẹ́ ẹ̀ rí na rárá.
7: A tó bí 40. Àbí Alhaji nígbà tẹ wẹ ṣáàrí wa a tó lè pọ̀ jù ti gba ẹ lọ o.
0: Ẹ tó ti ń wọ bí ọgọ́rùn-ún báyìí.
7: Ṣé ẹdẹ̀mọ̀ ìrètí àwọn èèyàn tó ń wá náà ni wípé ibi ìgbà yìí tó ká bí ibi tá a lè kóra wa jọ yìí bóyá àwọn máa rí ìgbìyànjú láti máa tajà kan tàbí omi lọ sí wọn àjàrà
0: tó máa tọrọ káàkiri mọ.
7: Bẹ́ẹ̀ni ẹ mọ̀ wípé àwọn èèyàn wa lélẹ̀ kò ń ṣe wípé bóyá àwọn èèyàn bá ń lọ sí ibì kan wọ́n ní ìrètí nǹkan kan bẹ́ẹ̀ ni.
0: Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín ní gbìyànjú?
7: Òun náà ni wípé bóyá láti bí àwọn ọmọ Nàìjíríà tó bá lè ràn wá lọ́wọ́ ẹ kó mọ̀ pé Saheed àtàwọn kan ní ilé tí mò ń ṣe lórí ẹgbẹ́ ni. Torí ẹgbẹ́ ni ìrírí kò fẹ́ni tó lè sọ ìgbà yẹn gbọ̀dá balẹ̀ àti tá a ti jọ ń bọ̀ ní ìsìn látàyè kinní lọ́hùn.
0: Kàbíyèsí Ọlọ́run.
7: Bí ò ń ṣe bóyá bí ọdún mẹ́wàá wọn ò lè gbọ́ rí lábẹ́fẹ́ pé kí n wá máa sọ rú nǹkan báyìí.
0: Kàbíyèsí Ọlọ́run.
7: Ìpínlẹ̀ iṣẹ́ ẹgbẹ́ ni mò ń jẹ́. So káwọn ọmọ Nàìjíríà kan jọ kí wọ́n ràn wá lọ́wọ́. Gbogbo ohun tí oníkálukú bá ní.
0: Ọjọ́ wo lẹ fẹ́ ṣe ayẹyẹ náà?
7: Oṣù wo? A fẹ́ ṣe ọjọ́ Sunday tí ó to gbẹyin osu kokanla
0: ipari sunday osu kokanla
7: be ni
0: nle fe kora yin jade
7: be ni
0: e wa nfe igbiyanju awon eyan bi gbogbo eyin akade eda yi ti ori na o toro ko bo te ba laarin ara yin eh ka ke fi dun ara yin nu pe ke ma ma toro kaakiri ma
7: be ni
0: ha igbiyanju nla leleyi o Olorun o de gbiyanju na lade. Gbogbo awon eleyinju eyan ti gbo bayi. Eh pelu ogo t'Olorun o si ran mi si yin.
7: Amen.
0: Eh a tun ma rawon eleyinju anu leti. Eh bi o ba se je Olorun tun wa ko wa ma si.
7: Eh ni subu
0: gbiyanju la kan lele yo.
7: O mo te ti waju o.
0: Amen.
7: Awon o ni sofo.
0: Amen.
7: O se te fun atagba. Bo je ro, bo je freezer. O je anything se mo e se gan alaji
0: oda e ma ba wa
2: Olorun Evelyn Bose one good morning sir
0: e da ko ani le gba ipe kankan ma bayi tori t'Olorun e ma pe mi labi aso 08064516702 08064516702 08055226948 08055226948 edakun gbogbo eni to ba ni oro ka bi meji lati ba mi so number te ma pin mi nu gbogbo en to ba wa ni igbiyanju gbogbo en to ba ni ran lowo kan ti o se fa won akande dai ah e pe mi la bi aso tori t'Olorun gbogbo eni to ba ni igbiyanju ti o se fun won gbogbo en to ba ni ran lowo ka awon akande eda yi kora won jo won po gbogbo won teru olodun fi ba mi ni pe gbogbo won won fo loju atun ri eni to je yi pe ko tun le rin o tun ti o ti keke ni won fi ti kaakiri ni edakun ti won na ba debe o kan sao da so olodun pe olodun o se o olodun o wa ni fo eni kokan wa ko ni fo wa loju ko ni ro wa lewo ko si ni ro wa lese o adura te eni kokan wa na o gba o igbiyanju na la won na gba ko ba mi edumare o ba wa da igbiyanju won lade eni kokan wa na pata igbiyanju o lagbara pupo o lolorin fi ko ri pe ka da ro se adura o gba igbiyanju ko ni gbeyin o e ma ja fi igbiyanju
2: seyin
0: ka ma fi seyin o e ma ja fi sere o jo bi ere
2: jawada
0: ki sere o eko ka bi meji mo ma pe gbogbo wa a ti ri ko lori eto iriri eda bayi ogbon bayi ni fi nko ni o mu ki aje a amake suliya alagbo lati bode iya yi o ni suwu ngba kokan o amake suliya ni damu nigba kokan anu olorun yo tun ma wa yin ri o ese o eku aduro ti wa o ade agbo
2: 070 38 22 65 74 070 38 22 65 74 ni ke pe ni mukadam sunday ade agbose ojo bejo jina ile atayo ola fi pade o double
0: 08055226948 08064516702 okike ola aye gboyin taye lulu oma abolade loruko temi o emi a ma so pe gbogbo igba ti n ba wi abi ti n ba so ma je ki oma araye o da mi lake o ipade wa oyin atayo latun pade njo mejo o daro
8: ile fe

0: ẹjẹ́ kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀.
1: ìlàláṣẹ success kì í.
0: láàárọ̀ méjì náà ni màá gbégbà péré.
1: èèyàn ní bàdàdì ẹ̀gbọ́n wa ọlá ẹkú fẹ́mi.
0: tí bá ti sọ tí mo fẹ́ sọ yẹn náà kà ní ó tẹ̀lé.
1: ọkọ̀ bá ti lọ.
0: asia scar ní wọn bá ráńpẹ́.
1: ọlá tó kún bọ̀ fún ilé bàbá àlíyà ìbàdàn ọkọ̀ ọkọ̀ adẹ́rìn sọlá.
0: ẹ má bá mi ṣe àìjẹ́ kó gó viral dáadáa.
1: amẹ́ríkè ọkọ̀ àṣìdá.
0: ọlọ́run sọ fún wa nínú alukur'an pé àwòdù bí láhi mínà ṣe ìtọ́ni ròjì bisimilayi rahman rahim alif lamim asiba nasi ayi tiroko ayi akolo amanu layi afternoona lakodi fatana ledina mi kobili run falayani rana wo ledina sọdaku wáyàm ní kàǹsì bíi ní allah.
1: ṣòdì ní brown àti woro ní ipa ńlá ní fún mọ̀tàlẹ́kọ́ ajarọ̀ díá.
0: ọlọ́run ni wọ́n ti ń pè ní alif lamim àràfi ni ọlọ́run ló mọ tó ń gbà lóòótọ́ fi sọ bẹ́ẹ̀.
1: bẹ́ẹ̀ láti ń yàtà wá.
0: ọlọ́run ni ǹjẹ́ asiba nasi ayi tiroko arun yakolu ni ama nwa wahomu lai afternoon ṣé nítorí pé wá nígbàgbọ́ ẹni lọ mọ́ṣáláṣí orí yìí ẹ kírun débi pọ́lí dúdú ẹ ń pòye ṣọ́ọ̀ṣì gidi gan ẹ̀yìn ni ń gbálẹ̀ gbá gbogbo ẹ̀. ayọ̀ tìrọ́kù àmà ńlá wáhùn náà fìtà náà ẹ ti lé ẹgbọ́ náà ń gbọ́ sáwọn ní dẹ̀yìn wò ni. a mú ìdánwò wá a yẹ̀yìn wò àwọn tó ṣáájú ìyẹn lọ alẹ́dínà mi ń kọ́ bílẹ̀ mú a yẹ̀ wọ́n wò a fi bí pa wọ́n a dín nǹkan dán wọn wò wọ́n ń gbọ́ nǹkan wọn ò ní gbà míì. allah akbar àdánwò ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ lákòókò yìí ọlọ́run ni o ẹlòmíì ntọ́lọ́run fi ṣàdánwò fún ọmọ rẹ̀ ni ọlọ́run wọ́n fọ ọmọ dán wa wò wọ́n fọ ọmọ bá wa wí ọmọ ní dẹlòmíì láàmú báyìí ẹlòmíì ń tọrọ kó ń wúrọ ọmọ bí ni ẹlòmíì ti bí ó ti dàdánwò sí lágbada ẹlòmíì ń tọrọ àní kọ́lọ́run tiẹ̀ fóònù náà lọ́mọ kọ́lọ́run fóònù náà lọ́mọ gbogbo wọn ti ń sunkún ọmọ nínú àjìn lákòókò yìí mo fi bẹ lọ́run fún wọn ọlọ́run bá dá wọn lóhùn sọ́jì rọrùn fún wọn jọ ọlọ́run bá dá wọn lóhùn àwọn tán tún wá bí kan tán tún bẹ ńlẹ̀ ọmọ ẹlòmíì ti mú kò lóyún láìla ìlà tó bá dé báyìí bàbá àtìyá mi ó sì bù ẹkún sọ̀rọ̀ náà là bí rẹ léyìí ọmọ ẹlòmíì ló gbẹ́lòmíì débi orúkọ burúkú dé pé mo bá fẹ́ pè wọ́n láàárọ̀ nínú ọgbà atọ́nirọ àtìmọ́lé ẹ̀wọ̀n wa ni kinní kan lágbájá kọlọ́run sí yóò ní sáà òun àgbẹ̀ orúkọ bàbá rẹ nù láìláìlà òun ló gbórúkọ wà bẹ́ẹ̀ dídùn kinní kan nǹkan nǹkan yóò ní sáà òun àgbẹ̀ òun fún wọn lásọ wọn mọ̀ gbà síbi wọn gbọ́ wà rẹ o làákùbà gbogbo ọmọ tí ó sọ wá lórúkọ burúkú tí ó gborúkọ wá láàyè burúkú ọlọ́run fún wa àwọn tọ́lọ́run ti fún rẹ̀ ọlọ́run bá yín yí wọn padà gbogbo ẹ ti ń sunkún lórí nǹkan kọ̀ọ̀kan ẹ̀bùn tọ́lọ́run fún láyé ọlọ́run nu ojú yín nù lónìí a lò pọ̀ mọ́ra wọn lábẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí àti nàǹkàlì a sọ pọ̀ àdúrà tá fún wa lónìí gbogbo àwọn tí nǹkan kọ̀ọ̀kan dé bá bẹ́ẹ̀ tó ti rìn káàkiri anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní mẹ́ta àrọ́fàn fàṣẹ àlù ní àníṣehìn fàṣọdákọ òwú lámùtùkì bá lò láwù sọ láta àrùbẹ nàìjíríà ọmọ ẹni táwọn ibi sọmọ ọhún ó lẹnikẹni tó bá lọ ilé yẹmí wò ilé àwọn aláàgọrọ àwọn oníkàndúọràn àwọn àfáìkè àwọn wòlíì rọ tọlọ bá wọn fàṣẹ àlù ní àníṣehìn tọlọ béèrè nǹkan lọwọ wọn wọn ni ó ní àwọn kan ní ń lé ọ káàkiri tán bẹ́ẹ̀ sí parọ́ tán o fàṣẹ àlù ní àníṣehìn ọlọ́bẹ̀ẹ́ lọ́wọ́ wọn fàṣẹ dàkọ̀ wò wọ́n sì sọ fún ọwọ́ náà wà gbàgbọ́ lámùtùkì bálù làwọn sọ láta àrùbẹ́ nàìjíríà ọmọ irú èèyàn bí ò ní nírun fún ìdógójì ọjọ́ ẹ̀gbọ́ kò ní nírun téèyàn bá gba nǹkan kúrò lọ́wọ́ èèyàn fọ́kàn dá oyin kan fi nǹkan rọ́pò àyè bẹ́ẹ̀ kọ́ mọ́ṣálà. ẹ tẹ́tí mi dáadáa.
1: ẹ bá mi ṣá mi pé kí n má.
0: ẹni ẹ bá àwọn àfáà kan ní ṣe é bá wòlíì kan ni wọn ń wò ó.
1: ìlú máa ṣe kù ó pàápàá jùlọ.
0: ṣé kan ló wá ṣé bẹ̀ yẹn lọ fẹ́. wọ́n lórin kan ọ̀dà ẹ láàfin náà ti ń kọ́.
1: wákà máa ṣe òkun.
2: seyan ma mo mi mu to en to ku sodo ni
1: dagba fe ni olohun
2: annabi wa muhammad sallallahu alaihi wasallam olohun ti gbogbo aye olohun fi gbogbo nkan han olohun fun ni gbogbo eko o ni adaba ni robi fasin tahdib olohun ko mi leko eko na si da pupo emi o ni je ko tanran re mo bo lati wa se ta fi ri mo le tin ti ba nse ni oya mo wa yo kekere eni bi bawo ni baya bi afcop eh agbole miliki daji re tabu di agbole miliki bejule si aluwa lalale iwo kristeni iwo na daniel lalale bejeji kin sopo to ya koko mi muslimi se re lalale wa bu ni sile ni paper kan bi se gbe bi bu sun re ni lele wa wa garlic ke mo ni ko wa garlic ileyi se o dan o oh my god gbogbo to sokun kun se lori to ba lebun gan o si mo po rape en lebun ala yo ni direct live and direct mo toju le kama ibi ti batelomi je tan ti mobirin mi mole tan ti sodiko loko mo tan ti lelomi ku nle oko an ti sokunrin mi diko laya mo inu ile ibirin kaakini won toju le ka lo mo bere nkan kaaki pelomi oba sega yo bere bi o si gbanse yo bere bi bo fe sun yo bere lo da won kan won tan ari mi mu garlic o di eyo kan ti won ti bu epo re won fi si irin meji yoni ni ile ku sedura si won lo sun oh my god any kristani won na se be be si jo se yenu ojo kini saki si to ba sun ni be na jo wa nbe to ba ri nkan kan to se njo kini to ba ri nkan to se njo keta abura te wa se le re o ma sada ina fun jo meta ti muslimi o ma se sanokiri huka fala tanza illa masha allah 113 zanokiri huka fala tanza illa masha allah 113 abura yin te ma askari te ma fa o ma fa ni gbogbo gba 113 o ma fa nale suba dua yi bo si wa ma se la go mesan aro o se kan la go mesan le o se na iwo ran 13 yi mesan aro tori won lo ko san fe san o won si fe ko wo fe wo tan ba ti gbagbe kan mu ibi omo mu yan won fe san fun won fe wo fun ni yo wa san fe mi yo wo fe mi lagbara olo yo wo fun wo na yo san fun o ago mesan aro o se 113 ago mesan ale o se 113 na fun di ojo meta ojo kini ojo kini ojo keta o bo mi sinu cup ntosi tabi pure water kekere
1: tani lo le fowo jaka kolohun
2: to ba ti setan la o lojo akoko pure water o bu die sinu cup o mu omi ni ma poro na wa lai
1: to ba ti lo
2: gbogbo okun ton mo bo si wa yo jada nagbara olohun
1: fe orin wa ta forin koleta
2: Christian in Psalm 19 nigba 19 times Psalm 19 nigba 19 times sinu omi yen na pure water tabo mi no cup kekere kan to ba ti wa die nu mi yen e to ku da sinu omi were ko ma fi we ojo kini atojo kiji pelu ojo keta na iyen le to se la ro
1: o jere iwa e lojo iwuye ma ba wa ajabi ba tu olorun
2: je e to se lale na
1: ati akimu adesola koni e seun
2: lo fi yen sara lagbara olo
1: baba meta en la lase success ki
2: lagba olon gbogbo tin je aburu pata yo jada nara re
1: ola ebu fe mi
2: aburu ni kan koni koni ko emi na mi aburu ni aburu ni bori mi
1: atokunbo pe li baba aliya ibadan ko oko ade
2: koni ju be lo lagbara olo
1: ti akimu apesi ola america oko rashi
2: garlic yen ti e sinu yo garlic yen ni bo lara o ona bu yen sinu paper white kekere laarin meje fi sibe sadura si kokan gbe kale nti e ito sona latoju orun wa ri to ba wa ri tan
1: oni are wa la wa ngbo
2: e pe number mi bo ba se je
1: adejoke oyin ko alaso
2: one be aja sekinet ade

Olúwa nílé àti ẹkún rẹ̀. Ayé àti àwọn tó tẹ̀dún sínú rẹ̀. Olúwa. Nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn ìsan omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ àbí ta lè nìyàn tí ó dúró ní òkè ibi mímọ́ rẹ̀ gan. Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí ẹ̀sán tí ó sì búra ìtàn. Ní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbọ́n yín sókè ẹnu ọ̀nà kágbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kọ́bọ̀ ògo kówó orí ètò yìí wá. Kọ́bọ̀ ògo kówó ìkànnì yìí wá. Kọ́bọ̀ ògo kógúnlẹ̀ sí White House. Táwa ni ọba ògo yìí

0: Olóyè Gbẹ̀ngàn Láyọ̀lọ́ yàtọ̀. Olúwa ti ètò yìí. Olúwa ti ẹni ìyìn ìwọ náà ló dẹ lògo. Báyé ti fẹ́ kórí kò rí bẹ́ẹ̀ fún wa kábíyèsí Olódùmarè.
1: Olúwa ti rẹ ní ogo.
0: Onílọ́jọ́ ìkejì dín ní ogún. Oṣù kẹsàn-án náà la sì wà. Ẹ̀yin òbí mo kí yín ọkú wọlé àwọn ọmọ yín. Ẹkún náwó. Bóò ni wèé, bóò ni school bag. Àwọn bùkátà pẹ́pẹ́pẹ́ rí kí wọ́n ti fowó lówó
1: school.
0: Àfi. Ẹni tí ò bá tọmọ lọ́wọ́ mọ́ báyìí lókù. Ìní ọ̀hún mọ́ gara pọ̀. Aya institution máa wọlé lọ́sẹ̀ tí ń bọ̀ ní tiwọn. Àwọn mí yàn sí àkọ́kọ́.
1: Ní
0: oṣù kẹwàá.
1: Ní ọkọ rí sí bàbá òkè níbi ìkọ.
0: Ẹ jẹ́ lọ bí àdúrà tá a fi bẹ̀rẹ̀. Kábíyèsí. Arúgbó ọjọ́ kábíyèsí rẹ̀. Ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kábíyèsí rẹ̀. Aláṣẹ nínú àṣẹ kábíyèsí rẹ̀. Èdìdí inú èdìdí kábíyèsí rẹ̀.

0: gbọ́ mi nínú lẹ́tẹ̀ títa rédíò yín tẹ̀ ti ń gbọ́ lágẹlú ẹ̀ ò ní sunkún níbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nínáwó lọ́sẹ̀ yìí kò ní já sí ẹkọ́ fún yín o. Mo dúró bí ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run alààyè. Ẹ gbọ́ mi. Mo dúró bí ọ̀kan nínú àwọn pèdèpèdè. Pìsẹ́ńtà ní ìkànnì yìí. Ikú àìtọ́jọ́ kò ní wọ inú ilé yín. Ẹ ní sunkún níbẹ̀. Lórí ọmọ ẹ ní gbàwí ọ̀fọ̀. Atíjà àti mo ní nira fún yín. Gbẹ̀yìn tẹ́ ní olóyún lẹ́gbẹ̀ẹ́. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ìrìn àjò àwọn olóyún ẹ̀gbẹ́ yín kò ní já sí ẹkún o.
1: Èmi ò máa rẹ̀ níbí rẹ̀. Èmi ọkọ̀ kìkì rẹ̀ o.
0: Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Lẹ́tà fọ̀ lórí ọmọ ẹ̀ ní bá wọn gbà o. Wọn ò ní gbọ̀kú ọmọ wa kàyín mọ́lé ṣe ṣàmì ẹ máa ṣàmì. Ẹ máa ṣàmì. Elijah Akintunde oya máa kórin ìrẹ́bọ̀. Ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìdùbúlẹ̀ àìsàn. Áńgẹ́lì Olódùmarè oya kó wò yín sàn. Ijó odi ń bọ̀.

0: ẹ̀yin ti ṣe ẹ̀yin dojúrú ẹgbọ́rọ̀ olúwa lẹ́nu mi láàárọ̀ yìí.
1: Jọ́wọ́ Agbẹ́lẹ́kùn fẹsẹ̀.
0: Angẹ́lì Olódùmarè kò bẹ ṣe ẹ̀yin wò. Gbogbo ẹ̀yin tí àti jẹ àti mú le fún ẹgbọ́rọ̀ olúwa lẹ́nu mi láàárọ̀ yìí.
2: Bọ́kìkì tó dẹ́kọ̀ ojú òkì máa rí ni.
0: Ẹni tó ń jẹ́ Olúwa Ọlọ́run alààyè ó yà kò bẹ ṣe ẹ̀yin wò.

0: lọ́jọ́ Friday ayọ́ ní fọmọ fi ọlọ́gbọ̀lọ́gbọ̀lọ́ kàlàkà lórí ọmọ. Olúwa ṣẹ́ ọ ní gángan ní sọ́jí agẹ́gẹ́ parí o. Ó bójú wulẹ̀, ó ṣe gbogbo alóore kàbìtì kàbìtì jàràjàrà. Agbẹ́rí ayé ìpọ̀rí ọ̀run o. Ọba mi ìjòkó ńlá tó ṣe rùmúrùmú. Kóòtù ọbẹ̀ wọ òkúkú gbọ́dí ní adúgbẹ́. Ká wọ́n ra méjì sókè kó fò sókè ní ìgbà méje kó pariwo. Bàbá lóbi yamọ yín wọlé wẹrẹ pọ́sọ fọ́kẹ́ yamọ nà jp àwọn láyò dalẹ̀ tọmọtọmọ o. Lọ́ni abáṣiṣẹ́ lórí àwọn nǹkan tí àwọn èèyàn fi ń dá àwọn èèyàn dúró. Ayé a máa fi ọ̀rọ̀ dá èèyàn dúró. Ayé a máa fàṣẹ dá èèyàn dúró. Ayé a máa fi jàkáríwọ̀ dá èèyàn dúró. Ayé a máa fi àgádágodo dá èèyàn dúró. Ayé a máa fi àlákàlà dá èèyàn dúró. Ayé a máa fi ènìyàn dá ènìyàn dúró. Ẹni tó yẹ kó lọ́kọ kò lọ́kọ, ẹni tó yẹ kó láya kò láya, ẹni tó yẹ kó lóyún kò lóyún, ẹni tó yẹ kó lọ́wọ́ kò lọ́wọ́, ẹni tó yẹ kó lọ ìlóyìnbó kò rí bilẹ̀, èyí tó lọ́n kẹ kò rí kankan mú bọ̀. Ibikíbi ohunkóhun tá a fi ká ìṣẹ̀dá mọ́lẹ̀, agbára kan wà tó ju agbára tiẹ̀ lọ, ipá kan wà tó ju ipá tiẹ̀ lọ, ọ̀rọ̀ kan wà tó ju ọ̀rọ̀ rẹ̀ lọ, ìmọ̀ kan wà tó ju ìmọ̀ rẹ̀ lọ, àṣẹ kan wà tó ju àṣẹ tiẹ̀ lọ. Èmi ò fẹ́ mọ bó ṣe lè sà, mi ò fẹ́ mọ bó ṣe gbìyànjú tí ò dẹ́hùn, èmi ò fẹ́ mọ ohun tá ayé fi dá ọ dúró, èmi ò fẹ́ mọ ibi tó ti rìn dé nínú àdúrà, mi ò fẹ́ mọ ohun tó ogun ilé bàbá rẹ̀ sọ, mi ò fẹ́ mọ ohun tó ogun ilé ìyá rẹ̀ sọ, mi ò fẹ́ mọ nǹkan tí ogun ibi tó ti márì yìí sọ, mi ò fẹ́ mọ ogun tí ibi tó ti ṣe kékeré sọ, kódà mi ò fẹ́ mọ ohun tí ogun àdúgbò rẹ̀ sọ. Èmi mọ̀ pé mo rí Jésù tó ń gbé gbogbo àwọn tó ti sọ ìrètí nù, tó ń ran gbogbo àwọn tí wọ́n rò pé wọ́n ní ọ̀la lọ́wọ́, tó ń tó orí ẹni tí ò sún ọ̀ṣẹ́, tó dìde ogun nígbàkigbà tá a bá pẹ́ torí pé akọ́ wúpẹ́ ológun lọ́lúwa.
1: Olúwa sì ní orúkọ
0: rẹ̀. Àsẹ́yẹ 22:25.
2: Olúwa àwọn ọmọ ogun wípé ní ọjọ́ náà ni a ó sì ṣí ìṣó tí a kọ̀ mọ́ ibi tí ó lé ní ipò.
0: Ọyẹ́ pariwo ya, pẹ́pẹ́ ìdádúró, pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ lórí ọmọ, àkànbọ́lẹ̀ lórí aya, àkànbọ́lẹ̀ lórí bàbá, àkànbọ́lẹ̀ lórí iṣẹ́, lórí ìgbéyàwó, lórí ìbímọ, àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọrẹ́ mọ bí, àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọmọ tọ́jú rẹ, àkànbọ́lẹ̀ tí ò jẹ́ kọ́kọ́ ọmọ rẹ lọ jìnà, àkànbọ́lẹ̀ tí ò fàyè orí ọpẹ́ lẹ̀, pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọṣẹ bó ṣe wọ̀, àkànbọ́lẹ̀ tó sọ mọ́dọ̀ tá rẹ lójijì, pẹ́pẹ́ àkìmọ́lẹ̀, àkànbọ́lẹ̀ tó sọ ibi tí ìwà àtọmọ rẹ lẹ dé láyé, ó yẹ tún sọ pé yálulẹ̀, pẹ́pẹ́ ìfòró, pẹ́pẹ́ àdẹ́wò, màmá ìdìde kúrò lórí bẹ́ẹ̀dì, ó yẹ kó mọ̀ wípé tí ọ̀rọ̀ bá ti ń jáde báyìí àṣẹ bẹ́ẹ̀ ń tẹ̀lé ni, mi ò mọ ibi tó kẹ́ ìṣẹ̀dá mọ́ o, mo kéde, ó yẹ àtún yí sílẹ̀ o, ìdí ọ̀gẹ̀dẹ̀, ìdí ìrọ́kọ̀ o, mo tún padà kéde, olúwa tún ọ sílẹ̀, adá ọlọ́re, lóde òmìnira, agbára tó jí lásàrù dìde ó yẹ kó tún ọ sílẹ̀, agbára tó jí jésù dìde kó tún ọ sílẹ̀, agbára tó lajú afọ́jú nínú bíbélì kó tún ọ sílẹ̀, agbára tó mú kí àrọ́ ta tí ẹtì yẹsì máa rìn nínú bíbélì ó yẹ tún ọ sílẹ̀, agbára tó wo wèrè gẹ́dẹ́rà sàn ó yẹ kó tún ọ sílẹ̀, agbára tó bọ́ 5,000 ènìyàn nínú bíbélì ó yẹ kó tún ọ sílẹ̀, látọkọ gbèsè lọ́dọ̀ lọ́wọ́, ọba kì í pé méjìlá àti ọmọ rẹ máa dádé ọba, ayé òní yọ igi nídìí àrò iná ọmọ rẹ tó ń jò yìí o, ó yẹ gbọ́ ìṣúra wíkẹ̀ndì yìí o, wíkẹ̀ndì yìí sọ sọ́wọ́, ó sọ sọ̀rọ̀, wíkẹ̀ndì yìí ó sọ sọ́là, wíkẹ̀ndì yìí lọ rí mú, wíkẹ̀ndì yìí lọ sọríire, wíkẹ̀ndì yìí ọ̀nà là, wíkẹ̀ndì yìí atú ọsílẹ̀, wíkẹ̀ndì yìí ọmọ rẹ jògo, wíkẹ̀ndì yìí gbogbo ibi tó bá fẹsẹ̀ tẹ̀ á gbabẹ̀ fún ọ, ayé rẹ tẹ̀síwájú, adáre ayé ọmọ rẹ padà bí iṣẹ́ omi ní gúúsù, wọ́n fọyọ̀ kọ́lẹ̀ tọmọtọmọ o, wọ́n jẹun ọmọ, adá ogún ìbí rẹ padà, wọn ò ní fi ẹ̀rú gba ògo lọ́wọ́ ọmọ rẹ lọ o, ó yẹ lọ pàdé ire, ẹsẹ̀ gírígírí kò ní yà lẹ́rẹ̀ o, ó ní jẹ̀bi ọlọ́run o, akíni délẹ́délẹ́ kò ní kí ọ ní kí ọ̀ràn lórí ọmọ rẹ o, ó ní rógun àbìlù àìsàn, Jésù yóò gbọ́rọ̀ rẹ rò tọmọtọmọ o, ó ní kí gbòòrò lórí ọmọ rẹ, ìrètí rẹ ò ní jẹ́ sásán o, ó ní rógun àìsàn, ó ní rógun àrùkiri, ó ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀, àròpin ní tẹ̀dẹ́ olúwa rántí rẹ lẹ́ni o, orú ayé kò ní mú ọmọ rẹ o, ìrètí rẹ dayọ̀, ògo fọhùn, àánú yọjú, ó yẹ lọ jọyin nínú àpáta, lọ dádé owó tọmọtọmọ, ohun tó fayọ̀ kójọ ayọ̀ ló fi lò ó, ẹ lọ rọ́wọ́ ṣọ́wọ́, wàá rọ́wọ́ ṣayé rẹ ò dádì, ìwé òwe 50:30 inú dídùn ní mara ya inú rẹ máa dùn dalẹ̀ lórí ọmọ rẹ, ìwé òwe 22:6 iṣẹ́ rẹ kò ní dórí kodo, lóde agbá iṣẹ́ ẹ̀yà lára ìwà àtọmọ rẹ, wọ́n bẹ̀rù olùfẹ́ wàá di nǹkan láláyè, wàá fògo lọ́jọ́ orí rẹ tọmọtọmọ. mo ẹgbọn adaso yọ yọ di ẹrin latori lọ wa ara ẹrin ayọ orí ni o ni dìrú o o jẹgbẹ ìyàwó ti bímọ gbọrọ lẹnu baba alábíyàmà wa bí ọmọ tiẹ o o yẹ yẹ rẹ ládùúgbò gbọ mi dáadáa ayẹyẹ máa padà di ayẹyẹ o kò sí adé kò sí ọkọ don't worry my sister wa pàdé adé orí rẹ ní kò pẹ́ kò pẹ́ o kò sí ìyàwó ó yà lọ pàdé gígùn ìhà rẹ o kò sí jẹ́ kò sówó àbí gbọ mi dáadáa olú ayé ó pèsè iṣẹ́ àtọwọ́ fún ọ o wọ́n ń borúkọ rẹ̀ jẹ́ lẹ́yìn wọ́n fọkànbalẹ̀ ọlọ́run máa gbógun fọlẹ̀ rẹ̀ wọ́n kó ọ̀rọ̀ wọn jẹ́ ọba méjì wájú wá ẹlẹ̀kẹ̀ yóò yà ọ́ lẹ́nu tọmọtọmọ o ẹ ò ní dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ayábọ̀ yan ọlọ́run lógo lórí ọmọ yẹn wàá gbẹ̀lú wàá gbàjọ́ o ọmọ rẹ ò ní jẹ̀bi ayé o arọ́rọ́ kò ní pa kó ọ̀rọ̀ ọmọ rẹ̀ ire rẹ̀ dé ayọ̀ dé ọkàn rẹ̀ balẹ̀ ara láàánú ìyanu àṣẹlẹ̀ owó ò ní tẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin youtubers gbogbo ìgbà ni mo rántí yẹn ṣàṣeyọrí o ẹ fi ṣiṣẹ́ rẹ o gbogbo ọmọ tọ́kọ yẹn wàá ṣàṣeyọrí ọkàn rẹ̀ balẹ̀ níparí oṣù yìí sálárì àná lórúkọ yéṣu owó yẹn á tó ná o gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rédíò yìí ọkàn yín yóò balẹ̀ àti olóyún wàá bímọ láyé o ṣé ò ní gbé o ẹ̀yin màmá tó ọmọ yín ti tọ́jú ìgbéyàwó tí ó ṣe ìgbéyàwó ó yẹ ẹ̀yin náà máa ta tẹ́ǹtì ayọ̀ o bàbá ẹ̀ dẹ́fìlà ayọ̀ ẹ̀ lọ́jọ́ ẹ̀yẹ o tọkàntọkàn ni mo fi gbàdúrà fún ọ lórúkọ yéṣu o ẹ lọ kájọ owó tuntun ìrànlọ́wọ́ dìde sí ọ o ní tọrọ jẹ o ní tọrọ náà mo fọwọ́ ọlọ́run sọ̀yà ire wọnú ilé yín wa yéṣu olúwa wa ẹ̀rí ni ká sáré gbọ́ nítorí àkókò ti ń lọ.
1: Nígbà tí máa wọ inú ìjọ yìí, spiriti mi dẹ̀ wà rọ̀ mọ́ ti bàbá lábẹ́ amú. So láti ìgbà tí mo ti ń wá gbogbo nǹkan tí mò ń béèrè ẹ̀wọ́ mi dẹ̀ ń tẹ̀. Torí 21 years láti kó délé wa rè bàtà débẹ̀ àfọwọ́ kàn mọ́. Torí mo ti rò pé mo sọ fún ọmọ mi pé agbára mi ò sí mọ́ láti parí bíi pé ẹ̀yin lè dẹ̀ máa parí ẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi níbi tí ẹ̀tọ́ mi wà tí mi ti expect ẹ̀ rárá ibẹ̀ lọ pè mí pé owó kan ti jáde o. Mo wò ó báyìí pé èmi rè
3: é. Èlólówó.
1: 220 million.
4: 220 million.
1: So wọ́n wá pin fún wa.
4: O jáde fún. 220 million.
3: 220 million.
4: 220 million.
3: Ọjọ́ tó ti dé láyé o ti rí 220 million rí. Pásọ̀ kálẹ̀ rí 220 million kí lè máa ṣe. Ká ní wọn náà bá 220 million pàdé.
4: 220 million.
3: Kí lọ máa ṣe.
4: Àlàyé ni wà á dá.
1: Ilé tí mo sọ pé mi ò ṣe mọ́ nígbà tí sìmẹ́ǹtì ti ẹ̀ wà ní 2000 mi ò lè rà á. Granite mo kàn wò jókòó mo jókòó mo pé ìwọ ọlọ́run ipe bàbá alábẹ́ amọ ààyè ló wà.
0: Ha ọlọ́run rán mi sí àwọn abíyá ọmọ dẹ̀ ti jíṣẹ́. Àdúrà tó ọlọ́run dẹ̀ fi rán wa ti màánù sọjí. Wípé ẹnikẹ́ni nínú wa ò ní mọ bó jẹ mọ̀. Bàbá bá ma ọ wọ́n látọjọ́ ìrírúpọ̀ wà ńbẹ̀ lẹ́ni o. O lè gbéra láti Ìbàdàn láàárọ̀ yìí àbí Abẹ́òkúta wàá bá wa nù sọjí. Bọ́jẹ́ Àbújá ni máa bọ̀ wàá bá wa nù sọjí. Ibikíbi tó o bá wà tó o bá mọ̀ wípé abiyamọ ni ọ́. Tó o bá gbéra láàárọ̀ yìí wàá bá wa. Àdúrà yóò ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Àdúrà yóò ní ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà. Ọ̀rọ̀ ọmọlápẹ̀ o. Jésù tí mo gbẹ́kẹ̀lé ò ní jẹ́ kó o sọ ọmọ nù láyé rẹ. Òróró abiyamọ lẹ́nu kọ̀ọ̀kan máa gbà lọ lẹ́nu lọ́fẹ̀ẹ́. Wíwúpọ̀ mú èèyàn mẹ́ta mẹ́rin wá tó o bá ti ń bọ̀. Tó o bá ti dé ilé pákó ní ìlú Agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Rí wípé o wà ń bẹ̀ nírọ̀lẹ́ yìí, God bless you. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olúmọ jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣe kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ní tán lọ́wọ́ yín o. Ọlọ́run bàbá alábíyamọ o.
5: Ààyè ló wà.
6: Hello, hello, prophet. 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 7 1 4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ a ò ní máa bọ jẹ mọ.
5: Ọ̀làdúnlọ́wọ́ FM 96.7
7: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

0: nínú ìrìn àjò wọn torí pé wọn fẹ gbàdúrà wọn ò rí ẹni kún wọn lọwọ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ dédé ìdí agbájọ lélẹyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọrun gbé kalẹ fún wòlíì tèmi tọpẹ ẹjẹ jésù ṣe bẹrẹ ó ní ọfẹ nílé láti jọ máa gbàdúrà papọ tó fi dárakẹ darapọ mọ ọlọrun kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri náà inú yàrá ẹ ọfíìsì ẹ tàbí lẹnu iṣẹ rẹ ni wọn ti máa gbàdúrà pẹlú ogunlógbà àwọn ọmọ ọlọrun lórí whatsapp group ọlọrun kankan tẹ ẹ bá fẹ darapọ mọ wa ẹ send message sórí whatsapp number yìí 09025207 24 wá sí alábàápẹ́ bá a ṣe ń gbàdúrà àti testimonies ń tẹ̀lé lórúkọ jésù.
1: ẹsẹ̀ bíbélì mẹ́ta ni màá kà láàárọ̀ yìí ó sì nídìí tí mo fi fẹ́ kà á. ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ ìwé ezekiel orí kọkànléníogún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹgbọ́n tó sọ èmi ó bì ṣubú èmi ó bì ṣubú èmi ó bì ṣubú kì yóò sì sí mọ́ títí ìgbà tí ẹni tí ó ní bá dé èmi ó sì fi fún un. ẹsẹ̀ bíbélì kejì ìwé sáàmù psalm 126 orí kìíní ẹgbọ́n tó sọ nígbà tí olúwa mú ìkó lọ sí òní padà àwa dàbí ẹni tí ń làálàá. ẹsẹ̀ bíbélì kẹta ìwé òwe orí kẹrin ẹsẹ̀ kejìdínlógún proverbs 4:18 ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olódodo dàbí ìtànná ìmọ́lẹ̀ tí ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan olúwa yí ìpele ìpadà change my level. ẹ̀ṣà màmá àti bàbá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ olúwarẹ́ mi ní tó ní agbára màá dẹ̀ fi àwọn ìdí àwọn nǹkan kan múlẹ̀ láàárọ̀ kí a tó lọ gbàdúà àkórí àdúà ètò olúwa fún mi láàárọ̀ yìí ni pé olúwa yí ìpele ìpadà change my level. ẹjẹ́ ń kọ́kọ́ sọ báyìí bí o bá jẹ́ olùka bíbélì èyí tẹ́ ẹ fẹ́ràn láti máa wo ọ̀rọ̀ ọlọ́run eléyìí ó yẹ yín pé ọlọ́run wa kò ní ìwà ojú kan kì í ṣe ọlọ́run ojú kan tá a lè mú mọ́bì kan náà ṣe wá rí ọlọ́run tí mò ń sọ nípa rẹ̀ yìí ìṣe rẹ̀ ó kún fún mímú láti ibìkan sí ibìkan bẹ́ẹ̀ ni a lè gbádùn sísáré bí a bá bẹ lójú kan we cannot enjoy running or speed without motion. A lè gbádùn pé nǹkan sáré a lè enjoy rẹ̀ bí a bá sínú sísáré ọ̀hún. So láàárọ̀ yìí ohun àkọ́kọ́ tí màá fi ìdí rẹ̀ múlẹ̀ fún ẹ̀yin ọmọ náà ó ní wípé bí nǹkan bá máa yí padà ẹjẹ́ àkọ́kọ́ kíyèsí kíkúrò láti ibìkan síbìkan bẹ́ẹ̀ ni mo ti sọ fún wa pé olúwa wa kì í ṣe ọlọ́run ojú kan bẹ́ẹ̀ ni kì í ṣe ọlọ́run tá a lè gbé sójú kan kì í ṣe dragoni èyí tí wọ́n mọ orí fún tó jẹ́ pé wọ́n mọ apá fún ogun ń bọ̀ kò lè ṣe kankan sí irú ọlọ́run tí àwa ń sìn kọ́ nìyẹn bẹ́ẹ̀ ni sà gbogbo ẹni tó bá dẹ̀ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí kò fẹ́ kẹ́ kíyèsí eléyìí ayé tí ò bá ti sún kúrò ní ojú kan ayé tí ò bá ti kúrò ní ìpele tàná ẹ̀ṣà kò lè ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu kò lè ní ẹ̀rí láwùjọ ayé ò ní fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ o bá ní ara nínú tí àwọn èèyàn bá dọ́dọ̀ rẹ tó jẹ́ pé òun tàná ni wọ́n bá ń bẹ̀ ẹ̀ṣà á dàbí pé kò mọ̀ ọ́ ṣe ni ayé kì í wo máa ná ẹ̀ṣà wọn kì í kí ni kú oríire lẹ́ẹ̀mejì no ayé kì í dúró sí ibi ojú kan no ni awon Yoruba ti so wi pe baye ba se yi ni ka ba ba yi tori aye fura re sa ki duro loju kan wa kiyesi o gbeni ti o ba ti le lo lati pele kan si pele kan esa e je ki so fun pe idide ki se ti e ninu we Genesis ori ketala beni Genesis 13 verse 16 bibeli so pe Abraham jade babota wa lo risotu risosi oya kairawo ko to ni ko kairawo o kokko ni o jade leyin to ni ko jade wa ni move to the left and right now look unto the sky and read kairawo ye wa ri o le kawotan you can only read the star in the motion to ipe irawo fura re duro loju kan esa o le moye won to ba su oloru awon baba mi o adigba ti oluwa wa so fun abraham pe mo ku olo ile kan lati ojo to ti ba adama jebu lo ti bere si su ikankan sele bi abraham ti ku ni le baba e won wa tegbo si bi kan o wa ti lot ikan wa ikan won wa bere si dide esa ikan po lowo won ikan po won dide la sugbon won se mistake kan won di oloju kan bibeli so pe awon eso abraham ati awon eso lot won bere si gbara won ja ija nbe laarin won nitori pe won ti po kilo fa ti ija fi wa nitori pe won wa loju kan gbogbo aye to ba ti wa loju kan sa yo ba ri wahala esa ti aye eyan ba ti di oloju kan ju yo ba ri idamu be ni sa ti alejo ba ti pe ninu leju apari isu lo ba tele oluba wa so pe ti won ba ti n fi apari isu ra alejo owe ile to lo ni o le duro nbe sa alejo ni o o nilo lati move ebi o be ti o gbadura laaro e je ki aye mi so oluwa mu ku loju kan eyi to duo o ti to mu aye mi suku ni oju kan o ya adua aya da baru bali agaba oluwa laaro yi mu aye mi suku loju kan mu aye mi suku loju kan eyi ti aye mi duo loju kan ti to Eya da ba rega da le da da. Mo aye mi so. Mo aye mi so. Mo aye mi so. Abi meta Jesu Oluwa wa. Igba ti omo ba fe gbe osu meso ninu alaboyun. Ibi to fe gbe ibe de kere jojo. Koda a fi kankan we esa. Ti won pe ni ile omo iye oni je ko lori ofe lati le move sugbo ya mi lenu ti doctor ba wa se ayewo fun alaboyun wa wa so pe omo yi orora o ko lo bi kankan o ti o ba de ti move wahala ni o esa aye wa nilo lati sun to ba ti duro soju kan wahala ni to ba ti mu omo ninu alaboyun to nilo lati sun ti o ba sun ebi abodi lara re esa oju kan ko le duo be to ba duo be iku lo ba tele eja koruko Jesu agbara wo lo da bi duo soju kan e tu mi le laaro ebi na fe su o e tu mi le e tu mi le o ya adua be ya da lege be ya baro e agbara wo lo da bi duo soju kan e tu mi le laaro e tu mi le Ọba Gẹ́lì àti Ẹ̀yìn, ẹ̀túnbílẹ̀, mo fẹ́ sùn, mo fẹ́ sùn, mo fẹ́ sùn, yàgẹ́dá barú bẹ̀lí àgàdá, ìrẹ̀bẹ̀lẹ̀ dẹ̀lí àgàdélí àgàdá, ẹ̀yà pẹ́kọ́ àgàgẹ́gẹ́ dẹ̀lí àgàdá. Ẹ̀túnbílẹ̀ láàárọ̀, ẹ̀túnbílẹ̀ láàárọ̀, àbẹ̀bẹ̀ta Jésù Olúwa wa.

0: ni ko koko mule o ye ko kule ni pe baba bi e be ba to ta bi je lele e be je si be sa do bi ta se lele e je ko awon kini lo bi kan ka we so kankan lo mo toju e be emi ati yi ajo le po ni sa o ah I le lo bi kankan sa igba ti mo ku ope ti mo fe ku ole pelu yi kini mo ni eran ko si lowo mi ti bayin na le fun mi lere pe ni mo toju e bo lo se wa di 400 mo mi lowo esa e je joko ti ọpọ mọ pe ise tawon se banki kan lawon je awon ni ori susa ọpọ mọ pe tori pe o gba contract 2 million iye o so pe o ti do loro sa nkan kan lo gbe wa to ba ti so ibi to so po lo si o mi o ni tan leyin asusun je re I to ba kle si ni pe ibo ni mo ti bu omi bo where is my connection because if you can know your connection you can be connected esa to ba mo bi to sopo si aye re le ni sopo eyin kan sabe laaro mo gbadua fun o ni bi odo mi to ku fun anu bo ba sabe a o so opo bere ni bi odo mi to ku fun anu se bo ba sabe a o so opo bere elomi ti so lori edo o ti pariwo le lori pe ki de wa de wa sora yi dolo te ba karogi yi oluwa de te ni ti e oga oluwa o ni eni kankan to ba te fun o wa lo joko wa connect ni tori nigba ti aya a eru sera to se ase ba se le ti sera ni e iwo na o ti je din ti si ke se ti e oju re ti la oya gbe obe gbe obe oya ko le ko le eloku ni le mi e ko bi ko bi nigba to le sa a omo birin ye wa lo ba olohun o wa fe ko si e sa o ro pe ni sisuku oluwa yo ka lo bibeli ni oluwa so fun pe agai pada lo sile oga e o ko de lo teri ba fun ibi to ti sopo niye esa afi ojo ti omo funra e ismail to suku to luwa gbo igbe lo to ni oke omo omo lo nke funre bayi o ya gbe ko be igba to wu suku sa oluwa ni o pada ni pe pada lo ba oga e igba to mo nke o ni oke omo ife ominira ni e gbe ko be now eyin kan gbo mi bayi mi o mo di ti mo se so eleyi laaro ibi kan wa to sopo mo ngba kan o ti jara re ko be aye re wa ku fun gbigbe o ti fara re ko be ibi to ti gba se tele won wa fun se mo o mo to fa esa orisun e lo yora re ko be gbogbo odo to ba de yora re ko ninu orisun esa o ba se kini o ma gbe ni sa eyin kan ni o sabe laaro yi mo lo si bi ase o mo wa so tele bi woni lati obe lo ibi serere aso opo mabe mo so nipa bi lo ti se mistake ninu ire ajo ye ni o sugbe je ku obe ye ki n bo sori sisu e e wo bi ti o ba ti si pe aye wa lo waju e kiyesi nkan o le se lowo wa a o le dide nla lara ofin ti igbedide ni akoko ni iran gbeni ti o ba wule ni iran ko le dide bo ba bara re loke yo jabo pada ni sugbon ohun to ma ran iran lowo ni ki eyan ri ku loju kan rinrin ku loju kan motions helps vision without motion your vision cannot be accomplished nti mo so ni pe rinrin sisu a ma ran iran lowo e ti gbo ti awon eyan o ma so pe to ba ti sun to ba ti sun o ma sun sugbon to ba sun o le sun so sisun a ma ran iran lowo iyen mo pe kikuro lati ipele idaduro si ipele ominira a ma ran iran iyen lowo awon olori ari e wa ni aha so o legun bayi tori pe nkan kan sun lara re ni mo gbadua laaro yi gbogbo eni to gbo mi loruko baba o ma ti e mo aye re ma sun siwaju ẹjá gbàdúrà kan ẹ̀yin ọmọ ọlọ́run ẹ pe orúkọ Jésù fún ayé mi ní ẹ̀bùn sísáré fún ayé mi ní àṣẹ sísáré fún ayé mi ní orí ọ̀fẹ́ sísáré èyí tí mo dúró ní ojú kan ti tó fún ayé mi ní ẹ̀bùn sísáré àṣẹ sísáré orí ọ̀fẹ́ sísáré. Oya adua mayana barua bade yegedo fun aye mi ni ebo sisare agbara sisare ori ofe sisare yodare oba woba egemona baria gada yemana barua gada yegedo li agateda etebo zoda li agade yegedo abarua bade yegede yegedo maya baruba li agade àmì mẹ́ta jésù olúwawa gbẹ̀yìn tẹ́ ní omi tá à ń pọn ní àárọ̀ kùtùkùtù ẹ gbé jáde òní ni sáàmù yẹn parí màá dẹ̀ ka sáàmù ẹlẹ́ẹ̀kẹta sí èmi ń lọ ní tèmi nìyẹn wo sáàmù orí kìíní gbogbo ènìyàn ẹ gbé omi yín jáde màá ka sáàmù yìí sí gẹ́gẹ́ bí olúwa ti sọ fún mi ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́rẹ̀ mọ́ bí ètò alátìkọ́sí ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ní ìsìn máa rí ní ìgbà gbogbo ayé
1: àìníbẹ̀kún ara mi.
0: Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ìwé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédé àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé àmì àmì àmì lórúkọ Jésù. Ayérayé gba ọpẹ́ o mo sọ tẹ́lẹ̀ sí omi ọwọ́ ẹ̀yìn ènìyàn náà wá ní kwaba gẹ́gẹ́ àgàdà àṣà òní ló pé ọjọ́ kẹta tí mo ti ń sọ àsọtẹ́lẹ̀ sí omi yìí gbogbo ẹni tó ṣàbẹ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́ bó o bá lo omi kò rí agbára ọ̀rọ̀ bó o bá lo omi kò rí àmọ́ bó o bá lo omi kò rí agbára bó o bá lo omi kò rí àmọ́ àṣetì kò ní í bá ọ àṣetì kò ní í bá ọ àṣetì kò ní í bá ọ àṣetì kò ní í bá ọ ayé rẹ gbòmìnira ayé rẹ gbòmìnira ohun gbogbo tó dá ọ dúró bó o ti ń lo omi o ò ní rí mọ bí omi bá débi ọjà rẹ ìyípadà máa wọ bí omi bá wọnú ilé rẹ ìyípadà máa wọ bí omi bá wọ ibi iṣẹ rẹ ìyípadà wọ bí omi bá kọmọ rẹ lára ìyípadà wọ bẹ ayé rẹ ó gbòmìnira ìlérí àṣẹ ọkàn rẹ abalẹ ó dẹ ti rí bẹ kò dẹ yípadà jésù olúwa wa ẹyin tí ẹ ní omi lọwọ tẹ́ ẹ lè gbé pàdé mi ní abẹ́kúta láàárọ̀ yìí ọlọ́run àwọn bàbá mi ohun tó ní agbára nìyẹn sà ẹ sà ìpàdé ọlọ́run kankan bẹ̀rẹ̀ ní pẹrẹu padà ní abẹ́kúta wòbí àárọ̀ yìí máa ní agbára olúwa rán mi ní àwọn ohun tó ní agbára ẹ sà ìwọ náà wọ bí ìpàdé yẹn kó wo tí olúwa lè ṣe fún ọ láàárọ̀ a fẹ́ dá ìkólọ padà láàárọ̀ yìí gẹ́gẹ́ bí olúwa ti sọ fún mi òkè jẹun town hall ní ẹ̀ ń bọ̀ ní láàárọ̀ ẹ̀yà ara abẹ́kúta aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ní àárọ̀ yìí ni a máa pàdé ní òkè jẹun town hall ní ẹ̀ ń bọ̀ ẹ rí dájú pé ẹ darapọ̀ sá wá wo ohun tí bàbá mi lè ṣe nínú àdúrà mo rọ̀ ẹ́ ìwọ náà wáàyè kó wà níbi bẹ̀yẹn ní àárọ̀ yìí wàárí ogunlọ́gbọ̀n èrò ńbẹ ìwọ náà darapọ̀ ọwọ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ àdúà láàárọ̀ àbí ìjúwe bẹ́ẹ̀tì di Abẹ́òkúta nọ́mbà yìí náà lẹ́ máa pè ẹ̀yin pé ẹ̀ dẹ̀fẹ̀ join group ẹ̀ send message lórí WhatsApp sí nọ́mbà yẹn 090-25-20-27-24 090-25-20-27-24 thank you. God bless.

mú kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kutukutu. Today is Friday. Òní ni ọjọ́ kejì, ó dín ní ogún. Today is 18/09/2026. Mo láyọ̀ láti la gbogbo ẹnu lẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Òní tó lọ́jọ́ ológo mi, inú mi ń dun, ara mi ń yá gágá. Gbogbo ilé ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà oyè. Ológo àjọbọ, ipa nínú ipa àtàṣẹ nínú àṣẹ. Ìjìnlẹ̀ ìfẹ́, ẹni tí ń fọ̀hún agbára. Bàbá àdúpẹ́ o. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká, Supposite Wema Bank, Temidere Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá jókòó níbi pẹpẹ. Ká tó lọ múra, ká tó mọ lọ sí gbogbo ibi tá a bá fẹ́ lọ lónìí. Ìtúpalẹ̀ iṣẹ́ agbára ni kókó ìwàásù mi láàárọ̀ yìí. And by the system by system, ẹ̀mí Olúwa sọ fún mi pé òun ṣe ìyanu. Bí mo ṣe gbọ́ náà nìyẹn. O ní polówó ìyanu mi nínú ayé wọn. Ṣìjì ó di mímọ̀ fún wọn wípé èmi lọ́lọ́run ìyanu, màá sì ṣe ìyanu nínú ayé wọn. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń bọ̀, ẹ mọ̀ bọ̀ wá jókòó níbi pẹpẹ, ẹ kàn jókòó lẹ̀. Mọ́mí ẹ jókòó, dádì ẹ jókòó. Ìpàdé tààrọ̀ ìyàtọ̀ sí gbogbo ìtẹ́ tí mo ń ṣe. Ẹnjìníà, gbogbo ògo kọjẹ ti Kristi.

0: gbogbo ìṣesí rẹ ọ̀nà rẹ bẹ̀rẹ̀ sí là tí wọ́n bá fẹ́ di kẹran ìdájọ́ tí má ti gbé ọwọ́ sókè ọlọ́run owó mi mo mọ̀ fi ṣe ń jẹ fáwọn ìyàwó rẹ sọ ọmọ wò míràn ni kò sí bí nǹkan ò ṣe ní sí kí ló fi lè ṣìrègún lọ́jọ́ tí ogun bá lò ọ̀rẹ́ tẹ̀ ń dá yìí ṣé o ṣe bí ń lọ lásán ni àwọn tó fi ṣìrègún nìyẹn àwọn ìdá mẹ́wàá yìí ṣé o ṣe bí ń lọ lásán ni tó bá ṣe pé kọ́ wá kọ́ gbà nìkan ló máa ń ṣe o lè jù báyìí lọ àti jù báyìí lọ láyé olùfẹ́ o ní kéèyàn kọ́ béèyàn ṣe ń lawọ́ you can never run down because you are given béèyàn fílẹ̀ kò lè dẹdun arin ni mọ̀ sí lóṣooṣù èló lowó mi ti ń bọ́ sí nǹkan tọ́lọ́ ẹni wo ní jẹ lára mi ẹnikẹ́ni wọ́n jẹ ọ́tán ìrọ̀láyé ẹni tí wọ́n bá ń jẹ lára kì í tán.
1: Tí bá máa dé junction báyìí wọ́n rí pé máa jókòó sórí basement tó wà ní.
0: Ṣé ẹ máa gbàdé ti dúró látẹ̀ kan?
1: Bẹ́ẹ̀ni, ọmọ pé máa jókòó lórí tí máa máa rìn láti mo lè rìn dé ìwọ òòdù bí mo ṣe wà
0: yìí. Èyí lè rìn ní ìsìn. Èyí lè tọ́gbọ́n sáré.
1: Mo lè sáré.
0: Ẹ lè rìn. Ọyẹ ọyà ẹjẹ adùn. Oto oto wọn ò mú kéke màmá yóò mú kéke wọn bá yẹ mí gan lẹ ẹ ti ń sọ tẹlẹ ẹ sáré fún skul.
1: Sáré fún skul o.
0: Torí bẹ́ẹ̀ ṣe mú.
1: Sáré fún skul.
0: Mo lè ṣe abọ́ tẹ́ ẹ̀ fi rìn bá mọ.
1: Bàbá ńgbà tí kò ń wá bí náà ni omi ni máa mú.
0: Omi àdúrà ná omi rẹ sókè. Agbára tí Ọlọ́run fi bá mi dá májẹ̀ mo máa ń sọ bọ́ ọ̀dọ́ rẹ mi ò ní bọ́ ọjà. Bọ́ omi àṣírí agbára ìpín Ọlọ́run nínú ayé mi o lọ sọ tàbí kò sí tó fi lè dẹ́hùn. Bọ́ ọ̀pọ̀ sí ṣọ́ọ̀bù ẹ àǹtí ọ̀sẹ̀ ọmọ ń yàtọ̀ síra wọn tọ̀sẹ̀ ilé ìṣe owó tó ti mú dání nìyẹn lọ lò bí n bá ṣe ní olò ẹ nà sókè. Màmá yìí sáré agbára tó wò ya ìsàn wọ́n ti dúró ní ìsìn yóò ti bẹ̀rẹ̀ tó wákàtí kan mọ pá láṣẹ kọ́ jábọ́ sínú omi yẹn. Omi tó gbé lọ́wọ́ kò di ẹ̀jẹ̀ Jésù. Omi yẹn kò di májẹ̀mú. In the name of Jesus. Jápé mọ́ omi yẹn wàá ṣiṣẹ́ lọ́wọ́ mi. Ṣídá.
1: Ìròyìn hospital tí mò ń lọ wọ́n bèrè lọ́ mi pé kí n lọ sí Bangkok. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wá bí ẹ̀mí wa lọ hospital yẹn mọ́ ní ìyá kan bá ní mo wá níbà lọ́jọ́ kan bá ní kí n lọ hospital. Mo ní kò nídìí mo dẹ̀ ṣe kí n má kọ́rọ̀ sí lẹ́nu mo ṣe gba hospital yẹn lọ. Bí dókítà ṣe bèrè lọ́ mi pé ṣé mo ti lọ sí Bangkok ogun tí mo rà mọ́wọ́ ọ̀kadà láti yẹn kò dá kó oògùn kò dá kún 1000. Tí bá kẹ̀dẹ̀ ti lọ ọgọ́ tó di pé mò ń wá mọ́ rògùn 10,000.
0: Ẹ máa ń rògùn 10,000.
1: Bẹ́ẹ̀ ni 15 days tán máa ń dá fún mi.
0: Ẹ máa ń rògùn 10,000.
1: Bẹ́ẹ̀ ni mi.
0: Every 15 days.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀rí ìkejì tí mo tún ní. Nígbà tẹ fi ní pé ní Jesus ti tẹ fẹ́ ṣe òpó. Tẹ̀sọ̀ pé ẹni tó bá lágbára 10,000 tó jáde mo wá jáde fún 10,000. Nígbà tó máa díjẹ́ ẹ̀ẹ́dógún níjọ́ Sunday bẹ́ẹ̀ kan ṣe pè mí ní ọbẹ̀. Bó ṣe sọ fún mi nìyẹn pé ṣé 1,000,000 lè wọ àkáǹtì mi. Mo ló lè wọ̀ ó ló lè ọmọ nífẹ̀ẹ́ ó ní tó bá di Monday pé òun ní ṣùkọ́ bá kúrò fẹ́. Nígbà tó bá di Monday mo ṣe kúrò nílé pé tó bá sẹ̀ńdọ̀ wá àti padà mo ṣe owó tó wà ní àkáǹtì mi kò ju 10,500 lọ. Mo ṣe gba ilé ní POS lọ nìyẹn mo ṣe ní kọ́bá mi sẹ́ẹ̀dì 10,000 ó wà kù 500. Nígbà tó máa tó bí aago méjì ńṣe ni 1,000,000 yẹn ńṣe ló aláàtì mú.
0: Ọ̀wọ́lé ọdún gbangan ọdún lórí ọ̀tá mi gbangan 1,000,000 wọlé gbangan.
1: Bẹ́ẹ̀ni tó bá dàbí rán àwọn tí mo kó wá láti jẹ̀bú lónìí tán àti ìdèbírí wọ́n wà lókè nítorí mo sọ fún ọ pé aago márùn-ún ká lè ri ibi jókòó sí lókè nítorí aago márùn-ún ni máa ń jí ni.
0: Lẹ́yìn ti gbéra.
1: Máa ní bí sáré.
0: Bóò da aago méje àbọ̀ ga aago mẹ́sàn-án olú òní lọ wẹ̀. Ẹ̀wọ̀ àwọn tí ń wá láti jẹ̀bú ìsara àwọn tí wọ́n mọ yìí ni ẹ. Mọ̀mọ́ ẹ tó ṣàìsàn mọ́ láyé ire mi tó ń bọ̀ kí gan lẹ kí ló wù yìí.
1: Ilé ni.
0: Ẹ fẹ́ kọ́lé.
1: Bẹ́ẹ̀ni.
0: Fóònù tó wù yìí.
1: Ilé mọ́tò.
0: Kẹ́ ẹ mọ rí mọ́tò tó ẹ mọ gbé yín wá àti dírẹ́fà ẹ dọ̀bálẹ̀. Gbogbo ìyẹn dìde kẹ́ ẹ náwó sókè ìwọ ló ní o màmá ìyọ́mọ yín tiẹ̀. Lọ gbogbo ọ̀nà ọlọ́run mi bá

0: tó pọlé ẹgbọ́ mi olúwa sọ fún mi bí wọ́n ṣe ń gbọ́ testimony mọ̀mọ́ yẹn ẹnìkan gbọ́ mi láàárọ̀ ṣíṣe lọ mọ́ rí tí wọ́n ń tẹ̀lé o ibi tó fi vidi dé tó kíyèsí dé tó bá ń lọ wà mọ́ gbọ́ tí bá tẹni wọ́n mọ́ dún lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ a máa dún lẹ́yìn ẹ̀ wà máa wù ẹ̀yìn lẹ́ẹ̀mẹwàá ìta ní tẹ̀lé mi gbọ́ mi ó dídí èpè ló di ègún tí ń tẹ̀lé o ìwọ gan mọ̀ kò síbi tó dé wọ́n mọ́ kọ̀ lẹ́nu ẹ̀mí olúwa ní kí n gbàdúrà fún ọ láàárọ̀ yìí mọ̀ ń lọ sórí facebook mọ̀ ń lọ rí youtube láàárọ̀ yìí pẹpẹ yìí ọ̀pọ̀ mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá tún ní àǹfààní láti join wa join mi lórí youtube ẹ join mi lórí facebook ẹ join mi lórí tiktok àárọ̀ yìí ó le díẹ̀ ẹ má jẹ́ ń waste àkókò màá gbàdúrà láàárọ̀ yìí fún àwọn èèyàn engineer ẹ pé next ẹ tó tún kàn wọlé.
1: ìmálẹ̀ lòjó láti apẹtẹ nígbà tí ọjọ́ 7-7 mo gbọ́ mo wá wá so nígbà tí mo wá mo ra omi 7-7 yẹn so gbàtà ń ṣe program lọ ẹ wá ní kólúkálùkù tó bá nífẹ̀ẹ́ sí láti lè san ọrẹ májẹ̀mú kó o máa san owó 1000 ẹni tó bá tẹ̀ fẹ́ ṣe dáadáa kó san oníbejì kó mú 1000
2: kó mú 1000 kó jẹ́ 2000
1: àpò mi mo rí pé 2050 naira jùlọ mi mo wá mú 1000 síbí mo mú 1000 síbí.
2: ẹ sọ mbejì.
1: o ṣe ń bojì mo dẹ̀ bá tèmi lọ so mi kò mo ṣe délé mi ò wá lọ́bi kankan ọmọ mi kan wá látẹ̀kọ́ bó ṣe dé nìyẹn ó ní dádì ó ní wọ́n ti pẹ́ tí mo ti fún yín ní nǹkan ó ní wọ́n kàn tẹ̀sí owó sàkáǹtì mi so ọ̀rẹ́
2: ó tẹ̀sí owó sí
1: yín ìjà mẹ́wàá owó ẹni mo mú síbi so nígbà tó wá yá ní wednesday tó kọjá mo wá lọ sí wema so wọ́n ń sọ̀rọ̀ nípa ọpọlọ tàbí agbárí so mo wá bèrè àti ìtẹ̀síwájú power ministry ni mo wà two star ni mo ní láti bí 3 years tí mo ń rù kiri àwọn ọfíìsà wa àwọn tó jí lọ ni wọn tún lọ sojú tí mo wá wá síbẹ̀ tẹ fọwọ́ tó fọ orí tó ní ká fomi fọ orí tó ní ká ṣe gbogbo ẹ̀ ọ̀gá wa kan wá láti abuja ó kàn wá sí premier hotel ń bí ni ló wá ní kí gbogbo wa pàdé òun bẹ̀ mo dẹ̀ débẹ̀ báyìí so mo ṣe débẹ̀ báyìí ó kàn pè mí síta ní láàrin gbogbo ẹ̀ oyin I will give you your commander now ó dẹ̀ fún mi ní 3 star.
0: ó fún yín 3 star ànáwó ẹ mo rí rìn bàbá yẹn bí rìn kọ̀mọ́ndà bí wọ́n ṣe rìn gan mo ti rí lára èmi pàṣẹ lẹ́tà promotion tó ti ń retí ní ọjọ́ pípẹ́ tàbí tí ọkọ ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ tàbí tí ọmọ ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ jẹ́ ń gbọ́ rẹ lọ́wọ́ òkè mo ní kí tiẹ̀ náà jáde lọ́sẹ̀ ọ̀sẹ̀ ikọ́ pẹ̀ yín bàbá ẹ kùn lóye mi wọ́n á tún fún yín promotion mi láti inú ògo wọnú ògo yìí láti inú ọlá wọnú ọlá ó ti dára fún yín sà in Jesus name. ó tó di pé màá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi láàárọ̀ yìí kí n tó gbàdúrà fún àwọn ènìyàn ẹ̀yin ọmọ ọlọ́run ọjọ́ sunday ti ń súnmọ́ ìsìn méjìlá ní ní ọjọ́ sunday ìsìn alákọ̀ọ́kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́run pátápátá láti ọmọ ọdún 13 sí 30 ọdún sí 13-30 ìsìn wọn bẹ̀rẹ̀ ní ago 7 ìgbà tí ó bá fi di 9 yóò ti mọ ọdọgbọn wálé ìsìn ẹlẹ́ẹ̀kejì wọn bẹ̀rẹ̀ ní ago 9 ìyẹn fún gbogbo àwọn àgbàlagbà adult láti 31 lọ sókè àwọn náà bẹ̀rẹ̀ ní ago 9 ìgbà tí ó bá fi di bíi 11:30 tí wọn náà mọ wálé ìsìn yẹn ìsìn wòlíì hàn ni and mo fẹ́ fi kún báyìí wípé intan ṣe ń bì ní gbogbo sunday church náà ó ṣe gbogbo tí n bá ní ọmọ ṣe nínú program ni ọmọ ṣe torí mo fẹ́ gbàdúrà fún yín ni mọ̀mọ́ òní yà mí lẹ́nu ìtò fọkàn sí ní rere ó bẹ̀rẹ̀ sí jáde fún ọ.
3: orúkọ mi ni ọpẹyẹmí ìyanu olúwa mo wá láti ìwò road ọ̀rẹ́ mi ló invite mi sí 7-7 may ọ̀rẹ́ àdúgbò ẹ̀ náà ló tún invite tiẹ̀ náà ó ní tí mo bá ti débẹ̀ pé kí n yípo ibẹ̀ yẹn kí n béèrè tí mo fẹ́ kí n máa mú omi yẹn dẹ́ òróró yẹn náà kí n máa mú mo yípo mo ní olúwa mo fẹ́ kó bá mi mú fibroid mi kúrò láì mú ìnira kankan lọ́wọ́ kó o sì fún mi ní egungun nínú egungun mi lọ́jọ́ friday táwa ní ìṣòro mo ní menstrual pain mo ní láti pèpè kó jọ pé oògùn wo ni mo lè lò pé mi ṣe irú menstrual pain yìí láyé mi ó ní láti ṣoògùn yẹn fún mi mo ní kọ́ mo bá mi rà wá mo lò ó ní ṣe máa wá sí fíjì mo ní máa wà kò sí bí mo ṣe lè jẹ́ pé máa wọ débẹ̀ lọ́jọ́ yẹn mo débẹ̀ lọ́jọ́ yẹn mo pẹ́ kí n tó dé mo jókòó sẹ́yìn yẹn mọ́tò wà bí gbogbo ibi tí mo jókòó sí láti bẹ̀rẹ̀ tán fi bẹ̀rẹ̀ program tán fi parí ẹ̀ mi ì rí anybody lójú pé ẹni tó wà ṣùgbọ́ mo gbọ́ voice wọn wọ́n ní pé ká mọ̀sán mẹ́ta wa mo mọ̀sán yẹn wá ọ̀sán àkọ́kọ́ tí mo mú wọn ní ká béèrè pé ogun ṣe ń pa mí tí mo mú mọ́ra mo ní láti gbà.
0: ta ni ń sọ̀rọ̀ jọ̀hún.
3: ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀.
2: ẹ̀yin ṣọ́ bó lẹ ṣe mọ̀ ebe ẹlẹ́rẹ̀ ń dín bẹ́ẹ̀.
3: Mi rí o.
2: Voice lẹ̀ ń gbọ́, ohun tó ń pa mí díẹ̀ díẹ̀ ń dín pa mí lára, tèmi mú mọ́ra kí Ọlọ́run kọ́ mọ̀ mọ́.
3: Kó mú kúrò. Lọ́jọ́ yẹn mo délé, ìgbà tí mo délé, mo gbọ́ program, mo ṣe gbọ́ program pẹ́ni tó bá di sẹ́mù ká bèrè ìtafẹ́, mo gbé alarm fò mi sí sẹ́rù, olùpẹ̀sùn bèrè tí mo fẹ́. Ìgbà tí mo sùn, bí mo ṣe jí, mo rí pé ẹ̀jẹ̀ ti wà ní gbogbo ara mi, páàdì tí mo lò, páàdì yẹn ti soap gan fẹ́ jẹ, mo ní láti fẹ́ dìde lọ change. Mo débi wardrobe, mo mú pint, mo mú pad, mo dé bedroom báyìí, mo bọ́ gbogbo ẹ̀ sílẹ̀, mo yọ páàdì yẹn ti soap gan fẹ́ jẹ. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí yọ páàdì yẹn báyìí, kinní yẹn kan jàbọ́ ni mo pariwo Ọlọ́run.
2: Nawe ẹ wo bọ́nà bí tájú àti gbà wà kígbe ohun tó ń pa mí lára tí mò ń mú mọ́ra. Báyìí lolúwa wí, jábọ́ lẹ̀ lára mi, jábọ́ láyé mi. Ẹ dá wọn 1,000 sọ́dọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀. Ẹ̀ṣà
1: náwó ẹ̀mí tó wà yẹn kànnà síwájú, ìrètí ayé rẹ nílò tí yóò fi mókè. Láàárọ̀ kùtùkùtù òní yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ yanu, máa kàn sí àmì ọ̀yàgbà ọ̀yàgbà ọ̀yàgbà ọ̀yàgbà lórúkọ Jésù, ọ̀yàgbà ọ̀yàgbà ọ̀yàgbà ẹgbà. In the name of Jesus Christ. Next, engineer.
4: Praise the Lord.
2: Hallelujah.
4: Orúkọ mi ni Adébáyọ̀ Adénikẹ́.
2: Ẹgbẹ́ ìṣúná lẹ́nu dáadáa mi ò gbọ́.
4: Orúkọ mi ni Adébáyọ̀ Adénikẹ́, eré wa mi rí.
2: Nice.
4: Láti Ìjẹ̀bú-òde.
2: Ìjẹ̀bú.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní last year. Nígbà táwa fún programu ìgangan ibẹ̀ yẹn ni mo jókòó sí. Ọkọ mi ní problem court case ní last year, mo bẹ̀rẹ̀ sí ní ké ní ẹ̀yìn yẹn. So gbà tí bàbá mi ní pé ká dọ̀bálẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé Ọlọ́run mo fẹ́ kó fàwé ìyá.
2: Kọ́ fàwé ẹjọ́ ya.
4: Ìgbà tó máa pé 15 days gérégé, wọ́n fa ìwé yẹn ya, wọ́n cancel ẹ̀, wọ́n ní pé kò sí ẹjọ́ mọ́.
2: Kéésì
4: Smith. So nígbà tí.
2: Ọmọ mi mọ̀ bọ́yá àwọn kan bẹ́ẹ̀ bí tó sì lẹ́jọ́ wájú tàbí ẹnìkan bọ́ dráàgì ilẹ̀. Ibí ni mo ti pàṣẹ kan sí àmì bọ́ bá sì ìbá sì sọmọ rẹ mo dá ọ láre. Yes.
4: So ní gbogbo last year yẹn délélé yìí 2020 mo ti ń tẹ̀lé pé bàbá mi bọ̀ mi ò fi ara sí, mo máa ń switch
2: ni. Ẹ máa ń ṣe ségesège.
4: Bẹ́ẹ̀ ni sà. So bí a ṣe wá padà sílé testimony yẹn ṣáà mo ṣe wá lọ darapọ̀ nìyẹn pé mi ní wá kí n padà mọ́ pé mo fẹ́ dúró láàrin 6 months mo wá kọ àwọn nǹkan tí mo fẹ́ àti àwọn nǹkan tí mo bèrè ní ọjọ́ yẹn. Ìgbà tó di on the 10-10 ní last year Ọlọ́run la ilẹ̀ fún mi ẹni àtọkọ mi.
2: Bẹ́ẹ̀ni sà
4: mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé fún oore tó ṣe nínú ayé wa.
2: Ẹyin wo
4: lẹ. Àtìgbà yẹn mo dẹ̀ ti ń jẹ àjẹyọ àti àjẹṣẹ́kù yìí tán mi yí padà because ogun arúgbó alákìsà Ọlọ́run bá mi fi bú. Mo ní àní tó mo lè jẹun mi mo bọ́lọ́run tẹ̀ ṣe ń ṣe gan tó kò bá sọ́rọ́ mi mo bó ṣe ń ṣe kò yé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé.
2: Ẹyin wo lẹ kọ́rọ̀ yín ó dì rọrùn pátápátá. Kì í ṣe pé kọ́ra lẹ̀ fún ọkọ́ kọ́ ilé náà. Tó bá ṣe pé ìgbín kì í jìjà jù kì í sara kàkó tó gungi pẹ̀lú ìrọ̀rùn nìgbín máa ń gungi. Ẹnìkan nínú ẹ̀yin méjèèjì kó ṣe àmì lọ kọ́lé. Mo náwó sí wọn ìyá yìí ayé rẹ̀ dà sí.
1: Àwọn tí ó ń gbọ́ mi á pàdé ní ìsìn lórí Facebook ní 6:30 Ọdẹ́kúnlé Epaphras. Lórí YouTube Ọdẹ́kúnlé Epaphras ní TikTok àti Facebook ní 6:30 láàárọ̀ yìí. À ń gbáradì fún Sunday, ìsìn méjì ní Sunday, ìkan ní aago méje, àwọn 13-30 ọmọ ọdún 13. So gbogbo yìí is going to be fire for fire lọ́jọ́ Sunday. Minu Mina Shaparadas. Ẹ̀wọ̀n tí sísá ìsọ.
5: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Esther Olúfẹ́mi. Mo wá láti Ológun Ẹ̀rú. Ní last year sí bàbá mi ní ká béèrè owó kan sí abáfẹ́ bẹ̀yẹn ni mo jókòó sí. So mo wá láì dáhùn ìgbà tí wọ́n ti wó ọjà wa. So ọjà mi ò múfù mọ́. Mo wá sọ fọ́lọ́run pé mo fẹ́ ọjà kún ọjà mi pé kọ́lọ́run ṣe lọ́nà àlọ́nà ìyanu fún mi. Pàtó dẹ̀ di DCE yìí nínú ọdẹ tí ń ta ọjà yẹn fún alára mi pa ńlá ni mo ti fún wọn ní fídíò.
2: Kí lẹ̀ ń ta?
5: Ńlá.
2: Ẹja.
5: Ẹja.
2: Sí ṣọ́ọ̀bù yín rè.
6: Àwọn ẹja ipò ṣe owó ni.
5: Láìsí wọ́n náírà mi ń bẹ̀.
2: Láìsí
5: wọ́n náírà mi ń bẹ̀.
2: nínú àdúgbò ọjà yìí.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ànáwó ẹ̀ kí n pàṣẹ. Ẹni tí ó gbé ọ dìde láyé. Wọ́n ní òsì wọn náírà wọ́n ń bẹ̀. Nǹkan ṣẹlẹ̀ ń bí. Bí pápọ́ tí àmì ẹ dún onítàn yọ sí ọ lójijì. Ìwọ bá lè dá mi lókoòwò. Gbogbo ìdá mẹ́wàá mi ní mọ̀ kó fún ọ. Ẹ gbé sí padà ẹnjiníà. Ta ló jókòó lọ́ọ̀kan tó ṣe báyìí?
5: Èmi ni sà.
2: Ẹ̀yin náà lẹ sọ wọ́n báyìí?
5: Bẹ́ẹ̀ ni sà.
2: Ṣé ẹ ti wà ń tà?
5: Bàbá mi mò ń tà o. Ṣùgbọ́n ẹni tí mo ti pàṣẹ rẹ̀ níta ọjà yìí. Ẹjọ́ pọ̀ wọ́n ní mo gba kọ́sọ́mọ̀ ọ̀hún ogún dìde ṣùgbọ́n ọlọ́run ìpè yìí ó wà pẹ̀lú mi.
2: Ó wà pẹ̀lú yìí.
5: Ó wà pẹ̀lú mi o.
2: Genesis 28 verse 20 and 21 gbèsè àdúrà kan mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Jákọ́bù sì jẹ́jẹ́ wípé bí ìwọ ọlọ́run bá lè wà pẹ̀lú mi náwó ẹ̀ tí wọn ò bá jẹ́ ọ sọ̀rọ̀ yóò dùn mí. Wà pẹ̀lú mi. Jésù Olúwawa. Question kan ni if God build for us. So ẹ mọ mi kan ẹ jẹ wọn wé gẹ́gẹ́ wọn ṣe fáwa náà bí. Láti òní lọ ẹ gbọ́wọ́ lórí. Ìwọ lèmi bá wí ọmọ wojú anybody òkè lọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀yin dẹ́ ń wò mí lé. Ìgbà tí ó bá fi dìwòyé àmọ́dún. Báyìí lójú wa wí. Kó tó di next year. Àtẹ̀yìn dẹ́ ń bọ̀ mí lé mọ bẹ́kẹ́ bí agbára ṣe àmì wá ti tó bí. In the name of Jesus. Mo ní wọ́n tí wọ́n sì sáyìí. O ní wálẹ̀ láìláì. Máa ràn bí oòrùn. Kí mo rí lọ yín?
5: Passport ni sà.
2: Kí lè jẹ́ tẹ́ tó ń jẹ́ lónìí?
5: Mo jẹ́ ẹ̀kọ́ náà mú mi wọ billions. Mo fẹ́ máa tẹ ẹja yẹn ní àpò àpò ni.
2: Kì í ṣe ní.
5: Kì í ṣe lẹ́yẹ̀. Ẹyẹ yọ.
2: Ṣé ẹ wà máa kó lọ sí.
5: Màmá gbé tíra mò ń ta ọjà online náà mò ń sẹ́ndẹ̀ sí US Canada náà mò ń sẹ́ndẹ̀ síbẹ̀.
2: Pẹ̀lú ìpè Ọlọ́run since time mo sọ tẹ́lẹ̀ ẹ mọ̀ wọ Canada ṣeré ni ẹ mọ̀ wọ US ṣeré ni ẹ lọ bilẹ̀ aṣẹ́ ti mọ bẹ́ẹ̀ ẹ tún dìnà ìyẹn àwọn tí wọ́n máa ń nírọ́ gbogbo ìyẹn dìde ńlẹ̀ gbé ọwọ́ lórí Ọlọ́run mi. Ẹni tó pa mí ti bí ọmọdé tí ń bá mi lò bí àgbà. Jésù tí mo gbàgbọ́ tí mò ń sìn tó sì ń ṣe ìyanu nínú ayé àwọn ènìyàn mo dé sí ọ láàárọ̀ yìí. Láti ọ̀sẹ̀ yìí lọ kọ́ la ọ̀nà fún wọn náà. Kọ́ ọ̀rọ̀ wọn mú kí ìyípadà ńlá kó dé bá ọ ká sì gbé orí ẹ sókè àti tàwọn ọmọ rẹ. Ọmọ rẹ yóò rí onígbọ̀wọ́ in the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo wá fẹ́ kó o fi ọrẹ èmi náà rí olùrànlọ́wọ́ bóbìnrin ṣe pàdé tiẹ̀ náà. Èmi náà pàdé onígbọ̀wọ́ èmi náà pàdé olùrànlọ́wọ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kó o fi ilẹ̀ láàárọ̀ ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá náà ẹjọ́ rẹ̀. Account number church ni 19 66 36 38 73. Ẹ tún pè 19 66 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Account number church ni bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47. Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn. And fi kankan tó bá nítumọ̀ fi ṣe a fi ṣe program tó la lágbára ọlọ́run. Èyí tẹ́ ẹ ní ìdá mẹ́wàá ọ̀yà dàsí. And gbogbo ẹ̀yin tẹ fẹ́ lọ sí ìlú Jordan pẹ̀lú wòlíì Ọdẹ́kúnlé àbọ̀ fẹ́ rán mọ́mí ẹ lọ. Israel and Jordan. Phone number tó fi lè bá mi sọ̀rọ̀ lélẹ́yìí. Phone number lélẹ́yìí
0: I'll be send the flyer 081 6037 34 43. If I want to travel new 081 6037 34 43. Ewo ejin gbadura fun awon omo Olorun ti won bi loni ati awon to mark wedding anniversary won mo gbe owo soke loni irin ajo yin ki Jesu Nazareti ko ba mi ran yin lowo lato ni lo aye re ko bere si gbo. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Any kind of best share testimony to me now. 080-88-71-65-66. 080-88-71-65-66. Send the message in.
7: You are blessed. It is well with you. Lagilu FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Oluwa gba ko wa o. Ah eri awon woli. Alagba wi gbogbo eda. Ifa tin be leyin mi. Agbara to gbe mi ro. O ma kaka eta go reka ene kan de gbo mi. Ije aye to da tomo tomo ye. Ijiye emi ni mo po ko si.
1: Ah
0: bi gbe se yen Oluwa ni so be. Ya ka tun ma emi bi gbe se na pin ba oja. Ijiye lo nko Jesu. Emi mo po ko si.
1: Amen.
0: Obirin ti aisan wa ni baye ri ya ka ta bai ka to ni na ka sa dalia. Bi owo si baye yen won mi gbadu apun o. O fa buru ko to won nu agbo re o ya jade jade jade jade in the name of Jesus o ba to so fi won to ni ko da ko won e go a bi ya mo ija hey ta je fi na omo ju elera elera oluwa de ni gbadu afun o omo otuku na lowo
1: mi
0: ba ini mo so ni oruko olorun omo du
1: Jesu
0: ẹni tó fẹ́ tó ayé ń dùn yìí ìjì mọ ní ìjì kó máa kùdẹ́ kó gbọ́ sí di ìjì máa lè kó máa bà ìjì máa fà kó máa tóra ìjì máa dùn kó máa gbọ́ yẹn báyìí ni mo sọ lórúkọ Jésù òkúdésì ọmọdé ìbọnẹ́ ọmọdé wọ́n fọ́ ọ̀kẹ́ balẹ̀ o ẹni yìí wọ́n lè kí n sọ fún ọ gbogbo tó ń dánwọ́ lè kò sẹ́lẹ̀ tó wọ̀ ìyẹ̀dú wa bọ́ sórí àṣà ìdìní ìdì ìdìní òkun jésù ìdání mọ̀ jùlọ
1: kí
0: ló ń pè ní
1: ìdì
0: ìdìní ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
1: ọwọ́ afẹ́fẹ́
0: ọlọ́run tí afẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti dì ìdì o ma bẹrẹ iṣẹ odi ni ìdì kì í ti fẹ rere kan bí o ṣe odi báyìí ni mo sọ gbogbo ẹni tí ìdí sanwó odi sí
1: na
0: yá àìkà bóyá ní ìṣẹgundé jẹnta bí ìdí bá bẹrẹ tó ṣe ọwọ odi nọmba wá tìrẹ tó bá gbà ní ilé kọjá a ṣe orí ilé dànù olùgbà wọn pọlọpọ ilé tọwọ ìdí bá wọ ní odò nígbà tí ọba máa dá báyìí ẹgbẹ́ ìdí pọlọpọ ilé náà ti ṣí pàdé ẹwọn ti ṣírù pẹ yẹ kó àṣírí kan
1: fún
0: àti ìdí tó wé pààlù wé ìdí tó ṣí olórí ilé dànù ẹrì bá lé lémi ìdí ti jà ó ti gbé kúrò lórí
1: ilé
0: ìdí máa ń jà tó máa ń gbé okùnrin kúrò lé alílé tó dá alọ́mọ tó dá
1: yẹ
0: ìdí obìnrin ló máa jà obìnrin ni a wá gbé sọ́dọ̀ alọ́mọ àtọ́ tí òyà kó
1: sọ
0: alọ́mọ àjọ tí òyà kó jẹ máa kiri àwọ̀ ẹ̀wá sọ́dọ̀ mi sọ́kàn nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ sọ̀dáàdì ẹni tí ó tó ń lọ gbọ́ ọkọ lọ́wọ́ rdp ló bẹ̀rẹ̀ ètò ń ṣe ìpè yẹn tó tó lórí ọkùnrin yẹn mo wá lò títí mo ní bá gbẹ̀fù ẹ̀ èyí máa sọ pé tó bá dọ́dọ̀ òwòlì ìwọ kọ́ ló máa sọ tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí
1: bẹ́ẹ̀
0: ló máa máa kú àṣírí ògùn lóbìnrin yẹn ṣe wọnú
1: program
0: mo ní màdá nígbà tí a gbẹ̀dú à nígbà tí a gbẹ̀dú à mo rí wípé ìjì ló gbókùnrin yẹn
1: ìjì
0: ló ní mo ń sọ fún ilé ẹ̀kọ́ òkè ìṣèpè lókùnrin lórí ibi tó bára ẹ̀kọ́ wù ú ìjì ló ń jà kẹ́dẹ́ ọmọ àdá lòun ó ti bẹ́ẹ̀ obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òkèjẹ́ ó máa ń gé díẹ̀ ni eléyìí ló tẹ̀ wá gbọ́ báyìí ó wá fi ilé láti tù sílẹ̀ ní ìjì yẹn fi dákẹ́ ha ẹni tó wájú ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àti ẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ kábàámọ̀ mọ gbẹ̀dúà tani ìjì ti gbọ́kọ̀ ẹ̀ lọ tani ìjì ti gbéyàwó ẹ̀ lọ tani ìjì ti gbọmọ lọ́wọ́ ẹ̀ ò kún mi ní ti wúmọ̀ yẹn mo sọ ẹ̀mí mọ́ dìde mọ́mọ́ yẹn ọmọ náà ń lò fún
1: ọmọ náà
0: wọn kàn àwọn mọ́tò déédéé gbàgbé
1: ẹ
0: ṣẹwàá lè tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé ara máa ra àwọn tó kù lọ́wọ́ òun náà lọ́wọ́ sí obìnrin ló kẹ̀gbẹ́ lọ kò tí ẹ̀ fẹ́ gbọ́ ti yà máa
1: bí
0: káwọn àbúrò bá lọ bàbá ẹ̀ kò tí ẹ̀ fẹ́ gbọ́ ti wọn ètò bí ètò bí ìbínú ló fi lé wọn kán fi ayé òun sílẹ̀ wọ́n ti sọ fún àwọn ẹbí mi ìṣòro wọ́n sọ fún àwọn àbúrò lọ
1: táwọn
0: mo mo sọ àwọn kan náà ń bàtò rẹ pàdé ìdì yẹn kọ ìdàní mo fi
1: rẹ
0: ẹyí ìdì nígbà mìíràn sá kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn òun dùn ló máa ń gbé lọ
1: ohun tó lè dùn wọn
0: dùn bẹẹ ni àkàndé lọ àbàjẹ kẹrí ìdì mi wà sá kò ní gbé ilé àwọn ilé lérí ohun tó dà
1: ní. àbàjẹ
0: àbọ̀gbẹ̀ jẹ ìdì tó lòun ó bògbé jẹ tó lòun ó bà yí ọmọ olóògbé jẹ tó lòun ó bà fẹ jẹ tó lòun ó bọ̀ náwà jẹ ẹ̀mí mọ́kálẹ̀
1: ní
0: ìdọ̀ní mọ̀ fún
1: un
0: sẹ́ni ìdí máa ń da ọkọ̀ nù òun náà fi rìfà sí inú bíbélì àwọn ọmọ ẹ̀yìn jésù kristi
1: ló
0: báyìí wọ́n ní jésù gorí òkè lọ
1: gorí òkè lọ
0: kí jésù tó padà dé àwọn ọmọ èyí tó wọlé sínú ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú nígbà tí wọ́n máa dáàrin méjì ni ìjìbá sanwó jù sí ọkọ̀ ọkọ̀ ti fẹ́ gbòjúlé mọ́mí ìjì gbà ọ́ ó lọ múra sí i mọ́mí àmọ́ pé ìtẹ́ ẹkún mi sí ọmọ tí ìyẹn ń dìyà lé lórí
1: ìtẹ́ ẹkún
0: tó jẹ́ kó tó yẹ kẹ́ jèrè
1: ẹ̀
0: ló wá fi jìgbà lọ́wọ́ lọmọkẹ wa mọ yin lajẹ jadi wàhálà fẹ ṣe lórí ọmọ
1: wàhálà pọ
0: ọjọ ẹrí kankan wọn máa bìí ṣe iṣẹ wọn fún máa ń dà yìí wàhálà fẹ ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà àkókò tó yẹ kó jèrè iṣẹ yẹn ìdààmú yóò tún bá ń
1: pa ní bẹ
0: ìdí máa ń dà yàn tó jẹ wípé gbogbo nǹkan tó dọwọ ní kò ní ṣàṣeyọrí kankan nígbà tó bá fi di gbèsè gba fámìlì ìlú òyìnbó náà fi lọ ọmọ
1: ẹ
0: tó tẹ̀jẹ̀ ní documentation tó bèèrè ṣùgbọ́n nígbà tó yá oh my god tí ayé lọ́wọ́ sí ọ̀rọ̀
1: rẹ
0: ọmọ yẹn ó wọn ló dé don kennedy ní amẹ́ríkà báyìí wọ́n lè gba padà
1: sílẹ̀
0: láìsẹ̀ ẹ̀sẹ̀ kẹta wọn rí ẹ̀sùn kan wọn ló ju ẹnì kan wọn lọ fura ìsopọ̀ ẹnì kan ṣùgbọ́n ti ga píntì kì í ṣe tẹni yẹn wọn ló ju ẹnì wọn ló lágbẹ̀ẹ́ gbọ́dọ̀ wọn wọn gbà padà láti gbà yẹn ìgbèsè ọ̀tún ìgbèsè òsì wọn papọ̀ wọn náà fi mọ́ ọmọ yẹn wọn padà dé olú gbèsè dé olú àìsàn dé olú ìdààmú dé gbogbo afọ́ ní ẹnì kan wá sọ́dọ̀ mi di ọ̀dà
1: sẹ́yìn
0: oní ìlú òyìnbó náà ló lọ
1: wọn
0: bá lọmọ lójú ẹ̀mí oní ìlú ọmọ sọ́ọ̀sẹ̀tì ẹ̀ oní ìlú òpin ogbé gbogbo
1: rẹ
0: nígbà tó máa ṣe ogbó tẹ́kì
1: sí
0: àìsàn ló gbé wálé ìjì tí ẹ̀mí
1: yẹn
0: àìsàn yẹn pátá tí ó bá ṣe pé ọlọ́ọ̀lọ́ọ̀ lọ́mì òun la ṣe fẹ́ gbọ̀dọ̀ gbọ́dọ̀ fẹ́
1: gbọ̀dọ̀
0: ẹni tí kì í ja ilé ẹ ẹni tí kì í ja iṣẹ ẹni tí kì í ja ọmọ ẹni tí kì í ja àdúrà rẹ wíwá ní kẹ́gbọ́n gbèsè àdúrà
1: ìgbésẹ̀ àdúrà
0: ẹni àgbàrá àábí gbèsè àdúrà
1: tó lágbára
0: 2006 ní ẹlẹ́lu ní alaka ní bíi fámájẹsì ọwọta ibi kan wà tí a ń lò ń gbà ẹ ó kàn sí sílé ìyá aládìyẹ ìyá àjèkà àwọn tó bá wà nìbàdàn ló ti dúró ibẹ̀ fún
1: un
0: wọ́n gbé obìnrin kan wá ìyàwó pásítọ̀ gbogbo ojú ẹ ti yí sókè gbogbo ẹsẹ ti tutù dé báyà nígbà tí wọn wù dé olùgbò ṣe gbúwèé kẹyìn èèyàn lè mọ ibi tí mo sọ nígbà tó ń wo obìnrin ẹdẹ alẹ pátápátá ni
1: alẹ pátápátá
0: mímí ẹ ò sí mọ ó bá ẹgbẹ bọdì
1: lójú ẹmí ti yọ lára
0: ẹmí àwọn wòlíì nígbà tá gbọdú àtọ olúwa mú lọ mú òwúrọ báyìí báyìí omi tí o fún ẹni tí o lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ní wọn fọọsì ẹnu ẹ là omoṣogbo wo ibi tó ti ṣẹlẹ abá fọọsì ẹnu àfi tí wọn ti ọwọ bọ ní àwọn kó lè wọlé sí àfi ìrọ orí la ẹsẹ nígbà tó máa tún ìṣẹjú rẹ lélẹ obìnrin yẹn bì jáde ó ṣe ó bì jáde àdó alábẹrẹ sí ṣe kára ó dìde
1: ó dìde
0: àwọn èèyàn bá bẹrẹ sí dé wọn ló sọ pé ẹlẹ́lu alákíá nìbàdàn bí ni àwọn èèyàn bá bẹrẹ sí wa wàhálà wa dé sórí òróró òróró 1 litre péré ni ló ti kọ ìjọba mi kan sí ẹba mi kan sí mo bá gbé òróró pamọ mo bá bùjú ẹ pamọ mo bú sínú ìgbógóyà ibi mo ti ń tóbi mi ò rí àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀bù síbì kan nígbà tá a ti kún dé orí o mo wá wá kankan ni mo kọ òróró yìí nílẹ̀ jésù òróró yìí le òróró tí a fi àgbẹ̀wé ọdún gbàdúrà sí ni mo máa ń lò lẹ́ẹ̀kọ́ ẹ̀mí yẹn wá sọ pé kọ òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn mo bá kọ òróró yẹn o mo bá fún èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn mo lọ àwọn ètò wa níjọ táǹgì mi tọ́ ni bá bẹ̀rẹ̀ sí sọ pé mi ò ní mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́lu alákíá ní 2006 àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe yé ẹ̀mí mo wá nílì mi ó yà sí àwọn èèyàn kan
1: lò
0: mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ìbẹ̀rù ẹ̀mí mi ti ní ti dà sí òru mo wá dìfẹ́ ìpé òwúrọ̀ yìí mo fẹ́ ta 20,000
1: dollars
0: lọ́ wa ní rárá fún àwọn ènìyàn díẹ̀ ká àwọn káwọ̀ wọn ṣe aláìní àwọn káwọ̀ wọn wọn jẹun ṣẹ́kù débi tí wọ́n àlà àwọn káwọ̀ wọn rí orí ọ̀fẹ́ gbà débi tẹ́lẹ̀ yẹ tó ti
1: kàwé
0: olúwa ní pọ́ iṣẹ́ òun lélẹ̀ àwọn 100 àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé òórò tí mo mí ìfìyẹn ti fún ọ ní orúkọ òun
1: náà
0: yé my god àwọn tó wá sí táwọn gbèrè
1: yìí
0: lọ́dẹ̀ rí àwọn èèyàn ńlá ńlá ńlá láti wá
1: tẹ̀yìn
0: fún mi lọ́rẹ̀ olúwa ti ṣe bóun lòún wà nídìí
1: ẹ̀
0: ṣé mi máa ṣe ìrànlọ́ fún ọjọ́ èdè
1: bẹ́ẹ̀
0: òun ló fi jẹ́ wípé lóòótọ́ mi ò yí padà ìrọ̀rùn ní ìkíní fún mi lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ àwọn 40 la ti fún ní ọjọ́ 9 tá a ṣe kọjá ẹlẹ́dọ́kù 20 la máa kú fún àwọn 20 àkọ́kọ́ tó bá dé tó kù máa rà ní
1: ilé
0: dìde olóró yìí ibi tó ti bá dé olúwa sọ jẹ́ kí mo rí pé ìdí ikú òjijì ló fẹ́ jà lé
1: ikú òjijì
0: oh my god ó fẹ́ pọ ọkọ ó fẹ́ pààyà mo sọ ìdí tó ń jà tó fẹ́ pọ ọmọ mẹ́ lọ́wọ́ ìdí tó ń jà tó fẹ́ pààyà mẹ́ lórí ìdí tó ń jà tó fẹ́ pọ ọkọ mẹ́ lórí ìdí tó ń jà tó fẹ́
2: Láti ilé ìfẹ́ ni.
1: I don't know. Ẹwà wa ẹni ìjọ́kẹta kẹ̀kẹ́ lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìjọ́kẹta ṣùgbọ́n jẹ́rìn tí mo délé mo ní ọmọ mi ní wọ́n ta omi oye báyìí ó lẹ má dà áhùn òun lè ní wọn.
0: Ó ní mo ṣe mọ ní ọ̀rí nínú olè amúrọ̀bà oye lùtì.
1: Mo ní ọjà mo ní mo ti gbọ́ mi ò sọ̀rọ̀ mo ní jẹ́kẹ̀rì tí mo wá wá yẹn mo wá mọ̀ mọ́ ara omi yẹn mo ní mo ti ra omi wá o mo níbẹ̀ náà mo ti ra ìgbà ó bá ń wò mí ó lẹ́yìn lẹ́mọ̀ mo ò ti jọ́kẹta mo ti wá wá torí ìgbà yẹn mo ò kí ń lè sùn mo máa ń dìde ni mo máa fẹ́ yíra mo máa dìde ni mo máa fẹ́ ṣe nǹkan máa gbogbo ara ríro ni gbogbo ara mi yóò gbádùn rárá rárá ṣùgbọ́n màá tí mo wá rí yín ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dà pọ̀ fún mi ẹni kìlọ̀ múlẹ̀ ẹ̀kan náà mo wá délé ọmọ mi ní à ṣọ̀bọ́n mi ta múlẹ̀ ẹ̀kan náà mo wá níbo mo ti fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà bá gbé mọ́nọ́dà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú màtò tó gbọ́dọ̀ tó ń dágbo mọ́ mi mo bá mú mo màtò máa ya ní wáyé pé gbogbo ara mi màá tó ti wálẹ̀ mo wá ń sọ fún mi mo màá ti ń yíra mo ní gbogbo tí wọ́n mọ àwọn oníyẹn máa ti lọ ẹsẹ̀ ní bọ́ pàápàá mi ò lè tó báyìí tó láti dìde báyìí wọ́n ní kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá rárá mo màá fi amọ́ lára mi màá ti dìde
0: ní
1: mo mọ̀ sọ sọ tí wọ́n ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà lọ́dà kú ẹ̀wà èmi àti ẹ̀wà ó yóò máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ń jọ ti ẹ̀wà wá lóye ṣe dé bẹ̀rẹ̀ báyìí lọ́fọwọ́fọ̀ lẹ́yìn bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn rẹ̀
2: I'm going to go to the hospital. Ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ pé dáàbì dúró tì í wọ́n ní lọ́ọ́ ṣe nǹkan báyìí ọmọ ẹgbẹ́ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń sọ tó kò fẹ́ tó ń sọ kò lè rí ṣe kò lè dúró lọ kọ kò lè jókòó lè kọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú mi ò wá tì mo ti rò ti bí ọmọ ọmọ ọlọ́run mo ti ń gbẹjọ yẹn torí màá tó wá sí ilé ní ètò wa ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ àwọn dájú o mo ń torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájú tó mo gbọ́dọ̀ gbé ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dájú a lè mọ orí ojú wa.
0: Ọlọ́lọ́ tó máa ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọ́n á láǹfààní àti inú bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ òyìnbí ni wọ́n kọ́ ló sọ tó bá yẹn ẹ̀yin mọ́ ni ó máa tún àṣí ogun rẹ̀ ó mọ̀ ìkọ́ rẹ̀ wà á rí pé ohun tó ń pè lógun yẹn kò tẹ̀ kankan àwa gbé eléyìí àárọ̀ ìmúra o gbogbo tó bá wẹ lójú o fẹ́ wá nìsí lọ múra ẹyin tí ìdì ìjà òun ṣoge nínú ìjì òun mọ̀ pé ìjì pápá ọ̀rẹ́
1: mi
0: ogun ìjì yẹn lónìí ẹ̀mọ́ bàwí ìjì làwọn ọkọ̀ akọ̀wé lomi ẹgbẹ́ àti mi mẹ́fà oṣù tó ń sọ ìgbà títí ìjì làwọn ọmọ bíi àwọn ẹgbẹ́ àti mi mẹ́rin ogun màjá ló fa ni ìjì gánà ẹgbẹ́ àti mi akọ́lé kọ́mọ́ àwọn mọ́tò
1: kí
0: ẹ̀yìn mọ́mọ́ mi tó ń bá ní àjò náà orúkọ jẹ́sọ̀ bí òní jà ìjì burúkú mi gbogbo àkọ́bí mo fẹ́ rí gbogbo ìyá àkọ́bí mo fẹ́ rí gbogbo àwọn tó jẹ́ ìjìrọ̀ mi ìbejì mo fẹ́ rí gbogbo àwọn tó ń jáde mo fẹ́ rí oh my god máa ní ìtàn yìí ṣùgbọ́n àwọn fẹ́ẹ̀tì àkọ́kọ́ yẹn ti máa fún látọ̀ṣọ́
1: wọn
0: yìí mo lò ń bọ̀ ibùdó agbára àánú àti
1: pàtàkì
0: ibùdó agbára àánú àárọ̀ ìmúra o lọ múra àníṣibà ní tírítírí bus stop tó bá jẹ́ náà yànnà àbájá ló ti ń bọ̀ bó bá ti kọjá bíríìjì yẹn tó ń lọ sọ́nà ifọ̀ lọ́wọ́ ọ̀tún ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ wàá ti ríbi ilé epo matrix ọwọ́ ọ̀tún ẹ̀ lọ ilé epo matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall yẹn gẹ́gẹ́ inú bẹ̀rẹ̀ láti máa pàdé láàárọ̀ ẹ̀ ní.
3: Ọjọ́ Sunday akẹ́ṣẹ́ amenity service náà wà ní Olúwa àti gbogbo ẹ̀ka wa. Ẹ̀yin tẹ́ wà ní Sọ́ọ̀gù Ọ̀tà, àtẹ̀yin tẹ́ wà ní Abẹ́kúta, àtẹ̀yin tẹ́ wà ní Ṣàgámù. Mo sọ fún pé tó ń bọ̀ òmò ń bọ̀. Ọjọ́ Monday màá wà ní Alishiba area ní 33 bus stop, ìyẹn ní Sọ́ọ̀gù ni o. Sọ́ọ̀gù Ọ̀tà, Sọ́ọ̀gù Ọ̀tà, ọkọ̀ tó bá ti lè gbé ẹ láti ìyànà Ọ̀pájà ní ìdẹ̀mọ́bí tó bá ti gbé ẹ, bóyá àti agege ni tàbí abúlé ẹ̀gbá sa so wipe oko to ba nlo si ifo lo fe wo oko to ba nlo si ifo yen ati gbe eko je ori bridge ma wo owo otun e ko to de ile epo matrix yen wa ti duro tori pe ile kan lo la ma ile epo matrix ati his glory hall ibi to n bo gre ni his glory hall yen lati ma pade ah o ma ni agbara pelu adua mo ti se ade fun gbe yen pe mo ku akanse abela kan wa fun gbogbo eniyan pelu ohun te pe ni imo pe ah eni kan ni bo ni imo pe se je eh lo ka iwe ifiwon orikeje fun ara o iwe ifiwon orikeje to bo wa raye lo kese ikese ko ka lo sisale wa mo pe didi ati asiri kan wa nbe ma so fo nigba ti bade iyan lose to nbo alishiba ni tiritiri bus stop ibe gangan lo nbo won ko ifo lati yana paja ni ko je si tiritiri bus stop o ma ni agbara ju eyin te ba de nbo lati ifo oko to ba ti gbe yin eni ko ja yin si bi IBTC Stanbic Bank to ba ti so won bi e kan siwaju bi ile keta opposite ile keta yin wa ti his glory hall nibe o ma ni agbara ni ojo Monday ago mejo lawe ye ti ma bere adua to fi ma di ago mejila gbogbo awon to ba wa wa mo ti promise ni ojo Monday to koja pe ma se ka sele fun gbogbo awon eyan awon 20 akoko to ba si wa ni ma fun ni oro yen mo ti se ade yen a de ti joko ipade agogo ni ye ko de ni tase lagbo oba to la ye to yen lojo Monday ojo Tuesday the same thing ni abekuta ni lisha bi o to wa ni egbe leja yesuma iyen ni la fe wa ni abekuta bakan na ni ago mejo lawo ye ti ma di ago mesan tele bi ati wo bere a de pa ti ta ago mejila mo ti so fun awon na pe kan ma jo nje lepo wa kan ma ti je wa ta fi ma pari ise yen ide gbodo ja awon ye gbodo dominera ni by fire by force e wa gbo to ba di ojo Wednesday o ma wa ni agba ni onijoku community o London Sabo Bridge ijoku community o to wa ni under Sabo Bridge iyen ni Sagam ni gbogbo awon to wa lati Ikorodu awon eyan wa lati Mowe Ibafo koda awon eyan gan wa lati Ikeja oh my god won wa sibe mo de ti so fun pe mo mu ida ti won na bo ele ton pe ni mo pe yen mo de mu akanse kandu bo mo de ni ko ni kaluku ma je wa tori ide gbodo ja ni o ti dodo mu ra le ni ojo Friday eni Friday yi ni o oluwo lona to gete gbeda la nbo oluwo lona to gete gbeda ni Ibadan ha iwo na gbodo bo that's why the first 20 to ba wa awon na ma ni afani si ororo yen ni mu ra le ni ojo Friday eni Friday yi ni then abela yen na akanse abela ni oh un lati ma gbegbe se oni kaluku ade gba imo pe yen agbodo dominira ogo gbodo bori wa mura oluwo to wa lona to gete gbeda to ba ti wo ko lati iwo road tansi to ba ti wo ni ko je si oluwo junction lati oluwo junction ten je si gangan goke soke legbe pharmacy yen oni ko kada ma gbe ebo lati amata si iwo road si oluwo junction si atamata si amo wo to ba nbo lati ona ikire un bo lati ona gbogodo omu un bo lati ona egbeda oluwo junction ni ko ti bole bo ba ti bole wọ́n si bi pharmacy yẹn gòkè sókè kò ní atamata sí ló lọ ó máa ní agbára jù ogún gbọ́dọ̀ ṣẹ ìdè gbọ́dọ̀ ja in the name of Jesus mo máa ná ìtì ẹ bí mo ṣe sọ máa gbé ọwọ́ lẹ lórí máa sì tan orí ẹ lórí agogo àánú àti ayọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ kún àkúrọ́ sílẹ̀ nítòótọ́ ó rí pé ire àtàánú máa tẹ̀lé ẹ lẹ́yìn yẹn bí ọlọ́run ṣe bẹtẹ́ mi bẹ ó wá fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà yìí ni kò pè sí àbó fẹ́ kí n júwe ọ̀nà fún ẹ 070-3523-1417 gbọ́ lẹ́ẹ̀kan sí 070-3523-1417 ó fẹ́ kí n júwe ọ̀nà fún ẹ nọ́mbà tí wàá pè sí nìyẹn 070-3523-1417 ìwọ́n tó fẹ́ gbà ká nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí o lé léyìí o UBA ni o UBA 10-24-77 yẹn ni 77 5080 gbọdada UBA 10-24-77-5080 UBA 10-24-77-5080 Christ atilẹ̀yẹ àtàwọn àtàsí ló bá níbẹ̀ ogun òní borí rẹ o wàá jogún ìyá nípa ẹkú Jésù lolúwa amí.
4: Ọ̀nà wọn kánsẹ́lì máa ń wà láti rí wòlíì.
5: Ó nílò láti sọ̀rọ̀.
4: Agbátọ̀ bá ti ń kúnlẹ̀.
5: Ẹ̀mí ọlọ́run.
4: ìṣirógún ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn tá a rán wọlé ìsúráìdí ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti dín òfò mẹ́rin. Ẹ̀yin bá wọn ojú ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fí àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ dání kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ ìlàgọ́ méjì òwúrọ̀ FAM. Wọlé obìnrin G.O. àti wọlé ọkùnrin I.O. Ajílúrí atamátàsé. Bíjẹ́ ṣùgbẹ́ kalẹ̀ ń dá ọ. SCS atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogún ayé rẹ̀ máa.

ẹ̀kú ojúmọ́. Ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ́yín láti Kànílágelú 96.7 FM òkè gájòkè. Ilé ìta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ̀lẹ̀ nílùú Tìbàdàn. Ṣeun Ààrẹ Bíkọ́lá lorúkọ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Àtíkù ló ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí alákòóso fún ọ̀rọ̀ agbára sọ látàrí wípé àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ní ẹ̀rọ amú nǹkan tuntun wọn ni ló ti ń ṣiṣẹ́ jù. Òǹkà àwọn èèyàn tí ó dolóògbé látàrí ọtí tó ní májèlé nínú tí wọ́n mú nípínlẹ̀ Ondo ló ti di 59 báyìí tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ń tàn yíká àwọn ìjọba ìbílẹ̀ tó múlé tì wọ́n. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ti ń bẹ̀lẹ̀ Europe ni wọ́n ti kéde wípé àwọn gbé ìgbésẹ̀ tí yóò ṣe ìdáàbòbò lílo ẹ̀rọ ti ayélujára fún àwọn ọ̀dọ́ wẹ̀rẹ̀ tí ń bẹ lábẹ́ ọdún 15. Akọ́nimọ̀ọ́gbani club ló ti wípé òun fẹ́ láti jẹ́ kí òun gba àsíá lẹ́ẹ̀kan sí láàrin gbùngbùn ètò ìdìbò nílẹ̀ ti Germany. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì

pàtàkì lẹ́ka ètò ìròyìn sí ọmọ òye sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress Atiku Abubakar ìyún Paul Ibe ìlú ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára Joseph Tebe tó sọ nígbà tó wípé àwọn ọmọ Nàìjíríà ń rọ òun pé kí òun yín ọwọ́ iṣẹ́ òun sílẹ̀ látàrí wípé ẹ̀rọ amúnkatutù ti ń bẹnu ilé oko wá ni ó ti ń tutù jù. Tebe ló sọ̀rọ̀ òun lọ́jọ́rú nígbà tí ó ń ṣiṣọ́ lójú ẹ̀ka àwọn iná kan yíyan 3 megawatts tí ó jẹ́ iléyìí tí wọ́n fi ìtànsán òòrùn ṣiṣẹ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ ìga ifásitì Yakubu Gowon ti ń bẹ nílùú Abuja ilé tí wọ́n mọ̀ sí ifásitì ti ìlú Abuja nígbà kan rí. Alákòóso ọ̀hún lọ ṣàlàyé wípé àwọn agbègbè kan ilé tó jẹ́ pé kò ti síná fún bí oṣù mẹ́ta ni wọ́n ti ń rí iná lò báyìí fún wákàtí 7-20 lójúmọ́. Tó sì tún wá ṣàlàyé wípé àwọn tí ń lo iná ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́gbàjarè sóhun wípé àwọn nǹkan tó jẹ́ ẹ̀rọ amúnkantutù ti ń bẹ́nu ilé àwọn ló ti ń tutù jù nígbà tí ń fèsì sí ọ̀rọ̀ ọ̀hún lọ́jọ́bọ̀. Ibè lọ ṣàlàyé wípé kí alákòóso ọ̀hún kọ́ bọ́ta láti wá ṣe iṣẹ́ ìríjú eléyìí tí ó ṣe kí ó sì wá ṣe àpatẹnujẹ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ló sì wípé níbàámu pẹ̀lú àlàkalẹ̀ àwọn nǹkan tí ó ń wáyé lẹ̀ Nàìjíríà kò síbì kankan eléyìí tí wọ́n ti ń gbádùn iná ọba kọjá ju bó ṣe yẹ lọ. Ibè ló wípé ọ̀rọ̀ tí alákòóso fún ọ̀rọ̀ agbára sọ náà ni kò ṣe àfihàn nǹkan tí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń kojú lẹ́ka ètò agbára. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́jọ́bọ̀ ni wọ́n ti yọjú àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní 15 oṣù 5 sí àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Oríire àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ wípé àwọn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló kú sákàtà àwọn ajínigbé náà nígbà tí wọ́n yọjú wọn bọ́ta pẹ̀lú ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ilé tí ó pè ló kọ ìjọba àpapọ̀. Àwọn márààrún ọ̀hún ni wọ́n dúrẹ́ bẹ̀ níwájú ilé ẹjọ́ pé àwọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tígbà tí wọ́n kà sí wọn létí ní ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n ní kò sí agbẹjọ́rò kankan ilé tí ó tako ìgbésẹ̀ ẹni tí ó ń gbẹjọ́rò fún wọn yún Balaam Dakun. Adájọ́ Salim Ibrahim ló ti wá ṣàlàyé báyìí tó sì fún àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀tẹlẹ̀múyẹ́ láǹfààní láti jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ìjẹ́jọ́ wọn lẹ́yọ̀ọ́sọkà níbàámu pẹ̀lú ìlàkalẹ̀ òfin eléyìí tí ó jẹ́ ti abala tí wọ́n gbé jáde lọ́dún 2015 nígbà tí wọ́n pe àwọn àkọsílẹ̀ ọ̀hún bọ́ta wọn ní ìgbẹ́jọ́ ni ó bẹ̀rẹ̀ ní sàn-án lákòókò eléyìí tí ìgbésẹ̀ tí wọ́n ń gbé ọ̀hún tọ́ba ti yanjú. Àwọn èèyàn tó ti dolóògbé látàrí mímu ọtí kan tí wọ́n ní ó ní májèlé nínú ni wọ́n ti tó 49 báyìí nípínlẹ̀ Ondo nígbà tó jẹ́ wípé àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n tó 90 níye nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ náà nílùú Àkúrẹ́. Ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ìlera dókítà Banji Ajaka ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi àkọsílẹ̀ wọn múlẹ̀ níjọba ìbílẹ̀ ti Ìrẹ́lẹ̀. Ó ṣàlàyé síwájú wípé àwọn tó jẹ́ adarí lẹ́ka ti ètò ìlera ni wọ́n ti ń tẹ̀síwájú inú iṣẹ́ ìtọpinpin wọn báyìí tí wọ́n sì ń làkàkà láti jẹ́ pé kí kiní ọ̀hún kọ́ má búrẹ́kẹ́ sí àwọn agbègbè tó múlẹ̀gbé. Àjàká ni ló tún wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ti elétò ìlera ni wọ́n ti kó lọ sí àwọn agbègbè tí ọ̀rọ̀ kàn láti máa ṣe ìtọpinpin ìyíríwò àti wípé kí wọ́n lè bójútó ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n dẹ́kun ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ tí ó ní í ṣe pẹ̀lú àjọ tí ń gbé ògùn nǹkan mímu oúnjẹ jáde nílẹ̀ yìí tó fi mọ́ àjọ tó ń gbógun ti lílò mímu àti títa egbògi olóró àti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àti àjọ ààbò ara ẹni ìlàbòlú tó fi mọ́ àwọn ẹ̀ka òṣìṣẹ́ elétò ààbò míì. Àjàká nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló wípé kò dín ní ènìyàn 29 báyìí tó dolóògbé látàrí ìṣẹ̀lẹ̀ náà níjọba ìbílẹ̀ ti Òdigbo tó sì jẹ́ wípé àwọn tó lé 60 ni àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún ajọ́ṣọ

abala tí wọ́n tẹ̀ bọ́ta fún tàwọn ọmọdé lábẹ́ ìṣàkóso àwọn òbí wọn. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ńlọ ṣàlàyé wípé àwọn ohun tí ń jáde lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ àti ayélujára lọ́jẹ́ ilé tó léwu fún àwọn ọmọdé náà tí wọ́n sì nípàdé papọ̀ pẹ̀lú àwọn àjọ náà láti jẹ́ kí ohun tí ń bọ́ta lórí àtẹ wọn kó jẹ́ eléyìí tí kò ní ba ọmọdé láyé jẹ́. Lábala ti aré ìdárayá, ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Germany lákọ̀tún ìhun Jurgen Klopp ni ló ti wípé ikọ̀ ọ̀hún ni wọ́n sì lè mú orílẹ̀-èdè náà kẹsẹ̀ járì látàrí pé bí wọn ò bá yan adarí eléyìí tí kò dáa lẹ́yìn tí ètò ìdìbò ọ̀hún tí wọ́n kéde àṣeyọrí ẹ̀. Ẹgbẹ́ kan eléyìí tí ó jẹ́ ẹ̀ka ti òṣèlú ni wọ́n ní ọjàwé olúborí pẹ̀lú ìdá 43.8% nínú ìbò tí wọ́n dì ní ẹkùn ti ìlà oòrùn àríwá ní agbègbè ti Saxony-Anhalt eléyìí tí wọ́n ní ó kéré púpọ̀ sí ohun tí wọ́n láǹfààní àti gbé kalẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣòfin. Àjọ ọ̀hún tí wọ́n ní òun kojú oro sí àwọn arìnrìn àjò ni wọ́n ṣàlàyé wípé wọ́n ó tún ní èsì ìdìbò tí ọ̀pọ̀ ní ọjọ́ ìsinmi ní agbègbè ti Berlin àti agbègbè ti Mecklenburg tí ó wà ní ẹkùn ti Pomerania nígbà tí ń sọ̀rọ̀ nínú ìpàdé oníròyìn tó ti kéde àwọn ikọ̀ rẹ̀. Klopp lọ ṣàlàyé wípé bóun kìí tiẹ̀ ṣe ọ̀jìnì ní ẹka ti òṣèlú ṣùgbọ́n òun lè ṣe àfikún ẹ̀ wípé bí àwọn èèyàn bá rówó dáadáa tí wọ́n sì ní pé ẹka ètò ìdìbò ni ó ṣe dáadáa tó sì jẹ́ pé ohun tí ń ṣẹlẹ̀ ń lọ yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn ń wí. Ọ̀rọ̀ ọ̀hún ni ó nílò àkíyèsí. Kí n tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Àtíkù ló ti bẹnu àtẹ́ lu alákòóso fún ọ̀rọ̀ agbára látàrí ọ̀rọ̀ tó wípé àwọn aráàlú ni wọ́n wípé ẹ̀rọ amúnkantutù wọn ń lò ti ń ṣiṣẹ́ jù. Àwọn tó dolóògbé látàrí ọtí tó ní májèlé nípínlẹ̀ Ondo ń lò ti di 59 báyìí tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ń tàn yíká ìjọba ìbílẹ̀ ti ń bẹ̀ nítòsí wọn. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè nílẹ̀ ti Europe ló ti kéde ìpinnu láti jẹ́ kí àwọn ọmọdé ti ń bẹ lábí ọdún 15 má láǹfààní sí àtẹ ti ayélujára. Klopp ń lọ ṣàlàyé pé ikọ̀ ọ̀hún ń lọ sì lè jẹ́ kí àsíá orílẹ̀-èdè ọ̀hún kọ́ fẹ́lẹ́lẹ̀ láàrin gbùngbùn ètò ìdìbò nílẹ̀ Germany. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pin ìròyìn tó ń dé sí ti gbọ́ yẹn láti ìkànnì Lagelu 96.7. ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lagelu FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ ní Facebook lójú ewé Lagelu FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú ṣeun Àríbìkọ́lá ń lò ti ń ròyìn. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa, a kú Ọlá Ajímọ̀, a sì kú ìpalẹ̀mọ́ tí òpin ọ̀sẹ̀ òní ọ̀sán wa sí rè.

0: ọpọlọpọ obìnrin wọn ò lékúnlẹ̀ fún ọkọ wọn nílé.
1: Bàbá ni o.
0: Ṣùgbọ́n wọ́n mọ kàràmọ̀ ṣéwò, wọ́n mọ kàràmọ̀ pásítọ̀.
1: Púpọ̀. Olúwa sá.
0: Ohunkóhun tó o bá ti nígbàgbọ́ nínú rẹ̀ jù tó o ti ń gbé gàgàgẹ̀gẹ̀gẹ̀. O ti sádòrì sànú.
1: Ẹni kọ̀ọ̀kan.
0: Dá Ọlọ́run rẹ̀ mọ̀.
1: Bàbá kan tí o.
0: Má fi èèyàn sípò Ọlọ́run o.
1: Lábíyanu lójú.
0: Èèyàn lèèyàn máa jẹ́, èèyàn lè jánikulẹ̀ nígbà tó o lérò. Ọ̀rẹ́ ń ọ̀rẹ́ ń dalẹ̀ ọ̀rẹ́. Ọ̀rẹ́ ń dalẹ̀ ọ̀rẹ́, ọmọ ń dalẹ̀ bàbá, bàbá ń dalẹ̀ ọmọ. Ọkọ ń dalẹ̀ ìyàwó, ẹ̀gbọ́n ń dalẹ̀ àbúrò. Ṣùgbọ́n bí o bá ti dá Ọlọ́run rẹ̀ mọ̀, o nílò wàhálà kankan mọ́. Babalọla kú iṣẹ́ o.
1: Ọlọ́run ìpìlẹ̀ sí èsì.
0: Bó o bá dá Ọlọ́run rẹ̀ mọ̀, wọ́n lè ní o máa pán yẹ ìpẹ̀lá, ó sì máa pán láńgbà tó o ti sọ wọ́n dá Ọlọ́run.
1: Ó ń sòkúdà láàyè.
0: Ẹgbọ́n bo láti ké pẹ́ Ọlọ́run tí o gbọ́ ná.

They were like, let's run and best say, okay, right? Oh, badolama. Ah! Ya joluwa re nu. Wo pe yan ba ku si church lai ni se lowo run apadi ni o lo. Oluwa rojo obukun ni kogo se kan lowo bojo ba rojo san lo ni. Agbomo bi won ni gbaye pe afi ki invest laye di ti emeru. Gbogbo oro lo lesi gbogbo oro ko le yan fesi si in to fe so na fe gbo in to de ma so won record ele. Wọ́n wá mú òun ní ìwò ló sọ báyìí. Wo ẹ bá ti fẹ́ràn ẹjọ́ jù kò níbi tí ń lọ láìsí pé ó jẹ́ broadcaster. Mo já àti títí lé Akínsọlá. Wọ́n pè ó ṣínà láyọ̀. Wọ́n bá tẹ̀ wá fi tèmi táyọ̀ yìí ládùnsọ ọkọ rẹ̀ ó dẹ̀ tún dà. Ẹ ti mọ̀ pé àwọn yóò fi ọ̀rọ̀ jẹun ni. Kí ni tiẹ̀ tó gbégbá ẹjọ́ ládùúgbò? Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ládùúgbò ọwọ́ ẹ ló máa ẹ́ǹdì sí. Ìwọ ló rẹ́ ń tọ́wọ́lé ìwọ ló rẹ́ ń bọ́ èkánmọ́. Mọ́ ọ̀rọ̀ sọ mọ́ yà kiri. Ó jẹ́ dá ọlọ́run rẹ̀ mọ̀ kó o níṣẹ́ gidi lọ́wọ́. Ó bá ṣiṣẹ́ kan tí ó gbìn ó sì fi sẹ́mi kan. Àìdọ́lọ́mọ̀ ni mò ń tọ́jú lé kiri. Ẹ̀rọ a máa bà mí. Wọ́n bá pè pàdé méje lọ́sẹ̀ méje lórí òkè méje gbogbo ẹ̀ ló máa lọ. Ó retí owó táwọn pásítọ̀ àtàwọn àáfáà ìmáàmù babaláwo máa. Mọ̀ tanra rẹ̀. Ìyàtọ̀ ń bẹ láàrin tó mọ pure water àti table water. Àwọn wòlíì gan mọ ibi tán máa darí àdúrà kọ. Ṣé mọ́tàn ẹ́? Olójú ẹni tí joyè ní chọ́ọ̀chì ó lò sí òní joyè nínú ìjọ tọ̀dọ̀ yìí. Wọ́n gbé ọrẹ òrí dá wọ́n pè dá mẹ́wàá òrí dá. Wọ́n náà yan díkì wọ́n yan ẹ́ dà wọ́n fi ọ́sì bọ́ wọ́n ṣe fi ọ́sì. Wọ́n ti fi ọ́sì tán. Àjọ̀dún náà ṣe lọ èrò kí ló fi lẹ̀. Ìdí ń bẹ lọ́wọ́ ti ẹyẹ òdó ọlọ́run rẹ mọ̀ ni. Ọlọ́ni ìhà gbá bí àkàmbo kí ọ̀hún látàpadì láyé gan. Sí wàhálà fowó mi ọrùn kó.

0: Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo àlàyé ọkàn tó tún láǹfààní àti gbóhùn mi ibi ò ní bá yín. Gbogbo ẹni tó ń gbóhùn Olúwa lẹ́nu mi wàhálà ò ní bá yín. Ọjọ́ ayọ̀ yín ayé ò ní bàjẹ́. Ohun gbogbo tí Olúwa ṣe fún yín ọ̀tá ò ní bàjẹ́. Ìlérí Ọlọ́run yóò ṣe fún yín. Ohun tó máa tì ọ́ dọ́dọ̀ Sàtánì kò ní ṣẹlẹ̀ sí ọ́. Gbogbo ogun tí ó lé ọ́ dọ́dọ̀ Èṣù kò ní ṣẹlẹ̀ sí ọ́. Ẹ̀sà mímọ́ kò ní ṣẹlẹ̀ sí ọ́. Mo gbàdúrà àánú jáde sí ọ́. Àánú wa yín rí. Àánú jáde sí yín. Àánú wa yín rí. Àánú jáde sí yín. Àánú wa yín rí. Bẹ́ẹ̀ ló máa rí. Ọ̀sẹ̀ yìí máa pè yín. Òpin ọ̀sẹ̀ yìí ẹ máa ríran lọ́wọ́. Ẹ ríran lọ́wọ́. Ojú ò ní tì yín. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ṣe bẹ́ẹ̀. Bí ọ̀sẹ̀ yìí ṣe parí, ilé ọmọ tẹ̀lé yín. Àánú ọmọ tẹ̀lé yín. Ọfà náà tán kò ní bàyẹn. Ọfà búburú kò ní bàyẹn. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá eré kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew, ọ̀rọ̀ mi lénìí kì í ṣe wàásù àmàràn ni. Matthew, sọ fún ẹnìkan wípé má wá nǹkan kan lọ sọ́dọ̀ Èṣù.
1: Má wá nǹkan kan lọ sọ́dọ̀ Èṣù.
0: Mo ní àní ẹ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé má wá nǹkan kan lọ sọ́dọ̀ Èṣù. Ẹ̀tẹ́ ló wà ńbẹ̀. Dúró sọ́dọ̀ Ọlọ́run. Ohun tó nílò. Ọwọ́ Ọlọ́run ló wà. Má lọ sọ́dọ̀ Èṣù. Ó máa tẹ́ bọ̀ ni. Dúró lọ́dọ̀ Ọlọ́run. Sàtánì ò ní tó nídìí. Tó bá fún ọ ní kékeré. Nílà ni ó gbà lọ́dọ̀ rẹ̀. Padà sọ́dọ̀ Ọlọ́run. Yóò dára fún ọ. Matthew, in the book of Luke chapter 15, a rí ọmọkùnrin kan láti verse 11. Ó yarí lọ́dọ̀ bàbá rẹ̀. Olùwò dúró lọ́dọ̀ bàbá àwọn mọ́. Bàbá rẹ̀ ní dàkún. Bàbá rẹ̀ lówó, ọlọ́lá, olókìkí. Ṣùgbọ́n ọmọ yìí ní àwọn ọ̀rẹ́ kan. Àwọn ọmọ ọ̀rẹ́ tí wọn ò ní bẹ̀rù Ọlọ́run. Ó wá sọ fún bàbá rẹ̀, ó ní dádì mi, ó ní ẹwò, ẹ pin ogun yín báyìí. Bàbá rẹ̀ ní ṣé bẹ́ẹ̀ tó bá dàgbà tó bá kú ni wọ́n máa pin ogun rẹ̀. Èmi kọ́ ni ń pin ogun òun bẹ́ẹ̀ bá ó ní dádì mi. Ẹ lè sùn kẹ́ ẹ má jí o. Bàbá rẹ̀ dẹ̀ mọ́ rú ọmọ tóbi. Bàbá bá mú property. Ó bá pin méjì. Bá ń ka bíbélì.
2: Ó sì rí pé ọkùnrin kan ní ọmọkùnrin méjì.
0: Èyí
2: àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ìní rẹ̀.
0: Fún mi ní property tí tó kàn mí.
2: Ó sì pín ìní rẹ̀ fún
0: wọn. Ó pin fún
2: wọn.
0: Kò
2: sì
0: tó ìjọ́ mélòó kan. Lẹ́ tí mo bá na tán ka bíbélì.
2: Èyí àbúrò kó gbogbo tí ó níjọ.
0: Ó
2: sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Lọ sílé òkèrè.
0: Níbẹ̀
2: ni a sì ti gbé fi wá wọ bí a
0: náwó ní. Bí a na tán.
2: Ní ìnákúnàá.
0: Matthew, ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn lówó. Ìyá wọn lówó. Ṣùgbọ́n wọn ò mọṣẹ́ owó ṣe. Àwọn òbí náà kọ́ ọmọ bá a ṣe lówó. Ọmọ kan ń náwó ni. Bí ìyá rẹ̀ ṣe mẹ́kẹ̀ kò mọ̀. Bí bàbá rẹ̀ ṣe mẹ́kẹ̀ kò mọ̀. Wọ́n kàn ní kó wọ́n wọlé. Àwọn dẹ̀ ńnà. Ẹ̀sà wọ́n wá kú lọ́dọ̀ bàbá rẹ̀. Ìyẹn ni àpẹẹrẹ ọmọ Ọlọ́run tó fi bàbá rẹ̀ lẹ̀ tó lọ tẹ̀lé Sàtánì. Matthew, ìgbà tó lọ rìn àjò, ó ná gbogbo owó ńtán. Kí ló ṣẹlẹ̀? Ó padà dá láìní. Ó wà ń lọ ṣiṣẹ́ ní ilé ẹlẹ́dẹ̀. Ilé ẹlẹ́dẹ̀ níbẹ̀ ló ti wá ń wò pé ṣé báyé ìwọ̀n ó ṣe máa lọ rìn. Matthew, kí ló wá ronú? Ó wá kọrin kan. Ó ní èmi ó dìde wáyé òjàre ń tọ bàbá mi lọ. Èmi ó dìde wáyé òjàre ń tọ bàbá mi lọ. Nígbà tí mo bá dọ́ọ̀dọ̀ rẹ̀, èmi ò wí fún wípé èmi ti dẹ́sẹ̀ sí ọrùn àti níwájú rẹ̀. Èmi kò yẹ lẹ́ni ta bá máa pè lọ́mọ rẹ̀ mọ́. Kúkú fi mi ṣe bí ọkàn nu alágbàṣe rẹ̀. Èmi ó dìde wáyé òjàre ń tọ bàbá mi lọ. emi o dide wa ye o jare mu to baba mi lo nigba ti mo ba dodo re emi o wi fun wi pe emi ti dese si orun ati si waju re emi ko ye leni ta ba ma pe lo mo re mo kuku fi mi se bi okan nu alagba si re o le mi o ye leni ta ba ma pe lo mo re mo
2: emi o dide si to baba mi lo
0: o to baba mi lo emi o fun pe baba
2: emi ti dese si orun
0: ati si waju re
2: emi ko si ye
0: leni ta ba ma pe lo mo re mo kuku fi mi se bi okan nu alagba si re baba re wa ni pe be ko so ti pada wa boda boyi won ti sa ko lo baba mi ni so fun o pe a si ma welcome pada sinu Jesu Matthew ni gbogbo eni to ba sa lo so Jesu iya ni ma nje bo papa julo omo Olorun 1 Samuel chapter 28 Matthew Olorun le ma tete dahun sugbon iyen o ni ofisile ni Matthew 28 verse 15 to 17 Saul lo ba wi pe igba tolorun o tete dahun mo lo le baba lawo baba lawo ba se pe fun in the book of 1 Samuel chapter 28 ni verse 15 eskisa Olorun lo pe Olorun o dahun nipa ala ko dahun nipa iran ko dahun nipa awon woli tori e ni mo fi a lo sodo aboku soro igbo debe ke lo gbagbo aboku soro se pe fun mo tun se pe fun mo re won ni Saul ni woji ola iwo atawon mo re e ma jade kuro laye ka bibeli
2: Samuel si fun Saul pe
0: e
2: se ti won fi yo mi lenu
0: ko fi yo mi lenu lati wa pe mi lodo aboku soro Saul wi pe
2: ipaju laba o
0: ipaju laba o
2: nitori filistini ba o jagun
0: nitori pa mo nja
2: Olorun si ti ko sile
0: Olorun ko sile
2: idahun lo mo
0: ko da mo
2: nipa wa awon woli
0: eyo
2: nipa ala
0: ala
2: nitori na mi se kepe
0: o eni mo ti wa ni mo ti wa sodo aboku soro ah ka bibeli
2: Samuel si
0: fun o wi pe
2: ese ti o ti fi bi million

0: ọ̀rọ̀ tí mo ń bá bọ̀.
1: Abálòkè lónìí kò dúkọ́ mọ́
0: ọ̀rọ̀. Má fi èèyàn sí ipò Ọlọ́run. Ìgbàkúùgbà àti gòkásìkò tó bá ti fèèyàn sípò Ọlọ́run yóò jọ kulẹ̀.

0: Zungbade ni straight in ma le te gangana tin pe mi.
1: Ah, in Nigeria.
0: Tiambola Adekunle won be lori Facebook Lagelu 96.7 FM. Hello.
2: Hello. Hello, Kweto.
0: Thank God it's Friday, mommy.
2: Thank God it's Friday.
0: Kuni jashi mambari kaji.
2: Kuto yu ni jobe mama. Si yada buja ti biuri.
0: Oh yeah, mama be.
2: Eh, you won't fear yan. Si kwe yan. Ni tori gwe yoba gwe si edi. Kose ni ole. Kose yu beke li yu. Afo long oba ne kan. Yeli beke li.
0: Hello. Hey. She mata yin. Kilo de ti oko nda iyawo ti iyawo nda oko. Nba koko yin mewa jo ni isin. Mejo nu won yo ni human friend, yo ni ojunta. Nba de wa ko bi mewa jo. Mesa ta bo ninu won lo lore kunrin o. Abori re gan boya ko won se daada ni le ni kilo de trust you simo mo fiyan sipo olorun jakule le yan o ati so kilo de won wo mi po. Hello.
3: Hello.
0: Thank God it's Friday. Baba mi dada
3: lati maniya
0: mo ti mo
3: akuji won ni o.
0: Yes sir.
3: Ah, eyan le yan mo je o.
0: Eyan le yan mo je.
3: Ah, ìjákulẹ̀ lè yan o. Ọlọ́run nìkan ló ṣe bá dúró.
0: Kábíyèsí.
3: A ti gbọ́kàn léyìn tó já akulẹ̀ o, ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run ló ni o.
0: Pé lónìí ẹ ti dúpẹ́ fọlọ́run.
3: Adúpẹ́ fọlọ́run.
0: Ẹṣẹ́ bàbá mi, ẹṣẹ́ ẹni jí, àwọn ti lọ. Ẹjẹ́ ń gbà pé kan sí kí n bọ́ ságbólé àbẹ̀tẹ̀. Hello.
4: Hello, sir.
0: Thank God it's Friday.
4: Happy Friday.
0: Can you judge my baba me?
4: I'm your baba me.
0: Yes, sir.
4: Look at the mini prophet Allah Raju Abraham.
0: Yes, sir.
4: Ali, if you're alone, Ali, if you're winning you. Oh, by you, Ali, if you're winning, Ali, if you're alone.
0: I want you, my bad. I like to keep you cool for call, take cool for call any late. You're cool for fire, you're cool for pastor. Lọ́kùn lẹ́fún bàbá aláwo.
4: Kò sí ènìyàn lèèyàn máa jẹ́. Torí àwòrán ọlọ́run ládáwà. Èrò pẹ̀dẹ̀ ni wá. Kò dẹ̀ sí bá a ṣe fẹ́ pẹ́ tó láyé a máa padà dérò pẹ̀lú. Àwa lè gbé ọlọ́run ká wá gbé e síwájú. Ká wá mú ènìyàn ká wá fẹ́ pé a fẹ́ gbé e gbàgbé ọlọ́run lọ.
0: Àwọn èèyàn mọ yàn. Ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tó ń lọ gbogbo prógáàmù chọ́ọ̀chì méje.
4: Ìgbàgbọ́ ṣe rí ìgbàgbọ́ ṣe pàtàkì ní ayé ènìyàn láyé
0: yìí. Ìgbàgbọ́ ṣé ń gbàgbọ́ báyìí, wọ́n gbàgbọ́ náà nìyẹn àbí.
4: Bàbá mi, ẹ̀dà tí ó gbàgbọ́ ó ti ṣe sí. Torí pé kò sí bí ó ṣe fẹ́ sọ pé ọgbọ́n tó láyé yìí ò lè gbọ́n tọ́lọ́run. Tíwọ̀ tó rò nǹkan kan rárá lọ́lọ́run ti mọ ohun tó fẹ́ rò. Kó tó sọ nǹkan kan rárá lọ́lọ́run ti sọ tiẹ̀.
0: Ó ti yé mi bàbá mi.
4: Kò sí gbogbo ibi tí ẹ̀dá lè wò ó bá rẹ̀ láyé kó ṣáà ti gbẹ́kẹ̀lé ọlọ́run.
0: Kó gbẹ́kẹ̀lé ọlọ́run. Ey, come on, a bá ti lọ. Ẹ jẹ́ lọ gbólé àbẹ̀tẹ̀. Tùǹgbà yìí àbẹ̀tẹ̀ lónìí. Oye ẹja mi sádùúgbò yín gangan mo ti wà lágbólé àbẹ̀tẹ̀ bá ìṣẹ́jú márùn-ún péré náà ló dẹ̀kù. Ẹ̀yin tí ọlá níyà agbábíàká látàpádi láyégún ìbáyé o.

0: Shop Party Alujo, Boye Nation and Jazz Movement Concert. Tí ó wáyé ní Monday, ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún yìí, ní gbàgede Lekan Salami Stadium, Adamas Ìgbà Ìbàdàn. Pẹ̀lú aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́, níbi tá a ti máa kó gbogbo adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement (APM) jáde. Pẹ̀lú àtúrẹ́ adíje dupò ààrẹ, His Excellency Olúwaṣẹ̀yà Abiodun Mákindé, tó fún mẹ́ni tó fẹ́ díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, Honorable Abimbola Adekunbi àti gbogbo adíje dupò pátápátá. Lọ́jọ́ yẹn, bàbá ṣe ń kó Young United and Unstoppable jáde láti máa sọ díwù kẹ̀ nígbà tí ọ̀gá ńlá Fuji Wàsíù Alábí Pàṣùmà wá léwájú gbogbo olórí tó bá wà ń bẹ̀ ń jọ náà. Ọjọ́ yẹn ti máa lálẹ́ rẹpẹtẹ jù Boye Nation and Jack Movement ló ṣagbátẹrù ẹ̀. Darapọ̀ mọ́ wa kó lọ́jọ́ iwájú tó dáa. Aralẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàyè Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn àwòdìdí éékà kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Ìyáálé kan bí òní ṣáájú wá lónìí.
2: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wọ́n làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
1: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ná rẹ ní o. Owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
3: Glory Prince.
4: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: ṣùgbọ́n ju gbogbo ẹ lọ àárọ̀ ọkàjọ tiẹ̀ náà ayé ò wá ní fire tèmi ṣàpínlẹ̀ àti tẹ̀yìn náà ni o má wo rẹ̀ ràn ní jẹ́bẹ́ o bẹ́yẹn bá wo ra rẹ̀ ràn ọ̀ kọ̀káyé wọ́n pín mọ́ra wọn lọ́jàjàjà nísìnyìí ó ní rege ó tó dé oníre ni ò ní wo ra rẹ̀ ràn o ìgbìyànjú lẹ̀dá gbà o bọ́ọ̀ bá ti débi ògo rẹ̀ gbìyànjú síwájú bọ́ọ̀ bá tún ti wà ń bi ògo rẹ̀ má dáwọ́ ìgbìyànjú dúró bó ṣe máa jẹ́ nìyẹn o *347*1004*2#. Bí gbogbo àlàyé mi ọ̀bá yí ọ pé nọ́mbà yìí wọ́n ṣàlàyé fún ọ dáadáa 02013306194 tàbí ọ chaatì wọn lórí WhatsApp nọ́mbà yìí bó sì pé wọ́n WhatsApp kọ̀ náà wọ́n ó gbé 09026026314 09026026314 bó ṣe jẹ́ nìyẹn o wọ́n pàdé mi ń rònà ọmọ bèrè káṣẹ́ ẹ̀ lọ́wọ́ mi ó àlàyé mo ti ṣe fún ọ nọ́mbà tó lè pè nú o ókè àwọn fi gagbága tí ó wáyé lópin ọ̀sẹ̀ ókè àbí àwọn èsì tó wáyé lánàá náà.
1: Àkùdé ni ìyàtọ̀ kan. First League One ilé tí ó láǹfààní àti wáyé lónìí. AS Monaco wọn àti Lens aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni tó bá ti wá di lọ́la Paris FC yóò jókòó lórí ọ̀nà gba Strasbourg lálejò aago mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni. Angers wọn àti Troyes ni Lemas wọn àti Lorient ni Olympic Lyon wọn àti Rennes ni Toulouse wọn àti Le Havre ni aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún làwọn yóò ná láǹfààní àti wáyé tó bá dọjọ́ Sunday ọ̀sẹ̀ wọn àti Brest aago méjì ọ̀sán ni Osijinis wọn àti Lille aago mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Olympic Marseille wọn àti PSG aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni lórílẹ̀-èdè Spain ìyẹn Spanish La Liga ilé tó láǹfààní àti wáyé lánàá Real Betis àmì-ayò kan dúdú ló fi na Getafe àmì-ayò mẹ́ta sẹ́yọ kan ni Flari ló fi na Malaga yóò láǹfààní àti tẹ̀síwájú lónìí ẹ̀sìpàyọ́ òun àti eche aago mẹ́jọ àṣálẹ́ ni tó bá di ní ọ̀la Osasuna òun àti Rayo Vallecano aago kan ọ̀sán ni Athletic Club Bilbao òun àti Deportivo Alaves aago mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Celta Vigo òun àti Racing Santander aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ni nígbà tí Sevilla yóò jókòó sílé mọ́ ìgbàlejò Barcelona tó bá ti ń di aago mẹ́jọ tó bá di ní ọjọ́ Sunday Getafe òun àti Malaga òun aago kan ọ̀sán ni Atletico Madrid òun àti Real Madrid aago mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Deportivo La Corona òun àti Real Betis aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ni Filari òun àti Levante aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ lòun náà tó bá ti wá di aago mẹ́jọ àṣálẹ́ Valencia òun àti Real Sociedad àwọn ni ó mọ kájọ ẹni ẹgbẹ́ nǹkan ṣe láǹfààní àti jẹ́ni ẹ̀.
2: Ẹ kojú wa tọkùn.
3: A kojú mọ́.
2: Nílì yìí yẹn. German Bundesliga ilé tó mọ̀ láǹfààní láti wáyé lénìí tó bá ti ń di aago méje àbọ̀ Bayern Munich yóò mọ̀ gbàlejò Union Berlin tó bá ti wá dọ̀la yóò mọ̀ tẹ̀síwájú aago méje àbọ̀ láwọn ọ̀fẹ́ sí wọ́n tí mo fẹ́ kà lẹ́yìn Borussia Mönchengladbach wọn àti Mainz 05 ni Frankfurt yóò mọ̀ gbàlejò Freiburg Hamburg wọn àti FC Köln ni Werder Bremen wọn àti Augsburg tó bá ti wá di aago márùn-ún àbọ̀ VfB Stuttgart yóò mọ̀ gbàlejò Dortmund nínú ìdíje Italian Serie A lẹ́ni Monza yóò mọ̀ gbàlejò Sassuolo aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni tó bá ti wá di ní ọ̀la Bologna wọn àti Torino Udinese wọn àti Cagliari àwọn ìfẹsẹ̀rọ̀sẹ̀ méjèèjì aago méjì ni tó bá ti wá di aago márùn-ún Roma yóò mọ̀ gbàlejò Inter Milan aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni Venezia wọn àti Lazio bó ṣe láǹfààní àti jẹ́ni.
0: Ok success ọmọ ni pẹ̀lú àkójúmọ́.
4: Ìdíje UEFA Europa League lánàá.
0: Tọ́ wáyé.
4: Lẹ́sí sobi àríyá e Sáúdọ̀ lọ́yẹ Jẹ́mánì àmì àkàn dodo sódò ni. Besiktas fi àjẹ Marseille mẹ́rin sẹ́yọ kan ni. Ikọ̀ Fenerbahce lánàá wọ́n ṣèṣì ní Celtic mẹ́ta sẹ́yọ kan ni.
0: Ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù wa tó bárin yẹn.
4: To 12.
0: Tí sáà ń bárin lọ́tún
4: lọ sí. Kánáka half goal ni ẹ̀ bá pa wọ́n dànù ni.
0: A máa wá gbá bọ́ọ̀ ṣùgbọ́n ẹ máa ń gbọ́ 3-1 báyìí ní ìsìn tí ò wo.
4: Yorùbá Celtic
0: yóò bọ́ yá. Ọlọ́run kan fún aláwọn góò yẹn náà ni
4: ọlọ́run
0: fún aláwọn góò yẹn ni ebe play àwọn sẹ́ẹ̀tì bọ́ọ̀lù fún wa ọlọ́run fún aláwọn góò yẹn ni
4: oní ẹsẹ̀ náà fi gbá wọlé
0: tá a lọ sọ gbẹ́sẹ̀ kọ wọ́n á bọ́ọ̀lù tí a tọ́ bárin lọ́tún lọ́sì tí ń bárin.
4: A sọ fájọ UEFA.
0: Ok.
4: Crystal Palace fi àjẹ Lech Poznan mẹ́rin sódò ni ikọ̀ ẹgbẹ́ Real Juventus fi àjẹ NEC ni German márùn sódò ikọ̀ Real Sociedad Real Bomba dọ́dọ̀ fi àjẹ Germany àmẹ́rin méjì sẹ́yọ kan ni Victoria Pilsen lánàá Union Saint Gilloire lọ́rẹ̀ Germany mẹ́ta sódò ni ìdíje Carabao Cup lánàá
0: ikọ̀ Man City. 1-2-0 Ẹ tún sọ́lá nàbì. Ẹ tún sọ lẹ́ni.
4: Ok, bákan.
0: AC Milan 2-0
4: Méjì sódò.
0: Benfica. Àwọn ọmọ bọ́ gbà. Ẹ wọ́n sọ àwọn tó.
4: Carabao Cup lánàá, ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Man City, ó fi ìyàjẹ́ Norwich 5 sódò ni. Tó bá ti wá ní ìdíje English Premier League tó bá ti di ní èní. Ikọ̀ ẹgbẹ́ Old Brentford yóò máa gba Chelsea lálejò aago mẹ́jọ àṣálẹ́ òní ni. Tó bá ti di ní ọ̀la Tottenham àti Aston Villa tó bá ti di aago méjì láàbọ̀. Brighton àti Arsenal aago mẹ́ta ni. Everton àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ipswich Town aago mẹ́ta ni. Newcastle United àti Hull City aago mẹ́ta ni. Tó bá ti di aago márùn-ún àbọ̀ nírọ̀lẹ́ la Nottingham Forest àti Coventry City ni. Tó bá di ọjọ́ Sunday FC Bournemouth àti Liverpool aago méjì ni. Leeds United àti Crystal Palace aago méjì ni. Bákan náà Man City àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sunderland aago méjì ni. Fulham àti Manchester United tó bá ti di aago mẹ́rin àbọ̀.
0: Àwọn Kevin Bazzi.
4: Bẹ́ẹ̀ni.
0: Alex Iwobi.
4: Mayu tó ti kó sọ́wọ́.
0: Sí ẹ̀sẹ̀ àsókè ìta.
4: Àwọn lọ bá fún àmúlé ni.
0: Nílé fún àm. Nǹkan kan bẹ́ẹ̀ tí màá ń sẹ́ tí Nàìjíríà bá ti níbọ̀ tí wọ́n bá ti invite àwọn Kevin Bazzi Iwobi last game tí wọ́n máa gbá. Wọ́n ẹ lose. Last game tí wọ́n máa gbá fún club wọn kí wọ́n wá fún international break. Ìyá ni bí Barcelona wá yóò jìyà.
4: Àdìpọ̀ ká ló mọ kan pósí onílẹ̀ fún wọn nìyẹn.
0: Sílá burú sọ́jọ́ Sunday lọ́bọ̀ sí.
4: Ọjọ́ Sunday ni.
0: Yóò gbóná fẹ́lifẹ́.
4: Ìrọ̀lẹ́ ni a ti dé láti church.
0: Inú mi wọ́n dùn ní àti náà ìyẹn tí a ṣe fún mi. Àwọn ni ọdún tó lọ Chelsea ni àjọ fà. Lọ́dún yìí mọ tí wọ́n kàn tiẹ̀ wọ́n ọ̀sẹ̀ ní oru mi. Kí nǹkan mọ tí wọ́n kàn sáṣe fún mi náà ni. Wàhálà àbú. Ẹ jẹ́ lo ojú ọjà ká padà dé. Bá a bá ti á dé báyìí. Ṣé bá ṣe máa wo Barcelona ń rán rèé? Bí ọ̀sán bọ́ọ̀lù di tẹ́bù tẹ́nísì mọ́ wa lọ́wọ́. Ókè o. Ẹ jẹ́ lo ojú ọjà ká dé. Ká wá kọjá lọ sókè òkun ẹ̀kú kalẹ̀. Ajani sí òsì ọ̀kadà ló gbé ni ọkọ̀ rẹ́dà ọkọ̀ òkè bí ra kòrò ọ̀sẹ̀ mẹ́ta ṣíṣì nsóṣù kan ni ó fún mi ọkọ̀ tó jíire lórí ní ìmìtì mọ wà káàkiri bí ìtìbò èmi àti ní lọ́sọ̀ tó ọ̀bù ti àgírí páìsì mo sì ti gbọ́kọ̀ mi lẹ̀ fún mi owó bá ń ta ọkọ̀ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún àwọn ọkọ̀ pọ̀ nú ọgbà wọn lóòótọ́ o ṣùgbọ́n wù mí ò ka àmọ́ wọ tó olóò fẹ́ rọkọ̀ tuntun yìí ọ̀dọ̀ ní lọ́sọ̀ tó ọ̀bù ni ojá ti lọ rà o kò sí irú ọkọ̀ tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ní rí ní lọ́sọ̀ tó ọ̀bù ní lọ́sọ̀ tó ọ̀bù ni àwọn ọmọ tó oríṣiríṣi ọkọ̀ níbẹ̀ bá ṣe fẹ́ sí kódà tí wọn ò bá ní tẹ́ fẹ́ lẹ̀ wọn ó bá yín ọ̀dà látòkè òkun tí ò sì ní pẹ́ bó sì jẹ́ Nigerian Youths kíákí àwọn ó bá yín gẹ̀ tiẹ̀ àyípọ̀ rẹpẹtẹ àti kọ́kọ́ sí pẹ̀lú ètò ààbò tó fọkànbalẹ̀ Nigerian Youths ilẹ̀ yìí fẹ́ tà ní àbí tó kún bọ̀ ẹ máa gbé bọ̀ ní lọ́sọ̀ tó wọn ó bá yín ta gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn ní lọ́sọ̀ tó ọ̀bù ti ṣe tán àti bá yín ṣe pè ọ́dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun àní ò lọ bá wọn ní lọ́sọ̀ tó ọ̀bù lólúyọ̀lẹ̀ behind Asmall 7 up road ní kété tá a bá kọjá Mobil Junction lólúyọ̀lẹ̀ 08169828487 ní lọ́sọ̀ tó họ gbogbo tó ní ṣe pẹ̀lú ọkọ̀ ìrọ̀rùn ni.
3: Ẹ̀mí àwọn ọmọ yìí. Ẹ̀kọ́ ìyàwó yìí yóò tún ní ìrànbarà nínú ìrìnàjò àwìn àtàrà.

0: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
1: Yay!
0: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
0: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, mommy!
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. O tun ya awọn ẹjẹ ki n ja yin si ti Independence Day cash pot. Awọn oluborin 1966 ni yoo ma jẹ lọsẹ kọọkan. Gbogbo ọjọ Friday ni double winning cash pot. Nibẹ ni kaṣe ẹ ti sọ ọpọ eniyan di milọniya tuntun. Eyi kii ṣe akọkọ ṣe iru ẹ. Njẹ lo ro wipe iwọ gan lọkan lati di milọniya wa? September 30 ni special Independence cash pot. Nitori naa ma ṣe fi akoko rẹ ṣofo. Lori Splash FM *347 *1004 *1#. Lórí Ládìlú FM *347 *1004 *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta Cashier. Ọjọ́ Sẹ́dí ni Bọ̀dú Fòǹtẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
6: Tọ́ èyí la fi ń tu gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, bí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ní ẹni 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
13: Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nígbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe orí ìran gara? Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, ìwé ròde Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
14: 0701-521-5255.
6: Ojúlọ́ba ara kò ní dín bóun mọ́ wa lágbárí.
15: Oh no, my pen has stopped.
16: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
15: Oh, your favorite pen?
16: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
15: Wow, it flows smoothly.
16: And writes up to 3 kilometers. That's why I trust it.
17: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
18: Your Nescafe is not just a drink, it's

0: tẹ́sẹ̀ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu, ó gbọgbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
1: Bẹ́ẹ̀ni, barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesoji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Barrister Sarafa Abiodun Ali, agbófinṣe ògùn rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ tó bá dépò gómìnà.
1: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa
2: APC
3: BSA
2: aṣíwájú rere ìran tuntun ìrírí ìṣèjọba ìfẹ́ ìlú.
4: Jìyà mi, kó ní mọ̀ mi tò ní mọ̀ ní mílíkì púpọ̀ nínú.
5: Àti tèmi náà.
6: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
7: Èmi máa kọ́ ọ, iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
6: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin rẹ̀ ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
8: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kó lé ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Masose tó gate Nìbàdàn. Futi Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Futi Homes ló lè ṣe.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Hallelujah! Ìjọ CAC òkè ṣẹ́gun ìgbàlà lójú pé gbogbo ènìyàn tí bí ìsọjí ọlọ́jọ́ mẹ́sàn-án tí a pe àkórí rẹ̀ ní ẹ̀rí ìwàláàyè rẹ̀ fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ Sunday September 13th sí Monday September 21st ọdún yìí aago mẹ́rin àbọ̀ sí méje àṣálẹ̀ ni ìsọjí yóò máa wáyé. Ọ̀pọ̀ àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Pastor G.O. Awotunde, Pastor A.O. Adepoju, Prophet Ayọ̀fẹ́ Abraham, Pastor Déwálé Ọlásílé, Pastor Fálọ́wà Dúrágbẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí yóò máa forí ẹ̀mí fún àwọn Ọlọ́run sọkalẹ̀. Evangelist

Tijuana. Ayọ̀ṣe náà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lápapọ̀. Nígbà tí ó bá dijọ́ mẹ́jọ. Dúpẹ́ ayọ̀ lórí àlámọ̀. Ọlọ́run kó wọlá gbogbo obìnrin àlùbáríkà. Wọ́n ń bọ́ àṣẹ Ọlọ́run látara ọkọ wọn. Ọlọ́run kó wọlá àwọn ọmọ kéékèèké tó mú yàn láyé àyà wọn tí wọn ò tíì lẹ́sẹ̀ lọ́wọ́. Ọlọ́run kó wọlá àwọn àgbàlagbà eléyìí tí wọ́n léwu lórí tí wọ́n tún fi ń ṣe tọ́lọ́. Wọn ò balẹ̀ jẹ́. Ọlọ́run kó wọlá Bible Quran ṣe tóbi tó ń wájú òun Ọlọ́run. Wọ́n wà lápọ́nlé ọjọ́ tòun tí wọ́n ń pè lọ́jọ́ Jímà. Àti gbogbo ààyè tí wọ́n ti forí kalẹ̀ fọba tó ni wá. Wọ́n wà láwọn ẹni Ọlọ́run tó ń bẹ lórí ilẹ̀ tó ń fi ayé ṣe rere. Àdúrà ayé Ọlọ́run kó mú lọ lé àṣẹ. Ìyá kan bẹ̀sìmẹ̀ láàyè rẹ̀ àwọn ẹ̀rọ. Ọlọ́run àti ìnà kan ní kan bá. Ọlọ́run àbíkà wà ní R. Ìnà ìṣẹ́ àmì àkàrà.

0: bẹ ọmọ tó bá wa ṣe àmì ẹ̀yìn náà ní sọnù nínú ayé
1: òun
0: wa náà má sọnù.
1: Òkè
0: tó bá jẹ́ kó jẹ́ bùkátà tiwa náà àbí pè níjà lórí ọmọ àbáyé wa. Olúwa kò sọ dayọ̀. Tá a bá ti ń dúpẹ́ tí wọ́n ń jọ mẹ́jọ. Kálukú náà máa dúpẹ́ lábẹ́ ọ̀dẹ tiẹ̀ náà. Olúwa ti ṣíjú àlùwà wọn náà.

ọ̀rọ̀ náà tànábìrì ní ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àfáà rí a lè fi kẹ́sẹ̀ járe nù àyè gbogbo àwọn òjíṣẹ́ tó lọ rán sáyé wọ́n máa ń kí àwọn ọmọ wọn lẹ́yìn wọn nílò nípa ahán nábì dáúdà ní ìsànlá ṣáájú wa iná sọ̀rọ̀ tó pọ̀ lórí ahán ó fi wékìn ní wọn a gbọ́dọ̀ tú sílẹ̀ ó fẹ́ sábà bí okùnfà ikú fún wa omi tó bá rí bí ọlọ́run sọ pé wọn ó tún fìyà jẹ ẹ̀dá tó bá dọ̀rọ̀ ti gbogbo kaluku ń pẹ́ sọ lọ́tún ló sì rẹ̀rẹ̀pẹ̀ ló ta síwájú pé mo lè sọ kí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀wà ó ṣẹlẹ̀ ogójì ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òwe tí àáfàá pa gẹ́gẹ́ bí òwe àwọn àgbálẹ̀ yorùbá ọmọ kékeré bú ìrókò wá ń bojú wẹ̀ yìí ní òjọ́ lulúwérè máa ń mú ni ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́lò ìyà tẹ́lò míì ń jẹ lónìí dáràn rẹ̀ lọ́jọ́ tó pẹ́ sẹ́yìn orí kékeré ti sun báyìí ńlá ńlá ó ti pa ọmọ ẹlòmíì lẹ́kún lórí ahán sọ̀rọ̀ sí wọn níta gbangba làwọn yẹn wọlé ni ò gbádùn ayé mọ́ wọ́n ṣe ń womi gbóná mu náà ń womi tútù ní sokoso tún sokojú ẹ̀kẹ́ rẹ̀ ló la pàápà fún ẹkún torípẹ́ nìkan kipò rí ẹ̀lín lọ́wọ́ kódà kó má ṣàṣì ẹ kó má lóògùn tí wọ́n bá gbójú sọ́dọ̀ elédùmarè ọba tó dáa kó o sì ṣáyé mi báyìí nìkan sì fi bú mi mọ̀ pé ní àjò tiẹ̀ náà lè rí bà mí ọ̀rà fáhán ìyá wa ọlọ́jà ìyá ṣé ògbà ayé báyìí ni ẹ wá gbé ọ̀pọ̀ má ṣe nǹkan ayọ̀ nílé tiyín bá lọ kí la bá bọ̀ mi la gbé ìwé lẹ́jù ọ̀gbà á jẹ́ kò gbà ẹlòmíì bá ti ga lẹ́nu iṣẹ́ tó yàn láàyò báyìí náà ni a wá pẹ́ kò sí alóhun lọ látàárọ̀ òun ò pa kọ́bọ̀ bẹ́ẹ̀ni tó sọ fún pé wọ́n ṣe nǹkan ayọ̀ nílé tiwọn a sì tún dọjà àjọ karùn-ún àbọ́jà àjọ kẹjọ a sì tún gba wájú ẹ kọjá lọ́dọ̀ lè lòun tún padà bọ̀ ó padà wá sọ fún pé ó rà pé wọ́n ṣe nǹkan ayọ̀ nínú ìran tiyín onípìlẹ̀fẹ̀ kan ran sí ìran wọn gan ẹgbẹ́ kejì ni ó gbà kọjá kò ní yàdọ̀ tiyín kọjá apá ń lọ ṣàwúrì ọlọ́pọ̀ ọmọọṣẹ́ míì ni wọn ò bá ti fà lọ́wọ́ gòkè ẹnu ti ń já wáyà yìí ń kọ́ àràlàyà ń já wọn aṣíwájú ẹ̀ pé eléyìí ọmọọṣẹ́ ló wà lóòótọ́ lè bá dògá gbogbo àwọn tó bá wà lẹ́yìn tí ò tún gbádùn ayé mọ́ rẹ ni ó bá sọ̀rọ̀ sí yóò ronú relé ni ẹja aṣọ àwọn wa èyí tí wọ́n fi káàdì rẹ̀ lẹ̀ lọ̀rọ̀ òdì lórí àwọn ọmọ ẹ̀rẹ́ jẹ́ ń bèrè lọ́wọ́ ẹ̀yìn òbí kí lèrè òbí gan tí ì bá aṣọ sọ fún mi kí lèrè àwọn ìyá wa nílé ọkọ tí kì í bá aṣọ mọ́ kí lèrè àwọn bàbá wa gan lórí àwọn ìyá wa tí ì bá aṣọ mọ́ kí lèrè òbí nú ayé gan tí ì bá aṣọ mọ́ nígbà tẹ wá ṣe gbogbo wàhálà tó tó yìí láàrin ọ̀sẹ̀ kan táwọn ọmọléèwé wọlé yìí ọlọ́run ló mọ bí ọ bàbá mi ti sáré dé àti ìyá mi ó ti gba oúnjẹ gidi lẹ́nu wọn nípa ṣàṣọ sùkúrù àwọn àhàlẹ̀ síbi báyìí gàgà rí sómi ni o fáìn ṣẹ́yìn gbogbo bẹ ti wá ṣe wàhálà tó yìí ó sì yẹ kẹ fọwọ́ ṣiṣẹ́ kẹ sì fètè orí ahán kẹ sì fi dàánù pẹ̀lú ọ̀rọ̀ òdì sáwọn ọmọ nọ́mà ó ṣeé ṣe kí ọmọdé ó ṣọmọdé ní àgbà yín náà ṣe àgbà ohun tí wọ́n ń pè lágbà ní kẹ lámúmọ́ra kẹ má sọ̀rọ̀ òdì kẹ ní farada kẹ lárojilẹ̀ kẹ láfojúsùn kẹ wo ọjọ́ ọ̀la nígbà táwọn kan ń torí àwọn ọmọ tí wọ́n ń jí lóru wọ́n ń borí òkè kan borí òkè mi àsàlátù kan bọ́ sí yìí lọ́nà ronáfìlà gbọ́nran lóru torí àwọn ọmọ tiẹ̀ àwọn wájú lọ́wọ́ ọ̀dájú kùtù ẹbẹ̀rẹ̀ sí fi wọ́n rí dọjọ́ alẹ́ ẹlẹ́ bí mẹ́fà kò sí èyí tó yàn nù wọ́n ìpè tẹ́ ti fi ràn wọ́n lọ́wọ́ yìí ń kọ́ ìjẹ́ àkè sára ara ò bá sì ti rokun ara ò lè rẹ́di ẹ́rù ẹ má bínú o àǹfààní tó dáa jùlọ lè rí téèyàn bá jẹ lórí ọmọ ọjọ́ alẹ́ ni
wa na jajere awon ti wa na o o pe o ti sise egun to je tu eku ti wa lowo e ta se idunu to fi ku na tin be lowo e mo pe kon so pe iya gomina lo de ye alaje jade governor ti de senator ti de excellency ti de chairman ti de awon no pakistan ta won me wa won o mo pori re kan ni fun e sa o da ko ma mu kobo wa fun e afa won mo wa seru aye olohun pada sibi ati nbo ba ni ko dun mi e kan lawo o ba dun ni a ma tara asi so li wo lugbele lati ilu isaye princess afiji soro enla mubarak ko gbona nu comment yen pada suyo oro baba wa mo si fo ko won pa modi igba ti ma da oruko won ni ti tayo pẹ̀lú àwọn ọmọ wọn méjèèjì oyinji máa jẹjọ́nú ayọ̀ làwọn náà wà ó ẹ̀yẹ kan báyìí gbọ́dọ̀ má kan ọ̀rẹ́ méjì gbọ́dọ̀ sọnù àbí àgbò léyà méjì tó kọ̀ láàrín tó wá so odidi ọmọ ẹ̀mí nílẹ̀ ìbàdàn tó ti bí wọn ofinru eku ise o eyan ni olohun eku aiso eku aiwo eyan fe ni fe re se won eku aduro ti o eni kokan ti wa na oni fi ru egba eyi ta de jo nse yi na olohun fa yo dipo re fun wa eni pe ta fi gboro yayo lori o fa won jade o fi owo agbara re fa won jade ara ba sa oku nlanla kan ma n jabo ibi to ti wa ku yi won alaye olohun nikan lo ye bari be ngba na o isele ayo ti o sele alagbara ti o mu oja laye yohun to bari ko wa lasiko yi fi da won pada sodo awon to ni mo lalaye pelu alaya emi na ni o olohun sese ma se be awon to ti epo to lomo kekere nu to lomirin to lokunrin olohun da won pada nilu ogbomo odun kan yi na ni ara mi loju pe lori ta won meji yi na lagbara olohun ni agbara olohun ani ni agbara olohun ti o ba fi di ojo mejo

àwọn méjèèjì ọ̀dọ́mọdékùnrin méjèèjì tí mo ń sọ̀rọ̀ wọn adùn ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn láìpẹ́ lágbára ọlọ́run gbàbí ọmọ tó ṣàmì láì tẹ bá rí kẹ wà

méjì sí àkàdéṣọ̀kan yòókù. Àwọn ẹkú ṣẹ́rí biribi lórí social media lórí àlámọ̀rí yìí. Àwọn tiwa náà ní sọ̀rọ̀. À ní bọ́wọ́. Adéọlá Ọ̀ládé fún mi. Lẹ́ẹ̀kan sí mo gbé fáwọn agbófinró. Àwọn Yorùbá bọ̀. Tó kíra ẹni ká tó yẹra ni ìdílé àbọ̀ ọjà ọlọ́run ó fiṣẹ́ yìnyín kò fi yan àwa náà Adégẹṣin Wáídì Àkàndé Adébódù Ọmọlára Adéọlá Ọ̀ládì tí Adánlá Mubara Alájà Amdàlá tó ojú sẹ̀lẹ̀ tó ilẹ̀ dẹ̀yìn tí Àtọ́lọ̀ Náṣílẹ̀ Yusuf sílẹ̀.

250,000 naira. 250,000 naira. Ìyẹn náà tó dúró kórì. Half a million. Ó wà ń bẹ̀. Half a million. Ó dúró tán. A wà pàjọ́ èdè. Sorry, 1 million naira. A pàjọ́ èdè sorry, 1 million naira. Bó ṣe máa já nìyẹn. Ẹ wò ó. Láàárọ̀ ìwọ lọ́kàn o. Ìwọ ni mílíọ̀nù kan àbí half a million náà ni. Ìwọ lọ́kàn o. Bọ́ ọ̀bá wura rẹ̀ ràn. From Monday to Friday, gbogbo ticket rẹ̀ kọ́kọ́ máa mọ̀ pé ọ wà eligible. Ìyẹn ọ̀tọ̀. Ẹlẹ́kejì nǹkan tó máa nílò láti ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí ẹ kọ́kọ́ try láti activate ẹ. Try to activate. Your ticket. Ìyẹn láti Monday yẹn. So that yóò lè gbéra sókè nínú koto. Tó bá ti activate ẹ̀, ó máa gbéra sókè nínú koto. Tó bá ti agbéra yẹn, ó ti ń dọbẹ̀ ẹ́bọ̀nù ṣùgbọ́n tó bá jẹ́ mi nìwọ. Activation ti máa ṣe ǹjẹ́ mi make sure kọjá pé 3-in-1 ni. Tọmọ pé play 3 ticket get 30 ticket. Ìyẹn gangan ló lè ṣe especially Friday bonus yẹn. Every Friday, play 3 ticket, get 30 ticket. Star 347, star 1004, star 2 hash. Star 347, star 1004, star 2 hash. Má relenti, mọ́ wa rárá o. Má dagunlá. Ìgbìyànjú lẹ̀dá máa ń gbà o. Bọ́ ọ bá gbìyànjú dáyé kan. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ì máa fẹ́ súyàn. Sórí tó bá ti débi pé ó ti fẹ́ sú ẹyẹn. Ó ti ń dé ojú ẹ̀ bọ̀ nìyẹn. Ìgbìyànjú yẹn ti ń débi tó máa lápẹrẹ nìyẹn. Yorùbá ní tí ẹ̀gún bá ti débi. Ó fẹ́ yọ ni. Ìwọ ló ní gọ́ra rẹ. Tí ó fi jẹ́ pé àjọ tiẹ̀ náà tó dá otún láǹfààní àti kò. Ìwà aṣòwò kékeré lọ jẹ láàárọ̀ ẹni tí mò ń wò ti ẹ̀ lágbára pọ̀. Ọ̀tàn green lọ́dọ̀ rẹ̀ yes ìwọ ìwọ tó ní ìwọ gangan tó ní láti jọ ìyẹn ọ̀tàn green lọ́dọ̀ rẹ̀ ẹni tí mò ń wò ìtàn green lọ́dọ̀ rẹ̀. Ó kú mọ̀ pé n lè parọ́ fún ọ.

yẹn fún ti tààrọ̀ yìí ẹ mọ̀ fọ́n tó bá ti di láago méjìlá lọ́sàn yìí ọ̀jẹ̀ láàárọ̀ yìí àbí mọ̀ bọ̀kànjẹ́ ìgbà míì ń bẹ tó yẹ pé ọ̀sán ni àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹni tí ó gbọ́pẹ́ láàárọ̀ wọn ò ní fún lálẹ́ ẹni tí ó gbọ́pẹ́ lọ́sàn ò ní gbà láàárọ̀ ẹni tí ó gbọ́pẹ́ lọ́sàn ò ní gbà lóru ìwọ lọ́kàn lọ́sàn half a million bẹ ní ìkànnì ti splash 105.5 fm lọ́sàn yìí bọ́ọ̀ bá gọra rẹ ni ẹ jẹ́ mi ọmọ lọ ọfẹ jí sọ̀rọ̀ ti dé tí ó gbẹ̀yìn débẹ̀ títí ọ̀sán ní ìkànnì splash 105.5 fm lórí ètò ta lọ tàtà tún ti

gbogbo rẹ kẹkẹ kuku tó ń rọ látàárọ yìí ṣe ń palẹ mọ láti lọ kírun jimá ti ní. Láyé èyí ká wá bí ọlọ́run bá lè kí ọlá. Kí ìpalẹ̀mọ́ wa lórí àti lọ kírun jimá kó má já sásán. Kó má kí jimá ọ̀hún lẹ́yìn. Èmi àti ìdààmú wa kéré ó tóbi kó má mú bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa láàánú nábì lọ́dọ̀ ọlọ́run. Oṣù ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà láṣẹ wáyé. Ẹjọ́ bí ànábì ń lọ káàkiri àgbáyé. Ọlọ́run wá wọlá ànábì lọ́dọ̀ rẹ ọlọ́run. Wọlá fi ànábì lọ́dọ̀ rẹ ọlọ́run. Wọlá bí wọ́n ọlọ́run ṣe ròyìn ànábì fáwọn ọmọ ẹ̀dá dámà. Wọlá ìmọ̀lẹ̀ ànábì lọ́dọ̀ rẹ ọlọ́run. Ẹni wa tí ọ̀gá wa Alhaji Lukman ti já ní tí wọ́n sọ nípa rẹ̀ láàárọ̀ yìí. Àtòun àtẹni kejì rẹ̀. Nínú àhámọ́ eléyìí tó wù kí wọ́n wà. A fi ọ̀kan ṣoṣo rẹ̀ a fi bì ọ́. A fi pípọ̀ agbára rẹ̀ a fi bì ọ́. A fi pípọ̀ àánú rẹ̀ tí ò níye a fi bì ọ́. A fi ìmọ́lẹ̀ rẹ̀ a fi bì ọ́. Dákun nínú òkùnkùn àhámọ́ tí àwọn ẹni ọ̀hún wà. Báni tan ìmọ́lẹ̀ rẹ̀ síbẹ̀ kó bá ni mú wọn jáde láyọ̀ àtàlàáfíà. Ọlá bíbí ànábì lọ́dọ̀ rẹ ọlọ́run. Ó kí wa káàbọ̀ pé a tún kó àmójúbá ìtòyìn ètò wa jimá olóyin. Gbogbo mùsùlùmí àgbáyé pátápátá mú kí wa pé àbáríkà jimá. Kọ́ni ti lagilu 96.7 FM òkè gajòkè. Pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín yẹ kọ́ yín pàtàkì pàtàkì àdánà àmì náà. Àfẹ̀jì sọ̀rọ̀ yín rèé mímọ́ lọ̀ṣọ́ mà ti ń ṣọlá nílùú ìwọ olódò ọba. Àtẹnugbọ̀nà àtẹnugbọ̀rẹ̀. Ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà lábẹ̀rẹ̀ lọ́sẹ̀.

0: nígbà tí Jesus Christ ó fi kúrò lórílẹ̀. Gan sọ wípé ànábì kan tó ń bọ̀ tó jẹ́ ànábì ìgbẹ̀yìn. Orúkọ rẹ̀ ọmọ jẹ́ Haman. Tá a bá dèrè lọ́sẹ̀ tó lọ. Gbogbo tó bá bù mí ọlọ́run àsàlátù ní fi ṣe wọ lápá àti ń ṣàsàlátù lánàá lónìí. Gbogbo àsàlátù kúrò lẹ́nu wa tó bá dé lọ́la. Má ṣe wa lẹ́rù ẹlẹ́ṣẹ̀. Ẹjẹ́ káwọn bàbá wa kí wọ́n kí yín nínú ilé kí wọ́n sì dárúkọ wọn àti ibi tí wọ́n ti wá. Nípa pàápàá ká wá tẹ̀síwájú níbi tá a bá dé. Bismillah ya Sheikh.
1: Azubillah mina saitani rajim. Bismillah rahman rahim. Alhamdulillah wa salatu wa salam ala asrafil mursalin sayyidina abibina wa rasulul karim sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim wa ba'd. O ko mi mo gada Abdul Qadir Abdul Latif Ululade.
0: Mashallah baba. Olorun ba nse dada fun yin. Alekun albaraka ninu ile yin. Baba pe yin e ki roju te fi ma ndolon lon lara wa. Beyin na ba npo lon le kan yo ma da yin lo ni gba igba. Ola ti tobi oruko Olorun. Nibi ta ba de lose to lo na ni mo fe ka ti bere pada. Tora won agbabo won ni ibi ta ba roko si. Ibe na la fa bo ti si. Ohun ti e fi ye wa ko to ri pa kuro lori eto ni pe Jesus Christ o na so nipa Nabi Muhammad sallallahu alaihi wasallam e ba wa bere pada lati be. Bismillah.
1: Ada agbe fun Olorun.
2: Alhamdulillah.
1: Ada agbe fun Olorun. Alhamdulillah. Ki a jige fun Nabi Muhammad
2: sallallahu alaihi wasallam.
1: Olorun ba se pe ohun na lo ba to se pe ko ni ku lai lai.
2: Alhamdulillah.
1: Gbogbo eda pata nla dagbade eleyun ama ko si lorun re.
2: Allahu akbar.
1: Ko si ninu awotele re.
0: Allahu akbar.
1: Ko si ninu vilare. Ko si ninu sesire.
2: Amen.

0: pátá ni yóò tọkún wò ní ọlọ́run nìkan ni òní kú lẹ́lẹ́ bí ọlọ́run àtọ́rọ ọlọ́run kọ́ lọ máa bá níbi wa máa
1: sọ̀rọ̀
0: pátá àmọ́sí àdúrà fún ọlọ́run àdúrà ọlọ́njọ́ máa ká dùn
1: gbọ́n
0: ọjọ́ agbára sí bọ́tọ́ sí àwọn
1: ìlànà
0: mahama
1: sọ̀rọ̀
0: àgbàlagbó yìí nílùú ìbàdàn ọlọ́run iléeṣẹ́ ìmọ̀jẹ́ ọba jẹ́lá
1: àrùkọ́lá
0: wọ́n ká sí wọn padà káàkiri gbóbi tí wọ́n ló ṣiṣẹ́ sí mọ́jẹ́ ọba jẹ́ wọn jẹ́ wọn kọ́rọ̀ ìwà burú gbogbo ọmọ tó lọ sí fáwọn náà àtọmọ ọmọ ọlọ́njẹ́ wọn yàrí ọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ tí ò ṣe é sọtán ni aṣọ ọ̀ṣọ́ gbé sílẹ̀ ni ọ̀rọ̀ ànẹ́bì wa mahama ànẹ́bì wa yìí sá níbi tá a wá bá dé níjẹjọ ẹ rí i pé láàánú faríkú bẹ́yìn náà á di mẹ́rù rúṣùn ọlọ́run kò sí ìpínyà kankan láàrin àwọn ànẹ́bì ọlọ́run àwa la lè máa pín mo kò sún ìpínyà kankan láàrin wọn iṣẹ́ kan náà ni wọ́n wá tàwídì ìmánì náà ni wọ́n mú wá fún
1: àwọn
0: pé kagbọ́ ọlọ́run ní ọ̀kan
2: ṣoṣo
0: iṣẹ́ kankan wọn yàtọ̀ ọ wá wò pé tóun bá lọ tán tọ́lọ́run fi hàn ẹjẹ́ òun òjíṣẹ́ pàdánù bí n bọ́ ọ wá ní yá tí mi ń bá di
2: yìí
0: ìsìmọ̀ ahamadu tí mo bá lọ tán ẹnìkan bó kọ̀ rí ọmọ jẹ́ ahamadu o tó bá wá dé sáàrin yín ẹ má sọ pé wá pè dán o torí ṣe sí rẹ̀ yọ yàtọ̀ sí tòun o tẹ́ ẹ bá wá gbà fún yóò sì jíṣẹ́ fún yín dógóńgó àmì tí ọba gba tó bá gbé fún ó kù sí lọ́wọ́ ànábì yìí sọ̀fẹ́ hàn rẹ̀ ṣégbè fún pé mọ́yá mọ́ sórí ibú ìbọ́yá mọ́ dáàmú ìbọ́yá mọ́ wàhálà onítẹ̀ bá ti gbàgbọ́ ó kù sí yín lọ́wọ́ látara bẹ́ẹ̀ ànábì wa mahama ọpẹ́ rẹ̀ ọlọ́run ní kí wọ́n máa rọ bí ànábì ṣe wá rí ibi tí nǹkan wá wà ní bí ẹ ti bí ànábì bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bí gbogbo wa o
1: bí wọ́n ti bí gbogbo ọmọ kọ́ ni wọ́n bí ànábì sọ̀lọ̀ lọ́wọ́
0: rẹ̀ ọ̀rẹ́lómi ọmọ sọ pé bá a ti rí náà lànábì rí ibi kí o tiẹ̀ mọ ni o ibi tó sì nà mọ tọ́lẹ̀ kìtà ibi tó nàgà tó wo tí àdé ni o ànábì
1: ibi
0: tó wá ìmọ̀dé ni ẹni àbọ̀rọ̀ bu ntọ́ kọjú sí ni ẹn tó ní rúnrùn lórí àtẹn tó ní wọn máa jẹ wọn tú dánù nǹkan kẹyàn sáti forí
1: ẹrù kó
0: sáti jẹ
1: kó dẹ ṣiṣẹ
0: ká fẹ kó ṣe kó sáti má sọrọ ànẹ́bì bí ò ti da kó o sì má ròyìn ànẹ́bì bí ò ti da
1: kó mọ̀ bá kàn
0: bí inú ọlọ́run kó mọ̀ bá kàn bí inú ọlọ́run torí tó o bá ti ń sọ́nà lọ́lọ́run ti máa gbélé ọ lórí
1: nígbà
0: sọ yìí ní ìsìn bàbá wa tẹ́ nílé iṣẹ́ rẹ́díò
1: ànábì sọlọ́lọ́wọ́ alẹ́ ìrẹsọ́làm tá n sọ̀rọ̀ rẹ̀ yìí nìkan láàgbọ́dọ̀ fẹnu ẹ̀tẹ́ sọ̀rọ̀ rẹ̀ ní àbí gbogbo ànábì ọlọ́run
0: gbogbo àwọn ànábì ọlọ́run ni
1: ẹ ṣe bàbá
0: àmọ́ ti ànábì wa mahama ọlọ́run wa mahama ọlọ́run tá mahama sọ yí pé ẹ bọ̀rọ̀ fẹ́ yàwó ànábì ọlọ́run sì ni ẹ bọ̀rọ̀ bú ànábì mi kẹ́kẹ́ bó ti wùlé ọmọ àmọ́ ànábì wa mahama ọlọ́run wa gbé ànábì wa fọ́kọ̀ lórí gbogbo àwọn ànábì ọlọ́run ètò ọba ìmẹ́nuba ànábì mọ́mọ́ wulẹ̀ sọ pé àwọn fẹ́ pọ̀ mọ́mọ́ wulẹ̀ sọ pé àwọn fẹ́ tí ọmọbìnrin kan ọlọ́run gan ti ààrẹ sí ẹ
1: o ti àlàkà rẹ
0: rẹ bí o gbọ́ kẹ́kẹ́ fúnra rẹ bá a ti ń sọ ọ́ lè gbogbo ẹtí tí bá ń gbọ́ ọ lọ gan bá a ti sọ ní rédíò tí nǹkan kan bá sì ń ṣe lọ́tọ́ bá ní ìwọ ọlọ́run wọlé ànábì tí ẹ ń rọ
1: ọ sọlọ
0: kó sì àṣàlátù fún kò ṣàṣàlátù fún bá a ti ń ṣe ìdádẹ́gùn rẹ̀ ń fẹ́ káàkiri gbogbo bí a ti ń gbé kí nǹkan kan máa ṣe ẹnìkan lọ
1: kó kàn ró lọ́kàn
0: kó
1: tọ́ lànábì yìí tọrọ
0: ìwọ ọlọ́run bó mú kú o wà á dáyé ó mú kú o fún pẹ̀lú gbàgbọ́ tó fi sọ́hun ọlọ́run ó sì ka kú o fún ya ànábì wà ń rọ bí ànábì
2: bí
0: ti wà ń rọ bí ànábì wa mahama sọlọ́lá
1: wa
0: ojú ẹsẹ̀ àwọn mọ̀lẹ́kà ti tó sáfù lápàtàn tọ́wọ́ máa sọ pé bí ẹ ti bí ànábì ànábì mọ̀lẹ́kà mélòó ló tó sáfù ńjọ tiẹ̀ wọ́n tó sáfù lápàtàn wọ́n tó sáfù lápòsì wọ́n wà ń wẹ́ kọ́ ọmọ ànábì wa mahama
1: wọ́n
0: wà ń kí ànábì ẹgbẹ́ máa rọra ìwọ ọmọ olórí ilé
1: tí
0: wò ó kí àwọn mọ̀lẹ́kà ní ẹgbẹ́ kan wẹ́kọ̀ wà lẹ́bí o wọ́n ní kò sí nǹkan kan wọ́n wá tó sáfù gbogbo sánmà aláwàhákùbà gbogbo sánmà wá fọfọ lọ moto sa funi sama be na na malaika nbi anabi fe desi amaleka di tele
2: sallallahu alaihi wasallam
0: ede bi mo ya wa dala ti president wa baba wa tinubu ba fe wa nigeria lo ni oyo state lo ni se pe ogbo sojo to lo ni
1: be ni
0: awon ne fi won awon mo to so fun won wa be na ni ta nabi ti ri
2: sallallahu alaihi wasallam
0: amaleka wa mo pe afi ka wo eko mu e bo yo mo wa to safu lo pelu aso won to fofun lo ma wo le anabi o ni tan wa sahada omo olori ri omo adunu
1: sallallahu
0: alaihi wasallam ma wo le kabu
2: ilalamina wa
0: ilalamina e wo amalaika ni mo ko so pe lile alamina ah e to dey gbugbo aye lo olorun re
2: si wa ramatan
0: ah e to lo nkeju ninu awon anabi
1: akama
0: e wo ko ti ma soro ko ti ma ni awon malaika o di o ko meji wa kamala ah e ti an bi e to pe ni
2: alamina wa ramatan
0: ti da ko ye lara re
2: kamala
0: e bo bi awon ke bi e ti bi oko ni e bi anabi
1: sallallahu
0: kese se bi ati bi awa ta de yan ni bi anabi nipa ti ya wa mi na fe bi anabi imale lo bi kale
1: allah
0: imale
1: ki se omo ni
0: ke se omo imale lo wa yi pada lo wa
2: sallallahu
0: alaihi
2: wasallam sallallahu alaihi
0: wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi
2: wasallam
0: sallallahu alaihi wasallam
2: sallallahu
0: alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam
2: sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sakone
0: beti wa nbi anabi so kale bayi sallallahu alaihi wasallam oba kan wa nbe won pe ni bo ni abura bo ni aburasa nilu re habasa ni o ti wa wo pe omo wo ni fe bi ti o lagbara
1: to kiki ipo to yi
0: ina kan wa nbe ina kisra ni ma pe ina won okuri lati jo mo ti
1: ina won kifiri
0: ina won kifiri ko okuri
1: allah akbar
0: ina iwa ku
1: for years ton ti da
0: do ti bi anabi oba
1: iwa sallallahu
0: alaihi wasallam ko to ri ke bi anabi tin so kale be abuto olibu abul motoli oba bi anabi
2: sallallahu alaihi wasallam
0: anabi tin dele bayi loju ese pene kan lo so pe on le wi anabi agbo be
1: allah
0: man innahu mutayyib nabi ma walati
1: allah akbar
0: sallallahu alaihi
1: wasallam
0: umare fani
1: sallallahu alaihi wasallam
0: we are
1: kan lo
0: we are nabi ko no damo abene kan lo se bayi fo anabi agobe sallallahu
1: alaihi
0: wasallam man annabi olohun ma wa fun rare
1: ni
0: to ti se to nkan re tenan kan ba si tu
1: sallallahu
0: alaihi wasallam
2: nadara
0: be sallallahu alaihi wasallam abul muto oke gbe annabi ni
2: sallallahu alaihi wasallam
0: e di akoko gbe tawafu ka ba annabi wa muhammad
2: sallallahu alaihi wasallam
0: o ka gbe annabi tawafu le meji o gbe annabi
1: ko la fin tawafu
0: be lo ba gbe annabi rokirika le meje
1: niyo
0: ba ri ku fi o fi toro albarika fun annabi
2: sallallahu alaihi wasallam
0: o to ni o se albarika
1: na
0: to ni won emi ti wo lo npin ni
1: won npin o ba toro albarika fun mo lojo ko ma allah akbar
0: won npin o to ni tolo won ba pin fun won le so pe ko lo won bo fi be yo si fi be bakan na ko la jori
1: allah
0: iwo to nsun omo yago to nji
1: bibi wa o ya bibi wa yato
0: yato
1: mm
0: nti ari bi nka lu ko so toto enyo
1: Allah.
0: Ama yin dan rira wa lafi ma wo ra ke bakan na lari. Ama nkan gbadura wa lo lodo Olorun.
1: Allah.
0: Olorun si ma so le fun kaluku jura won
1: do.
0: Thank you. Latara be o wa wo pe ti mo fi le toro albarika fun anabi ni.
2: Allah le wasallam.
0: Ibi to wa lagbara nbe. Oba iwa ran se pe Abdul
1: Mutalib. Won ti wash off fun gba na. Ton ti dabe fun.
0: Bene, mo gbogbo nkan ipara mo ti anabi ti wa. Mutalib na o ti ma.
2: O ti ma.
0: Oba pe Abdul Mutalib oni wa mo fe wo ika bayi. Oni ke se mi mu ni e ma wo Olorun
1: nko
0: to ma jiyan lori Jesus ti e ke se mi mu ni t'Olorun to ni Olorun to ni kaaba to ba le ma wo ran ko wo on lo ni wo
1: se nkan
0: kan a to ba le pe ko ma wo to ba ko ba ni wo ma wo l'Olorun fi sotura tu li fi ri kale pe ah la mutara
3: kayi ba ba la robu ka bi asa
0: Olorun bi ba neli sabada e ma wo Olorun ah iwo re mi in do ti mo te bi o se wo mo n to se
3: ah
0: la mutara kayi fa en do mo n to se le loru jo ti an bi wa
3: ne ba la robu
0: ojo ne gege ni won lo wo ika ba
3: bi asa bi li fi
0: amo ajo elerin ni won kokan ojo didi le yi lo
1: de
0: bi ti erin to bi to se a gbeti aba ko lori dile ile won se kini yo wo loju ese ni iru won lo ba wa ran lo ki won lo wo ika ba olorun wa wo pe le akirama ulida nabi sallallahu alaihi wasallam olorun wa wo ke mo fe fi pon ojo bi anabi le abi ke ma je mo ri nkan iwo olorun wa ni wa arisala
3: aleyi
0: fire habani olorun wa ni eyin eye ti mo ti toju pamo olorun ti
3: fo eni pe
0: iya fe ji o mo se wo si ya oni wa lai ko sin to le daya du obe olon ni o
3: ko
0: si ya ti o si lodo olon
1: allah akbar
0: akado la san ba mo yan o le gbojo kun gbe
1: allah akbar
0: ti akado ba mo yan olon gbogbo awon ti an be nu nira
1: amin
0: olon wola abi ta de o bi po wa ni ko bi pa gbogbo aye ni
1: ola
0: awon eni olon ola awon be baba na ba nkan ni nkan je ri olon ma de se ti mo na ba ni
1: ola
0: ola ni ta de un a fi toro latara nabi
1: olon ba ni se be
0: olon wa bi pa nabi li
3: sallallahu alaihi wa sallam
0: ya wa da olon je mi yo olon wa ni eyin eye ti mo ti toju pa mo da ja mo ye
3: so
0: le pe won e ti loyun anabi gan te ti wa ninu na da na mo se pe iya red made ni olon ni eye wa di di eni se te fe se
3: wa
0: aba awon eye ababila ti an tobi gidi du ere won lo ti la won na
3: tayina na ababila
0: so ri bi ani ta de ma so pe ko si tolorun o se o
1: ma so be
0: ma so be
1: so be
0: to ba ilaya gbe meteta lo nse papo ko si bi olorun o le gba yo bi ogboke yo le gba le yo bi ogbale yo le gba ra owo to da mu oda o le gba akandun ko si nju o le gba
1: Allah
0: wa silekun le yo wa nita lo fe gbo le
3: arisala le dairana ababila
0: awon eye iwade olorun ni oya enu yun e lo ma fi gbe oku lati mo la dan
3: na ababila tarmihim
0: o wa fi enu e mo wa lo fi gbe oku lati na dan na ma de ti wa lo fi gbe o ma so li won lori leyo kokan
1: e ma gbagbe bi tan dedu e je sare lo se ka pe oja ta ba pada de a tesiwaju e ma binu eyin yan wa o ti wo wa lara tele ni e ko kale
4: Olagini FM 96.7
5: Ajani si osi okada lo gbe ni oko reda oko ke bi nra koro ose meta sisin sosu kan ni o fun mi oko to ire lori ndi mi ti ma wa kaakiri bi ti bo emi ati di lock sort of bo ti agree price mo si ti gboko mi nle fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon oko po nu ogba won looto o sugbo wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon mo nto ni si ri se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin order la toke okun ti o si ni pe bo si je nigerian use ka ki awon ba yin get here aye po repete ati kokon si pelu to abu to fọkan balẹ Nigeria usually in fact ni abi to kun bo e ma gbe bo ni deluxe auto won ba yin ta gbogbo eyin ile ise nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin deluxe auto obu ti se tan ati ba yin se pe order lodo won ni rufi oko te ba fe latoki okun ani o lo ba won ni deluxe auto obu oluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction oluyole 0816982 8487 deluxe auto ho gbogbo to ni se pe loko iwo ni
6: your nescafe is not just a drink it's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Cherish PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí ímẹ̀ ló gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Cherish PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherish PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú ọ̀ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherish PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ má dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherish Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
3: 0701-022-55
2: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀ǹgbà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: As my dad is celebrating independence, make you too join Bodin. Take celebrate. As you play Golden Gold Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm and you fit stake multiple times because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no blabo. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still draga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Bàbá Ìbàrùbá.
2: Ó bá ìsára.
1: Orúkọ tó lámìláka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí ìsọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bó ti ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsanra àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
3: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀jà. Nípa pàápàá ẹ jẹ́ ká tún wò bóyá a sì lè rí nǹkan kan wí torí pé ọjọ́ yẹn ti lọ bàbá. Àwọn ẹyẹ yìí bẹ̀rẹ̀ sí ní fi ẹnu gbé iná láti inú iná. Wọ́n fẹnu gbé ẹ̀yẹ iná láti inú iná já nínú àmà. Ẹ tẹ̀síwájú sá.
4: Bí àwọn ẹyẹ àbábílà yìí.
5: Orísọ́lá lẹ́yìn tó ìrànà àbábílà.
4: Kékeré báyìí máa pupa báyìí. Ọlọ́run wá ní wọn ọ̀rá máa fi ẹnu wọn gbé.
5: Tẹ̀lá tẹ̀rí mi mi jára
4: ti. Tẹ̀lí mi bí jára ti mí sí njí. Ọlọ́run ni wọ́n máa sọ́lé wọn lórí ilẹ̀ yìí ọkọ̀.
5: Bàjẹ́ àlàun ká sófin máa kú.
4: Ọlọ́run wá sọ wọ́n di kókó tẹ́rin jẹ̀kù. Ọlọ́run pa wọ́n rẹ yányá. Lọ́dẹ̀ bẹ́ẹ̀ kankan wọn ò gbérí mọ́. Ilé àkẹ́rá mọ́.
5: Ilé ìdànàbí.
3: Sallallahu alayhi wa sallam. Àbá nígbàtí abí ànábi látara pé àwọn náà ń bínú bẹ́ẹ̀ pé ọmọ èwo ní ìmọ́lẹ̀ rẹ pọ̀ tó yìí tí kàràmọ́ pọ̀ tó yìí nítorí pa àbí Ọlọ́run sì jẹ́wọ́ agbára rẹ̀ fún wọn láti fi ṣàpọ́nlé ànábi. Ẹ jẹ́ ká tún dànù dúró ń bí tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ á bọ inú báwo lè ànábi ṣe sẹ̀mí kó tó di pò di ìránṣẹ́ ta lẹni tó ti ẹ̀tọ́ tora gbọ́ pé ìyá rẹ̀ kú. Ẹ jẹ́ ká dànù dúró ń bí lágbára lọ́wọ́ ọlọ́run ọba Àlékè Ọlá á tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ kọ́lọ́run ọba tó ní ẹ̀mí kódà kan kó má ti ìgbà kó fi sílẹ̀ fún wa látàrí dáadáa pẹ̀lú àlàáfíà tó pọ̀ gbogbo ẹni tá a jọ ṣe tì ní akíyin akíyin àlùyìn lọ́gẹ̀nu pé ẹ ṣe ẹkú ìfẹ́ tẹ ní sí ìkànnì wa ọlọ́run ọba ò ní fẹ̀yìn náà lẹ̀ láíláí bàbá wa mo kì yín ọlọ́run ọba ní kí n ju bá ti kí n lọ. Adálàmí náà ti lórúkọ mi DJ Spider ló jẹ́ kẹ́ máa gbọ́ mi kìtìkìtì yìí ò ní tiẹ̀ ò ní gan mọ́nà lágbára lọ́wọ́ náà. Mímọ́ lọ́sọ̀ máa ti ń ṣọ́ra nílùú ìwọ lóde ọba Tẹ́nibọ̀lá Tẹ́nibọ̀rẹ̀ á lọ lé ní lágbára lọ́wọ́ ìṣẹ̀dá á tún padà lọ́sẹ̀ tó ń bọ̀ kọba tó ní wa kò fi wálẹ̀ kó dákun kó mọ́ lùwà pa kó mọ́ lùwà pa dákun ọlọ́run dákun o ọba àjọ ọba dákun mọ́ lùwà pa. Àtọ́ bá lùwà pamọ́ jà bọ̀wọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n sì ń bẹ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́ba ní tí wọ́n lẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run láhàálà wàlàkùn wátà ìlà bí làrí làzín.

0: Agelu 96.7 oke kadoki
1: eyin temi nile loko lona oja e ma gbo eto olaiwola o emi sairu supa saidon p ti gbogbo aye mo na eto olaiwola ni mo ngbo benga o yato ju
2: aye ko nlo aye o lo
3: ọjọ́ ládé àjẹkọ́lá lówó kọ́ ni ọ sunday dagburu gọ́gọ́ náà ni ọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ orí ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí ajọ máa gbọ́ ju ó yà tọ̀.
4: ọmọ ohun tí màá ń ṣe

0: òṣèré o nílàgé ìlú rédíò yìí bọ́ra o gbẹ̀ngà ọláyọ̀lá lágbọ̀ òṣèré màánà hàn ní ọba sọ bí ó sóhun wẹsẹ̀bọ̀rin kò kò sí eléré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbọ̀ òṣèré láyọ̀ bákàlà àgàtà lágẹ̀lú.
1: Ẹyin tèmi fẹ́ máa dúbáyọ̀ lórúkọ tèmi, èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí ó fẹ́ kí a máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú Gbẹ̀ngà Lágẹ̀lú ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá Ìbàdàn ṣe mú máa ń gawú ni. Irọ́ tí máa dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mú máa ń ṣó. Irọ́ tí máa lọ ní gbọ̀ngàn ṣe mú máa ń gawú ni. Irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá. Gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi. Tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá. Ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu pásítà mi o.

àwọn àgbọ̀ ṣeré lóríṣiríṣi ilẹ̀ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ mọ́ ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ mọ́ gbẹ̀ngà ó yàtọ̀.

0: gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lásìkò yìí.
1: Àwọn kìsì ìta.
0: Gbẹ̀ngà Ọláyíwọ̀ láyé àtọ̀ ń kí yín.
1: Ewé máa ń jọ.
0: Ẹ kú lé.
1: Ẹni òun lọ́pàá kan ká ṣàkóso mi.
0: Ẹlórí
1: ti mi.
0: Ẹ ti miss mi àbí?
1: Ẹni
0: náà ti miss yín mẹ́.
1: Àwọn yóò mọ̀. A fẹ́ mi tó la o.
0: Ilé funfun báláwo la wà báyìí?
1: Kẹ̀já ṣàkóso
0: mi. Ifẹ̀lẹ̀ lẹ̀ ń bàdàn.
1: Ètè mi kan.
0: Oyo State Nigeria.
1: Alabawa ṣe.
0: Kolóòtú ètò yìí.
1: Aṣẹ.
0: Alàgbà Kenneth Ugoeje.
1: Alabawa ṣe.
0: Gbẹ̀ngà Ọláyíwọlá ni mò ń jẹ́ o.
1: Alabawa ṣe.
0: Ọ̀dọ́mọdé aláìlójú títí ń paṣíwájú ẹ̀ ń bàbá.
1: Ayé wa lóyún lánàá. Ayé wa dára. Ayé wa tún ní tún.
0: Ẹyin.
1: Ayé wa.
0: Ẹyin tèmi.
1: Ayé wa lóyún lánàá. Ayé wa dára. Ayé wa.
0: Lórílẹ̀-èdè Amẹ́ríkà.
1: Gbọ̀yìn
0: pátápátá mo kí ẹ ṣeun ẹ kú ìtọ́jú. Ẹkú ìnáwó. Ẹkú ìnáwó sí.
1: Bàbá wa ṣe o. Bàbá wa ṣe. Mo ń fọ̀rọ̀ wá ṣe yanu. Bàbá wa ṣe. Ayé wa lóyún ládùn.
0: Ẹyin tèmi Nàìjíríà yìí.
1: Ayé wa tún lè tún mú ẹ.
0: Ẹkú àmójúbà.
1: Bàbá sẹ́yìn tó sẹ́mi.
0: A tún ti dé sí yín lọ́rùn.
1: Ìdájọ́ ẹ bá mi lùlù kó kan lẹ̀.
0: Ó yẹ ẹjẹ́ àjọ ṣètò tòní lágbo òṣèré leléyìí. Ẹyin. Káì.
1: Ẹlẹ́lẹ́rẹ̀ mi léye, omi jẹ́ kókó.
0: Lágbo òṣèré lètò yìí. Ibi láti mọ jára wa sí. Àwọn ròyìn tẹ́ fẹ́ gbọ́. Àwọn ròyìn tẹ́ fẹ́ mọ̀. DJ Spider ń bẹ́ ń bí. Ọmọ ìyá àfẹ́ ń bẹ lápá mi.

0: ìṣọ̀nà vi mélòó ni ká pe ọ̀kadà ná. Vi mélòó ni ká pe mikra. Òun ò ní vi àbí. Ebi ló ní àbí ẹ́sì. Àwọn tó ń gun ọ̀kadà gan. Ara ń kan wọ́n. Àwọn tó ń gun kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta. Ara ń kan everybody. Ẹni tẹ́ bá rí tó bá wọlé epo tó bá rẹ́rìn wọbẹ̀. Ẹ wá díẹ̀ dáadáa ẹ tẹ̀lé lọlé. Títà kó jẹ́ pé píkà ni. Àbí bóyá wá lo ATM ilé ATM tí kì í ṣòun lónìí.
1: Ilé bá mo tó gbété lókun lóko yìí wá jẹ.
0: Ẹ̀yin òṣìṣẹ́ ilé epo lásìkò yìí.
1: Àgbẹ̀dá kúrò.
0: Bóyá kẹ lọ kọ́ ìṣe customer care gidi. Tẹ̀yìn bá wáwájú yín tí bá ń para. Yín bá ń kanra mọ́ yín. Ẹ lọ kọ́ mọ́ ṣe máa ṣe please sir sorry sir.
1: Ó dà lórí omi jẹta.
0: Ẹ̀yin bá sọ pé bóyá òun fẹ́ mọ́ ẹ fẹ́ mọ́ lejú mọ́ wọn. Àwọn mi ò ti jẹ blow. Ó ti jẹ fọtí. Àárọ̀ kan dédé mọ́ kan àwọn tí wọ́n tán wá rí po lọ́wọ́ aládédé ń kan wọ́n. Ẹlòmíì bá bèrè lọ́wọ́ yín pé ó tẹ́ po yìí tán. Ẹlẹ́rìn ẹ sọ fún pé sà epo ti increase ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn náà máa ń tatẹ́gùn fún yẹn ẹlòmíì experience ẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí machine ń ta ọ̀pọ̀lọpọ̀ tatẹ́gùn. Ṣùgbọ́n ní ìsìn lójú ẹ̀yìn tẹ̀ ń ripo. A máa jọ atẹ́gùn lójú yín ni. Àtẹ bá ripo 20,000. 30,000. Tí ò fúlù táǹkì yín. Mi ń bẹ tó bá lu mọ́tò tínú ẹ fẹ̀. Tó kẹnu tí ò kọjá àfù. Ẹ wà mọ wo àwọn àtẹ̀dáàbẹ̀ ni pé wọ́n ti ríìpù yín. Wọ́n ò ríìpù yín iye tẹ́ ra ni.
1: Àti dúró kún mi kàngá.
0: Fọ́n ẹ̀yìn àtẹ̀dáàsì tẹ́ ń ti po. Ẹ ṣàrà máa fi sùúrù máa bá wọn sọ̀rọ̀. Láìnú ìjẹ́ta sísìn báyìí. Àìmọye máníjà ilé epo tó ti jẹ ìfọ̀tí. Tó ti ń tẹ̀ láti ṣẹ́tù ọ̀rọ̀. Ẹbí wọn kwara ń kan wọn ni.
1: Ẹ bá ṣe yánmá yánmá. Ṣàbàlẹ̀
0: kó kú. Kúmọ̀ pò orílẹ̀-èdè Nàìjíríà ó dà.
1: Àwọn báwo.
0: Àwọn ọlọ́kọ̀ àti ìyàwó gan mẹ́lọ mẹ́ lásìkò mẹ́lọ mẹ́lọ ni. Ṣé ó káàkiri.
1: Àwọn báwo sẹ́wọ̀n. Àwọn wọ̀yọ̀wọ̀yọ̀.
0: Tó ti yé eyín. Ìwọ tó bá fẹ́ ra nǹkan tán bá pè fẹ́ lóye kan ẹ wà ní ìsìn báyìí kó níkálukú ẹ jẹ́ ká ní ìtẹríba everybody. Torí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. Káìkáìkáì. Bíbó ni ẹ̀gbọ́n àdúgbò yìí ṣe máa ń sọ. Is it a good news? Sunday Perry nu. Ẹja mọ gbàdúrà orílẹ̀-èdè Nàìjíríà yóò dà. Ó ti yé yín. Àrómọkàn ọkọ̀ àrómọkàn ìyàwó ní ìsìn ni. Tó bá fowó lẹ̀. Owó tó fi lè lólo wá fi lẹ̀ ó ti tán báwo. Ẹ̀yà àpèjọ́kò pé sà. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ń lọ níbo ṣe wọ mọ́tò ni o. Kúlẹ̀tì iye tó fún mi ṣó ti rí nǹkan tó kù. Yóò wá rí sí ṣùgbọ́n first kini yóò kọ́ kanra ná. Ó nọ́ mà. Mọ pítì wọn náà.

0: mo ro ke boya wa la lepo ni aya omo bi ko ye mi gan ki mo mo ti bi mic nikan mo nba soro ko ye mi se ba wa la lepo $1,000 $1,000 €1,000 $1,000 ki lo kan mi ko mo ye mi mo bayi a ti ba wa la loro se ko wa ya ma joro bo se wu wa ni ko ye mi o le ye yin ju emi lo mo ju gbogbo e lo aye o wa orangun aga aye olugbon aye ajero aye wo nka pele ina olorun da gbebe wa nigeria gbogbo e lo de kaakiri
1: tanite olorun soda sun olorun
0: ti wa di gbe bo ba nbe ladugo e ni isin
1: aye gbogbo ata
0: ba ti ndi ago mewo mo karama e lo pa jene e lo pa generator e lo pa o awa nikan la tan ladugo e mo je kan foju si wa lara e lo pa e mo ko ba mi o saye wa nu olorun gbebe wa o
1: olorun gbebe o kini ma fi san fun
0: agbo osere lele yi e ku le ale nti o kiyan ku le o padanu kabo e lo sori facebook mi bayi lagelu fm 6.7 eyin wo leti kimi pe mo ku le mo kaabo sibe mi sa ti kiyin bayi ya be je legun si mo ti ri yin e duro re o do ba le wa ni aboja oba mo mi adun ni alaja mi bo le wa e wa nfele re ni abe wa ni igun ma mi ni rosi bo le wa mo mi embelegbe daddy ni abi e lo wa nkan ti daddy fe je n kitchen
1: mi ma fi sanu
0: e ku le eyan e pe mi e so bi te wa fun mi mi ben studio bayi a si ja yin si awon royin te fe gbo gbe je n lo taja mo nbo e mo gbagbe ka se e na o ka se e ka se e e tu je ka se lasiko yi e lo mo lo play bayi *347*1004*2#. E lo mo play bayi 50,000 naira bi mo se nbe lori eto e tu fi lanu *347*1004*2#.
2: Lagilu FM 96.7.
3: Nítorí Lanjúwe Aslam Unique International Schools. Pé ka ẹ mọ́ mọ ìgbà ẹ̀kọ́ ìpìlẹ̀ tó yẹ kóroko. Àwọn tó nígbàgbọ́ lórí ọ̀rọ̀ tó wọn ò sí ẹ̀mẹ́jì. Àwọn ọmọ wọn ti kàwé yege. Aslam Unique International Schools. Àkọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni nílẹ̀ Nàìjíríà. Tó ṣàwárí ìmọ̀ nípa science and technology. Láti ṣe agbára solar, sensor doors, and control of home electricity. Nípasẹ̀ ẹ̀rọ alágbèéká. Ètò ìgbaniwọlé tún ti bẹ̀rẹ̀. Báyìí báyìí, à ń gba ọmọ ìrìnsẹ̀ ìkókó. Muslim Primary School, Wọ College. Aslam Unique International Schools. A group of co-educational institutions of world class. Standard British curriculum and Arabia curriculum and writing legibility training and locution training expository training ICT training robotic training perfectionism training and nurturing ẹkọ ọmọ tẹ bá jẹ ológun ibi tó tọ́ ni ó mọ́ mọ́ lọ Aslam Unique International Schools ilégbé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ààbò ọkọ̀ ńlá ń bẹ tó ń gbọ́mọ láti bùdó dé bùdó àyíká tó wuyì yàrá akẹ́kọ̀ọ́ tí ò fún gádígádí orúkọsílẹ̀ báyìí ní Aslam Unique International Schools New Garage Àpáta Express Road Olúyọlé Extension Ìbàdàn telephone 070-1858-8219 070-3477-8747 ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Isale Osiri Real Born Community Development Association Born Photo Isale Osiri Badon Lon fi te dono pe gbogbo eniyan Abeli Seke seke nanu wandun Wipe ajodun wa todun yi To papo ma ayo Ajodun odun kan baba wa Olubadan le badan Obara si dade wolu ladoja Arusa wan Baba paduka lori akpere Isale Osiri Real Born Community Development Association Lon ki kabi isi ku orire Mani kade okpe lori kibata okpe le seke Soba oje kukpe pe pe Eh laki ba olu yole Olo yi agba nure ni akambi Arole ba olu yole mbadan Kumura o Bajuk baja Loko loki
4: ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní pọ́ńpọ́tò ìsàlùsí ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè dùbúrè dọ̀tún sànúsì ọ̀kánlọ́mọ odua sẹnẹtọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abas oseni ọ̀nàdẹ́bù stanley ikùrùláyà ọlájídé odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléréjọ kẹlùsùwà níbàdílẹ̀ fẹyọ rasidà ìdè mẹrẹngẹ king alhaji tayololu akande currency haji fata adi safakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pé gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
5: Your Nescafe is not just a drink, it's

lórí ẹjẹ fún ìlàwọn ìròyìn díẹ̀ díẹ̀ lè tá a rí lórí ayélujára. Ẹ̀dùn tó ń tẹ̀wà lọ́wọ́ ní lọ́wọ́ tá a wà yìí ní kòpẹ́kòpẹ́ yìí. Òṣèrébìnrin ni ẹni tóyìn Abraham ọ̀nà fún lápọ̀mẹ́ǹtì kan wà ẹgbẹ́ tí ń bẹ lílóde yìí tí ń bẹ lókè wọ́n fún lápọ̀mẹ́ǹtì bóyá mọ́ ọ̀bọ̀ afọ́ lápọ̀mẹ́ǹtì kan ló bá ní rárá ẹ dákun ẹ mọ́ fún mi o. Lápọ̀mẹ́ǹtì tán fún nípa àwọn tán kàmpéè ni o àfẹ́fọ́ ní kinní kan nípa àwọn tí ó mọ polongo ìrùn ẹgbẹ́ tí ń bẹ lóde lókè lọ́hùn ló bá ní rárá ẹ dákun ẹ fi mí lẹ̀ lóòótọ́ owó lẹ fẹ́ fún mi ṣùgbọ́n ẹ fa dé mi lọ.

0: dé láti ojú ọjà bá dé láti ojú ọjà a wà lọ mú káàṣì ẹyìn ara lẹ pè wá lórí ìròyìn tẹ ti gbọ gbogbo yín lẹ ti gbọ kìí ṣe news mọ nípa ti bàbá olú jacobs yóò ní olóògbé olú jacobs ìyàwó wọn
1: ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn sí.
0: Mama àbí Madam Jokke Siva. Ti sọ wọ́n níṣẹ́ ǹjẹ́ ẹ̀mọ̀ pé ọkọ mi ló finú fídíò pé orúkọ mi bó yẹ kí n mọ jẹ́ Jokke Jacobs ni.
1: Ṣé ẹ̀nà.
0: Wọ́n ní ọkọ àwọn ló ní káwọn forúkọ náà lẹ̀ torí pé orúkọ náà ti rin ilẹ̀ káwọn tó di pé àwọn méjèèjì fẹ́ra.
1: Kì í ṣe é kàn sí.
0: Wọ́n ní kò fi ilẹ̀ wọ̀dà standing.
1: Ọ̀rọ̀
0: wọn ti ọkùnrin ni Igo mọ̀ gbé káàkiri.
1: Mọ̀
0: gbé anger káàkiri.
1: Ṣé
0: mọ̀ pé wọ ló fẹ́ anso.
1: Ó yẹ ìṣó.
0: Lọ ta jàjàre mo ń bọ̀.
2: Lagilu FM 96.7.
3: Your Nescafe is not just a drink, it's

0: us talk.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 #1 ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ìyá Lẹ́kan, bóyá ní ṣáájú wá lónìí.
4: Bọ̀dá Ṣọlá, tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
3: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀. Àìṣègbàmọ́ra rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọ́n bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́.

0: Hello, Ekaro. Ekaro, Mama T, call the lay.
1: Yato, Baba.
0: Te Mama T, ni. Ekule. Yes, ma. Oya, eba adasi, ntin shale, eba adasi. Eh, mi magbo.
1: Baba, yo.
0: Kile
1: yo. Mama T, o ti, bo, ki won ogbo.
0: Mm-hmm.
1: Anise, Oyato.
0: Best, ma.
1: Onibenga to travel, North America.
0: Ah, mama o ti de ani nta so tele nta so nipa awon niroyin awon tin ni eja so bayi o ti de bayi o ti de bayi hard copy le gbo ki se soft mama ti ta ti bo mi lara aga o ti want to the hype woman o ye eja soro nipa royin te ti gbo seyin. Hello,
1: hello, e ka ro sa,
0: e ka ro mama, e ka ro.
1: Yes, aye ku je mete ka bo.
0: Yes, mama,
1: ale akiri ni o
0: ile je ku.
1: Ah, mean with the rice.
0: Oh yeah, but you bola, do go in king wagba. Oh yeah.
1: Emma, Emma, but you must not talk.
0: Must not talk. Oti tamu, Emma, worry mumbo, man not tamu.
1: But the play can see a lot of you.
0: Eh, ni bagbo, ni bagbo si ke yokan. Oni, Emma worry, Emma for, Emma for.
1: Kini.
0: Eh, siyo. Ah, mi butter. Ani, ninu royin ta ti ka seyin, ewo le gbo nbe, ewo le fe da si na awon royin ta ka lagbo sere ni e pe mi fun. Hello.
1: Hello,
0: Karo,
1: yato.
0: Hello, Mama, mi.
1: Yes, sir. Yes, sir. Yes, sir.
0: Yes,
1: sir.
0: Yes,
1: sir.
0: Yes, sir. Yes, sir.
1: Yes,
0: sir. Yes,
1: sir.
0: Yes, sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, emi ma fe kan yo je imam pa wa ni confirm
0: e seun
1: emi ya to ti won
0: e se gan ni ma mi e seun gan ni e ma fo e seun gan na ko yin je hello tani bembe hello
2: hello ba gbenga
0: yes ma e ku le
2: e ku ri o
0: yes ma ami ala ami ami ala ami ami ami o ya mama e se gan o ya se won o ya mo ki eyin leyin eto le je afisi leyin eto ni mami e se mami e se mami e se mami ya beje legun si lodo oba mami
3: akani
0: ko wa lojo oba e ri mi laipe e ri mi ni isin mo nbo lodo yin ni isin eh o ti da
3: awon ire fere baba ya ni jobi ajira oje ke kan ko awa gan awon ti won ni abawo kere agba ni nbo baba se ise ise gbe yen o jura won lo
0: ben
3: awa ti ti ara won jura won lo akani kan bayi
0: mama o
3: ni won ninu
0: e seun
3: ta bo mo to da o to po
0: e seun mami anybody at la se ti ta ta ayama e la ta ya di oja mo da e hello tani bembe
2: ale
0: ka ro mami
2: o to e foko ni o
0: e seun ma
2: ara
0: dadu adupe mami
2: o amolore o
0: ese o yes mami ese ani lo ae bi ko ni ba won ro ati ga ebe won ati la ko ni ba won bese. Hello,
4: hello, mi fa gbenga
0: mo gbo yin oga mi sir
4: e ku rin o.
0: Yes sir.
4: Hello, mi se la lo mo
0: ami ala
4: e ton lo mi
0: ami ala
4: na ha o la la
0: ese ma ese ese gan. O ye ba dasi iroyin te gbo lagbo osere ewo lo dun mo yin nu dun
4: ah gbogbo e na lo dun wa
0: gbogbo e ni e kan ni ke kimi ni o ti ye mi o ti ye mi o ti
4: aye
0: o ti ye mi o yan ti miss mi gan e bo so ye ke miss mi to ba yin sa eh yes abi e se inu mi dun mi na miss yin gan ni mo miss yin gan. Hello,
1: hello,
0: yes ma,
1: o ya te ta bo
0: e ku le ma
1: ayo mi de ni o
0: ayo mi de nko
1: o wa ti gbele re je
0: adupe adupe
1: sala fi abu tobo
0: o po gan ni sala fi amu ba yin
1: adupe tabo e ni se nfase e je nfase mo
0: ami ami ami e se
1: awa na ma lo
0: ami ami lagbara olohun atayo mi de gbogbo apapata
1: o baba le mo so ni mo fe so
0: o ya mo ngbo yin
5: bàbá yẹn pẹ̀ yá ọba yẹn pọ̀ o torí pé ìgbà tí mo mọ̀ ọ́n ìgbà tí wọ́n á fẹ́ kéré ni tí wọ́n mi tí ìlú àwọn eléré tó lè fara wó o.
0: ẹ ṣeun ẹ ṣeun tòótọ́ ni ẹ rí sọ. ó yá jẹ́ ń túwo káàṣì ẹ̀mí ta ló ni nọ́mbà yìí ó parí pẹ̀lú 3 bọ́tí nọ́mbà yìí bá parí pẹ̀lú 3 ó ní nǹkan méjì bẹ́ni ilé ò bá píìkì ẹ̀ ló fi ní òpin ilé ò bá ti lè píìkì ẹ̀ báyìí káìkáì jáwò bóyọ yóò píìkì ẹ̀. nọ́mbà tó parí nọ́mbà 503 ni ṣé nọ́mbà tiẹ̀ ni àbí ìwọ ni ṣé wọ ni yóò bá lè píìkì ẹ̀ mọ́ pé kò mọ́ píìkì ẹ̀ yìí tí ì bá ṣe nọ́mbà yín. ẹ̀ló ẹ kú ìyálẹ̀ ta. Yes sir, bó lọ dọ yín.
6: Olúwa ṣe wọ.
0: Iṣẹ́ ń kọ́ sà.
6: Àlàáfíà náà wà.
0: Yes sir, Gbẹ̀ngà lórúkọ mi.
6: Okay sir.
0: Wọ́n mi gbèrè níṣẹ́ wà ń ṣọ́ọ̀.
6: Okay, mo ti gbọ́. Ṣé iṣẹ́ mo lè mi ta ìtúmbà mi sọ̀rọ̀.
0: Ẹ ṣe wà ń ṣọ́ọ̀.
6: Ẹ mo wà ní ṣọ́ọ̀bù
0: báyìí. Okay sir, mo ń bọ̀ lọ́dọ̀ yín nísìnyí. Ẹ play káàṣì ẹ. Ṣé ẹ play káàṣì ẹ. Ìgbà wo lẹ play káàṣì ẹ?
6: Káàṣì ẹ mo play ẹ ní àná.
0: Òní ń kọ́.
6: Òní mi ò tí play lẹ́nu.
0: Ó dáa báhùn tàná ló mú yẹn. Tàná ló mú yẹn ẹ kú oríire 50,000. Ṣé ẹ ti jẹ káàṣì ẹ rí?
6: 50,000.
0: Bẹ́ẹ̀ni ẹ rọra. Ẹ mọ̀ pariwo torí àwọn èèyàn ògbé ṣọ́ọ̀bù lẹ wà o. 50,000 naira fún káàṣì ẹ báyìí. Ẹ kú oríire sir, congratulations, hallelujah, hallelujah. Èèyàn máa pè yín, wọ́n máa pè yín sórí nọ́mbà yìí láti gba bẹ́ẹ̀ ṣe gbowó yín. Ẹ ṣeun gan ni. Ó dàbọ̀, bàbá yìí. Ẹ rí i pé ibi tí 50,000 ibi tó bọ́ sí. Ẹ̀yin èèyàn má ti rí lẹ́ǹtì o. Káàṣì ẹ̀ míì tún bẹ bá di láago mẹ́rin tó yé eyín bẹ́yẹn. Hello the caller.
7: Ìgbà àkọ́kọ́ rè mo wọlé lónìí ẹ káàbọ̀.
0: Mo kí í kórí rè màámi.
7: Adúpẹ́ fàánúrìn àjò. Adúpẹ́ fàánúrìn àjò ọlọ́mọ pàyín mọ́.
0: Àmì ọlọ́mọ màámi.
7: Gbogbo ilé ń kọ́ sálàáfíà lẹ bá lé o.
0: Àlàáfíà ni ìgbà àkọ́kọ́ kí lorúkọ yín màámi.
7: Elizabeth Olujide.
0: Ibo làdúgbò yín.
7: Mo wà ní Ọ̀yọ́.
0: Ọ̀yọ́ aláàfin.
7: Lọ́nà ìṣẹ́yìn bẹ́ẹ̀ni. Ejò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtìgbà.
0: Ẹ̀sìn màámi ẹ ti ń gbọ́lágẹlú ti pẹ́ ṣùgbọ́n ẹ pè wọlé rí.
7: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà àkọ́kọ́ wá lélẹ̀. Mo ń
7: lọ sẹ́yìn dáadáa.
0: Àwòdà inú mi dùn.
7: Bí mo ṣe wá gbọ́ pé ẹ̀sìn délé mi náà fi wá ní kiri ní Tavin.
0: Ẹ̀sìn màámi.
7: Ẹ̀sìn
0: màámi.
7: Ẹ̀ká

0: e mo ko nbe ka se gudugbe lo ku bayi ka se ti tan gudugbe lo ku bayi titi kobita bo ni bayi bo lo re po bayi asiko yi lo ye kiyan mo asiko yi lo ye kiyan ki at least beyan ba lele po lo re nisin kiyan mo dupe alaran kan everybody nisin
1: mo reti ko de ni
0: mo ti de bayi
1: ki le salaye bo se se mi fun e
0: ko si wahala
1: o ti koja afarada
0: ko si wahala titi
1: to de na ori ti ma se ngba to de mo wa di mo ni
0: pe
1: ha oluwa dupe lowo olohun
0: oji alewa
1: to ba mi sogbenga lo sogbenga bo ti o de ki nkan kan se
0: o si adupe oji alewa
1: adupe folo
0: ti wa lewa lori
1: dia
0: owo re bayi lo fi gbeto e
1: ami o
0: oro epo ibai ani awon ninja ile bo bi meta ba nje fun ti le njo beta
1: ki lo re to fi fun awon leti
0: ara nka awon eyan repo ni awon eyan repo won ni pe epo ope be si re iye owo ti gbo
1: be yan ba ta epo fun yan ti ope nisin ti yan ba so kale nu moto e on to inu ko mo jade fo se kan
0: ah
1: tori nina yan o ti poju
0: awon ti won ite ba lebo won so re bo ti wa fe ni ejo
1: ejo se n lo ani ka sọ́nà ẹlẹ́lẹ́ ń lọ
0: ẹjọ́ ẹgbẹ́ ẹ máa ń sọ̀rọ̀ ẹ máa ń kíyàn
1: àṣewọ́ ọmọ kíyàn àní láàárọ̀ yìí mọ́tò sá ń gbalẹ̀ ni mo ní nǹkan ti wá ṣe bí báyìí kálukú sá dìrọ̀ mà kí sọlá ni láàmú pa kí sọlá gò láàbùsọ̀ bá.
0: ẹjọ́ ẹjẹ́ kí manage
1: èèyàn mẹ́rin ló ti wà lẹ́yìn àkóso problem
0: máa bà. Nàìjíríà
1: ọ̀tẹ̀ yìí lẹ́ gbọ̀n lọ́tẹ̀ yìí ẹ gbọ̀ngàn ni o n tẹ́ pé bàbá wo tún london years sí mọ ọdún tó ti lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀
0: woman leader
1: ọlọ́run pé èèyàn bá ní kò ní rí bẹ́ẹ̀ kò sí ní tá à lè ṣe fún tọ̀ àní sọ̀bọ̀ pé mẹ́ta ló máa ń wà lẹ́yìn èèyàn mẹ́rin ti wá wà lẹ́yìn ọ̀rẹ́ dì náà pé a ti pín ọ̀rẹ́ jẹ́jẹ́ mẹ́rin
0: bẹ́ẹ̀ sì rẹ ẹni tó ní mọ́tò ni o ẹni tó ní o tún wá join pé mọ́tò òsèré kò dàbí ọ̀kadà àlè dẹ̀gbẹ́
1: kò ṣe é dàgbẹ́ kò ṣe é dàgbẹ́
0: mo ti lọ
1: orí òsè é jókòó sí
0: mo ti lọ.
2: Lágelo FM jàgàbá gbogbo rédíò máa

0: sọ̀nà àna wà bí nínú ìwé ìròyìn daily post láti máa mú àkọ́kọ́ ìròyìn eléyìí tí ó wà ní iwájú mi ò jáde sétí gbogbo wa àkòrí ọ̀hún ló sì ń ṣe lálàyé wípé àwọn ajínigbé wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn míì nípínlẹ̀ kebbi lọ́hùn-ún kí ni tó ṣẹlẹ̀ tí àgbẹ̀ tó fi ń di ẹni tí ó ń rọ̀run alákejì lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ agbébọn kí ọlọ́run ọba kó dákun kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa o ẹ pẹ̀lẹ́ sista
1: ṣadé
0: ẹkú dédé àsìkò yìí ẹkú bójú ọjọ́ ti ṣe rí gbogbo wa lára jíjẹ
1: o
0: ghost ti wà náà ni ẹ̀ o mọ̀ pé tí nǹkan bá ti rí bó ti ṣe rí ìmọ̀ ń dàbẹ̀ ni pé gbogbo èèyàn ni ó fẹ́ affect. Kásọ ni
1: ewo ni gbogbo èèyàn
0: àtẹlẹsẹ àti onímọ́tò àtòrí kẹ̀kẹ́ àtọlọ́kadà
1: èmi ò mọ̀ pé nǹkan tó sọ
0: káwọn
1: ṣàṣàánú wa
0: ṣá kò ṣàánú kò sẹ́ni. Ibi tí ò ní kan
1: kó fi ojú àánú wo
0: kó fa jo lórílẹ̀‐èdè Nàìjíríà
1: yìí.
0: ẹgbẹ́pá yín síbí báyìí sá
1: chikini ẹsẹ̀ tó fi jẹ́ pé abala bẹ̀yẹn ni wọ́n máa ń dúró
0: n tó lé ní fásadé ìwọ ọkọ yìí n tó lé ní ṣẹbí tí ẹ kọrẹ́tì pẹ́pẹ́ ngú ni da
1: pẹ́tí
0: pátápátá. Àlàáfíà ni mo wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Pèsè pẹ́
1: tó tẹ̀tù wá láyé. O tún yọ.
0: Irọ́ ni. Sọpọ́lọ. Ìmọ̀ o. Èmi ò ní gíláàsì. Mírọ̀ mi ti sọnù.
1: Ètò ṣe mọ́.
0: Ayọ̀ ni wọ̀.
1: Kéré.
0: Àní. Mami.
1: Ìyálábíàmọ. Ìyálábíàmọ. Kọ́ba yìí dáwọn ọmọ òun
0: sí. Sọ fáwọn èèyàn ti bẹ̀ ní
1: ọwọ́ rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Fọlásadé Àjàlá ń kìyìn o. Ṣé rí ìròyìn eléyìí tó wà ń bí? Ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti tẹ àwọn èèyàn kan. Wọ́n pe àwọn onítọ̀hún afurasí ni wọ́n mẹ́fà níye ni wọ́n. Wọ́n níṣẹ́ wá rí. Tó bá sọ wípé alọ́kọ́ lòun kígbe èyí tó gbóná gan. Wọ́n ní àwọn arábí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Kódà gan nígbà tí ọwọ́ tún padà tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Akwa Ibom. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jagun olóró ni wọ́n gbà ní ọwọ́ wọn láì ṣe ọmọ ogun orí ilẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ni àtàwọn àti àwọn afurasí yẹn àwọn jọ máa mú nǹkan lẹ̀.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun òun náà ni ìròyìn tún lọ sọ́dọ̀ wọn o wípé ọwọ́ ṣìkú wọn ti àwọn mẹ́ta tí wọ́n di afurasí eléyìí tí wọ́n di ọmọ ọ̀sọ́ta. Wọ́n ní lórí ẹ̀sùn tán fi kàn wọ́n ni pé wọ́n lọ rí ìdígunjalè. Níbo ló ti ṣẹlẹ̀ gan-an nípínlẹ̀ Ọ̀ṣun èyí kọ́ yìí ẹ láǹfààní àti gbò nínú gbogbo.
1: Tọ́ ìròyìn èyí tó wà ń bí ló ṣàlàyé ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Anambra. Ó jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ wípé àwọn èèyàn kan eléyìí tó jẹ́ pé wọ́n ti gbìmìkú nínú pé ká mọ̀ jíyàn gbé wọ́n pé wọ́n tún ṣòro fún àwọn èèyàn kan ìyẹn ní ìpínlẹ̀ Anambra nígbà tí wọ́n jí àwọn èèyàn méjì kan gbé léyìí tó jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ibi ni wọ́n ti jí wọn gbé. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ ìṣá iléeṣẹ́ ọlọ́pàá ó padà dóòlà àwọn èèyàn ọ̀hún eléyìí tí wọ́n pé wọ́n jí gbé àmọ́ ṣá o wọ́n pé àwọn tí wọ́n ń jí wọn gbé wọ́n ti kọ́kọ́ gba owó dóòlà kan tí ń lọ bí mílíọ̀nù méje owó náírà gbogbo ẹ̀ báyìí ẹ gbọ́ lọ́sàn-án yìí.
0: A fi sùúrù ṣá bẹ́mi náà ti ṣe rí ìròyìn tí ń bẹ ní ọwọ́ mi lórí ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé ó ń ṣe mí ní kàyéfì gan ni nígbà tí wọ́n kó gbogbo wọn wọ̀ sínú ọkọ̀ láì ṣẹ̀rùn. Nínú ìwé ìròyìn punch ni ìròyìn wà o wọ́n ní àwọn èèyàn kan ni àwọn àjọ àṣọ ara ẹni làbò ìlú wọn lọ rèé kó wọn wípé wọ́n ń wakùsà lọ́nà tí ò tọ́ àtọmọdé àtàgbà àwọn ọmọdé sí ni ló pọ̀ nù wọn wọ́n ní wọ́n sì kó wọn gẹ́gẹ́ bí kan fọwọ́.

0: kéyàn ti yun
1: ọrọ rẹ mọ lagba
0: ọrọ rẹ lagba
1: obìnrin o ti ni ibi ti òun o tọju ọmọde ọkùnrin gangan ni o gbe kini yi
0: kìí ṣe agbára ẹnìkan ẹyin méjèèjì àjọ fọwọ́sowọ́pọ̀ ọkùnrin àtobìnrin láti tọ́jú ọmọ
1: lákọ̀ọ́kọ́ gan ni kí ọkùnrin kọ́kọ́ mọ̀ pé ẹ̀tọ́ òun ni iṣẹ́ òun ni wọ́n ní bá tẹ̀ wá ràn lọ́wọ́ tí ń gbà lẹ́gbẹ̀ẹ́ kẹ́yẹ́ ṣe gbọ́mìnrin lára pé kó wá dúró
0: wá dúró gan-an pé òun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ tó wà nílẹ̀ orúkọ bàbá rẹ ni wọ́n ń jẹ́ bóyá ti gbàgbé ni orúkọ bàbá rẹ ni wọ́n ń jẹ́ kì í ṣiṣẹ́ obìnrin nìkan àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin ẹnìkan wá sọ pé ẹni tí ọlọ́run bá rọ ọmọ lọ́kàn fún kò ní mọ iyì tí ọlọ́run bá mọ̀ ọmọ rọ ọmọ rẹ lọ́kàn fún ọ o ní mọ iyì o ní mo re tọ́lọ̀
1: fún. Wọ́n á jẹ́ kó nìkan lára àwọn ọmọ tí ó ní ìhà ọmọ mi kò ní ṣe pé
0: rárá o lókàn lé ni àwọn ìwà tẹ́ ẹ̀ rírí láyé pépè wọ
1: ọlọ́run
0: ibo lélẹ̀ ètò ti wá wá báyìí
1: bẹ́ẹ̀ ni àwọn olóríire ni wọ́n máa ń jẹ́
0: bẹ́ẹ̀ ni
1: àmọ́ kí bàbá àtọmọ kẹjọ mójútó
0: ẹjọ mójútó ni
1: àwọn ọmọ là ń sọ̀rọ̀ ẹ wo ìwé ìròyìn eléyìí tó wà níwájú tèmi ìwé ìròyìn ti the nation ni wọ́n ní ọkọ̀ kan tó jẹ́ ọkọ̀ epo bẹntiró wọ́n ní ó sì kó epo bẹntiró eléyìí tí jálá rẹ̀ ń lọ bí 140,000 wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣubú bó ṣe ń dáná ni bó ṣe ń yí báyìí gbùdùgbùdù nu ó ṣubú o láti pàṣẹ wàhálà kan eléyìí tí wọ́n pé ọṣẹlẹ̀ lágbègbè ibi tí ó ti ṣẹlẹ̀ o ìpínlẹ̀ èkó òun lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ẹ̀pẹ́ òun ni a ní ṣùgbọ́n o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àárí àbúrò òkú kankan nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tí wọ́n ṣẹlẹ̀
0: òun ni ó dágbére fún ayé yìí pé ó dìgbò òṣèlú ta ni nínú ìwé ìròyìn punch wọ́n ní ìjàpá eléyìí tí ń bẹ láàfin nílùú ọ̀yọ́ tó lo okò lé nírinwó ọdún 420 years lókè pé lọ́jọ́ ajé monday òun náà ni àìsàn kékeré rọra kọlù ni wọ́n wò pé àwọn ti fún ìjàpá lóúnjẹ kò jẹun
1: bàbá ò jẹun
0: bàbá mọ̀kọ̀ bàbá ò jẹun wọ́n ní wọ́n tún lọ rèé pé ẹwọn tí ò tọ́jú bàbá wà bàbá ṣà ń wò wọ́n báyìí ni láì mọ̀ pé bàbá fẹ́ dágbére fún ayé pé ó di gbọ̀n ṣe bàbá pàpà dákẹ́ o
1: ó yá alele ẹ jẹ́ ká kọjá lọ sí inú ìwé ìròyìn daily post tó wà níbí kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní àwọn èèyàn mẹ́rin kan èyí tí wọ́n pé ọwọ́ tẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ cross river wọ́n ní àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún bó bá ti ń di òní jimoh yìí wọ́n pé wọ́n ti wà lé ẹjọ́ báyìí tí wọ́n máa sọ ọ̀rọ̀ wọn nítorí wípé wọ́n pé wọ́n ṣe kòtọ́kòtọ̀nà sí òṣìṣẹ́ ìjọba àwọn agbófinró tí ń bẹ lẹ́nu iṣẹ́ ìyẹn ní ìpínlẹ̀ cross river wọ́n ní ṣe wá rí pẹ̀lú bọ́rọ̀ wọn ṣe wá rí wọn ni lónìí gangan ni wọ́n ti bá wọn ṣe gbogbo òwe wọn tán pé ẹ ń bá rí ìjọba fín orí tó bá rí ọlọ́pàá fín ìjọba lórí fín wọn ni wọn ó ti wà lé ẹjọ́ báyìí nígbà wọn bí ó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ́ nǹkan tí wọ́n bá dé lórí ọ̀rọ̀ wọn torí wọn pé wọ́n kọ lọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá.
0: Nínú ìwé ìròyìn punch àkòrí kan tó tún jáde ń bẹ̀ ló ṣe láláì pé wọ́n rí obìnrin òkú obìnrin kan nínú ọgbà ẹranko ìyẹn ní ìpínlẹ̀ plateau lọ́hùn-ún nílùú Jos nínú ọgbà ẹranko ni wọ́n ti rí òkú obìnrin yìí bí ó lọ rèé wo àwọn ẹranko lóríṣiríṣi ni àwọn kan bá ní pé ẹ ní lọ láì ṣe pé àwọn fi ẹnu bà yín. Ẹ wo ẹkúnrẹ́rẹ́ rẹ̀ láti inú ìwé ìròyìn punch tó jáde fún tòun ni.
1: Ọ̀rọ̀ kan èyí tó ó rọ̀ mọ́ pé à ń jí ọmọ gbé wọ́n pé ọ̀rọ̀ yẹn ní ìpínlẹ̀ Akwa Ibom lónìí olónìí gan-an òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ni ló tún ti sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ wọn pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára èyí tó ní ṣe pẹ̀lú ọmọ kan pé eléyìí tí wọ́n pé wọ́n jí gbé ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún kíni tó ṣẹlẹ̀ gan níbo ni wọ́n ti jọmọ gbé níbo wọ́n sì ń jọmọ gbé lọ gbogbo ẹ̀ báyìí ṣọ́kí ni ó bọ̀ sínú etí gbọ́n yín ìròyìn tá a pè ní gudugbẹ̀ ni
0: ó wà. Yóò wá wo ìròyìn yìí ni àfi sùúrù ṣáá fọláṣadé
1: kí lọ ṣẹlẹ̀
0: wọ́n tún gbèsè lé ògbébọdé ta
1: kí lọ ṣẹlẹ̀
0: o ìròyìn yìí wọ́n ṣe lálàyé pé nínú ìwé ìròyìn punch wọn náà mọ orílẹ̀-èdè nàìjíríà kan tó jẹ́ pé ilẹ̀ gẹ̀ẹ́sì ló fi ṣe ibùdókọ̀ ni ilé ẹjọ́ ti sọ pé kó lọ lè lo ọ̀sẹ̀ 44 weeks nínú ọgbà àtúnṣe tún yọ wọn ló dúró níwájú obìnrin kan ní máa ń ṣe rándàndàn pẹ̀lú nǹkan ọmọkùnrin rẹ̀.
1: Kò sátì ní sì ń tà ní rí nínú gbogbo ìròyìn yìí ṣẹ wá rélé tó wà ń bí ìròyìn mùsùlùmí ló bá dé o won ni ile ise olopa na lo ti ya owo kan soto ile ti o lo bi million 11 o le pese pese fun awon molebi awon osise won ile to je wi pe won pe awon osise ohun won dagbere fun aye pe o digba osise won si n be lenu ise lasiko ti won dagbere fun aye pe o digba osise ohun won ni oro kan ile to ro mo oro mu to je pe o ni se pelu idojutofo won pe awon egbe kan ile ti ko ra won jo te n be lori oro to ni se pelu idojutofo ni won sa pe ah koni da ki awon molebi awon olugbe kan ma lala si owo eja fun won ni owo melo ni awon osise olopa na le ti owo ohun to fin lo bi million 11 o le pese pese eyan tele ni ka lo sinu iwe ita pe ni gurugbe losan toni e gboro yin na lekun
0: DJ Spider ah ibi to gborun si un o lagbara po mo
2: A new Oyo state is possible. Solution!

0: there's your sha. There's your bag, what if I say mummy?
1: Oh, what most of you mean?
0: Ha! Ashe owo re ni owo wa wa
1: owo re ni
0: ashe owo re ni owo wa wa
1: o n ko le so be rara
0: yes mo yes mo to di si
1: le bayi
0: ha e tun wo nu
1: ya lo
0: oh my god oh my god mo to du bayi tin du tin do ko da bi ti ola re o si te te te
1: mo de de ni o ri kan gidi bo je lo ro fi ri beyen
0: ko be ro mo
1: ma se mele mele bi
0: pe si be a ma se bi pe ko sowo lowo e
1: olohun won
0: na to ba to ba to ba lo si joint nibi ti won ti se faaji lo ma ri pe
1: mama tun da yen si
0: ko lo ma n ta table re eja lo eje onirun ti run mu e ma yo so bayi ibi run mejo
1: eje yen ko ma fun emi mi
0: emi ri pe mi o fe yen ile ni mo fe
1: asun ni won fe o ma se oni ti Friday
0: ibi o tun se songbo ni
1: no ya ja lo titi ya lo da
0: desi to ile ise olopa eka ti ipinle osun o na ni won se afihan awon afurasi oniwo odaran meta ototo to je pe ibugbe ibi ti awon akeko ati awon eyan gbe la won saba lo re duro si nibi to sokun loke bale ati agbegbe re nilu osogbo ipinle osun oruko awon eyan Abbas Kodiri eni odun 36 Olane Waju Joshua 24 Yusuf Taiwo odun 25 nigba to lanfani ati ma se afihan won eni ti se agbenuso ile ise olopa ipinle ohun DSP Abiodun Ojelabi o salaye fun iko niroyin lojobo Thursday yun lana wipe lasiko ti awon osisi olopa n pa laaro lojoru Wednesday o na ni won ri awon eyan won ibi ton fi se buba ni ojo kesan osu kesan odun 2026 ti owo si te awon afurasi meteta yi kini won ni won ma se won ni to ba ti le pa de akeko kan tabi ara adugbo yi ese ogbinji nibi to da won ba ni stop there o duro ni je baun to ton ba ti duro won ni won yo irin tutu si to ba ti yo irin tutu si won so pe phone re da ti won ba so pe won ni phone lo n da kini ni da ba jina tu won ni sin to mu phone re jade won ni pelu ero lo n ton won fi mu ero bara ni soro re jade ninu apamowo re to gbe dani bo ba ti wa fa yo won pe iru eleyi lo ti en lo alafo fa ni ma ni be o ya kini owo to wa ninu apo asun ni ma ni ni wo nbe o ya sibi ti owo wa ngba ti yin si ti rinu titu to si mo pe ko si ti o le jade lati ara re won ni ni wo ba mo so pe iru banki to hun lori o ya lati be ko gbogbo owo ti nbe nbe sori number yi won ni bi yin o se transfer owo si won nu o won wa tun gba ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ rẹ̀ ni wọ́n bá já sí kolombo nínú ọ̀rọ̀ wọn náà ẹ̀ka ìmọye àwọn nǹkan ni wọ́n ti ṣe fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní agbègbè yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn padà sunkún lọ ilé ni nígbà tí wọ́n bá ti gba gbogbo dúkìá ti ń bẹ ní ọwọ́ wọn ìgbé ìwà pọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdánù ara ní agbègbè yìí o kí ọwọ́ tó tẹ àwọn afurasí yìí torí pé wọ́n ti dá wọn mọ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe ọṣẹ́ wọn ni ọwọ́ fi tẹ̀ wọ́n ni wọ́n sọ wípé àwọn oníwà ẹbí ilé tí wọ́n ń dá àwọn èèyàn lóró lágbègbè yìí nì ṣe àfihàn wọn fún ikọ̀ oníròyìn wọn ní lẹ́yìn rẹ̀ firijọgbọ́n wọ́n kó wọn lọ síwájú ilé ẹjọ́ nù láti lè ṣàlàyé tẹnu wọn tí ilé ẹjọ́ náà béèrè lọ́wọ́ wọn kí ló sún wọn jẹ́rú ìwà tí wọ́n wù wọ́n.
1: ó dá ìròyìn eléyìí táwa pè ní gudugbọ̀ yẹn ó sì ń tẹ̀síwájú ìròyìn eléyìí tó wà ń bíbo rí i nínú ìwé ìròyìn daily post tó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn mẹ́rin kan ní ọwọ́ ti tẹ o tí wọ́n pe wọ́n ní nǹkan ṣe pẹ̀lú bí a ti ṣe kọlu òṣìṣẹ́ ọlọ́pàá kan ìyẹn ní ọjà eléyìí tí wọ́n pè ní ọjà ti wat ní ìpínlẹ̀ Cross River Calabar ó ní ọ̀rọ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ ìròyìn wá ń jẹ́ kó di mímọ̀ wípé ní òní ọjọ́ ajé gan òun náà ni wọ́n wọ wọn lọ sí iwájú ilé ẹjọ́ tí òfin ó sì ṣe nǹkan tó tọ́ lórí ìdájọ́ wọn àti ìgbẹ́jọ́ gbogbo eléyìí tí bá ti kọ́kọ́ gbọ́ kó tó dìgbà dájọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀hún nínú wọn láti rí ọmọkùnrin kan tí wọ́n forúkọ rẹ̀ ní Eman Asugo wọ́n pé ẹni 40 ọdún òní ọjọ́ orí rẹ̀ àmì Eman Nelson òun náà jẹ́ ẹni 40 ọdún ìdárà bẹ́sẹ̀ Sunday wọ́n pé ẹni ọdún 28 lọ́jọ́ orí tẹ̀ àti Mercy Edet ẹni ọdún 40 ní 40 ọdún gẹ́gẹ́ bí ó ti ṣe ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ilé tí wọ́n kọ́ lẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River tí ó ṣàlàyé ọ̀rọ̀ jáde wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ò ní ọwọ́ padà tẹ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe iṣẹ́ ìwádìí rẹ̀ èyí tó tọ́ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó pé ó ṣẹlẹ̀ nínú ọjà náà wọ́n pe àwọn èèyàn yìí ni wọ́n wà lára àwọn èèyàn tí ń lọ bí 100 níye eléyìí tí ọwọ́ tẹ̀ lánàá òde yìí tó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ó ti kojú bọ̀ ọ̀rọ̀ wọn tí ó pé ọ̀rọ̀ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú wàhálà ohun gbogbo olóṣù ọkàn eléyìí tó ṣẹlẹ̀ nínú ọjà náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé ọ̀rọ̀ síta wọn ni àwọn rí àrígbámú àwọn ọ̀rọ̀ kan lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá tí ó ń ṣe iṣẹ́ ìwádìí alágbára rẹ̀ wípé níṣẹ́ làwọn èèyàn eléyìí tí adarọ́kọ yìí wọ́n pé wọ́n kọlu òṣìṣẹ́ ọlọ́pàá kan tí ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ o àwọn afurasí náà ó ní ìrètí wà wípé wọ́n farahàn níwájú ilé-ẹjọ́ ìyẹn lónìí gangan láti máa kojú àwọn ẹ̀sùn gbogbo eléyìí tí wọ́n fi kàn wọ́n o nígbà tí ẹnìkan tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Cross River tó ń ṣàlàyé ọ̀rọ̀ ASP Etopa Sunday Akata wọ́n pe onítọ̀hún ó jẹ́ kọ́rọ̀ kò di mímọ̀ wípé ilé-ẹjọ́ làwọn fẹ́ fún láàyè gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ láti ṣe ń tó tọ́ lórí àwọn èèyàn yìí o torí pé lọ́wọ́lọ́wọ́ bí ọ̀rọ̀ ti ṣe jẹ́ yìí afurasí òun sì ni wọ́n jẹ́ àfìgbà tí gbogbo ẹ̀rí mọ̀ jẹ́ mi ìṣó tó bá tó fojú ọ̀rọ̀ hàn wípé àwọn onítọ̀hún ó ní wọ́n ti di ọ̀daràn nígbà náà làwọn ò tó wá mọ ibi tí ọ̀rọ̀ wọn ti padà já sí.
0: Tó àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú tá a mọ̀ sí civil defence ni wọ́n mà ti ní àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú tó pa àwọn afurasí kan èyí tí ọwọ́ tẹ̀ wípé wọ́n lọ rèé wakùsà ìyẹn nípínlẹ̀ Niger lọ́hùn-ún àwọn afurasí ọ̀hún òun náà ni wọ́n ní àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú ni wọ́n kó ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún àti ọjọ́ kẹrìndínlógún nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí o tó sì jẹ́ pé wọ́n ní àkàtà àwọn àjọ ọ̀hún ni wọ́n wà ni wọ́n ṣe pọ̀ tó nígbò di àárọ̀ kùtù àì láàárọ̀ àná wọ́n ṣàlàyé pé àwọn tọ̀hún àìsàn burúkú kan ó wọlé sí wọn láàrin tó sì bẹ̀rẹ̀ sí nípa gbogbo wọn pèpèpèpè nígbàtí wọ́n ṣàlàyé kí ni tó lè fa àìsàn ọ̀hún lójijì wípé wọ́n gbọ́dọ̀ ṣe àyẹ̀wò ara wọn irú ikú tó lè pa wọ́n kò sẹ́nikẹ́ni tó mọ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ kéékèèké ọ̀dọ́langba ló kú nínú àwọn èèyàn tí wọ́n jí ọ̀hún tí wọ́n kó sí àkàtà àwọn ọ̀hún o tó fi ẹ̀sùn kàn wípé wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ nígbà tó di àná lọ́jọ́bọ̀ Thursday olórin tí í ṣe agbẹnusọ fún àjọ yìí Babawalé Àfọlábí ló sọ̀rọ̀ lórúkọ ọ̀gá àgbà fún àjọ NSCDC Ahmed Abubakar Haudi wípé wọ́n ti kéde ìwádìí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ikú òjijì tó pa àwọn èèyàn ọ̀hún o torí pé bí èèyàn bá wà ní àkàtà agbófinró ó di dandan kí ààbò ẹ̀mí òun tọ̀hún kó ṣe pàtàkì sí àwọn tó wà lákàtà wọn lójú ọ̀nà àti jẹ́ kí iṣẹ́ ìwádìí lọ ní orí onítọ̀hún ẹni tí wọ́n ṣàṣe ìwádìí fún òun tọ̀hún láǹfààní láti lè sọ ti ẹnu rẹ̀ jáde àmọ́ nígbàtí gbogbo wọn ti wá dágbére fún ayé yìí pé ó dìbò ṣe ọgbọ́n wo ni àjọ ọ̀hún fẹ́ gbé gbà láti bèrè nítorí pa wọ́n torí pé wọ́n ní àìsàn ogún kan àwọn àrùn kan ló wọlé tì wọ́n. bí àwọn àjọ ọ̀hún mọ̀ọ́mọ̀ ṣe kópa àwọn èèyàn tí wọ́n wà ní àkàtà wọn àwọn àìsàn ọ̀hún ló bẹ́lẹ̀ lójijì tó sì di agbára àjọ yìí lọ kó tó di pé gbogbo wọn láǹfààní láti dágbére fún ayé yìí pé ó di wọn ṣe.
1: ìròyìn kan eléyìí tó wà níwájú tèmi ọ̀nà ló ní í ṣe pẹ̀lú obìnrin kan èyí tí wọ́n pé ó gba ẹnìkan tí wọ́n jọ ń gbélé ó gbà gbọ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí òun tó sì pé àwọn ọmọ òun kọ́ kí wọ́n dúró ti onítọ̀hún kó òun fi lọ kó òun fi dé àmọ́ tí onítọ̀hún tó jẹ́ abánigbélé tó ti kó àwọn ọmọ lọ kó tó di wípé ìyá àwọn ọmọ gangan dé. ìròyìn ọ̀hún eléyìí tó wá lẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ náà ló ti jẹ́ kọ́rọ̀ kò di mímọ̀ láti pàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa-Ibom iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé ọ̀rọ̀ pé lórí ìṣẹ̀lẹ̀ náà ó pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára o lórí bí wọ́n ti sọ pé ẹnìkan ó mú àwọn ọmọ alábàágbélépọ̀ rẹ̀ tí alábàágbélépọ̀ rẹ̀ fi sọ́dọ̀ rẹ̀ pé kí wọ́n dúró tì í ná kó òun fi dé tí wọ́n pé onítọ̀hún wá kó ọmọ náà lọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ibẹ̀ òun ni òun ò ní lajú òun lẹ̀ kiru isele be ko ma tesi waju ijoba abile ti mepo oni isele ohun lo ti sele ni ipinle akwa ibom ni tesi waju iroyin ohun iroyin je ko di mimo fun ni o pe ile ise olopa ni ohun o ma tesi waju ni lori ise iwadi alagba lati fi ohun gbogbo to ro mo isele na ati bi an se so wi pe alabagbele iya olomo yi I lo ji awon omo na gbe ti o si lo o ko won lo si ibomi oni faran awuran kan to je tonoro ti amun moro eleyi ti won pe o n ka kiri lori ero ikan si re ni ayelujara gbogbo oni ibe gan ni eni to je iyo omo yi eni o ti bere si ni pariwo to si salaye oro wi pe enikan to n ti gbagbo wi pe molebi ohun ni o sile je pe awon kan joje alabagbe po ni o pe ohun eni to ohun lohun mo ko awon omo ohun fun wi pe ki o ma bo ohun wo awon omo ohun ko fi de oni ko mo to de oni to ohun mo ti ji omo gbe lo nigba ti ile ise olopa ni ipinle akwa ibom ti o wa mo fesi si oro ohun ninu atejade re ile to fi sita eyi ti eni ti n gbenu so fun ile ise olopa ni ipinle akwa ibom iyun ni dsp tim from john ti o salaye oro yen ni uyo o je koro ko di mimo wi pe isele ile to sele yi gan won la won fi sin gbogbo awon ti won je onile baba onile ati iya onile ni gbere ipako pe ko ni kaluku won ki won ma se awon ise iwadi alagbara ki won ma so fin toto pelu irufe awon eyan ti won ba ma gba wole pe ki won ma wadi won daada iru awon eyan wo ni pelu isele to sele yi be na ni o tun wa salaye oro fun awon kan to ye pe bi an ba ti ri oro loro bayi awon o tun ti gbe lo si ori ero ayelujara ti won o tun salaye oro ati nkan mi ti an ma ati nkan mi ti won mo lori oro ohun to je pe ni ta won in ti won o sari ti won o fi gbe faye nla won ma nwa ta mo won si content creators won ni ki awon onito ohun ki an sora won lori isele tori ile ise olopa ti towo bo awon o si wa ni fe ki awon ti an wi to je pe won e gbo he ki won to wa ko obo ko wa doju oro ohun ru fun ile ise olopa lati le se iwadi alagbara ile itun se lori oro
0: afi alaafin ti ilu oyo nipinle oyo ta wa yi o na ni won mo ti be si ni sidaro baba ta lo ni tohun ijapa ti nbe laafin to ti lo odun oko le ni 420 years laafin to si je pe ni gbogbo igba ni awon eyan ti won ma n se irin ajo lati lo re wo awon nkan to je abami ati awon isele alagbara ni awon ilu kokan ma lanfani ati lo si ilu oyo ni afin lati lo wo ijapa nla yi o ti won pe ni baba won ni enikan to je agbonso laafin bo diduro jaye lo salaye oro idi mimo fun iko niroyin lojo bo thursday lanu ni pe baba mo dagbere fun aye yi pe o digbo se won ni baba ti wa laafin ojo ti pe ninu itan eleyi ti won fi sile ni pe lati oyo ile eleyi ti o bi oyo empire ati afin oyo nibi ti adeduro lasiko yi won ni orisirisi awon oba lo ti je to si je pe won ba baba laafin ni ti se ijapa pelu iye ojo ori to ti lo loke pe ti nkankan o si se won ni won fun baba ni eyan meji ototo e ti mo n toju baba laafin lati ri pe oun jeun daada won ni awon oje ti won ma n fun ni watermelon ogi ewe won ni awon ti baba lanfani ati mo je ri won wa sakiyesi wipe baba o jeun won ni gbogbo ti won gbe fun o sa n wo bayi ni o wo ni won wa pe won pe ato mo dabe ni pe o fe ara fe se die fun baba ko si se mo se be mo ba si ya yo tun mo jeun pada amo eleyi o yato won ni ngba won woju baba bo ti won ri pe ah kini fe dabe ni pe baba fe ri li o won ni ijapa yi ngba won fi ye wo le kini ye wo le keji o ti dake o ti dagbere fun aye pe o di mo se won ni won wa ki gbogbo awon eyan ti be la fe pe won mo ku ejede ti ijapa ile ti o dagbere yi o ni afin alaafin ti ilu oyo lẹyìn aka imo iye odun lẹyìn kabiyesi to ti je to si lo won gbo to to adi pe ohun na papa dagbere faye pe o di gbe ose
1: to iroyin eleyi to wa niwaju temi ninu iwe iroyin ti the nation won ni mo ti ri iroyin ohun won ni oko kan le ti o je pe oko epo ni epo bentiro ni won pe oko ohun loru won si pe nigba ti won bere si ni woye ti won si wadi iye jale epo ile ti oko ohun to ko won pe jala epo ti oko na ko o na do nlo bi egberun lona marun le ni ogoji jala leyi to si je wipe o n gbe oko na lo ni won ni sugbon o nigba ti isele kan to sele ni agbegbe kan ni itoke ni epo ni ilu eko won ni o mo mu ki oko epo ohun ki o yi pada ki o fe subu ko si da kini onu won ni koda gan epo ohun ti e funle gege bi isele ohun bo ti se sele ti won si ko iroyin lori e won ni isele ohun sele o nigba ti oko epo ohun e to ni number kan lara to je T18212LA ti o n gbianju lati ya oko kan sile eleyi to je pe oko won pe won gbe oko na sile ni to je pe oko Ford ni ohun ti a pe won gbe ele won ni oko ohun eleyi ti nbe nle lo je lo ni number ti JK13FJ won ni ohun ti o da bi pe nkan kan si oko eleyi ti a gbe ele hun won ni bo se me se a gbe ele ni pe kin lo wa bi won ti se se to fi je pe yo to ti pada sori oda oko yi o ngan o ni oko to ru epo iloko joba pelu isele to sele won ni tori pe lasiko ti oko epo ohun gbianju lati yin nkan lati yi owo re won ni bi taya re kan bo se yo nu yiyo ti taya kan to yo bayi o ni epo nu re in lo ba bo se yi lo ba bere si ni danu gege bi an ti asalaye oro won ni bi sele se sele bayi ni won ti bere si ni pe awon alase eleyi toro kan awon lajo lajo lára àwọn àjọ eléyìí tó wá síbẹ̀ òun náà ni àjọ lẹ̀sánmà eléyìí tó pé òun ti tètè débi ìṣẹ̀lẹ̀ òun pé bóò ni kí nǹkan kọ́kọ́ mọ̀ dojú rú láàrin yìí o wọ́n níbẹ̀ náà sì ló jẹ́ wípé àwọn alájọlájọ míì wọ́n ti wà ńbẹ̀ ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́wàá ó kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún léyìí tó sì mú pé kí àwọn ọkọ̀ tí ń lọ tí ń bọ̀ kí ó dúró wá pé wọ́n ní kódà gan ni ibi ti ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ ni ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kan dúró gògògò pé kí ni tó ṣẹlẹ̀ ń bí o wọ́n ní àwọn ṣá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé àwọn àjọ gbogbo tọrọ kan ti a ti tètè débẹ̀ wọ́n ti tètè wá ọ̀nà láti rí dájú wípé epo òun ò padà gbiná tó ń tọkọ̀ kó gbiná kí gbogbo rẹ̀ máa pariwo yiyiyi wọ́n ní wọ́n ti débẹ̀ o àjọ ààbò ara ẹni làgbò wo sì wà ń bẹ̀ àjọ ẹ̀ṣọ́ ojú pópó àwọn náà ti tètè lọ síbi tí ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ kódà gan iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó àwọn náà ti dúró wá àwọn alájọlágọjọ eléyìí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọn ni wọn ti wà ńbẹ̀ wọn ni kódà gan àwọn àjọ eléyìí tí wọn darí ọkọ̀ lọ darí ọkọ̀ bọ̀ wọn ni gbogbo wọn náà tó ti wà ńbẹ̀ láti rí dájú wípé àlàáfíà ó fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn tí ọkọ̀ epo ọ̀hún tó yí bìrí tí epo inú rẹ̀ sì dànù pé kó má bàa sí wàhálà kankan níbẹ̀ hàn wọn ni wọn sì ti gba ṣẹṣẹ ńbẹ àdúpẹ lọwọ ọlọrun.
2: So àdúpẹ jẹ́ àlọsókè lọ́hùn ká lọ wọ́n tó wà ń bẹ̀.
3: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n. Lágbélúwọ́ fẹ́ 96.7. Ìlera
4: lọ́rọ̀. Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ́dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀nlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun. Kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago. Kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni. Ìfúnpá gíga, ìfẹ́tọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn. Tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó mọ̀ lè tapá, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ó wọ̀ bàìbàì, aromọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Golden Chance Lotto.
6: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolu fe Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedun nu ko opo eyan. Bi Naija se nsajo yo odun ominira. Darapo ma won olorire. Ti o ja nfa ni owo tulu tulu. Ti eni ko kata. Golden Chance Lotto Money Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fo odun ominira independent gift. O le ta lai moye igba. Mo si ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tara ta se yike yi Golden Chance Lotto stand kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta ma si golden vogue scan qr code lori ticket tabi sticker poster na be drop ko drop o ebun minera independent money gift they grant for you o fe ati lana wa o ayo yi o wa fe ni odun 22 soke o ya latasi ko yi di september 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance lotto loni airi na ni bawa lodun minera

0: gbogbo ẹ̀mí ọlọ́run lójú iṣẹ́ ó máa fọ̀rọ̀ rẹ ṣe lánàá lórúkọ Jésù.
1: Ìlera lọ́rọ̀
2: àlàáfíà tayọ.
3: Togas Togas Togas ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káàpì tí wọ́n ti gbò pẹ̀lú ògùn lọ́nà ìgbàlódé tó pè yẹ́dẹ̀ nǹkan sára sí wọn ilé iṣẹ́ Togas tó ti bá òun ti ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti ògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ ni àwọn ògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú Togas Aba Powder ni ó bèrè fún bó sì jẹ́ kíndìnrín ló ti yín Togas Liquid ni kẹ́ ẹ bèrè fún Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lò lóúnjẹ gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ báwa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas fẹ́fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìn tẹ fẹ́ mọ́ ara lẹ́yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024 nílé iṣẹ́ Togas ló ní ànífàsán lùgbà gbogbo tí sí ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
4: Bàbá Ìbàrùbá.
5: Ọba Ìsára.
4: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí apọ̀ ẹwà jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite people's girls grammar school bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́ lọ́mọ pèrò sọ́kọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-3388-1008 tàbí 070-1821-1111 bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn ń fẹsẹ̀ fẹ.
6: Lágínú FM 96.7
7: Gúdúgbẹ̀.

0: e ka bo pada ni papapa na ni
1: ah bo la se fe se bayi o
2: ko sasa
1: mo ni ototutu wonu eto ga ni lo sinu lati lo
2: o wonu e ga ni
1: ta afika lo ri afika lo afika lo do awon eyan ti gbo wa o ti wo mu re 0912370675 tabi ka lo +234 814249 1006 asari yi dide swide se lo la lo ni se ni bi ba lo se wa je
2: e lo ta lo wa
1: nbe ti si sare ka
3: olorun a ma pa wa lowo awon ti se ka yi
1: oye o ga o
2: osu a o
3: iba lo jomo ni ba wa
1: ami o
3: a ni bo sowo olowo
1: ami o
3: kawa na ki sara ah e ja ki sara ori wa o ni gba bodi
1: ami o
3: ipele wa lo nsoro
1: nseun
2: ala mo ko mo se bi won se ma se bi pe boya
1: e pe nkan to da la won se yen e pe aye o tun won so mi pa aye se ru e na
2: ah
1: ibi ta ba ta ba la
2: wa
1: de ni
2: o mo gba wa o
1: iwa su si nlo lojo
2: ojumo yen lo ta lo wa nbe
3: oruko temi ni oriwa contain arise are alata apata ibadan àwọn ọmọ tó kú sí àkàtà àwọn agbófinró abáwọn fẹsùn ànílílò ẹ mọ o ìjà pátó sì kú lọyọ náà ọlọrun àbọrùn kẹ o olúwa kọńtì nàárín tó àrùn láti àpáta ọlọrun ẹgbẹ òkè.
2: ẹ ṣeun o àdúpẹ́. hello.
3: ẹ̀lọ́ ẹ ká san o.
2: ẹ ká san.
3: ẹ kú ètò olágbé lóòní jóná o.
2: àmì
3: o. olú ọmọ láti ìfẹ́ ìlú ń sọ̀rọ̀ a kí gbogbo àwọn ẹni tí jàpá tí wọ́n jọ ń gbé àti jàpá ànírílà burú síra ara wa o. ọlọ́run fi ẹ̀mí gbogbo àtàlàáfíà ọlọ́run fi ṣe àwọn anẹ́ láǹfààní o. ẹ kú ètò.
2: ẹ ṣe àdúpẹ́ o títí ẹ̀mí àwọn àwọn àjọmọ sọ pé ká má gùn ṣe mọ tí o wá fẹ́ mọ̀ ṣe òun ọba ẹ̀ ló ta ló wà ń bẹ̀ ojàre.
1: ẹyin tí mò ń mí kọlẹ̀ hàn
2: hàn bó la ṣe
1: bó la bá jà báyìí. ẹ̀ ló ta ló wà ń bẹ̀
2: ojàre ẹ̀ ti wọlé.
1: hello.
2: hello. hello. ẹ ká sọ ma.
3: ẹni ẹ ká sọ ẹ kú ètò.
1: ẹ ṣeun.
3: àwa yí ẹ kú òsí o. ṣé wọ́n sọ àmì kan kú. bàbá àwọn ẹlọ́ọ̀ náà tí wọ́n kú rèé ni bàbá o. báyọ̀ náà ìwé yẹn dá àwọn atakùnrin náà àwọn náà wọn tún wá lọ 1:30 ló sọ nìkan dùnkú o ló ń bẹsẹ̀ yìí.
2: ẹ ṣe mà. hello.
1: hello.
4: hello.
2: hello ẹ kàsán.
4: ọmọọba bọ́lájì ajibọ́lá adémọ́lá òkè láti èrò wa a máa pẹ́ lẹ́tí bàbá. 120 years àkéwà ṣẹjọ kékeré ọdọ àwọn àwa tí àwàláìdá ṣéèyàn á lò jù bẹẹ láṣẹ lọwọ ọlọrun àwà jéèyàn àwàláì àwàláì bọlájí ajibọlá adémọlá òkè láti rọ.
2: ẹ ṣe. hello. ẹ kàsán.
3: hello ẹ kàsán ẹ kú ètò.
2: ẹ rọra sà.
3: lágbá lọ ẹ ní fọjọ ọlọjọ lọ. lágbá lọ ẹ ń kọ́ tèmi ní káàdì tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́gánná. Kèésì mo fẹ́ dá sí mẹ́rin pé ọlọ́wọ́n ṣàṣàánú wa ẹgbẹ́ ọlọ́run ní fọjọ́ lọ́jọ́ lọ ọlọ́wọ́n ó sì máa kó àmọ́ ṣe ṣe ń gbọ́ sẹ́rí ti ẹyìn ọkùnrin tẹ wílẹ̀ kan ṣe ń gbọ́ mi. Ìdíje sọ lẹ́ẹ̀kan pé wọ́n fẹ́ wọ́n mú ẹyìn àwọn tí wọ́n àwọn afurasí àwọn tí wọ́n mú ẹgẹ́ fún gbèsè tó tọ́ àti tó yẹ ẹgẹ́ fún ó ṣe fún wọn ṣe ń gbọ́ ẹlẹ́ṣẹ̀ kí ò ní lọ láì jìyà jẹ́ o. Ẹ máa tó tó bọ̀.
2: Kódà ẹ ṣe. Hello. Ẹ ti wọlé o. Hello ẹ kàsán.
3: Ẹ kàsán o.
2: Ẹ ra o ẹ kàsán sà.
3: Ẹ máa fún ètò. Ẹ ní ṣe èyí kàlágbára lọ. Bàbá tán ló kú lọ́yọ̀ọ́. Wọ́n á kí gbogbo àwọn òjòyè tí wọ́n ń bá bàbá ṣe tán ń bá bàbá lò gbà ń bẹ̀ yẹn kí wọ́n kú léde bàbá o. Ọlọ́run á wà pẹ̀lú àwọn náà wọn ní kọjú làbá o. Àwa náà ní kọjú làbá iléeṣẹ́ lágbèlú òní jóná orúkọ mi ní àfáà ganiu láti dà láti ògùn state.
2: tó
1: ko je bi te ari mo fun ti osan toni lori iroyin ta pe ni gudugbe to ba ti e ba gbadun wa e je ka tun pade lori edokirin looro night lojo simi sunday ni de bi agugu meje looro o tun de ojo aje monday ki e ki gudugbe iroyin ko to duje se ti gbo wa titi layo akisola o na loruko temi o e se te wa nbe fun
2: e ma gba e ninu gbogun ta ba nse wi pe olorun oba o soro jade orin ka so fun lododo pe o se rere olokan ku ko si reti fun afi ko mu ti o da lowo re ko da le ni e ja se rere kale ma se rere fola shade ajalaru ko temi ti mu je e seun ti n gbo wa

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa ilé yìí ṣe sógúndogójì rárá.
0: bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà là á wà fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìì business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ essence global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tiwọn.
1: rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that show selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home zone.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà ó jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà ò lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004 09075101004

0: Eh, hey, jia tuma kila waka so ka bosuri to yi. Aku ojo meji, aku ojo meta. Ayo ti nba le wa lapa ti bi lowo weekendi.
1: Show us a blessing rain over.
0: Faji yen ti bere ni famia. E ti mo pe igbadun pelu tungba. Lọ́rọ̀pọ̀ tó di fàájì tá a fi ń gbáláfẹ́ lórí ètò wà ń bẹ̀. Ó tún wà ń bẹ̀ lápá bí o. A tún táṣọ wa gbọ̀n. A ti ṣe gbogbo ẹ̀ tó dùn dáadáa. A tún gbádùn ara wa kì í ṣeré kì í ṣàwàdà. Ọpẹ́ dídá ló ń jẹ ọlọ́run ọba mi kálẹ́ ọlọ́run ọba mi mọ̀ ń ju oúnjẹ àdìdó olówó tẹ̀rí òníjú tó bẹ̀ẹ́ tálákàwò láéláé. Kálẹ́ ọlọ́run ọba mi mọ̀ yajúlé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè hépẹ̀. Ara Amẹ́ríkà òníjú yọjú sórílẹ̀ èdè Nàìjíríà, ara Àbódìjà òníjú yọjú sí Fẹ́lẹ̀lẹ̀, ara Fẹ́lẹ̀lẹ̀ òníjú yọjú sọ́lọ́run ṣògo. Ara ọlọ́run ṣògo òníjú yọjú sí bẹ̀rẹ̀ ń bẹ̀ òun. Ìbàdàn ẹ̀ka àsán o, ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka àsán, orílẹ̀ èdè Nàìjíríà ẹ̀ka àsán, àgbáyé ẹ̀ka àsán, ẹ̀ka rẹ̀ ẹ̀ka lẹ́. Níbi gbogbo ilẹ̀ kílẹ̀ tẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa. A tún láǹfààní àti gbádùn ara wa bíi kà sí nǹkan. Bá mi pe èrò mẹ́wàá, ń wájú èrò mẹ́wàá, lọ́tún èrò mẹ́wàá ló sì yín. Pé ètò wà ń bẹ̀ tí ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o. Olóòtú ètò yìí Kenneth Igwejeke Boogie. Lóko DJ Spider. Lóko Túndé Adégbènrú Àmọ̀ TP Bọ̀ Dáàpadà. Bẹ́ẹ̀ kẹ́dá ńlá pa abẹ. Àbúrò Túndé nù. Mímọ̀ pé Túndé ló máa ṣe Elizabeth léṣe. Ìwọ náà gbé mọ tó ń ṣe mọ̀ jẹ́ kí Túndé ọmọ kékeré ara rẹ̀ mọ̀ jẹ́ ó kọ́ ńkọ̀ púpọ̀ pẹ̀lẹ́ gbogbo ibi tí ń mú ọrìn kí. Àtẹ̀gbọ́n àtàbúrò yín tẹ́ ẹ jẹ́ ń jẹ bọ́ọ̀kì. Ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí Kọ́láwọlé Adéníyí Kọ́ládẹ́sì International lórúkọ mi.

káàbọ̀ sórí ètò wà ń bẹ̀ lórí ìkànnì lágelu 96.7 FM òkè gajù kílẹ̀ ìbàdàn ẹjẹ̀ ń borin ìlà lápá bí kálá àǹfààní àti gbádùn ara wa ẹ̀mí mẹ́ẹ̀kọ́ kalẹ̀.

0: àwọn olórin tó ti kọrin dáadáa wọ́n pọ̀ dáadáa àwọn olórin jọ àwọn mọ̀ sí àwọn náà ń gbìyànjú o ṣùgbọ́n yẹn bá ń forin irú àwọn olórin jọ pé táwọn mọ̀ sí bí ẹni pé èèyàn fi nǹkan tó pọ̀ ju ra wọn létí wé nǹkan tó kéré ni nígbà mo fi ń gbọ́ orin ògúndélé mi wọn gbọ́ àwọn ọjọ́ ajé síbẹ̀ gbádùn ẹ̀sà yára mi ó kóríṣiríṣi orin àjò láyé ẹni bá bímọ rẹ̀ kọ́ tọ ọjà láyé ẹni bá mọ títà ló lè ná o àtòrí láyé ẹni bá mọ̀wẹ̀ ló lè já o ẹ̀ ń bá ń wá yọnu tí o rí yọnu kó lọ ra lo kù mọ́tò wá bàbá èkó jẹ́ ń kó èrè àwọn orin mi kí ni ṣe wọ́n ti ẹ̀ tó ń kó wọlé tó ń kó ta látẹ̀kan tó ń sá wọlé tó ń sábọ̀ ta.
1: ẹ wò dádì ẹ dákun ní tó ṣẹlẹ̀.
0: àtàbúrò rẹ náà ẹ ti wọnú ilé ìgbọ̀nsẹ̀ bí ẹ̀mí èlò kan ní ìsìn tẹ́ ti sábọ̀ ta bí ẹ̀mí fà lẹ́ ti wọlé mò ń wòyìn látẹ̀kan.
2: kódà
0: Tunde, ìwọ ló kó bá ọmọ yìí.
1: Kí ló dé dádì?
0: Ọdún orí rẹ̀ sì kéré, ó náà mọ̀ sí ẹ̀gbọ́n mi ni o.
1: Kí ni mo tún ṣe fún báyìí?
0: Ibi ẹ ti ń jẹ bọ́ọ̀kì, kí lẹ jẹ? Ọlọ́run ló mọ ń tẹ́ ẹ jẹ.
1: Ṣé bí gbogbo àwọn oúnjẹ tá a gbé wálé ń jọ yẹn, ọdún a tún ti jẹ àwọn kọ̀ọ̀kan bí ṣàbámà bí pizza gbogbo ẹ̀tọ́ kó wà o, a ti jẹ gbogbo
2: ti
1: bá ti gbà tó ràn ju jẹ
0: tó wọn. Òun ò jẹ ṣàwámà ń tiẹ̀ oúnjẹ tẹ́ ẹ gbé wálé lòun jẹ. Òun náà ṣe wá ń ṣe bó o ṣe ń ṣe.
1: Mi mọ̀ bóyá ráìsì tí wọ́n fi sáfù wa ni ò bá nínú mi. Ẹ mọ̀ bóyá àtọ̀sí lè ti wọ́n mi wá lọ́sàn.
2: Mo sọ pé ká máa jẹun, àwọn lọ́sẹ̀ pé ká lọ jẹun.
0: Kéèyàn máa jẹun jẹ́ bọ́ọ̀kì pati ọwọ́ ta ló ti bà. Ọba lọ́wọ́ mi.
1: Tálẹ́ǹtì ni sà.
0: Tálẹ́ǹtì.
1: Ẹ̀bùn ni sà.
0: Ẹ̀bùn kéwì ọ̀sẹ̀ kan ẹ̀bùn tọ́lọ́run fún ọ nìkan ọmọ jẹ̀bọ kí.
1: bọ́lọ́run ṣe kọ́ ni sà.
0: bọ́lọ́run ṣe kọ́ ni.
1: bẹ́ẹ̀ ni sà nígbà olè kọ́ntúrò ẹ̀ sà tẹ́rí kò síbi kí má lè rí pati kó sẹ́ẹ̀tì báyìí sà dáàdì mí ìṣeré sà tí pàṣẹ yẹn bá fi lè sẹ́ẹ̀tì tó ń jẹ́dẹ̀ jọ plus ńbẹ̀ dáadáa sà a máa ganu síbẹ̀ sà.
0: ọ̀rọ̀ ló ń sọ ní ìgbòho ẹnu
1: ẹ wo ẹ jọ kí la fẹ́ ṣe sí tinú wa tá à ń wọ ilé ìgbọ̀nsẹ̀ lẹ́nu wa ibà yìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí o ó ti sún èmi náà báyìí ọlọ́run má jà kábà mọ́
0: ẹ̀yin lọ́mọ bí ẹ ti lọ tẹnubọ ẹbọ tẹ jẹ o ó sì ń dókè mi.
1: síbẹ̀ yìí náà jẹ́ngbà tá a délé.
0: èmi ò jẹ́ńbẹ̀ èmi ò padà jẹ́ ẹ̀ èmi ò padà ọlọ́run mo tiẹ̀ ní lọ́kàn pé mo tiẹ̀ bá fẹ́ jẹ́ ń tò tọ́ tilẹ̀ tọ́lọ́run kí ni ìṣẹ̀lẹ̀.
2: mo kí ni sírú yàn ni mo fi ẹgbẹ́ láti ṣayé àlọ́.
0: nígbà tí mò ń sọ fún ọ pé kò yé tẹ̀lẹ́ gbọ́n rẹ̀ ọ̀gbọ́
2: àwọn náà
0: wọlé pé ká lọ ọ̀lẹ́ntẹ̀lá àfa
1: láti jọ́ tí mo ti ń fa àwọn èbó jẹun kò fọ́ mọ́
0: ní lọ́rí sáà eléyìí ti fọ́ mọ́ lọ́wọ́ o ti fọ́.

0: ìyá lẹ́kàn bí òní sájú wá lónìí.
1: Bọ̀dá Ṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọ́n bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tó àti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
2: Yes, so country people of Naija, tori dey for town, tori dey for town. Sisi Chiki Toduru don come again with ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday, hell chimo. As man take pass man, na so program take pass program o. True Talk Sunday, make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect them as in the heart o. Inside over the world, for your family, for your compound, for your community, even inside your shop and your office. Hey, Chine Kelei, this program. Be say I get mind, I for cry. I if they do my head, dada. Elderly people don't talk and say truth to their life. But many people still they dodge the truth. But we must talk am. With the CC Chiki to Duro, he go the waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chuck come Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon Sunday. Get the whim. Truth to the bitter, but it your life. Oh yes. Hey, he go the come your domoto on top lagelu. 96.7 FM.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Fenele, Ibadan, or Number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Come on, Nigeria. Come on, Nigeria. Nibo la unlo.
5: Ìjọba àwara wa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹgbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a gbàṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlesọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. Ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tiwa lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelú FM 96.7 òkè gajo.

0: Ekaabo padà láti ojú ọjà tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì Lagiluna 86.7 FM òkè gajòkè ilẹ̀ Ìbàdàn náà lè wáyé. Àti ńlá àǹfààní àti gbádùn ara wa.
1: Ìwọ tó lágbára lórí ènìyàn.
0: Lásìkò tá a wà yìí. Lára àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń patí wa ni. Bá a bá lọ patí a fẹ́ lọ gbádùn ni.
1: Orí ìwọ ni ìbọn lọ bá. Ẹnìkan ṣoṣo.
0: Bá a bá lọ patí a fẹ́ lọ jẹun ni. Ṣùgbọ́n bí èèyàn bá tún wá ṣe wá lọ patí ṣe wá di pé èèyàn tún gbé nǹkan míì téèyàn ń délé lọ́mọ ṣègbọ̀nṣẹ́ oríṣiríṣi. Oúnjẹ téèyàn jẹ tí ò dáa.
1: A ṣe tí o sì lọ lọ ipá rẹ̀ ga.
0: Èyí ti lọ patí rí tó yẹ pé ẹ délé irú tó ń ṣe Túndé àti Èlí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yín. Gbogbo nǹkan tá a mú wá sórí ètò àfi ń kọ́ra wa ní ẹ̀kọ́ kan ni àbí èkejì. Oríṣiríṣi oúnjẹ míì náà tíyàn bá jẹ ń patí bí èèyàn bá gbẹnu lé ọpọlọ èèyàn máa ń sọ fún yàn pé oúnjẹ yìí ó ṣe é ṣe kó fà nǹkan báyìí. Wọ́n torí pé àwọn òkúkú fowó ràǹtí wọn wọn ò sì kì í sì ṣe pín pé wọ́n sì patí wọn ò sì ní fóònù náwó lówó àwọn sì fẹ́ lọ jẹ ẹbọ ni àwọn ò ní sọ̀rọ̀ débẹ̀ ń tí wọn.
1: Àwọn ò ní.
0: Ẹ̀gbọ́n tán tó sọ pé ẹ̀bùn ni ẹbọ jíjẹ jẹ́ fún àwọn wáì kí ilẹ̀ rò débẹ̀.
2: Ara sá kò ṣe pé bóyá ronú débẹ̀ mo discover ara mi.
0: Discover
2: his talent.
0: Wow. 0912370875 0912370875 láti ilẹ̀ òkèrè plus 234-814-249-1006 plus 234-814-249-1006 àwọn èèyàn ti wà lójú òpó Facebook tó fi ń wò wá kẹtẹkẹtẹ ẹ̀yin náà máa ń bọ̀ lójú òpó Facebook ẹ̀ wá lágelo FM 96.7 mo rí tí mọ́nì láti ìyànà fádípẹ̀ àwọn ń kí wa lápá bẹ̀ ariwo ọlá ọláyẹmí ọládùn ní àwọn náà ń kí wa o ẹ kò dédé àsìkò yìí. Hello, ẹ kàsùn. Hello. Ọjà. Mo rí Adékúnlé Adébáyọ̀ wọn ni welcome ó wà ń bẹ̀. Ìmáfíjò Peters wọn ni assalamu alaikum ẹkú ètò Koladesi International bàbá. Hello, ẹ kàsùn.
3: Ẹ kàsùn
0: sáà. Ẹ bá mi pa rédíò tẹ fi ń gbọ́ àkálì gbọ́ra wáyé.
3: Ok, ẹ kàsùn
0: sáà. Yes, sir. Ẹ kàsùn
3: sáà.
0: Láti.
3: Ó dọ́nà. Nǹkan yà kékeré arápájà.
0: Ó yàgò ń gbọ̀ yín.
3: Nǹkan tẹ̀ ń sọ yìí, ó mú mi rántí láti a lọ sí Kórè Church. Gbogbo àwa ká lọ, a tó 25. Gbogbo church wà ló lọ bẹ̀. Nígbà ká máa dé church padà, gbogbo kò sẹ́ni tí ò yà.
0: Tò sẹ́ni tí ò ṣe gbọ̀nsẹ̀.

0: Hello.
1: Oh, Ekweto.
0: Yes.
1: Tell intention, yes, Emily. Kì se gbogbo èèyàn tó bá jẹ àjẹ jù ló ń ṣègbọ̀nsẹ̀ o. Ṣùgbọ́n ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kéèyàn lè ṣàwárí ara ẹ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Tẹ́rọ́jọ́ ni mo ti ṣàwárí ara mi. Wípé tí mo dé kóde tí n bá ti lọ bó ṣe náà lẹ́gàn tí n bá ti jẹ iyán mi gbọ́dọ̀ mu mọ́ọ̀tì pẹ̀lú ẹ̀. Tẹ́ tí n bẹ́ẹ̀ lé mu mọ́ọ̀tì
0: pẹ̀lú ẹ̀.
1: So o mẹ́mi ṣàwárí ara mi.
0: Mọ̀dà ẹ ṣeun.
1: Ẹ ṣe ẹ pé kìyà fẹ̀rù ní kàfádípẹ̀ ní látòkè ṣe é nì.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
2: Ó mọ̀ pé wọ́n parọ́.
0: Ó ní.
2: Wọ́n parọ́ ẹlòmíì wà tó jẹ́ pé ṣàwámà lásán. Ni kò bá àwọn aran rẹ̀ mu.
0: Pé wa ni
2: ẹ. Tó bá ti rí lọ́pọ̀ ní ọ̀fẹ́ ló fún pàtí wa ni kó sá ti kó gbogbo ẹ̀ mọ́ra ní.
0: Ẹlẹ́kàsán. Hello. Yes,
3: Iwọn
4: akitọ́lá ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn.
0: Oní
4: Ìbàdàn.
3: Ní
4: ọjọ́. Ẹja mú ilé ìlápá bí.
0: Hello.
1: Ẹ̀mi Ẹ̀kúrútù.
0: Yes, ma.
1: Ọláde Adébáyọ̀, ìyálà rẹ̀ dòní.
0: Ìyálà rẹ̀ dòní.
4: Ó tó jọ mẹ́ta.
1: Ọkọ pẹ̀lú bẹ́ẹ̀mọ̀ wọ́n ṣe. A jẹ́ lu nínú tèmi ò tiẹ̀ fẹ́. Kórè àbí òjò dé bó ṣe pé nù lé gangan tí mo ti kárélé ìkájẹ kódà ìkọjá ààyè yìí. Ẹ pé tó bẹ́ẹ̀mọ̀ wọ́n ṣe
0: o. Ẹ ṣe o.
1: Ìyàlá rẹ̀ dòní látẹ̀yìn jẹun.
4: Ẹ ṣe o. Ẹ jábọ̀rin mi ìlà lápá àbí ẹyẹ mú ìpè.
0: Hello. Hello.
5: Tọ.
0: Hello. Ekaso.
5: Hello, sir.
0: Yes, sir.
5: Ekaso.
0: Yes, sir.
5: Omo Babolaji, Ajibola, Ajibola ile lati le
0: wa. Yes, sir. Ekaso, sir.
5: Yes, sir. Ina gbọ. Omo. Pe se ti won, oni bi ti se oni ti mo ro ni start. Gbogbo ni a gbogbo a ti le mo ko ni point bo a ma ti nkan ki se je ni gan ni party ati we ati ti o se we ati gbogbo everything mi so ko da ko o je ni na why not if it caution e wo olorun abu kun ni pelu egbon de mo ro wa bola ati bola ati mola
4: e seun e ku tete si wa

0: Hello,
1: Ekason.
0: Ekweto.
2: Yes, ma'am. Kilo ruko yin bole tin pe wa.
0: Olu omo lo fere lati ilu se.
2: Lati ilu se yin ka mo sori eto.
0: Be ni lati ilu ni baje o.
2: Amen Olorun.
0: Eyin o si ni tenu ko bi olagbara Olorun.
2: Amen.
0: Lati gba temi ti sawari ara mi ojo tin ba ti je yan mi gbodo je amala. Inu mi ma ma daru ni.
2: Tó bá ti kọ́kọ́ jẹ náà ẹ gbọ́dọ̀ jàmàlà.
3: Ọdún ṣé patí náà lẹ́yìn náà ti ṣàwárí ara yín.
0: Bẹ́ẹ̀ni. Ẹ kó ètò láti lò ní bàjẹ́
2: o. Sórí kíní o ti ń pín sórí ìsí méjì. Ẹlòmíì ara rẹ̀ ò kan rẹ̀ dá kó mọ di àjẹlù
1: bẹ́ẹ̀ni.
2: Sóńgbọ́ ṣùgbọ́n àwọn patí mi wà tó ẹ pọ́njẹ tán sì. Food poisoning.
1: Yes.
2: Àwọn èròjà tán fi ṣe kéṣe tán bu wọ́n jèlé bẹ́ẹ̀.
1: Àwọn dá ti tèmi tó rò ní pé ìṣọwọ́ dánú kálukú wá yàtọ̀. Oúnjẹ tí à ń jẹ ń lé wa ó yàtọ̀ sóúnjẹ tẹ́yìn jẹ ń lé yín. Bá ṣe ń fi magí sí ọbẹ̀ ńlé tiwa ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe ń fi magí sí ọbẹ̀ ńlé tiẹ̀. So tó bá jẹ́ tára rẹ̀ ò bá tí ìbámu ó ṣeéṣe kó padà mọ
2: ilé
1: ìgbọ̀nsẹ̀. Àwọn sire bá ṣe rí láti mọ ẹnu jọ́mẹ́ta ketra ndẹ lele yi ẹrin la maa rin si to ba ti n rẹrin si pe ketra to ti n wojú ẹ ti wọn náà ti wojú ẹ o ti n mọ nkan ti.
3: O ti ṣe kini ri Tunde ko lọ pati ko mọ wo pe nke ṣe pin pe o
1: eyo
3: ko mọ wo pe ibi bi iyara jẹun ko wa pe ọmọ sáfà kan ko wa fun lowo wọ́n báyìí lè ti fun lówó báyìí kò sí nǹkan pé pàtí
1: ti lè fún. Inú mo ń sọ fún ọsẹ.
3: Kò sí nǹkan pé.
1: Ọ̀rọ̀ ti gbọ́n a níbi àrílé mi ti kọ́kọ́ mọ́ ń bẹ̀rẹ̀. Yóò kọ̀ sáré pé àwọn sábà mi ò kàn máa kò mọ́dá ìṣàn rẹ́rìn sí mi kí ló dé sí mọ́dá rẹ́rìn sí mi. Nígbà tó bá gẹ̀ẹ́tì ọwọ́ mi tán tí mo kàn bá ní bóyá bí kọ̀mẹ́ṣọ̀ mi ti fa wà yí o tó bá lóun fine tó bá ti fún ní chẹ́ńjì kékeré kan. Gbogbo oúnjẹ tó bá ń bẹ kì í sì bẹ.
3: Ìjọ mo gbọ́ fọ́mátì mà. Àyín tó ń burú lé èèyàn lọ́tọ̀. Ẹ já lọ tajà tá a bá tún padà dé tó ń tẹ̀wájú ẹ̀ ń bẹ̀rù ẹ̀kọ́ kalẹ̀.

0: bàbámọdé díẹ̀
1: píparun ní
0: láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ní lágbèlú fms.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyàgbàgbà.
2: ẹ bá àwọn bọ́ndù yìí gbẹ.
3: jàǹgbàrà jìgúrí jìgbó jàǹgbàrà.
0: ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ lẹ́tẹ̀ adéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgò kan sábà ti lò ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
1: lágbà láìyá àgbà
0: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: olùrànlọ́wọ́ sí yàn
1: láti jíṣẹ́
0: káàṣì ẹ̀mí ẹlẹ́dàá lọ́sùn wà lákòókò yìí
1: láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn
2: ìyẹn nínú oṣù ẹ̀mbà yìí
1: káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mẹ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá àwọn ẹjẹ́ kí n já yín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rọrùn pé ìwọ gan-an ló kàn láti di mílíọ̀nù wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage ní bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ ń bá yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́lọ́run kò lè ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tún gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex yẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Rizwan Plaza ní Yànnà Adéọyọ́ tẹ bá fẹ́ ra ilé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó tó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgájò òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

lójú òpó Facebook Kenny Oyekanmi. Ẹjẹ́ ń parọ̀ lù yẹn látàkọ abẹ́ níta bá ti dé ètò ń tẹ̀wájú àwọ̀nù abala ẹ̀rọ̀dà ẹ̀lẹ́mẹ̀ẹ́kọ̀ kalẹ̀.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani ọ̀sánì fíìpù ẹ̀sì tí ì tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ẹranko tí ń roko ẹ máa roko lọ olódò tí ń rodò ẹ máa rodò nso gbogbo ẹni tí ń yẹ̀nà ẹ máa yẹ̀nà olóko ọba roko kí lolóko ọjẹ olódò ọba rodò kí lolódò òbúta ọlọ́nà ọba wa yẹ̀nà ṣé bí òní palẹ̀ ẹ máa lọ bí ẹ bá fẹ́ o kẹ́sì máa tẹ́tí sí ètò tí ń jẹ́ ó ń dùn yàn gbàyàngbà pẹ̀lú báṣọrun àmọ́tóde ilẹ̀ yorùbá ní lágẹlú fm 96.7 ìbàdàn àgbọ̀mújójó ètò ó ń dùn yàn gbà àgbọ̀ ṣaragí ó ń dùn yàn gbà àgbọ̀ gbẹrakùtì ó ń dùn yàn gbà àgbọ̀rúnúwò mọ́ tó kà lọ́rọ̀ ẹni ó ń dùn yàn gbà akọ́ni ètò làgọ̀ méjì ọ̀sán ságọ̀ mẹ́rin ìrọ̀lẹ́ gbáko ní gbogbo

0: pàtì ọjọ́ yẹn máa rẹ̀ ó pàṣùmá.
1: Ọpẹ́ náà sì ni.

fẹ wọlé iṣẹ ọfíìsì kan ta lẹyìn ẹ lọ jókòó sálẹ kẹkan nìyẹn tó bá kàn ọ wọn máa ṣe yàgò lọnà fún kódà kí wọn má ti sọ fọgà lé iṣẹ yóò sì mú ọwọ bẹ lágìrì. Otun lọ́dọ̀ ọ̀gá náà wọ́n tún wẹ́kọ̀ mọ́ ẹ. Bí wọ́n bá ti rí narí ọtọ́ bá tra ẹ̀. Ọkàn máa sọ ẹ̀ pàṣẹ nu lágodi ni.

0: kan ni gbogbo la koko wa fun ye o si se to ni
1: o ti ti aye lo pa o lo pa o emme pa ti won fi won ni lo dire
0: suru tani kan ni to fi tamu
1: o la ti le o o sare mi la sta ju
0: ko on la gidi tani kan mu to fi bolo e
1: ona ara yo si mi paso lojo mo omo iya mi ma deru o ma ja ko pasare
0: ijo wore ba mo pe wore lo ni wore san
1: won tun pelu won si yo ma
0: omo te ba nba te nba ti ogbo ko mo pe oda
1: ko tun aja
0: won so ko da tun se oda in ko bo o le rira re
1: o won lohun ite la
0: ni awon yan lo ma ri e wo ko lo ma rira re ben to ba wa ri o ba wa so fun o pe ko nbi wa won a ma so anda ku akurete o le pa o kan ma jo re yin ma ijo to ba mo pe ah nta so re o de ma goke valentin ba o soro gbo mi daada leni
1: eyan mi baye oni ko
0: ai awon okunrin sori meji lo wa bẹ́ẹ̀ làwọn àwọn obìnrin náà ìsọ̀rí méjì àwọn obìnrin kan wá láti kó lójú olóko àwọn obìnrin kan sì wá láti fi kún èrè olóko àwọn ọkùnrin kan náà wá láti kó lóko olóko ọkùnrin kan dẹ̀ wá o láti bùkún nǹkan tó ní ṣùgbọ́n gbà tó jẹ́ pé alágbàáyà lè máa ti kálukú rò bàbá aláya kò ìbò kankan ò lè máa bí wọ́n bá ti ẹ̀yẹ́ gbogbo ẹ̀ ò ti ń rí kí ni ọkàn yẹn ń rò ẹ̀ lè sọ.
1: Jọba
0: fi yọyọ. Ẹ n tó n ro re.
1: Pátá sì gbà.
0: Wọ́n mà ṣe kíní ká ń jọ ní tí mo fi hàn yín kẹ̀, abẹ́ gbàgbé.
1: Ọkọ ló wọn ti lò.
0: Ẹ bá ẹ wo kíní báyà kíní kankan, n tẹ́ ń rò. Yọ dẹ̀ máa sọ ọtọ́ jẹ́ máa ń tó rò. Wọ́n kò le kò sọ nọ́málì. Nọ́mbà tó yọ kúrò lọ́kàn. N lè ń sọ kò sọ ń tó ń rò gan-an.
1: Jọ́lá ìyanjú.
0: Ọlọ́run ló lè mọ tẹ́ yàn rò.
1: Ti kọ́ rí mi tẹ̀lẹ̀ dúdú.
0: A kò ló wọ̀ jàbá yìí. Mọ̀ ń bọ̀ lórí èyí tí mo sọ lórí ọkùnrin àtòbìnrin.
1: Bí ràn àwọn ojú.
0: Àwọn sọ nǹkan mẹ́ta kan tó yẹ kàn mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ ní àmì àwọn méjèèjì ọjọ́ ní fúnra wọn. DJ Spider.
2: Wájú FM 96.7.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó tuntun láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tó gbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sọrí ẹ̀jẹ̀, dẹ́gbẹ̀ ayé rọrùn.
9: Oh no, my pen has stopped.
10: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
9: Oh, your favorite pen?
10: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
9: Wow, it flows smoothly.
10: And writes up to 3 kilometers. That's why I trust it.
9: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
11: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
12: Ìjọba àwara wa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú. Torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wàá lù ṣèlú, gbogbo àwọn tá a bá yàn. Sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a gbàṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògbóèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wàá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lagilu fm 96.7 kájọ tún pẹrẹpẹrẹ ọrọ kalẹ lórí ètò òṣèlú ètò ọrọ ajé ètò ẹkọ ètò ìlera ètò ààbò àti bẹẹ bẹẹ lọ àwọn akọṣẹmọṣẹ àyànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ láti fọrọ jomitoro ọrọ gbogbo ọrọ tó rọ mọ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti wa lòṣèlú ojú òpó bara ẹni sọrọ máa sí sílẹ gbaragada fọwọn ara lé láti fi èròngbà àwọn hàn lórí ohun tá à ń gbé yẹwò ti wa lòṣèlú sátidé ọsẹ yìí ni o láago mẹwàá òwúrọ 10 a.m. ní lagilu fm 96.7 òkè gajo

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúrúkú mọ́ nínú. Mìíràn ẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-83-01-33-33. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
7: Ẹyin ọmọ Yorùbá, mo kí mo kákò.
8: Ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun níparun níparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
9: Ẹ bá ń gbọ́dọ̀ yìí gbẹ.
10: Jàǹgbárá jìbúrí jìbúrí jìbú jàǹgbárá.
8: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbó kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyé àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: rẹ̀dà ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti Independence Day cash pot. Àwọn olúborí 1964 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn gbé? Ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa. September 30 ni special Independence cash pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibond ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Ìsàlẹ̀ òsì Rilbond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn. Àbẹ́ẹ̀rí ṣèkèṣèkè nínú wá nù wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Rilbond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Wọ́n ní ká dọ́pẹ́ lórí kíbàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjẹ́ kó pẹ́pẹ́pẹ́. Ẹ lákébà Olúyọ̀lé olóyè àgbànúrẹ́lẹ̀ Àkànbí. Ba Olúyọ̀lé Mbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì Mbàdàn. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sànúsí Ọkálọ́mọ Odua Sinetọ Sàràfàdín Abiodun Ali ẹnjiníà Adẹ́rẹ̀mí Abbas Hosseini Honorable Stanley Ikrulai Ọlájídé Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa níbàdílé Fẹyọ Rasidà Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus. Ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o aago 10 àárọ̀ ìletò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi ìwé pè gbogbo ọmọ bíbí sàn. Ìsàlẹ̀ òsì Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto lọ́jọ́ 27 oṣù yìí.

0: ṣàkóso tọmọ yìí wọ́n wáwọ́ lórí bí mo ṣe ní kíyàwó mi máa wọṣọ rẹ bí mo ṣe ní kíyàwó mi máa múra rẹ inú ìwọ. Fine girl.
1: Hello.
0: Fine girl.
1: Hello.
0: Báwo ni my dear?
1: I'm good.
0: Wọlé sọ́kọ̀ náà.
1: No.
0: A ní wọlé sọ́kọ̀ yìí.
1: Okay, thank you.
0: Mi kìí ṣe gbọ́mọgbọ́mọ la mi lè gbé ẹ lónà.
1: All right, thank you.
0: Mo appreciate you.
1: Thank you.
0: Wow. Níbo ló ti rẹ́ gba àwọn aṣọ tó rà yín ná?
1: Mo máa ń travel tí bá fẹ́ change wardrobe mi máa lọ ra aṣọ mi ní Eko ni.
0: Jọ̀wọ́ ṣé mo lè bá nọ́mbà yìí?
1: Mi ìfẹ́ wà
0: láà. Mo like mo ṣe mo ra mo like everything mo like mo like mo rí ẹ mo like gbogbo ẹ.
1: Oh, thank you.
0: Jọ̀wọ́ ṣé mo lè bá nọ́mbà yìí? Mo kàn fẹ́ kó kàkó jọ́ rẹ̀.
1: All right, no problem. Mo ṣe àwọn ọmọ mi ò ní bínú ṣá.
0: No, ọkọ̀ fẹ́ jọ́ rẹ̀ ni. No.
1: All right.
0: Mọ́mí kẹ̀.
1: Okay.
0: No.

0: ọlù sí sí
1: dáàdì tọ́lá ẹni sùúrù dáàdì tọ́lá ẹni sùúrù ẹni sùúrù ẹjẹ ń ba yín sọ̀rọ̀ ṣe mọ̀ pé tó mo bá lọ sí skul mo máa ń gbọ́lódé ṣe mọ̀ pé tó ṣiṣẹ́ ìjọba àbí òṣìṣẹ́ ilé iṣẹ́ àdáni bá lọ síbi iṣẹ́ wọ́n máa ń gba leave
2: kí wá ní ẹ̀fíkọ́
1: so n tí mo fẹ́ sọ fún yín sì ni pé èmi náà gẹ́gẹ́ bí ìyàwó ilé mo fẹ́ gba leave oṣù kan pẹ̀lú yín mo fẹ́ sinmi ìrèké nínú
2: nínú ilé ìtayẹ àti ta ni jọ nítorí ọlọ́run
1: èmi àti yín ni
2: ìwọ ní ìrèké mímu
1: sọ̀ǹda tó wà lọ́wọ́ yín tẹ fi ń dàgbà màálù mi ni mo fẹ́ sinmi ìrèké nímú mu so fúdi èyìn odidi oṣù kan gbáko àní ríra wa
2: ní sùn jọ já tiẹ̀ kọ́kọ́ ṣe talẹ́ iná
1: ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn
2: lè ṣe talẹ́ báyìí
1: lè ṣe nǹkan kan àti pé dáàdì tọ́lá ṣe mọ̀ pé mo sọ fún yín pé ẹ lọ ṣọ́ọ̀ṣì mọ́ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rí ní ṣọ́ọ̀ṣì wa wọ́n ní ká gba àwẹ̀ àtàdúrà odidi ọ̀sẹ̀ mẹ́ta mo dẹ̀ máa fọsẹ̀ kan kún ajọ́ ọ̀sẹ̀ mẹ́rin
2: já tiẹ̀ kọ́kọ́ ṣe talẹ́ iná jọ
1: ṣé mi ni mo ní kẹ lọ mọ̀ mú kù
2: mi mo má ṣe bẹ́ẹ̀ yẹn
1: ẹ̀wọ̀n dáàdì tọ́lá kí ọlọ́run kó bá mi kó sí nínú mo fẹ́ lọ bẹ̀rẹ̀ prayer nsìn
2: irú prayer ìwò ṣe já kọ́kọ́ gbàdúrà
1: yẹn ẹ stop ẹ̀járe
2: ṣàdúrà
1: nìyẹn àdúrà nìyẹn
2: dáàdì
1: tọ́lá èṣù ti ń lọ yìí kọ́lọ́run kó bá mi lẹ́ẹ̀mí èṣù jìnnà sí yín ẹ ti wà ní nǹkan méjì àfi k

ọlọ́run kínú gbogbo wàhálà ìbá ẹ̀tì mọ̀ tí ọmọbìnrin yìí kọ́ra tó fẹ́ kó mi sí báyìí kínú gbogbo wàhálà tó ọmọbìnrin yìí fẹ́ kó mi sí báyìí mi ò dẹ̀ fẹ́ ṣe ohun tí mo fẹ́ ṣe yìí o tí bá ní ṣe báyìí á lóun ò ṣe ṣe bí nǹkan tó bá wo ọkọ ṣe bí tó

ẹ̀lú sìstá mi ewo láti bí oṣù mẹ́ta ń sàbò oṣù mẹ́rin dáàdì tọ́lá ò wálé gbogbo àwọn ọkọ̀ ẹ̀ gbogbo àwọn sísà ẹ̀ mo lọ bá wọ́n ṣàǹsọ pé kò sọnù kí n má wọrí o máa wálé sìstá kí ni mo fẹ́ ṣe ó ti lo oṣù mẹ́rin báyìí. Kí lẹ́yìn náà sọ ṣé torí pé mi wọ ṣòkòtò ni ò ṣe ní wá sílé àǹtí mi kí ni kí n ṣe ẹ̀dẹ̀jọ́ náà ẹ jẹ́ kájọ wa lọ mi mọ́bi tó wà tí n bá lọ síbi iṣẹ́ gan àwọn security wọn aláwọ̀ mi.

0: Hello.
1: Hello.
0: Omo Babolaji, Ajibola, Ademola, Okiri lati le ro.
1: Mo ni ki n tun gba. Mo ni ki n tun gba bi yo le.
0: Ah, eba ti mi o do mo mo yo. Mo te ba wo. Aya mi e lo gbo je fologbe je o. Ele yi. Ah, n gbo to sok to ko ba fe lo gbo ba fe. Ba se mo no ba tun mi pe ojo ton se gbe yawo. Pastor bi gbo ta lo fi arakunrin fun arabe si bi dadi e jade ta won be fa le pastor lo won fa loko e lowo. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo fọwọ́ sí lókè máa fi dun ara wọn òní bí àwọn lè máa gba ẹwẹ́ robert ẹjọ́ mọ fúnra yín wọ́n á ti sọ di iṣẹ́ kò gbọdọ̀ fẹ́ ṣe gbọdọ̀ ṣe wọ́n ló fa o
1: alàgbà òkè
0: lọ wọ́n ṣe dáadáa ọkùnrin wọ́n á ṣe kó lọ́gbà yọ nìyẹn o
1: alàgbà ajibọlá
0: yes sir
1: ṣe dandan ni kí nìyẹn ni.
0: Ah, dandan ló mú orí ọ̀rọ̀ yẹn láṣọ ìbúra
1: máa lọ.

0: somewhere. You want my dasaka? Come on, Wanka. Hello. Hello. Hello.
1: Hello, sir.
0: Ekason,
2: sir. I'm going now.
1: You don't need any problem with that girl. Kofi ọgbọ́n kún gbàgbọ́ ẹ̀ ni.
0: Ẹ bá ń sọ sókè máa mi, mo fẹ́ gbàlàyé yín dada.
1: Kofi ọgbọ́n kún ìgbàgbọ́ ẹ̀ ni.
0: Ẹ ṣàlàyé fún ìmọ̀.
1: Ní olúwa ni ló ń sọ̀rọ̀ látọmí àjò. Tó bá fọgbọ́n kún gbàgbọ́ ẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀. Bíbélì ti sọ pé ọkọ àti ìyàwó kan parapọ̀ kan di ẹyọ kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó bá ti ẹ̀ ń gbàdúrà, á jẹ́ kó yí ọkọ ẹ̀ kí wàá ṣe pé kó wá kọ orun fún yín gbogbo ìgbà bó ṣe ń kọ fún un. Òun ló ti ọkọ ẹ̀ ti dà.
0: Màmá, tí èèyàn bá ń kọ, tí bá ń kọ orun gbogbo ìgbà fún ọkọ, kí ni ìṣẹ̀lẹ̀ burúkú tó lè ṣẹlẹ̀?
1: Ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí. Ìgbà tó kọ́ dẹ̀ ti pàdé àwọn ajakọgbà mọ́ aya lọ́wọ́.
0: Àwọn eléyìí ń já àyànjẹ, wọ́n ń sáyàn jẹ gidi ni.
1: Wọ́n ń pààyàn jẹ ni. Òun ò bẹ̀rù pé wọ́n lè pàwọn jẹ. Nǹkan tó ń ṣe yẹn náà ni. Ìyàwó ni kó tètè mọ̀nà tí ó tètè fi lọ gba ọkọ ẹ̀ padà.
0: Arákùnrin ti wà ní Abuja kò wálé mọ́.
1: Ó máa rí nǹkan tó máa lé wálé á lé wálé.
0: Ẹja mi ò gbọ́nà. Ẹ ṣe mo dúpẹ́ màmí. Mo dúpẹ́ gan ni.
3: Wọ́n bá ògo mọ́ padà lẹ́yìn mi o.
4: Ọ̀nà ìwé ni wọ́n dùn. Wípé kéré wọ́n ní ká má máa lo ara wa ń lò kúrò. Ṣé bí nǹkan á máa kọ̀ fún ọkọ rẹ ni? Kìí sọkọ ló kọ̀ fún. Àwọn oníranù ta ló ní gbà fún. Ìgbẹ́ ló wà ló ń sọ̀rọ̀. Bẹ́ aláàjì sóúnjẹ sí ẹ̀mí kíní ni. Ẹ dáhùn sóúnjẹ ni gan. Kí ló dé gan náà?
0: Ẹ jẹ́ kẹ̀mí bí ẹyin. Sóúnjẹ ni fún ọ. Ìgbẹ́ ló wà.
4: Oúnjẹ
2: ni ó gbọ́ sọ́fẹ́ mi o.
0: Ìbéèrè tẹ́ ẹ̀ bèèrè lọ́wọ́ mi ò ní network.
4: Network wà lájì.
0: Má lọ.

0: Ẹ̀mẹ́ta ẹ̀kúṣẹ́ o.
1: Ó jà lé.
0: Ẹ máa fún ṣe lákàáyé òun lọ́wọ́.
1: Àmì.
0: Ẹ̀rí ìjẹ́gbé wá lónìí oúnjẹ ni o.

0: you know that we.
1: Hmm.

Oh, da da da. Alamo si abisuru. Eh, da da da, ya se gba.

0803 885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára bí ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: níbo la ń lọ.
1: Ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táàfihàn àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lù ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tó. FM 96.7 kàjọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ tẹ́ni ẹ̀ nílágelo fm 96.7 òkè gajòkè.

0: ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò Lágbà láyà àgbà.
1: Ẹ bá òun gbọ́dọ̀ yìí gbẹ.
2: Jàǹgbàrà jìbúrí jùbú ìjùbú jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọba bí ságbà láyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbó kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Bàbá Ìbàrùbá.
4: Ọba Ìsára.
3: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù báyé èèyàn bá ń lù kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́ ó ń rí kùrukùru èèyàn kan di méjì ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń fa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí apẹ wà jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́lọ mọ́ pèrò sọ́kọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn ń fẹsẹ̀ fẹ.
5: Lágbèlú FM 96.7.
6: Nígbẹ̀yìn

ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni èèyàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

ìjọba ìpínlẹ̀ Èkó ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn awakọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó láti má kó sí pọ́ńpì àwọn èèyàn lẹ́yìn tí wọ́n gba owó ìtanràn lọ́wọ́ àwọn èèyàn náà lọ́nà tí ọ̀tọ̀. Nínú ìròyìn ilẹ̀ òkèrè èèyàn mẹ́ta òun náà ló ti jálà sí tí èèyàn mẹ́jọ sì fara pa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ayébọ́lú ni ní iléèwé kan ilé ìtìmọ̀ ní orílẹ̀-èdè Philippines. Àjọ ilé ìtò mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF ló ti kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin tilẹ̀ yìí Falconet kóríre lẹ́yìn tí wọ́n fi yàjẹ́ bolórí jẹ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹnikẹ́ni eléyìí tó bá lọ́wọ́ nínú ikú àwọn awakùsà eléyìí tí wọ́n gbẹ̀mí mi lákàtà àwọn àjọ ààbò ara ẹni làbùlú ní ìpínlẹ̀ Niger tàbí tí ó ń dọwọ́ bo iṣẹ́ ìwádìí wọn lójúmọ́lẹ̀ nínú ìrìn lọ láì jìnṣẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí Muhammad Idris ló fi ọ̀rọ̀ ìdánilójú ọ̀hún síta lóko ìjọba àpapọ̀ nígbàtí ó ń fi iṣẹ́ ìkíni kẹ́dùn ránṣẹ́ síjọba ìpínlẹ̀ Niger ní agbègbè Wùṣíṣì tó sì ránṣẹ́ ìbánikẹ́dùn náà sí mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún àwọn afurasí èèyàn tí wọ́n wakùsà lọ́nà tí ọ̀tọ́ náà ó ní wọ́n fi kélé òfin gbé lásìkò eléyìí tí àwọn òṣèlú ètò ààbò tí wọ́n ṣe ìtọpinpin wọn ní ìpínlẹ̀ Niger.

ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ti tẹ pẹlẹmọ akitiyan láti rí dájú wípé ètò ẹ̀kọ́ iná lọ padà bọ̀ sípò bó ti tó àti bó ti yẹ láwọn agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ìkọlù ní ti wáyé pàápàá jùlọ níjọba ìbílẹ̀ Oríire nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Ọláyọ̀lá ló fi ọ̀rọ̀ múlẹ̀dè lásìkò tó ṣe àbẹ̀wò ẹlẹ́nuṣẹ́ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ padà lágbègbè Àrùbàdà ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ yìí kọmíṣánná ẹni tó léwájú Omilengbe àwọn alọ́gàálọ́gà ní iléeṣẹ́ náà lọ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ láàbí náà ti ṣẹlẹ̀ wọn náà ni wọ́n ṣe ìfikùnlukùn àti ìfarakínra pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àwọn òbí àwọn adarí agbègbè àwọn aládéládé lóyìnlóyìn tó fi mọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn tọ́nìkan ṣe níjọba ìbílẹ̀ náà ẹ̀wẹ̀ nínú ìfarakínra eléyìí tó wáyé pẹ̀lú àwọn ọmọ kéékèèké ọ̀hún lágbègbè Yàwòta níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ náà ni wọ́n ti wá fi dá wọn lójú wípé gbogbo nǹkan ló padà bọ̀ sípò

ìjọba ìpínlẹ̀ Èkó tó ń ti iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìrìnà ní ìpínlẹ̀ Èkó iná ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn awakọ̀ lójú pópó láti jẹ ojú ìrà lákàn fi sọ̀rí tako àwọn èèyàn eléyìí tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ eléyìí tí ojú òfegè ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn èèyàn wípé wọ́n ti lùgbàdì àwọn ìwà ìbàjẹ́ kan ní ojú pópó lásìkò ìgbà tí wọ́n wa ọkọ̀ kọjá tó sì yẹ kí wọ́n san àwọn owó ìtanràn kan. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ó náà fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ láti lu àwọn èèyàn níbàgẹ̀ owó wọn nínú àtẹ̀jíṣẹ́ ilé tó fi léde lórí ìtàkùn X níbẹ̀ ni iléeṣẹ́ ọ̀hún ló ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn onímọ́tò tó ń ti àwọn èèyàn tí wọ́n wakọ̀ ara wọn ní tìbùtòrò ìpínlẹ̀ náà láti jẹ́ ojúlẹ̀ lákàn fi sọ́rí kí wọ́n mọ̀ bọ̀ sí páńpẹ́ àwọn èèyàn àlọ́nilọ́wọ́gbà náà tí wọ́n mọ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń tẹ́tí gbọ́ wa ìkànnì lágilú náà lẹ́ ń tẹ́tí gbọ́ lórí ìròyìn àgbáyé. Ní báyìí ẹ jẹ́ ká bọ́ sí abala ìròyìn.

agbébọn ẹni ọdún mẹ́rìndínlógún ni wọ́n ti fi ọ̀rọ̀ léde ò wípé ó ti lọ rí ṣe ìkọlù mọ́ yìnbọn pa àwọn akẹ́kọ̀ọ́ ní iléèwé kan ilé ìtìǹbẹ̀ ní orílẹ̀-èdè philippine kó tó ṣe bẹ́ẹ̀ yìnbọn gba ẹ̀mí ara rẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde agbébọn ọ̀hún eléyìí tí agbébọn náà jáde lásìkò ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ ń lọ rí jẹun lọ́sàn gan níbẹ̀ ni ó ti gbé ìbọn jáde tó sì bẹ̀rẹ̀ sí ní ìlú àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ kó tó gbẹ̀mí ara rẹ̀ lára méjì lára àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láàbí náà láti rí ọmọ ọdún mẹ́rìnlá kan ní iléèwé náà eléyìí ti ń bẹ nílùú bàǹgá ní agbọn gúúsù mindano province ní orílẹ̀-èdè náà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n fara pa yánnayànna kó tó ṣe bẹ́ẹ̀ gbà.

2026 lẹ́yìn tí wọ́n kojú ojúgbà wọn láti ilẹ̀ gẹ̀ẹ́sì lẹ́yìn tí wọ́n ti parí sí ikọ̀ kejì ní ìsòrí F ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Falconet ni wọ́n fi ìyà jẹ́bú lórí jẹ́ ojúgbà wọn láti ilẹ̀ gẹ̀ẹ́sì pẹ̀lú àmì ayò mẹ́ta sódò pàápàá jùlọ ilé ìtọ́ wáyé lọ́wọ́ ti ọwọ́ tó sìn àfíò Janet Akerekoro àti Mary Manodo. Ó ti wà di pé ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Falconet ọ̀hún yóò lọ rí máa kojú ojúgbà wọn láti orílẹ̀-èdè Colombia ní ìpele kẹta sí àṣekágbá nínú ìfigagbága ọ̀hún tó ń lọ lọ́wọ́. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní amọ́ká tó mọ̀ lẹ gbọ́ kókó tó wà nínú ẹlẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti fi dá àwọn ọmọlẹ́gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìpapòdà àwọn awakùsà ìlé tí wọ́n palẹ̀mọ́ sí àkàtà àwọn àjọ NSDC ní ìpínlẹ̀ Niger ìyẹn nílọ láì jìyà iṣẹ́ rẹ̀. Nínú ìròyìn ilẹ̀ òkèrè láti kà fún yín wípé ó kéré tán èèyàn mẹ́ta ló ti jálà sí tí èèyàn mẹ́jọ sì fara pa yánnayànna nínú ìkọlù ilé ìtọ́ wáyé ní iléèwé kan ti mẹ́nu orílẹ̀-èdè Philippines. Nínú ìròyìn eré ìdárayá láti kà fún yín wípé àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbánilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF ló ti kí ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù lóbìnrin tilẹ̀ yìí Falconet kú oríire lẹ́yìn tí wọ́n fi ìyà jẹ́bú lórí jẹ ojúgbà wọn láti ilẹ̀ gẹ̀ẹ́sì. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì ṣe wọ́wájú sí ẹ darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilefm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó X wa pẹ̀lú Lagilefm 967 ẹ bá wa dọ̀rẹ́ lójú Facebook wa pẹ̀lú Lagilefm 96.7 Tunde Ọ̀làwọ́ olóòtú òyìnbó pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Chuchu Abidemi Akande lóníròyìn yẹn ṣeun tẹ́ ń gbọ́ wa Emmanuel Ikurombe ètò Meleke Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí ní ìmọ̀ balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: ajani si o si okada lo gbe ni oko reda
1: oko ke bi ra koro
0: ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to wo bo ti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon oko po nu ogba won looto o sugbo wo mi o ka ama wo to lo fe roko tutun yi odo di lock so to wo ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri
1: di lock so to wo
0: e di lock so to wo ni awon mo nto ni si oko ni be ba se fe si koda ti won ba ni te fe le won ba yin order la toke okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon ba yin get e aye po repete ati kokko si pelu to abun to fokan bale Nigerian use le yin fe ta ni abi tokun bo e ma gbe bo ni di lock so to won ba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di lock so to won bu ti se ta ti ba yin se pe order lodo won ni rufi oko te ba fe la toke okun ani o lo ba won ni di lock so to won bu oluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobile junction oluyole 08169828487 The locks are too hard. We don't need to be locked. Even me.
2: Gbogbo ọ̀nà ni Lipton tí fi ń fani múra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan, kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kojúmọ́.
3: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: Ó dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
7: Èwo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí.
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ayé rọrùn.
9: Oh no, my pen has stopped.
10: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
9: Oh, your favorite pen?
10: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
9: Wow, it flows smoothly.
10: And writes up to 3 kilometers. That's why I trust it.
9: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
11: Cherry PR Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí ímẹ̀ ló gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Cherry PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherry PR Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Cherry Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
12: 0701015255
11: ojúlọba ara kò ní dín dúró mọ́ wọn lágbárí.
13: Tó gbogbo àgbáńlá ayé káàkiri dúníyàn o ẹ máa gbọ́ ìkànnì lágẹ̀lú FM 96.7 òkè gajòkè nìbàdàn èmi túbà bá ìtàkọ́ra fàkútọ̀ ní padà bó gbẹ̀ngà adégbòyèlú ní pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò. Gbẹ̀mbúrò bí mo tún ti yọ lónìí àlà funfun gbò láàánú nírú aṣọ o àlémi náà rẹ ìpadàbọ̀ gbẹ̀ngà adégbòyè àbẹ̀fẹ́ jẹngbẹ tí èlé ọ̀rọ̀ mo ní wá sọ fún yín pé lágẹ̀lú fm ní kẹ́ ẹ máa gbọ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò 96.7 fm náà ní kẹ́ ẹ máa gbọ́ o lágẹ̀lú bàbá wọn èmi náà kẹ̀dẹ̀kọ́ ọlọ́run bá mi ló pé kórí bẹ́ẹ̀.
14: Lágẹ̀lú nìyẹn.
8: ale to tutun nene pelu awon boys olohun ti o niro remi ati remi additional big man presenter pelu remi babajide mc general lagun merin koja seju me dogun di agun mefa irole ni gugu ojo e ti friday ni ikoni lagelu 96.7 fm entertainment program

0: ti dẹ́dọ̀ nìyẹn.
1: Àwọn iṣẹ́ ti ń fọn lẹ́yìn ikú lẹ́jọ́ yìí.
0: Ọ̀dáyébá. Bàrí nìyẹn.
1: Ọ̀dáyébá. Ọyẹ kọ́ ọmọ pé ládùn lóyin nírèké ni bàbá yìí gbé lọ́wọ́. Èmi ò rí gbogbo bí ẹ fẹ́ gbà ìwọlé tẹ fẹ́ gbọ́ Dr. Sikiru Ayinde Barista. Tẹ́ ẹ̀ ní padà máa gbé òṣùbà dẹ̀ǹdẹ̀ fọ́lọ́run ẹtìmọ̀ pé iṣẹ́ wọn
0: kébénkúara
1: òṣìṣẹ́ oníṣẹ́ wọn wáyé aláyé babéke nígbàgì tuntun bàbá yìí ọláìkì Dr. Sikiru Ayinde Barista torí pé ijó tiwọn abẹ̀rẹ̀ mú bí gbáǹkì bá fẹ́ bọ́ ni kúrú ni wọ́n máa sọ wọ̀ ojú òní ti wà o látara gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa torí pé àwa ò jẹ́ nǹkan kan ọlọ́run ní já jẹ́ nǹkan àwa ò tó nǹkan kan ọlọ́run ní já tó nǹkan kí la máa wí ẹjọ́ kí la máa sọ
2: ìdíwọ́
1: là ń pè láàrin àwọn àgbààgbà ẹ má gbàgbé ààrẹ mẹ̀kúnnù ń bẹ tó jẹ́ pé gbogbo làkọjá yín àfàlẹ́ kọ́mọláfẹ́ ọláyà igwe àtọ́lálọ́mí àmọ̀lé bàbá àgbà àfàlẹ́ wọn lọ́wọ́ gómìnà gbogbo mẹ̀kúnnù rèé ẹ bẹ gbogbo private radio station wo ẹ bẹ gbogbo rédíò ìjọba wo ẹ wá bá wa wọlé ẹ wò ta ẹ wọ ní ìkálẹ̀ tí wọ́n tẹ́ sọ́dà bí tirẹ̀ mí àti rẹ̀ mí kì í sorogún o kì í ṣe tìjà ẹ kàn já wò wípé ta tún lọ́kàn bí gómìnà fún gbogbo àwọn ààrẹ gómìnà wọn rèé rẹ̀mí àti rẹ̀mí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwa ò ní ta fẹ́ gbà bí champion àníjà ta fẹ́ jà ẹ jájọ má gbọ́kàn káwé tó níwò káwé tó lóúnjẹ nú torí pé gbígbó ntajà ọ̀rọ̀ tó kù nú wọ́n máa dún ni kálukú mọ lẹ́wẹ̀ adáyé wa mọ ìjàkọ́ orogún kan kọjá tẹ́nìkan máa pòran wa lọ ṣètò bó ti ẹ̀ rán wa náà ibi yóò níbi àjọ bá ṣẹ́dé a níbi ẹsẹ̀ jọ tẹ̀ a ní tá àjọ jẹ tá àjọ mu ètò èyí wọ́n gbà fún torí wọn pé wọ́n fáwọn tí wọ́n máa ń tiẹ̀ ń ṣe tí èso ń worowòrò ni ọkọjá pé mo rán wọn lọ bá ń ṣe gbé kú òǹbẹ́ ọbẹ̀ lálọ́ ń jẹ wọ́n bá ní ìdí ẹ̀gúsí kọ́ rán wọn níbi ọwà kọ́ jẹ́ wọ́n fẹ̀gúsí fún ọ.
3: Ibi yọkun kó lè pọ̀ sí alájọ bí adájọ.
2: Gbẹ̀ngàn láyé wọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí.
1: Ọlọ́rí ọmọ
2: rẹ̀ Lágelú lẹ ti ń gbọ́ ètò yìí bíliki special náà ni.
1: Ó dé láyọ̀.
2: 96.7 FM.
1: Òkè tó ga jòkè.
2: Ilé funfun Bọ́lá Fẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn.
1: Ààfin là wá wà yìí ọkọjá yàrá ẹja jáde kan tó wọlé.
2: Ẹja jọ máa mèlè kìlọ̀.
1: Ẹja mi.
2: Ẹ má gbàgbé káàṣì ẹ̀.
1: Ó dé lákọ̀tó.
2: Káàṣì ẹ̀.
1: Màmá wa tó fi ara balẹ̀ tẹ owó kan sí káàṣì ẹ̀. Ó ti ṣe 20 nìyẹn. Ọba tó mú ọ ṣe 10,000
2: kọ́mọ retí pé ayọ̀ nìyẹn náà.
1: Ìpé ayọ̀ ló máa gbà. Gbogbo akitiyan wa ni pé kí wọ́n rè lórí wọn dá padà wọn ìdá padà o. Bẹ́ẹ̀ni àbá ti wọ bí oríire lọ́wọ́ forí kó torí pé bó ṣe rán owó ń ṣe owó ọ̀kalẹ̀ ìbàdàn ó ti lọ sí ọ̀nà jínjìn
2: ọ̀nà ọba ìgbé àpò tí ẹ̀ wá torí pé ó máa jásọpẹ́ ló ṣe ṣe mi steak yẹn
1: ọ̀sẹ̀ yìí ni ó jásọpẹ́
2: ó dẹ̀ ti jásọpẹ́ *347*1004*2#.
1: bó lẹ sùn máa jù.
2: Ilé bàbá ẹ̀ ni ó pò ní àlọ́ òní láàkáyè wọ́n tó máa ń sún mi lọ́rùn ẹ̀ nìyẹn tí má ti ní lọ́kàn pé tí má ti dórí ètò mo fẹ́ gbé fún ẹ mo fẹ́ respect ẹ o mo fẹ́ pẹ́ ẹ lé kí n daṣọ àṣírí bọ̀ ẹ o kí n pè ẹ léyìn o kí n fi ẹ sí ààyè ọwọ́ ọkàn dédé gbéra ẹ ọkàn kúrò lọ́wọ́.
1: Ẹ kí lọ wá ń fabrétì
2: sí ọkàn bọ̀ sí ìlú mi.
1: Star ṣe di ntọ́ à ń pè sí 7-8-9-10 star ṣe ó ṣe nira.
2: Ẹ karamọ ni.
1: Nekene.
2: Bó ṣe wù mí mo ṣe pé wọn náà pé tiẹ̀.
1: Lọ ń fabrétì. Jọba ti lo fi la face cap yi.
2: Face cap ṣe dudu tó ní white.
1: Ẹ̀rọ ètí wọ́n han kẹ́ni sí tó fún wa wá sọ dúdú sí.
2: Kíná hàn sí.
1: Ọmọ jírí bá bẹ́ẹ̀ ni. Ṣó ṣe ra láàyè tí bá ń lálà rókù kọ́ lọ bá wa dàdú o ni. Ẹ̀mí ìrìn ogun.
2: O lọ́pọ̀lọ́.
1: Torí gbogbo tó ọmọ sọ ń gbà mí.
2: O lọ́pọ̀lọ́.
1: Ọwọ́ àti àfàbírẹ́tì tó dákẹ́ lọ sí.
2: *347*1004*2#.
1: Ẹ sọ yẹ ká rí tó máa jò belebele ní nǹkan grandma grandpa ń gbọ́.
2: Sórí rẹ̀ wá pé
1: ìyá fẹ̀wọ́ mẹ́rin
2: gbóná. Mo ṣe mọ̀ pé orí mo ti ń pè mí pè nínú ìwọ náà ti ẹ̀ pè lórí. Ìwọ náà pè lórí bí mo ṣe pè yẹn pè lórí àṣírí tú.
1: Kí la kọ́ gbéra báyìí sí? Ìwọ ta lè jà. Ó dodo sọ̀gẹ̀nẹ̀.
2: Ẹ̀rọ ta káàṣì ẹ̀ jáde.

0: láti ta mẹ́ta.
1: Ọlọ́run.
0: Eléyìí tó jẹ́ 1500.
1: Oṣù kẹsàn-án yàtọ̀ sí gbogbo oṣù tẹ́ ń ta ká ṣe.
0: Wọ́n máa há di 27 mọ́ fún yín o.
1: Àwa sì fọwọ́ gbáyà lórí ètò rẹ̀mí àti rẹ̀mí.
0: Ó jẹ́ 30.
1: Ọkọjá àwàdà.
0: Kò sì béèyàn ṣe máa ta mẹ́ta nírọ̀lẹ́ yìí.
1: Tí ò ní soríire.
0: Tí ò ní ta àtajìrì.
1: Ọkà fọwọ́ kó oríire
0: sẹ́nu. Kò sì bó ṣe máa ta mẹ́ta. Tó ò ní ta lẹ́nu.
1: Tí ẹn bá láyé já
0: oré gbà. Kò sì bó ṣe máa ta mẹ́ta. Tó ò ní tayọ.
1: Wà á dẹ̀ tayọ.
0: Kò sì bó ṣe máa ta mẹ́ta. Tó ò ní tàtàjìrì.
1: Wà á dẹ̀ kẹ̀dẹ̀ bẹ́nu tí kan.
0: Oh my God.
1: Wà á tún fi kà ṣeré.
0: Oh my God.

0: 107.7.
1: Ìyá ilé kan bóò ní Ṣájú wá lónìí.
2: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
1: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ̀ràn rẹ ní o, owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti máa ń tà láàrin àdúgbò. Bíbò ń wó bo, bẹ́ẹ̀ kẹ̀ré 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbà sí àdúgbò rẹ mọ́ lọ́wọ́, tó rẹ́ nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
4: Country people, the Ember Motors them don't finally land up. Time for your hustle to finally pay. Cashier, the ultimate demand.

Eko àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori Twitter.

ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: my pen has stopped.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkànnì Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
4: Ẹ bá ògbóndò yìí gbẹ.
5: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
3: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
6: Lágbàláyà àgbà
3: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
7: Lagilu FM 96.7.

0: bá ṣe máa ń jùlẹ̀ nìyẹn.
1: Ẹ mọ̀ pé n tọ́ bá ti jẹ mọ́tò jimọ̀.
0: Tá a bá ti sọ pé jimọ̀, tá a dẹ̀ sọ pé miliki special.
1: Àwa mọ̀ pé lọ́dọ̀ ti wa pẹ̀lẹ́ tó wà lókè òkun.
0: A ti jọmọ̀ wípé bàrí àwa ò kí fi dayin lágara.
1: Abọ́ ejò kan ìsí ìgbésà.
0: Bí bukin ṣe ń jalátun ẹ̀ tó jẹ mọ̀kútun ẹ̀. Bẹ́ẹ̀ náà ni bim-bim náà náà bim-bim náà lábá bí. Lóńjù láìláì. Àti pé ó ń jó dìdìrìn ní ẹ́
1: ìwọ̀njújú láìláì
0: èyí sí èyàn gidi mọ́mọ́ táàmù ọ̀rọ̀ mi ìránṣẹ́ ọlọ́run àlàyé ló ń bẹ sọ̀rọ̀
1: tíbo
0: please
1: tíjọ́wo
0: tíjọ́ bàbá ẹ̀
1: ọbọ̀
2: ọmọdé máa jó bàbá máa jó
0: ṣé bàbá ẹ̀ tiẹ̀ níjọ ni
1: ó máa ṣe ó ń jú láìláì
0: àná ó ń jó pé ó ń jú bó ń júrù pé ó ń jó
1: gbogbo
0: orí rẹ orí ẹ
1: gbogbo tó gbogbo bẹ kí
0: a o le gbajọmọ náà lọwọ o le gbajọmọ náà lọwọ
1: mi yàtọ̀ sí pé ń jó
0: ó ń jó náà ní túmọ̀ ní kankan náà ní ẹwà èdè yóò bá ní pé ó ń jù ó ń jù láìláì
1: jù ewo láìláì bẹ bọ.
0: Ṣé èyàn gidi wà lẹ. Bàrí wàǹdà yìí ẹbí ó ń wọ Akinyemi Akinyemi kan. Ó ń wọ jálárúurú ara Abdulkabir jálárúurú.
1: Ó ń wọ bọ́gọ́ ara.
0: Ó wọ inú bọ́gọ́ ara ẹ̀.
1: Bọ́gọ́ ara.
0: Ní wìlì, àwádẹ mọ̀ọ́mọ̀ jùlẹ̀ ni. Kì í ṣe pé a mọ̀ọ́mọ̀ kúrò ń bí tàbí bá kan. Ẹ mọ̀ pé miliki special la pé. Ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ ju bó ti ṣe yẹ lọ.
1: Lọ́mọ ṣe alówó tó.
0: A gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ jẹ fàájì orin. Bó ti yẹ yín náà, bá a ṣe design yẹn.
1: À ń dàgbà èdè díẹ̀ díẹ̀ náà rè é
0: pa.
1: Àyàtọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. À sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ń lé sàlejò máa kọlu gbá
0: kọlawo.
1: Ìwà tí a wá rí.
0: Mọ lẹ́mí ìdàríjì gbójú gbójú.
1: Jú bàlàbàlà jú lẹ́bẹ̀lẹ́bẹ̀.
0: Jú láìláì.
1: Jú àrùn
0: àrùn. Jú rọ̀ borobo.
1: Jú
0: rùmùrùmù.
1: Jú ọ̀gẹ̀ jú lẹ̀.
0: Ìbàgbé àlàgbà ló ti máa ń pẹ̀rẹ̀.
1: O bẹ́ǹtì mi.
0: Who are you two?
1: Àbọ̀ mọ mi ní late comer.
0: Who are you two?
1: Wà á farabalẹ̀ nínà.
0: But
1: tọ́ ọ bá ti.
0: Wait, wọ́n ní téèyàn bá ti ń dàgbà. Ó máa ń yí ogun jà.
1: Ó wá ń lu ọ̀pá ni. Àbẹ̀ mọ ọrin.
0: Ṣé bó ti ń dàgbà?
1: Kó ni problem ẹ bàbá yìí? Àwa ò ní gbà kẹ́yìn bàbá
0: yìí. Ṣé bó o ṣe wà ẹ́? Bó ṣe ń ṣe ẹ̀.
1: Ok.
0: Bó ṣe rí.
1: Excuse me, bó ló
0: ṣe ṣe ẹ?
1: What are you telling me? 150 ni mo ń bá lọ. Kí ni problem ẹ? Ẹ lè bẹ́ẹ̀tì.
0: O lè lojú 120 lọ.
1: Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀.
0: 120. Wọ́n ti pọ̀ jù.
1: N tí ọ dálẹ̀ yìí.
0: Èmi àti ẹ, a wá pẹ́ jù pátápátá. A lè 130.
1: Kí ló dé tó ń patẹ́wọ́ sí?
0: Ó pẹ́ jù nìyẹn.
1: Ká lọ́ patẹ́wọ́ gan.
0: Kí ló fẹ́?
1: 130 tó ń sọ yẹn. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni. Màá jẹ́ oyé ẹ.
0: Sàátọ̀ tí máa ṣètò náà.
1: Kí ló mi?
3: Kẹ́mi kéèké express ló dọ́jọ́ sí ẹ ìgbà yín o.
1: Náà náà lẹ́dẹ̀ náà náà lẹ́dẹ̀ yóò máa dùn.
3: Àlá o, èmi àti ẹ̀mí àní o, àní àkí bẹ́ẹ̀ kó rẹ̀ o.
1: Ẹ má pa ẹ̀gbọ́n bá dá, ẹ ti gbádùn ẹ̀ sẹ́yìn sẹ́yìn.
0: Àwọn èèyàn pa rédíò mi.
1: Bàdà.
0: Olóògbò. Ikọ̀ bá jà. Ojú òwùjọ náà
1: lásìlẹ̀. Ẹbí lè yàtọ̀ sojú gan.
0: Last ojú òwùjọ
1: ni. Ẹsẹ̀ kan ga ẹ̀kọ́ òtiro.
0: Gbogbo eyín ọkà lẹ́nu
1: nígbà bá yá. Ìṣẹ́jú mélòó
0: ni ìṣẹ́jú mélòó.
1: Márùn-ún tí ọ̀yọ́ ooru.
0: Ṣé ìpẹ́ rárá.
1: Instead tọ́ ẹ kọ́ dáríje egun ní ìṣe ọlọ́fọ̀ egun.
0: Ọlọ́fọ̀ ẹ wo lábala kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú lábala pẹpẹ ọ̀rọ̀ ẹ̀já jọmọ́jẹ́jì papọ̀ kákan sáré dá sí ọ̀rọ̀ kan àti ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Ondo.
1: Ó ti kú òníròyìn ó ti dàgbọ́ ká ni wọ́n gbọ́ gbogbo ohun tí jẹ́ ròyìn.
0: Ṣé rí àtàbùkù
1: iṣẹ́ kankan
0: o? Iṣẹ́ kankan o?
1: Àdẹ tàbùkù ọjà kankan.
0: Bàbá kúkú farabalẹ̀ ó sóríire dáadáa.
1: Ṣùgbọ́n àwọn aláṣàwọ̀ wà nínú ìrìn àjò à ń tajà à ń ṣiṣẹ́.
0: Ẹ ṣe rí Rẹ̀mí ká tó mọ̀ yànnà náà ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa pé ká lọ ta káàṣì ẹ̀. Ẹta mẹ́ta torí àní pẹ́ yí koto èèyàn méjì láyọ̀ǹda 50,000 naira fún nírọ̀lẹ́ ìní *347*1004*2#. *347*1004*2#
1: Ẹ̀gá kópa tó pọ̀
0: láyé wa. Ẹ̀ta tẹ bá ti ta mẹ́ta yẹn ó túmọ̀ sí pé 1/27 sí fún yín. Mẹ́ta tẹ ta yẹn túmọ̀ sí pé 30 lẹ́ta. Tẹ́ ẹ̀ bá lọ ta ó máa dun èyí náà bigbe han ba fi igun so gidi ni e lo taba e ba si sori
1: e lo dalu
0: remi won ni ni ipinle ondo ko ki seroyin mo
1: ki seroyin mo
0: awon kini ton ma nda
1: be ni
0: je da so fun
1: ti wa pe etewo
0: opolopo lo ma believe pe boya ko un le se daada to
1: ko le tabiran
0: lori feed
1: ko le tabi elepe
0: ko le tabi o se ma nta
1: ko le da koko da gbogbo be di
0: ko le da tonsun le ko le ja sotun ko ja sosi
1: ko le ju labalaba
0: ja lan so wa waju ko ja seyin ko ju lai lai ko ju balabala
1: ko le da gan be di
0: ko ju gbologbolo
1: ko le so darujo osan gan saju ojo ori ko le so yo da fun mami
0: tori die yi ati gbo o
1: ipanpare
0: olohun paja
1: ye baja baku
0: e je ka wa bere pe ajo to nboju to ntenu nje ati ogun lilo lori ede Nigeria ti a mo se NAFDAC
1: abi
0: ejo se ka gba ko si wa sa
1: bi an ba wa awon igbese wo ni
0: won pe awon kan mumu yi se o gbodo won koja se won examine e
1: abi ka da nboju to ni yi ti nwole ti e se pe boya
0: another thing ni wi pe awon eyan wa yi papa awon odokunrin yi o mo ye ka na suru si
1: baba na suru si sori lopo gba eni ti nse bima
0: ko eni ti lo ni awon ilu ta so yi o awon kan lori ko ba ole ese kan yese kan orun
1: opo ti o ni mo ti oko awon ni wa po lori agbagbe bayi to je bi pe e to ko reset gan bembe
0: e je jo boju lame to wo oro yi isele
1: iri tin kiri
0: se ki se wi pe eduna se iru awon bi to ti sele yen re mi ebi ta ni ka pinu awon to po nkan ipo aba awon to ra to mu abi ajo NAFDAC
1: ko fe
0: abi ijoba apapo
1: ijoba apapo sojoba
0: abi ijoba ipinle ondo
1: sojoba ipinle ondo lo mo bi nbe
0: ka woju wo na ni
1: hello eyan pale nkan mo gbe ora
0: iya beje legun si ti wa lojo ko
1: ni bi ti
0: oni emi ta nlorun le ni yen pepe oro ati ki lo nsele hello kila wi
4: Ola
1: gan video as
0: eh na wa mama o ti ka lo e ti na wa bayi e gba
1: wa wo si ka mama se
4: gbon tan so iya beje legun si a je pe gbon tan ta nombe ni yan
0: A n gbo yin o.
1: A wa n gbadun yin.
4: A gbogbo pọlọpọta na lọwọ ni gbogbo n tẹlẹ.
0: E ba tun mu n tẹ so yen tun so.
1: E ba wa tun mu lati kile.
4: Ani atawon to n ta. Atawon to mu. Atawon na black. Asijoba awon pọlọpọta awon ni gbogbo n to n tẹlẹ yi. Tori pe awon ton ja awon ton se gan lati jeje awon ni jeju ko sa lati afun won o
1: eduna se amun kan na lo fa iga lati jeje mama
0: iro awon fi yen so
4: o mo fi
0: ko wi oro ni
4: pe ani ti se gan lati jeje so ni so wa dada awon ti o ri da se lati jeje kan kan na ran ju nda ti kini lo si yawo eyan wa te ba pese kale ba ti wo ba lo be ti wo mo lo mu e da kun olorun ja atenu je olorun je olorun je han yen won jo han won le mo
0: iyala re do se de gbagbe pe laipe ina ni awon ni jija awon ni jijo kankan yen won na ran kuku lori igba won de npa won tun pariwo
1: lojoba
0: o se dada
4: pariwo won pa ani bon pariwo emi na gbogbo ani mo gba ko se si ngbo nbe ko si je ko ri be ifi o ta nfani gbogbo won to ye ko gba ko gbo ri leode ori leode ti mo gbe won la gbogbo won ti ja wo re san titi won ba so ko tori ni eh e ga ti kan se lodo wa bi mo fe le pe yin pe ka wa wo o be ba ni saru lo ti be o ori panu lo le su mu imuku mu
1: kelade
4: o ori panu lo o ti ja wo run le keji
1: so gbe nkan be ni
4: I didn't
1: have a bad idea. Don't
4: talk
1: to your
4: uncle.
1: Your uncle, your uncle. Can I move? No, no,
0: no,
1: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
1: no, no, no, no, no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
1: no, no, no,
0: no, no,
1: no, no, no, no, no,
5: no, no, no,
0: no, no, no, no, no,
5: eh ni baje ku selu e mo mo se
0: o ni damu laye
1: atakankan
5: e seun sa
1: aya mi ko
0: oro re atakankan ki la se si bayi ta nle bi
5: eh ta ba ma ni ka wo gege bi se ri eh wa ni omo oni so ko hun oku
1: ni oni
5: mo bi e ni oni gba fun so ni yin so awon aralu idi niyan to bi dabi igba pa ni adari ìdí tá a fi ní ìjọba nìyẹn torí ìdásí ọlọ́run dá àwa èèyàn náà nígbà wípé ṣe mọ̀ ẹ mọ wo orú àwọn ẹranko ẹ mọ̀ pé oníkálukú máa ń ṣe bó ṣe wù ú ni now ìjọba ló máa ń wá regulate ẹ wípé òkè ò báyìí bá ṣe fẹ́ kẹ máa rìn lélẹ̀ ìdí tá a fẹ́ kẹ dé lélẹ̀ ìdí tá a fẹ́ ká dé lélẹ̀ nígbà tọrọ sí rí báyìí irú àwọn tí wọ́n ń po kinní yẹn tó bá pé ìyá ti ń bẹ fún àwọn èèyàn tí wọ́n ń kàn po nǹkan tí ò nítumọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni irú ẹni tó ṣe lè tó tún po ìmí ìyẹn tó di pé ó gbẹ̀mí ìyàn lọ rẹpẹtẹ yẹn òun ò ní débẹ̀ ẹ́ tó ibi tí ò bá di sí tó ní oníkálukú bí gba pé lójú tẹ̀ máa fi ń wo bí gba pé ìjọba gan wọ́n kàn fún oníkálukú ní freedom wípé ẹ ṣáàṣì bó ṣe wù yín lóòótọ́ wọ́n lè máa sọ pé òfin wà o ìjìyà wà o ṣùgbọ́n ó ti rọ́ọ̀lì fọwọ́ dẹdẹrẹ mu jù so nǹkan tó fà á nìyẹn tó bá pè jọba wọn ṣe ojúṣe wọn bó ṣe tọ́ ó kẹ worú jakọ kóòjì kóòjò táwọn sọ̀rọ̀ yìí nìsín ṣé kò sí lórí igbá ni.
1: ọmọbẹ mbẹ.
5: lóòótọ́ wọ́n fi òfin dé ṣùgbọ́n ó ń bẹ lórí igbá owó ẹ̀kọ́ tó ti gara ju ti tẹ́lẹ̀
1: lọ. ó ti gara. Price ti le si.
0: Ok, iwọ náà mọ iye tá n ta.
1: Àná yàtọ̀ sí yẹn bẹ́ẹ̀ ọmọ pé ọ̀pọ̀lọpọ̀
0: ti ṣe ìdájọ́. Ṣèdọ̀ ṣèdọ̀
1: yéèmú.
0: Ṣèdọ̀ pàápàá.
1: Tí bá ń lọ.
5: Ó
1: sọ lẹ́nu.
0: Àbí. Ṣèdọ̀ pàápàá. Ó ti wọ́n. Èmi wọ̀ lọ sọ pé ó ti wọ́n sìn.
1: Lẹ́gbẹ̀ẹ́ àwọn
0: tí a lọ. Ṣé mi sọ pé ó ti wọ́n ni.
1: Ara rẹ̀ ọba lẹ̀.
5: Àwọn tó ń tà á tí wọ́n ń sọ wípé wọn ò jẹ́ káwọn rí ọjà tà mọ́ sójú eyín so ọní kínní yìí ó ti wọ́n sí wúlẹ̀ tẹ́lẹ̀ náà á sì mọ̀ pé tíjọba tó bá di fòfin de nǹkan bẹ́ẹ̀ yẹn ó di dandan nígbà pé owó ẹ̀ máa gara sókè ni ṣé mọ̀ irú gbogbo àwọn tó yẹ àwọn tó ń mú tán sọ pé kán máa mú mọ́ ṣé mọ̀ nọ́mà ẹni tó bẹ́ tó ń ṣáwù mú nírú big man nísìn yóò ṣáwù gan yóò
1: wọ̀ náà kan náà tí ó fi débẹ̀
0: láti bọ̀ wá ara ẹ ló wà
1: ṣé mo àtàkọ́kọ́
0: ara ọlọ́run mi abami dáríjì ẹ
1: ọmọ bí ṣe mú
5: dáríjì ọgbẹ́ kiri
1: ọmọ pé àtàkọ́kọ́
0: ṣebí ọlọ́run sí gbàtà àlọ́ bàbá adé island ṣebí ọlọ́run sí gbàtà adé island náà
5: ẹlọ́ sí gbé gbàtà táwọn lọ́dọ̀ wọ́n dáadé tó ní agolo gbọrọ
1: hun
5: mi ìjọ kò sí bí gbà sí lọ
0: sí. nígbà tí mo mọ̀ pé n tó mọ́ ìgbà mọ̀ pé n tó fẹ́ràn nìyẹn.
1: ẹ̀ẹ̀kan ní máa dágò méjì.
0: tọ́jà fi síwájú tèmi tẹ́mi ò dẹ̀ nílò ẹ̀ mo dẹ̀ fún ẹ pé báwo lẹ̀ tí ìjókòó gba ọmọ ìyá mi gba.
1: ee má yọrẹ lẹnu àtàkánkán.
5: ọkọ mẹwàá síwájú ẹ.
1: ó ti da mẹrin. mẹrin mẹrin
5: mẹwàá fún mẹrin
1: nígbà tí ọ̀dálé lọ
0: ọlọ́run mi ọmọ mi dárí jì ẹ
1: ọ̀dálé lọ
0: ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ máa lọ máa lọ.
1: àárí àtẹ̀jíṣẹ́
0: bàbá wa
1: bàbá àlàmú fatia bàbá fatia
0: àlàmú bàbá fatia
1: àlàmú gbogbo kú ọ̀dọ́
0: lẹ́nu ìbàjẹ́
1: ojú òní
0: ẹ já polówó ọjà rẹ mi.
1: bàbá ti padà dé àwa ń lọ sórí ìbéèrè ta béèrè nìyẹn.
0: a dẹ̀ mú káàṣì ẹ̀ náà èèyàn kan máa 50k lánàá.
1: à ń bà ní sàlàkọ́ àtìyáwá títí lọ́pẹ́
0: òye dáadáa. ẹ já tajà.
6: Lagilu FM 96.7.
7: Oh no, my pen has stopped.
8: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
7: Oh, your favorite pen?
8: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
7: Wow, it flows smoothly.
8: And writes up to 3 kilometers. That's why I trust it.
9: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
10: Yes, so country people of Nigeria, Tori Day for town. Tori Day for town. Sisi Chiki Toduru don't come again with Ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday. Hell, Chimo. As man take pass man. Now, so program take pass program. True Talk Sunday. Make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the Tori. He better make you take your ear, collect them as he the heart. Inside over the world. For your family, for your compound, for your community. Even inside their shop and their office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. Hey, if they do my head, dada. Elderly people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am. With Sisi Chiki to Duru, he go the waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chokom Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon. Sunday, get him. True to the bitter, but it is life. Oh yes! Hey! You go to come your domot on top Lagelu 96.7 FM.
11: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
12: You won't believe what happened yesterday.
11: Seriously. And good morning to you too.
12: Sorry, I forgot. Tea before tea.
11: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
13: Country people, the Ember Motors then don't finally land up. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all,

0: níbo la ń lọ.
1: Ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táà fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò òṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògóèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wàá lò òṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
2: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làpò ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lágelo FM 96.7.
5: Odòwò àgbà àgbà lẹ́ni o, odòwò àgbà. Odòwò àgbà àgbà lẹ́ni o.
6: Odòwò àgbà, odòwò ìwé, odòwò gbogbo wa Nàìjíríà.
7: Odòwò lé odòwò àlejò.
6: Ẹ jẹ́ ká yí ká ṣe rẹ̀ mí, orí ètò Miliki Special náà láti wà.
7: Ẹ rí ibi táwọn ọjọ́ rí ìrìn àjò
6: tá. Lágelo náà pè mí, 96.7 FM.
7: Gbogbo jámú jájẹ yìí.
6: Ẹ jẹ́ kọ́kọ́ mú ká ṣe rẹ̀ mí. Ká wá gba ìpè kan sí méjì lórí Tanzu Kademo tó máa lọ́lé.
7: Ọ parí.
6: ₦50,000 ni olóríire kan máa mú. Ẹja yìí báyìí, ká kọ́ yí yẹn kúrò mẹ́.
7: Ẹja yìí yẹn kúrò.
6: Ó ti dúró ti mú.
7: O-H-O.
6: Ni ó mú. Rẹ̀mí, nọ́mbẹ̀ ni yẹn olóríire yẹn parí pẹ̀lú 4380.
7: Ọ parí, kọ́lọ́ jẹ́ kí pé ọ wọlé.
6: Ọlọ́run jẹ́ kó gbé.
7: Ẹlẹ́dàá rí ọ̀rọ̀ mọ́. Kọ́ mọ́ jò sympathy kó sì mọ́ gbàgbé sẹ́ẹ̀tì bíi títí ń charge. Lọ ń kọ́ sáànù wa o.
6: Ẹ já pè káàtì ìyẹjú yẹn kúrò mẹ.
7: Kí yẹn pò mẹ.
6: Ṣé o náà ni?
7: Ọlábọ̀dé bọ̀ mi.
6: Ẹnlẹ́ check it báyìí.
7: Ẹ dúpẹ́, mo dúpẹ́.
8: Bísì
6: bóun.
7: Bísì fúkẹ́ ni.
6: Wọ́n máa jẹ bísì. O ko o don ya
7: ma se o.
6: E ja tutu pe.
8: The customer you're calling is busy.
6: Busy.
8: Please try again later.
6: Busy boo.
8: The customer you're calling is busy.
6: Ah, fowo so fowo.
7: Please try again later.
6: Remi.
7: 50,000.
6: Sori nkan ta ba ko so lekan yen.
7: Hey.
6: Ma gbo abira yali yali. Won ni eh Remi baba o. Wow.
7: Asan pito
6: ai. 10 bottles.
7: Won o pe leje
6: sunga. We dey hear from Atakankan o.
7: Ah, won ti mo
6: Atakankan. Seri, Atakankan so yen.
7: Atakankan o le paro.
6: In ton so yen, ki se ohun lo so o.
7: Agba oje ni. Atakankan o le paro. Nigba ti ese ta lo ti mu.
6: Ki se ohun lo so.
7: Ese ta lo to si.
6: No. Won na mo pe iranse Olorun la iranse Olorun alaye.
7: Ebi wo la mo bi Olorun pe o si se mo wa be do.
6: Benu buruku ro si re. Benu buruku o si edanu my friend.
7: Ogbororo agba kola lo to nso ta.
6: Amọ pe mo nko ti e mo ni.
7: Ogun isure o.
6: E wa gba mi.
7: Olu adawole ni o.
6: For the last time now.
7: Kila ade.
6: E wa gba mi. A n pe eyan fun
7: oriire. O si kọti iṣẹ ti.
6: O da n kọti. Remi. Bá ṣe ní ìlú ṣe rí náà ṣé 50,000 náà.
7: 50,000.
6: Ṣé ó wá kéré ni.
7: Owó tó mú kéèyàn olè lọ dá láńlọ́ọ̀dù létí. Jésù òjì ògbé o. Ẹlẹ́dàá àwọn ọmọ
6: àlejò. Kí n fún ọ̀gá bó ṣe wà kí n dáṣẹ 5,000. Ṣé òdì ìdọ́balẹ̀ òní kí ni.
7: Màá ní ọmọ mú un lọlé fún yàwó.
6: Hello.
7: Hello.
9: Hello.
6: Orúkọ yín ìbọ̀lẹ̀wà yìí.
9: Orúkọ mi ni àbí ṣe ọ.
6: Ṣé ẹ máa ń ta káàṣì ẹ̀? To je pe igba ta kokko npi e o nko ti e o ko number busy
0: wala customer mi kan pe mi ni
7: ah eleda ma lo sile ko fun o eleda ah
6: ibo da tin soro ibo wa
0: isopako body dat
7: ah eleda won ma re lola na fun
6: awon customer care ma pi e ma wa lo tun ma te phone ma te number yen pe o busy
7: o re o tun lo be o
6: o ko rire congratulations
7: e sa die no owo le wi amount ki you go be
6: 50k o ti lo
7: let that one ma lo lana fun
6: o ma fe nu ko le ma ni gbe gbe o ti fe nu lulu gbe
7: gbe gbe film ope mi film
6: ti gbe gbe gbe gbe e je ka mo se baye ka mo mura ti mo lo le wele wele
7: ba wa se se ta ti lo la nki ara awon ololufe wa kan to je wi pe eh bo tu ka pe laye to a pe lorun
6: ti
7: lo
0: eh re mi abi re mi
7: ke pe o
6: alaba lojo lo mi baba beji
0: for
6: the budget 30 seconds lo ni
7: ata ka paro
6: mo yin se ba
7: je wa lo do boda
0: de
6: eh wa so so ata
0: ni adasi ata ba suke abi se be fi kan waju temi na e de fi kan waju ko fo si
7: ah
0: be paro fun
6: eh le ko ba mi lodo awon mojo mi to ngbo mi eh le ko ba mi
7: to mu ya wa adugo lo to ti sina lenjo na
0: dada
7: ah
0: se bo mu nene lo
7: ish ata
0: se ka la mole
7: iro ma ja soju ba
6: nene yen padi mi nene na
7: ah
0: se bo mu dani
7: ba beji
0: bi omo lara de so la na ti o ti binu pe a o le mu mi dani ma ja be si
7: ka ah e ma be e te be ko lo fa alubari ka si
0: o kuro mo
7: o pari
0: odun kini tan wi
7: o pari o pari
6: e wa gba mi so le lo
7: a si pari wo jobo run
6: e wa gba yi
7: e pa pari wa jobo
0: ni bi ko ba e lo
7: e se ba beji
6: okay
0: ori mu ku mo ti o ye ke yan ma mu
6: akun je
7: je
0: alabala to lo mi e ku eto
7: bi sare
0: ya ma de die mo
7: oda
0: ko ma ko tobi ma de die mo
7: o ti
0: labara to lo mi
7: mo ki gbogbo tin je dile ati baba wa tin je eh
6: labode
7: remi
6: eh oga wa na so la pa bi yali yali
7: ayayayayayaya oga wa ndo
6: ah yali yali n so oro kan bi
7: okay
6: mo eja gbon to so
7: o beta
6: abi ka ma gbon ni
7: a se ni gbo ah ah olore wa n soro laana e gbo
6: abi ka ma gbon ni
7: alaanu wa n soro laana gbo
6: antoni bodurin
7: ta laba to ma dupe lowo eta
6: ni adu yali yali
7: aba be
9: remi baba
7: iba o
9: e ma worry ti ba kọlọ nṣọ gbogbo wa ti ba wale the best elemu ni gbogbo bado le ma gbe mi lo
7: wow
9: so ala gbogbo ala wa lo se faji
7: nbe
9: emu to pe bo se nka lati oke bo si sale
7: adabale
9: so eh ko se to ti miss o
7: okay
9: I to ti miss rara to pe original bo se lo ka ko si wala gbogbo faji la ma se
7: si wala
6: emi wa ki se onifaji n temi
9: but emu le mi ma n gbadun emu awon emu wise to ba se ka lati ori oke yen o ti yeyin awon original yen
7: ko se wu
9: si wala gbogbo faji la mo ko lo so gbogbo asa agboro olohun okay baba
7: all right to se media se ko le to ba hun
9: elu re mi baba
6: oda eja kuro re eja ma lo
7: oluwo meme
6: o nta nso re re mi o jo bi ere ki sere o awa nlo le fun tede
7: a lo
6: o jo bi awada ki sawada
7: olohun
6: gbogbo nte ba ti mo po ma mu inira bo agbara
7: yin mu ipa lara bagu ara
6: to mo wi pe ara re o fe
7: olohun
6: to mo pa ma se ba kan e se ja jina si
7: e ja jina si
6: ma te se bon ko mo ogun fe lo mi
7: se
6: ngba te se afisi
7: abi
6: ma te fi se yan gan yan ke yan na pe aru atodo
7: fi wa le ba pe o se ma ku jena bi gbo
6: se wa ri awon eyan wa tolorun pe olorun so boya ise tan se niyan e wo e se aje ka gbianju ka se se ka se
7: be ni
6: e mo ja se le to ma pa awon customer yin lara
7: awa na o si fi beru olorun se gbogbo nta ba se
6: nta popo to je ti wete gbo nkan kan yi e je ka tun lo wa imo jile si waju si lori e
7: eyin te se nse asawo
6: be je o
7: olorun
6: eyin asawo te mo npa
7: e
6: lo bere e lo ko
7: e ni ma pa
6: e mo bi won se npo po daada ajo nafdac na e ba wa jawe so bi nipa be se nseto pe ohun to nlo enu nta mu
7: abi
6: ele to ba gba odo yin koja e se iwadi e je ki ofin to to wa e je kan mo ton fi pelu ati bi ton tin pelu
7: e ti po ju lori online na
6: mo je ka fi iku to ya mo fi je ka fu para wa e mo je ka mo mo fi na gbera wa e
7: da
6: kun tori olorun an be yin ni awon to se ni ipinle ondo yin nisin bayin sin eh awon yen lo bayi e to tori olorun a ni para wa o a ni fowo ara wa sera wa
7: o
6: e je ka kiesi o e je ka mo lo fun teni ka para lojo mejo abi mbola sadik lajo pari e dj spada lajo bere eh coladex ajo wanuku na ni ajo nse ni gbenga olayiwola oyato lo lootu eto yi kebugi olootu agba niyan oga wa tude lawo agba lagbi gangan niyan a lo leni a para lojo mejo iku to yawo nipa wa
7: o
6: a ni ri wahala o a ni ri damu o ajo ma be o
7: obe
6: bayi lo nbe su oluwa re mi lekun adesina big man presenter loruko ti ni o
7: emi le fi gbogbo enu so fin pe to ba wa laye wa laaye mo foju din chen pe ni oyin ninu gbogbo n to ba nlo abere oyin ni gbogbo nkan ni nipase toju oyin o se koko ko si sara fun to ba le ba olokan je ba o ninu je baba wa laji salako ambale oko oluwa mi ti mi tope oju oni ti wa lara awon ti o ma da si eto wa ti won ti mama ti won ti lo bi ti agbare mo fi asko ki gbogbo bi mama wa Janet Falade baba wa Ruben Falade loruko Olubode Bome ati gbogbo tin je dupe lagbara Olorun eyin baba ati mama yo da
6: gbogbo eyan lori Facebook akiyin o
7: akiyin o
6: akiyin o an lo leni a para lojo mejo
7: o
6: o
7: dabo
6: dabo.

0: Ẹgbẹ́ Sellers of Patent Medicine Association Lawyer State SEPMA o káàdì yín bẹ́ ń bí o. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹgbẹ́ Sellers of Patent Medicine Association SEPMA o. Abilékọ Adéwuyè Muibat. Ẹlẹ́yin la alága ẹgbẹ́ Sellers of Patent Medicine Association Ọyọ State SEPMA o. Iyùn ní agbègbè Òjé. Ẹlẹ́yin fi àsìkò yìí ń kí ààrẹ ẹgbẹ́. Iyùn ààrẹ ẹgbẹ́ SEPMA o nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni Mudasiru Adékunlé àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ yòókù. Ẹlẹ́yin kí wọn pé wọ́n kù múra lẹ̀ ti àjọ̀dún ẹgbẹ́ SEPMA o. Léyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹ wá ń ṣe ládùúgbà pé gbogbo ọmọ ẹgbẹ́ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò péjú sí ibi àjọ̀dún tọdún yìí. Àmì bákan náà ni káàdì yín tẹ̀mí lọ́wọ́ Ìṣọ̀lá Rọ̀fíàt. Ẹlẹ́yin ni alága ẹgbẹ́ Sellers of Patent Medicine Association Ọyọ́ State SEPMA o ti agbègbè oríta pinrin. Bákan náà ni káàdì yín tẹ̀mí lọ́wọ́ abilékọ Adéremi Fọláṣadé. Ẹjẹ́ alága ẹgbẹ́ Sellers of Patent Medicine Association Ọyọ́ State SEPMA o ti agbègbè ìdí ìrókò. Ẹlẹ́yin fi àsìkò yìí ń kí ààrẹ ẹgbẹ́ SEPMA o nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni Mudasiru Adékunlé àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ yòókù ní gbogbo ẹ̀ka nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹlẹ́yin kí wọn fún ti àjọ̀dún SEPMA o tọdún 2026 léyìí tí yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí.
1: Amẹ́ríkà.
0: Ẹ wá ń ṣe ládùúgbà pé kí Ọlọ́run ọba
1: Australia Asia
0: kọ́ máa bùkún fún gbogbo ọmọ ẹgbẹ́ SEPMA o nípínlẹ̀ Ọ̀yọ́ àti yíká Nàìjíríà.

káàdì yín bẹ lọ́wọ́ tèmi báyìí iyùn abilékọ ọlásùnkàn mi zenab abilékọ ọlásùnkàn mi zenab ti eléyìí ni alága ẹgbẹ́ sellers of patent medicine association of your state sepma o ti agbègbè ògbèrè bákan náà ni abilékọ ọlaniyan balkis eléyìí ni alága ẹgbẹ́ sellers of patent medicine association ti agbègbè kẹ̀hìnsì eléyìí fi àsìkò yìí ń kí ààrẹ ẹgbẹ́ sepma o nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni mudasiru adékúnlé àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ yòókù ní gbogbo ẹ̀ka nípínlẹ̀ ọ̀yọ́ eléyìí kí wọn o pé wọ́n kù múra lẹ̀ ti àjọ̀dún ẹgbẹ́ sepma o nípínlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí ẹ wá ń ṣe ládùúà pé kí ọlọ́run ọba kọ́ máa bùkún fún gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá léyìí tó kù ní ọdún yìí àlàáfíà àti ayọ̀ lẹ́fi lójá àmì káàdì yín tún tẹ̀mí lọ́wọ́ ihun abilékọ bello ìdòwú eléyìí ni alága ẹgbẹ́ sellers of patent medicine association ọyọ state sepma ti agbègbè òde ajé abilékọ ìyàbọ̀ azan alága ẹgbẹ́ sellers of patent medicine association ọyọ state sepa o ti agbègbè texaco eléyìí fi àsìkò yìí ń kí ààrẹ ẹgbẹ́ iyùn ààrẹ ẹgbẹ́ sepma o nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni mudasiru adékúnlé bákan náà lẹ́ ń kí gbogbo ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá láì yẹ nìkan lẹ̀lẹ́ tún kí eléyìí kí wọn pé a kú oríire o fún ti àjọ̀dún ẹgbẹ́ sepma o léyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí.

0: ọba laura bi ti sọ alo ati abọ wa o lohun yo pa ma
1: o ni ohun o pa alo ati abọ mi mo
0: abileko fo ti jani
1: oluwa
0: ẹni alága ẹgbẹ́ Sellers of Patent Medicines Association Oyo State SEPMA ti ẹgbẹ́ ti agbègbè Iworo bákan náà ni káàdì yín tẹ̀mí lọ́wọ́ ẹni lohun àjọkẹ́ bẹ́yìn ni alága ẹgbẹ́ Sellers of Patent Medicines Association Oyo State SEPMA ti agbègbè Ayégún Ọ̀lẹ́yọ̀ ẹlẹ́n fi àsìkò yìí ń kí ààrẹ ẹgbẹ́ SEPMA nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Mudasiru Adékúnlé ẹlẹ́n kí wọ́n pé wọ́n kú oríire o bákan náà ni ẹ̀ ń kí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá pàápàá jùlọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ yòókù ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ SEPMA o gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá lẹ̀ tún kí láì yẹ nìkan lẹ̀ ẹlẹ́n kí wọ́n pé wọ́n kú oríire o àjọ̀dún ti ọdún 2026 léyìí tó tún kò lọ́dún yìí ẹ wá ń ṣe ládùúgbò pé léyìí tó kùn náà dún ní ayọ̀ àti àlàáfíà lẹ́fi ló já àmì bákan náà ni abilékọ adéyẹmí yinka bẹ́yìn ni alága ẹgbẹ́ Sellers of Patent Medicine Association Oyo State agbègbè tujuka abilékọ adeleke orítókẹ bẹ́yìn bá ń gbọ́ mi abilékọ orítókẹ bẹ́yìn ni alága ẹgbẹ́ Sellers of Patent Medicines Association Oyo State SEPMA ti agbègbè Pààrà ẹlẹ́n fi àkókò yìí ń kí ààrẹ ẹgbẹ́ SEPMA nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Mudasiru Adékúnlé ẹlẹ́n kí wọ́n pé wọ́n kú oríire o bákan náà ni gbogbo ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ pátápátá lẹ̀ ń kí pé wọ́n tún kú oríire o gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá lẹ̀ ń kí ẹni wọ́n kú oríire o fún ti àjọ̀dún SEPMA ti ọdún 2026 léyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí ló wá ń ṣe ládùúgbò pé léyìí tó kùn náà dún ní ayọ̀ àti àlàáfíà lẹ́fi lò ẹ̀ ní fìbànújẹ́ ló já lórí asán ni o.

lọ́rọ̀ ẹni tó bá ní àlàáfíà tó péye òun mà ló lówó nísìnyìí torí bí àwọn èèyàn ṣe ń ṣe pin lẹ́nujọ́ mélòó yìí ó ti ń yàyàn lẹ́nu oríṣiríṣi àìsàn ló wá kún gbòòrò nísìnyìí tẹ́ bá gbọ́ cancer ẹ gbọ́ hepatitis b tẹ́ bá gbọ́ hepatitis b ẹ gbọ́ kí ló ń pè postrate tẹ́ bá gbọ́ postrate ẹ gbọ́ àwọn àìsàn oríṣiríṣi tí ò sí nígbà táwọn bàbá wa wà láyé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run náà òun náà bá wa fọwọ́ sí àti àwọn tọ́lọ́run ń lò lórí ọ̀rọ̀ láti gba ọ̀nà tewétegbò láti fi máa tọ́jú àwa èèyàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín pàdé yín àbúrò yín ṣíṣí ṣìkìtò ló ń kí yín pé ẹ kalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa àtúntìdé o àtúntìdé ìyá wa ti wà ń kalẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá wa ẹ bá wa kí àwọn ará ilé

0: Yes, ma. Mama wa, shebi eyin le wa sile se nu laye wa bi?
1: Ah, ba ni.
0: Ki le gbe wa
2: jo mama, ki loruko yin ma?
1: Ah, madam Abbas.
0: Okay.
2: Okay, lati bo ma.
1: Idea sa obere, Abugu.
2: Oda. Agbo pe san jejere se yin e de gbe lo sodo won, odo wa ni
1: sare wole.
2: Okay, odo ya sare wole, ya inu laye wa.
1: Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni. Bọ́ọ̀lù ṣe ṣẹlẹ̀ bọ́ọ̀lù ṣe wá dé dúró báyìí.
1: Ìṣẹ̀lẹ̀ náà ni pé ní UCH ni wọ́n ti sọ fún mi pé mo ní, wọ́n sì fún mi níwèé pé mo ní.
2: Ìwé
1: mo sì dáhùn sí mo sí mo fún pé mo ní cancer. Cancer.
2: Ok.
1: Wọ́n ti mo wá dé sáré wọlé, mo wá sàlàyé fún wọ́n tẹ̀lé lọ́ni pé báwo ṣe mọ̀ mọ́ ti ṣe mí nù. Wọ́n sáà fún mi, wọ́n tọ́jú mi. Lágbára ọlọ́run
2: ẹ dúró ná mama ẹ lọ sí UCH ibẹ̀ lọ ti sọ fún yín pé ẹ ní àìsàn àrùn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀
1: bẹ́ẹ̀ ni àwọn UCH ní àṣọ fún mi
2: ṣé ìwé yẹn wà ìwé ẹ̀rí wà lọ́wọ́ yín pé àwọn UCH sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ ní.
1: Wọ́n fún mi níwèé ẹ̀rí gbà náà pé mo ní fún wọn gbà padà.
2: Okay, ó wà nínú fáìlì yín ní UCH. Okay, gbàtẹ́ wa lọ sọ́dọ̀ ìyá sáré wọlé wa ń tọ́jú yín àbí.
1: ọ́ tọ́jú mi bá bí ọ́ tọ́jú mi wà tí èpo sí mẹ́fà tó ní wọ́n lò.
2: Okay, ìyá sáré wọlé sọ fún yín pé ẹ máa lo àwọn oògùn wọn fún oṣù mẹ́fà.
1: Wọ́n sọ pé ń lò fún oṣù mẹ́fà.
2: Ẹ̀dẹ̀
1: ní oṣù mẹ́fà.
2: Alhamdulillah. Okay, ìgbà tí ẹ wá lọ sí UCH àwọn sì ti wá sọ fún yín pé kò sí inú ẹ̀jẹ̀ yín mọ́. Àwọn UCH lọ sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò fún yín láti fi ri pé kò sí nǹkan kan.
1: Wọ́n ṣe àyẹ̀wò ẹbí ẹ̀mẹta ni mo lọ lẹ́yìn ìgbà náà ṣe ń pé kò sí nǹkan kan mọ́ kò sí oògùn tí wọ́n fún mi yín ṣe pé kí n máa lò gan wọ́n ní má lò mọ́.
2: Àwọn ní kẹ má lò mọ́ ìwé ẹ̀rí pé àìsàn yẹn ti kúrò lára yín ṣé àwọn UCH wọ́n ṣe àyẹ̀wò wọ́n dẹ̀ rí gbogbo ẹ̀.
1: Wọ́n rí pé ó ti kúrò lára mi àyíṣe yìí ti ṣàyẹ̀wò wọ́n.
2: So ta bá lọ sí UCH báyìí a máa rí gbogbo ẹ̀ ńbẹ̀.
1: Tí a bá tẹ̀lé mi tí mo sì mú káàdì mi dání ẹ lè rí ẹ̀rí bẹ́ẹ̀ ń parọ́. Ẹ wà parọ́ fún ìwà parọ́ fúnra mi ni.
2: Àsọpẹ́ ẹ parọ́ màámi a kàn ń béèrè lọ́wọ́ yín ni alhamdulillah olúwa ṣeun màámi ẹ ní rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run.
1: Àmì
0: sáré wọlé
1: mo ti
0: gbádùn
1: o sáré wọlé
2: lọ
1: tọ́jú mi o.
2: So ọlọ́run ló tọ́jú yín màámi. So àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀dà ẹ ṣeun màámi.
1: Ẹ mọ̀ mọ́ ṣe o.
0: Àmì lórúkọ Jésù. Àmì Jésù. Àmì Jésù.
2: Àánú ló máa ń sọ̀rọ̀.
0: Ìgbérimọ́ lórúkọ Jésù.
2: Bàbá agbára wa máa kọ o ẹ̀yìn ni.
0: Tàbá sọ wípé tewete gbò ọlọ́run ti dá ewé àti egbò kó tó dọ́mọ ádámọ̀ sílé ayé. Ó wà ní Genesis 1:29.

0: fun wa ta ba ni ka ma ka le ni leji a mo ya awon eyan to ti lohun ti lo wa fun o be se je ka tun gbo ipe awon eniyan lati ta
1: oya bimbo bo wa wo ipe e mo ran ti pe omo ge kan wa
0: hello
2: hello
0: set le product wa ri e ka le ma
2: Okay. Eda ko kini ilana hotel ba wa se pelu to gogo to tiru e sele si bayi.
0: Eni pa ti baba gogo, ero ti pa lori baba gogo. Ah, ko si pe ki se eyan kan lo ni ise ilowo, eyan to ni ise ilowo po, anu ma nfo fun baba gogo. A dupe lowo Olorun pe order kan ti apply owo ti fe ma shebo Olorun ko gogo dele.
1: Oda eshe ta lo tun ko be yen 0912370 8675 o number ti e le pin 0912370 8674 ya bimbo e ya gbe hello
2: hello e ka le ma
0: e ka le sa
2: yes ejo ti ibadi eyin ba run yen leyin
0: e pe wa leyin eto hello mama
3: o
0: da ko bi ni e ka le mama o
3: yes ma
0: any concern pa product inu laye wa TSBJ
3: bene
0: okay, agba yin
3: igba ti mo ra ori radio na mo ti gba fat
0: okay ma
3: mo sa train si wa lo
0: okay ma
3: mo lo ra ti mo se wa mo de ni eni kan so pe ah inu n de ru ran abolo kini wo to ba ni se ki se o ko mo nya emi o mo sa lo wo bo se lo ta lo ba so si bagi lo ba ni eyan ko mo mo lo na lo so si bagi ja se si meji ni eyan gba yen eni kan ba ti leyin ndo kene kan ti ma o ya wa se lara re e fa ti gba to re yi ti mo koko ra to kanu igba ti mo wa pada wa ra o ni mo ra pelu pari wole so mo ti to seyin na to o ti koda mo ti to promise pe mo wa ra le ni ese mo
1: ẹni yẹn
0: ti fẹ gan. ẹ ṣe. o ṣiṣẹ́ fẹ̀yìn gangan fún alára yín àbí.
3: o ti fẹ́ fi mi gan.
0: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ̀yà
3: kúrò mi kan ti ẹ̀ wà ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ mẹ́jọ mẹ́jọ ló máa ń yàgbẹ́ tí mo ṣe wá fún tí mo ní kó lù báyìí ló bá ní àti mo máa ti yàgbẹ́
1: lórí. alhamdulilayi
0: olúwaṣeun olúwaṣeun.
1: ọ̀dà bímbọ̀ bá a gbé yẹn náà bá a gbé yẹn.
0: ètò ogun tó ti ṣẹ́ kò ní gbé rí
2: mi
0: lágbára
2: jésù.
1: Hello.
2: God bless Ilese Lagelu.
1: Amen.
2: Ti emo Ilese Lagelu o ti gba opolopo emi nla.
1: Oluwa seun.
2: Orile ede.
0: Oluwa
2: seun. Ti emo bi won de se gbe awon logun bile wa yi. Oh God. Mi o le so binu mi se tuto. Elomi aloki ile ogun ibile. O de je wedu.
0: Yes.
2: Elegi ile ogun ibile. O je fo. O je re yi kini. Ki lo je ye ogun ni? Ẹnubi ni mo fẹ́ ba mọ náà ni
1: ẹ. Ẹ ṣe gan
2: ba. Ọlọ́jẹ ka yẹ da Samuel ibi tó yẹ.
1: Ẹ sà 0912370 8675 o nọmba ti ẹ le pe wa si lati da si ọrọ to wa nlẹ yii tewetegbo ti awọn eyan ṣakọ si oun ni Ọlọrun wa nlo lati fi ṣe nkan ti Ọlọrun ṣe lọwọlọwọ bayii. Hello ta lo wa nbẹ yẹn 0912370 8675 o nọmba ti ẹ lè pè wá sí láti dá sí ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti lò ó tó ti ṣiṣẹ́ láàrin ara yín ẹ jẹ́ ká mọ̀. Hello.
2: Hello. Ẹ rí pé àwọn kan àwọn China wọ́n ní ìwé.
1: Ẹ bá gbóhùn sókè ẹjọ́.
0: Ẹ sí ń bẹ́ẹ̀dúrùn dájú wa.
2: Hello.
1: Ẹ bá gbóhùn sókè.
2: Mo ní àwọn China.
0: Yes.
2: Ewé egbò ni wọ́n ń jẹ́ ń sì bẹ́ẹ̀ làwọn ń bíà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ rí pé gbogbo tá àwọn ewé kankan náà mi sọ wọn fi ṣọọkì fún mi tó o mọ yẹn ya wa yìí o wọn ó dàbí pé gbogbo yìí ti dàgbà lẹ máa ń fẹ dúró sí àwọn agbègbè mí náà sì ń bẹlẹgbẹ dàgbà ó lè máa fẹ jàǹfààní ẹ.
0: ẹyin ló gbà ẹyin náà gbé ẹyin náà wá ṣalágbàtà it's not meant for one place.
2: Wọ́n rìn gan-an ni ẹ̀nà gbogbo wájú ta ìsúná lágbo inú.
0: Níwò lẹ ti ń sọ̀rọ̀.
2: Bọ́lá bá ti ní àrùn kan báwọn yẹn tó a lè máa fi a máa jà fàní ẹ̀. Ojú ẹ̀mí tó Alhaji Ẹ̀mọ̀ Ọ̀gáyí làbó gbo láti
4: àná. Alhaji mo ti mọ̀ pé ẹ̀yẹ ń sọ̀rọ̀. Tó bá ti yá àwọn àwọn alágbàtà àwọn alágbàtà tó bá ní interest àwọn tó bá ní interest láti máa ta àwọn ogun wa kọ́ yọjú títí but kò ń ṣe nǹkan tẹ́ ẹ̀ mọ̀ pé sójú títí tó lóun ń tà. Kò ń ṣojú títí àbí express yo. Mo ti gba space kékeré kan kò jọ. Hello.
5: Hello ẹ kú ètò.
4: Hello ẹ kú ètò ẹ.
5: Ẹ kú ètò ẹ kú wájú o.
0: Ẹ ṣe.
5: Inú mi dùn púpọ̀ òun tewé tebò tẹ́ gbé wá yìí o.
4: Ẹ kú ọ̀lẹ́gbẹ́ rédíò yá wa.
5: Ọlọ́run ọba máa bá fún yín ṣe
4: o. Àmì mà.
5: Níbi tí Táíwò Ògógó yìí náà ni mo fẹ́
0: sọ̀rọ̀ lórí ọlọ́run ọba lọ́wọ́. Ẹ yẹ́ ká mẹ́nu pé ibi ti Táíw
4: mama ọlọrun aṣe ìyanu àwọn tewétegbò ti pọ̀ tó ti dìde wọn ti gbé oríṣiríṣi wa táwa kan mọ́nítọ̀ kò ń ṣògbó èèyàn ló máa lọbẹ̀ àwọn tó ní oògùn iná lọ́wọ́ pọ̀ so ọlọrun aṣe ìyanu àdúrà nìkan ni kẹ máa gbà fún Taiwo Ògógó ọ̀pọ̀lọpọ̀ ti drop oríṣiríṣi ní hospital ibi tó wà wọn á dẹ̀ lò ó fún lágbára ọlọrun ẹ jẹ́ ká concentrate lórí ẹni tí ò bá dẹ̀ tí ní àrùn jẹjẹrẹ kó ẹ lọ́ máa ṣàyẹ̀wò àyẹ̀wò ṣe pàtàkì o ẹ lọ máa ṣàyẹ̀wò àyẹ̀wò ṣe pàtàkì mo ń sọ fún ṣé momentum okay let's hear let's listen to this person hello.
6: Hello.
4: Yes.
6: Ẹ kalẹ̀ o.
4: Yes sir.
6: Ṣé o.
0: Yes sir. Pápá padà dì wá.
6: Ṣé o ṣe o ṣe iṣẹ́ fún ìṣètò.
0: Ẹ pè wá lẹ́yìn ètò.
4: Ẹ pè wá lẹ́yìn ètò bàbá.
0: Láti ra àwọn product yìí ẹ jẹ́ ká lọ sí Crown Jaya Supermarket tó wà ní challenge ẹ jẹ́ ká lọ sí block east of 7 scout camp ní challenge ẹ jẹ́ ká lọ sí nursery line ní agbeni ọlọ́gẹ̀dẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ kúnlẹ̀ ara ní UCH ní ìlú ìbàdàn ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ nula ayéwà tí SBJ ti a wà nílé kẹta sí Polaris Bank opposite Oyedeji Shopping Complex ní Oyedeji ní ọ̀nà mọ́nà tán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ṣe ti ṣetán 0800 21 91 20 40 0800 21 91 20 40 ẹ forúkọ sí o ẹ̀kọ́ TSBJ mama rizbita sí o.
4: Ìyá inú láyé wà. Hello.
6: Hello ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
6: Ẹ kú ètò.
0: Yes sir.
6: Ẹ ò mò ń gbọ́ program yín lọ́wọ́ ìjọ àwátà wà lọ́mí àdìo ń bo la lè lọ láti
0: ìgbò níbi ọ̀gbìn.
4: Ẹyin tí a wà lọ́mí àdìo challenge ni kẹ wá but bá a ṣe ń sọ a nílò àwọn alágbàtà ní gbogbo ìgbèrò ìbàdàn.
0: Àwọn tẹ bá ti fẹ́
4: ẹni sí
0: ọ̀ pharmacy.
6: Ẹjú rẹ ọ́fíìsì ń lé challenge.
4: Tẹ bá ti dé challenge. Ẹ kàn máa rìn wá sí scout camp ọjà Jimobi tó wà ní scout camp yẹn.
0: Block E
4: shop 7. Block E shop number 7 ọ̀kẹ́ pé nọ́mbà Chiquito shop ibi tí Chiquito wà nìyẹn. Ẹ pé nọ́mbà Chiquito 0808121 8145. Ẹ kọ́ sílẹ̀ 0808121 8145 nọmba tẹ ma fi gẹ́ẹ̀tì Chiquito nìyẹn tẹ bá ti pè mí màá júwe bẹ ṣe máa dọ́dọ̀ wa kò jìnà sí challenge ń bẹ̀ yẹn ta ló tún wà ń bẹ̀ ó yẹ ẹ pé inú láyé wà ọlọ́run fi iléeṣẹ́ wa ó fi ń dára nínú ayé ta wà nínú ẹ̀ yìí kò sáìsàn kankan tí wọ́n máa sọ pé kò ẹ ó kò lílọ ẹ wà á máa manage ẹ ni kò jọ. Hello the caller.
7: Hello mama Chiquito.
4: Yes sir.
7: Ẹ máa fún ètò.
4: Ẹ ṣe sà.
7: Òjò ló sọ̀rọ̀ láti lo làǹlátẹ̀
4: yìí padà báyìí.
7: Ẹgbẹ́ ẹ ń sọ gbogbo ohun dùn àwa náà sì ní fẹ́ẹ̀sì nínú kinní yìí.
4: Ẹ wọ́n wọ́n ibo lọ́dọ̀ yín.
0: Làǹlátẹ̀.
7: Làǹlátẹ̀ ẹ wọ́n wọ́n
0: fámásì ní àwọn oníkà fúnni nọ́mbà wa tó ń gbọ́jà fún wọn bẹ̀ yẹn. You cannot be everywhere at the same time.
4: Àwọn tó bá ní láti jẹ́ alágbàtà bá ṣe ń sọ fún yín àwọn tó bá fẹ́ jẹ́ alágbàtà kọ́ ké sí wa ṣùgbọ́n bí mo ṣe sọ kò ń ṣe pé máa pàtẹ sójú títì kò jọ ó yàtọ̀ sí ìtàn pàtẹ sójú títì ó yàtọ̀ ló wà ń bẹ̀ lo ẹni ẹ ti sá lọ ni 0912370 8567 ẹ tètè ẹ pè wọlé kẹ béèrè ìbéèrè ìwọ tó bá ti lórí tó dẹ̀ ṣe fún ẹ dáadáa pè mo wáyé fún àkókò yìí sọ pé ọ̀pọ̀lọpọ̀ pè ní sátidé tó kọjá pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbà tí wọ́n àwọn lò ó olóògbójò bàbá eégún wò ó ìwọ̀n tí ò ṣiṣẹ́ wọn ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní kìkì dáadáa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwọ tó bá ti lò ó pè wá jẹ́ ká mọ nípa ẹ̀ tó bá dẹ̀ ní béèrè má dẹ̀ gbàgbé a fẹ́ kí risk bitters àti sáré wọlé ko kaakiri igboro ko kaakiri gbogbo aye iwo to ba fe de alagbata o le pe wa hello e ku elegbe radio yi e ka le ma
8: e ku e e do yo mo tun pe yin o
4: kilawi
8: ojo ojo ni mo tun pe yin
0: a gba yin do pharmacy
8: pharmacy wo da
4: eh
8: o wa ni pharmacy loyo
4: olo ni oyo good all pharmacy good all pharmacy o wa nbe lo sibe yo wo de
8: dare wone oke
0: e ma ri risk bi ta nbe risk bi ta le ma ri lodo won
4: ta lo tu wa nbe
0: aha a dupe lowo olorun fun anu ti awon eyan ri gba wa nti ti olorun ti da lohun leyin oyun iju ti won na ti finu e soyun loruko jesu ayo lo ma so kale o awon to da tun ti ran wa na adupe o se tori pe o fi ori olorun o ma ra ni wo yen ko o fi anfani
4: ran oga mi ran ti pe eyan kan ni germany to wo mo wo mo wo mo nigeria ti ori pa to wa lo gbogbo o lo rizbita so lo sare wole igba to ma de germany to won atoko ejo collabo adupe lowo olo omo keji lo wa lowo e nisin olorun ni ki se o ti di meta
0: twins ni ne
4: Oh, twins, sorry. Yeah. Twins, what is the matter? Twins, ni ala koko. Elekeji ni twins. Adupe lowo Olorun. Awon iya kelebe ati baba kelebe ni ilu Germany. Aki yi o, mo mo pe n gbo eto wa. E ku ise. Ta lo tun wa nbe to fe bere ibere. Te ba ni ibere, gbogbo bi ti oja wa wa, ohun le ti gbo lenu oga mi yan te ba lo crank chemist.
0: O wa nbe. Crank pharmacy ni challenge ni
4: Ibadan. Kule ara.
0: Kule ara ni usage ni Ibadan.
4: O wa nbe.
0: Block East of 7. Scout camp. Chiquito. O wa nbe. Ọjà wa nbẹ lóríṣiríṣi ẹyẹ ká máa bọ̀ sí ilé kẹta sí Polaris Bank ní Oyedeji opposite Oyedeji complex gangan ilé kẹta sí Polaris Bank lọ́nà mọ́nà
4: ibẹ̀ ni olú-ilé-iṣẹ́ wa ní ilẹ̀ Ìbàdàn
0: 2191 2040 00 2191 2040 gbogbo ohun tó ń ṣe torùpọ̀ wáyé ni ìwọ ṣe yọjú náà kò mọ̀ wípé ibi tí màá pẹ́ wà ibẹ̀ náà ni màá gbà ẹ̀ wá.
4: Then tó bá di on the 5th of September lágbára ọlọ́run a ma ni idanileko fun gbogbo awon ti won ba ni aisan kankan lara bi keji e yoju wa
9: awada wa academy nko
4: academy bi ti bo se bi bayi eyin bi bayi le o wa na e ma bo wa ni scout camp
0: e le wa si scout camp e le wa si
9: wo okay.
0: Hello
4: iwo ma da ma bo aisan tori to ba bo aisan ni bomi kin pa e tun mi sita kin fi ẹ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló bọ àìsàn mọ́ra wọn fẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní kinní kan tó fi di nǹkan tó yẹ pé paríparí ẹ̀ náà wọ́n gbé síta náà ni mo fọlọ́run bá bẹ̀yìn má bọ àìsàn mọ́lẹ̀ tètè jáde ṣe nǹkan tó yẹ kó o ṣe adẹ̀ láwọn tó yẹ pé wọ́n máa tẹ́ẹ̀kì fún prevention. Hello.
9: Hello.
4: Hello pápápá.
9: Wọ́n lẹ́nu tọ̀rọ̀ láti Màyá. Ẹ gbọ́ngbó láti lè rí àwọn ògùn ilé iṣẹ́ yìí ìgbàdàpálà wa wà.
0: A ti sọ fún yín pé ká sọ fún pharmacist yín sà. Àwọn èèyàn wá láti London, wọ́n wá láti America, wọ́n wá láti UK
4: káàkiri
0: láti wá ṣe ìtọ́jú wọn níbi tá a wà yìí. You can't enjoy your wealth if you are not in a good health. Take care of your health before it becomes a threat. Mo máa sọ fún wa wípé inú wa ni ayé wa wà o.
4: Ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀. Mo dàrá fẹ́ fàtìkò yìí sọ fún gbogbo wa tá a bá ń pè wọlé. Àti gbogbo yín tẹ bá fẹ́ ṣe kí ni ṣe alágbàtà ẹ lè pe nọ́mbà mi èmi àtọ̀gá mi àjọ̀dá yín lóhùn 08081218145 ẹyin tẹ bá dẹ̀ fẹ́ wá lọ́la sí challenge area láti ring road challenge oríta kíní kan mọ̀lété sí gbogbo bẹ̀ bóde tẹ bá fẹ́ wá láti gẹ̀ẹ́tì ogun wa lágbára ọlọ́run ọlá ago mẹ́wàá àti máa ṣí ṣọ́ọ̀pù ní scout camp ẹ pé a máa ju òbẹ̀ ṣe máa débẹ̀ tẹ bá ń bọ̀ láti mọ̀lété scout camp lẹ́màkàn tẹ bá dé challenge tẹ̀ ń lọ sí mọ̀lété scout camp lẹ́màkàn láàrin lẹ́yìn baptist church ogun wa ò wọ́n ṣùgbọ́n ọlọ́run fi ń dára nínú ayé àwọn èèyàn lẹ́ẹ̀kan sí nọ́mbà mi 08081218145 ọ̀gá mi bóyá wọ́n ẹ̀ṣẹ̀ mú báírò ẹ sáré pé nọ́mbà yín fún wọn
0: 0021 91 2040
4: inú láyé wà ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ ó dàrọ̀.

0: ẹ̀dá ṣùgbọ́n olórun máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lókàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
2: Ìjọba àwarawa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ̀ lù dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ayànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wàá lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wàá lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelú FM 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. You can perform today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Print, put your message on display. Ìlera lọ́rọ̀.
2: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlèégbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn. 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Alẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan, tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà, àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí. Kẹ́sì ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀, kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sí ti gbọ̀nyí nìkan ni Lágelo 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni ó fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnyín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágelo 96.7 FM òkè gájò òkè. Ìkánilágelu ti Sátidé yìí ó tún máa lágbára.
2: Ìyá Lẹ́kan, bó ni Sájẹ́ wá lónìí?
3: Bọ̀dáṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé?
2: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ná rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó gbàpọ̀lówó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ̀pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe táyà ti gbàṣẹ, nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: Wait!
6: My love, waiting happen?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Ah, Pastor, continue the wedding.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707

0: Indonesia nu eda ṣugbọn Ọlọrun ma ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí ká ṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Javis PR iCare Foundation ló ń lọ́gbọ́n tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 07010152255
1: ojúlọba ara ò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Ẹ̀yin ọmọ Yorùbá ó kí ni mo ká kò.
4: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkànnì Ìlàjẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
5: Ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ.
6: Jàǹgbàrà jùgbùrì jùgbùrì jùgbù jàǹgbàrà.
4: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn ìwé wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
7: Ó balẹ̀ bàgẹ́ owó ní pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited SLR káàkiri gbogbo bi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos. TBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC ìjọ́lódé.
8: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study underqualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or Number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Ajani si o si okada lo gbe ni oko reda oko ke bi rakoro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to bo ti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon oko po nu ogba won lo to o sugbon wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to ob ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to ob e di lock so to ob ni awon won to ni siri si oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin order la toki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lockso to won oba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di lockso to obu ti se ta ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe la toki okun ani o lo ba won ni di lockso to obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 0816982848 7 The Lock Shuttle Hall, the Bontoni Shepherd Locker, in Ron.

ìtìní ètò ní gbogbo ayé. Èmi yóò gbójú mi sórí òkè wọn ni. Ẹ̀gbọ́n mi kọ́ nígbòdì ìgbà lọ́wọ́ Big Man Presenter yóò ti wá. Ìrànlọ́wọ́ èmi àti ẹ̀yin àtọwọ́ olúwa wá. Ìyẹn la ṣe jọ máa ń pẹnu pọ̀ wípé ẹgbẹ́ orí yín sókè yẹn nù ọ̀nà. Àní kájùmọ̀ gbé yín sókè yín ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó ṣe bẹ́ẹ̀ kó wọnú kú lè gbó sáfẹ́fẹ́ ìwọ ní àṣálẹ̀. Mo mọ̀ pé ẹ ti ń dúró. Mo mọ̀ pé ẹ ti wà ń bẹ̀. Kódà tó fi mọ́ ọ̀rẹ́ mi kan pàdé wa ọlọ́kadà tó ń gun ọ̀kadà. Ọkàn ká mi mọ́ ìdí odò ń jọ sí. Wọ́n ní Big Man Presenter, ilé-ìwòsàn Àyànmọ́ ṣe bí alálẹ̀ Friday. Ṣé àjọ máa ń gbọ́ ni o? Mo ní rílì. Adẹ̀ tó ti dé náà nìyẹn. Lórúkọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun. Ilé ìwòsàn Àyànmọ́ lórí afẹ́fẹ́ Lagelu 96.7 FM. Ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn. Ibẹ̀ lẹ ti ń gbọ́ wa. Ibẹ̀ gangan la wà yìí. Lost City Gospel Grace Ministry, ìjọ Ọlọ́run alàyè t'Ọlọ́run ọba mi Ìdùmàrè gbé sórí òkè àpáta. Tó gbé sórí àpáta tó fìdí ẹ̀ sọlẹ̀ sórí àpáta tí ò lè wó láéláé, tí ò sí ipá tàbí agbára kan tó lè bíwó. Kódà wọn lè bíwó lórí afẹ́fẹ́ àbí òtún. Orí lórí òtítọ́ àti òdodo la fi gbé kalẹ̀. Lost City Gospel Grace Ministry, ilé tó wà ní agbègbè Meridian Bus Stop Àpáta nílùú Ìbàdàn. Ikọ̀ àti ìrìjọ Elédùmarè ti wà nínú kulu. Wọ́n ń bẹ níwájú mi. Bàbá gangan wà ní kalẹ̀ lálẹ́. Inú mi dẹ̀ dùn gbàá. Wòlíì àti Olùṣọ́ àgùntàn Enoch Fọlọ́runṣọ́, wọ́n ti wà nínú kulu pẹ̀lú mi. Àtòjọ Láǹfààní àti Jaládùn Kristi lẹ́ẹ̀kan sí láṣálẹ̀ yìí. Mo dẹ̀ mọ̀ wípé kò ní sí àbámọ̀ bẹ̀. Ọ̀rọ̀ ẹ̀rí inú prógrámù tàṣálẹ̀ yìí àti èmi àti ẹ̀yin làjọ máa sọ. Ẹ má gbàgbé ẹgbẹ́ àwọn omi àti òróró yẹn tẹ máa ń gbé sí rédíò yín yẹn. Ẹ gbé síbẹ̀. Ẹ wá gbìyànjú kẹ́ ìpínlẹ̀ kejì ìpínlẹ̀ kẹta. Ẹ̀yin ẹ dùn yẹn sókè làálàá. Ẹ jẹ́ ká jọ Jaládùn Kristi. Ẹ sọ fáwọn tó wà lágbègbè yín pé kán bẹ̀rẹ̀ sí lọ máa gbọ́. Tòró kún fún ọgbọ́n, ìmọ̀, ó kún fún ìtúsílẹ̀ àti ẹ̀rí rẹpẹtẹ. Ṣíwájú gbogbo Ajínrere Káyọ̀dé Oyèbọ̀dé, bàbá mi ojú Olúwa. Àwọn olólò tú ètò yìí o.

0: ayé sọ sínú ìdè. Gbogbo ẹni tó ń forí adé sèrú. Torí nínú ìpàdé àdúrà alágbára oní wákàtí méjì tó máa ń kún fún testimony yóò. Ìwọ náà darapọ̀. Pé gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Débi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pásítọ̀ Ìnẹ̀fọ́lọ́ṣà wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Lord City Gospel Grace Ministry. Tó wà ní MAA Lilẹ̀ House of Agere Food Street. Meridian Bus Stop Àpáta Ìbàdàn. Bẹ́ẹ̀lẹ̀ tó lè máa rí wa wò. Lórí àwọn social media handles. Lórí Facebook àti YouTube. The Lord City TV. Lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànbọ̀ wa padà sí nílẹ̀ kúnrẹ́ pẹ̀lú ògo.
1: Ẹ má gbàgbé, ẹ láǹfààní àti máa wà kìtìkìtì.
2: Together for Jesus, just a lot of big, big, big.
1: Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí.
2: Welcome with me, Minister Kibio.
1: Lord City TV, Lord City TV, ní kẹ́ ẹ lọ tẹ̀ sójú ẹ̀. Ẹ máa rí wa wò live and direct. Ẹ wá láǹfààní àti lọ ṣíà ẹ̀ lógúnlógún, ẹ ṣíà ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ fi comment síbi tí ẹ ti ń láǹfààní láti máa wò wá. Ẹ jẹ́ káwọn tẹ̀ ti ń wò wá. Ẹ fún wa ní comment. Ẹ ṣíà ẹ̀ dáadáa.

gbogbo ológun èyàn táyé sọ sínú ìdè gbogbo ẹni tó ń forí adé sírú torí yín ni pàdé adó alágbára oníwákàtí méjì tó bá ń kún fún testimony yìí o ìwọ náà darapọ̀ pé gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá débi tí ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́ tí pásítọ̀ Inefọ́ Lọ́ṣọ́ wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MAA Alilea of Akere Food Street Meridian Bus Stop Àpáta Ìbàdàn bẹ́ẹ̀ lẹ tún lè máa rí wa wò lórí àwọn ṣíṣí omi ní àndù lórí Facebook àti YouTube The Lord City TV lọ́jọ́ tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí o Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́wọ́ padà sí nílẹ̀ kúnlẹ̀

0: Pastor J.E. Adelakun. Atẹgbẹ́ nkọrin Ayewa on la fi wọlé padà sórí ètò tí a pè ní ilé ìwòsàn ìyọ̀nà lórí afẹ́fẹ́ Destiny Clinic on Air. Mo nígbàgbọ́ pé wà ń bẹ̀ tí èkúrò ń bẹ̀. Ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ mi o. Ààyè ṣí sílẹ̀ lálẹ́ dáadáa. Inú mi dẹ̀ máa dùn tí ẹnìkan tó pè mí the other time tán bá lè ráyè wọlé. Inú mi á dùn. Wọ́n ní bí mo ṣe máa ní pé káwọn èèyàn pè wọlé pé kí làwọn èèyàn ń dojúkọ kí ló ń dojúkọ wọn. Àbọ̀n ní ìbéèrè kan àbí nǹkan kan wọ́n ní bàbá gbàdúrà fún wọn. Lórí ètò yìí láwọn Friday mélòó kan sẹ́yìn. Onímọ̀ ṣe sọ fún mi ìdá lóòótọ́. Bọ̀ ìbá wù mí bóyá kan pé dádì wọ́n láwọn pé dádì time kan ní ó bízì bí àwọn ògbé bákanbákan contract pè wọlé. Wọ́n tẹ̀ ṣí àtẹ̀símú nìyẹn. Ọlọ́run ṣiṣẹ́ nínú ìjọ City Gospel Grace Ministry for sure. Ọ̀ṣẹ́ láwọn testimony yẹn ẹ bá fẹ́ ṣe ẹ̀ tó bá fẹ́ pè wọlé lè pè láti ṣe ẹ̀ no problem. Òkè wá ṣe pé yẹn gan la wá gbèrú téńté. Nínú wákàtí kan ètò tá wà fi 45 minutes àbí 50 minutes máa play testimony. Ọlọ́run ló lóògùn kádà gbogbo ẹ̀ padà fún. Ẹ bá fẹ́ sọ lè pè láti sọ. Ṣùgbọ́n jẹ́ ká fàyè sílẹ̀ lé gain lálẹ́ pé àwọn wo ló tún ṣetán àti ní ẹ̀rí. Àwọn wo ló ṣetán láti ní ọ̀rọ̀ ẹ̀rí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń ní nípasẹ̀ ètò yìí. Ẹ jẹ́ ká wo àwọn tó máa láǹfààní àti pèwọlé pé bíi bí mẹ́wàá èèyàn kan ìṣẹ́jú kan èèyàn bíi mẹ́wàá péré 0912370-8675. Mo máa ń sọ̀rọ̀ kan pé ẹ jẹ́ ká jọ fi ṣe bíi eré bíi àwàdà wùnà kẹwàá ohun tọ́lọ́run máa ṣe. Ẹ má gbàgbọ́ pé níbi tí fake wà original náà kún bẹ́ẹ̀ rẹpẹtẹ. Ẹ̀lú ẹ̀ka lẹ́ ti wọlé o. Ẹ máa gbọ́ mi o, tẹ bá fẹ́ dárúkọ yín ẹ̀dá, tẹ bá fẹ́ dárúkọ yín ẹ lè fi sílẹ̀ bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ lọ ní sàn-án. Tẹ bá dẹ̀ ti gbọ́ ìtọ́ni látẹnu bàbá pé bóyá ẹ dákẹ́ tàbí kẹ́ ẹ continue ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mọ kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ́ ń pè fún.
1: Mo ní kí wọ́n tó dáde ọjọ́ àdúrà fún mi ni mo ń la ìṣòro kọjá ni láti gbá mi gbélé ayé mi ìjà òun èrè kan ṣe. Mo ṣe ń gbàdúrà tó. Àdúrà yẹn kó ló dàbí pé kò gbà fún mi rárá.
2: Láti bo lẹ́tí ń pè
0: orúkọ ṣé ẹ̀fẹ̀ dárúkọ yá bẹ́ẹ̀ fẹ́ dárúkọ.
1: Rárá mi fẹ́ dárúkọ.
0: Ẹ̀fẹ̀ dárúkọ àdúgbò wo lẹ wá wà tẹ ti ń pè wá ẹ̀.
1: Balógun mo wà.
0: Balógun.
1: Bẹ́ẹ̀ni Balógun
0: ọ̀nà UI kankan yẹn. Ẹ sọ nǹkan kan sí pé ẹ ti ń gbàdúrà ẹ dá nǹkan kan rere ṣe ẹ tún sọ.
1: Bẹ́ẹ̀ni mo ti gbàdúrà mi dá nǹkan rere ṣe láti gbàmú délé ayé mi dá nǹkan rere ṣe rárá àti ra ẹni dẹ̀lá kọjú
0: ọmọ. Ẹni dẹ̀lá kọjú ẹ dẹ̀ tó ẹni ọdún mélòó bá a ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Mo ti lọ sí mo ti lọ 55 years. 55
0: kábíyèsí lẹ́nu rẹ̀ over to you daddy.
2: Máa sọ nǹkan méjì fún yín sà. Number one, àánú wà àkọ́bí máa ń ní ìdojúkọ. Mo máa ń sọ fún àwọn tó bá tẹ̀lé àkọ́bí pé àkọ́bí máa ń fa yàrá gùn ni o. So tiwọ́ tó o bá kì í ṣàkọ́bí tó o bá ti rọ́nà náà tó bá wá ń ṣe gàràgàrà sẹ́gbẹ̀ẹ́ ẹnìkan ló forí la ogun o. Ẹnìkan ló ń forí la ogun o tíwọ́ fi ráyè lọ free o. So ìyẹn wà ń bẹ. Number two, sẹ́ri bíbọ̀ ló ṣe lágbára tó yẹ tó bá gún èso yóò bẹ̀.
0: Yes sir.
2: Kò sí béèyàn ṣe máa dúà gbà tó bá jẹ́ pé kò ní fún oògùn kan kò gbúdọ̀ dẹsẹ̀. Wọ́n sáfẹ́sẹ̀ ibẹ̀ gan lè ṣúwádẹ̀ dúró sí a máa surpass ẹ̀sẹ̀ yẹn sí yín from time to time kí àdúà yẹn kò lè dá láì lágbára. Nǹkan méjì tí mo fẹ́ kẹ́ bójú nìyẹn. Ẹ ya ọjọ́ mẹ́ta sílẹ̀ kẹ́kàn máa béèrè fún àánú. Ọjọ́ mẹ́ta yẹn máa gbàdúrà wákàtí ni aago mẹ́sàn-án àárọ̀ aago méjìlá aago mẹ́ta aago mẹ́fà aago mẹ́sàn-án aago méjìlá ẹ máa gbàrà níbẹ̀. Ìdíyelé lè nìyẹn fi máa ń ṣe rere láyé. After that 3 days nọ́mbà tá a máa pè ẹ pé nọ́mbà yẹn máa gbàdúrà fún yín. Tẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ máa gbàwọ̀ ẹ ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ máa jẹ̀so ẹ máa mú mi. Tẹ bá ti sàn díye lé yẹn ẹ pè mí máa gbadura fun yin mo fun yin kodun to pari mo gbadura ohun ti ogun aye yin fi sasiri imole tu asiri e lo
0: ami jesu
1: ami jesu
2: ohun ti ota nlo gege bi agbara lori yin ina je wole
0: ami jesu
2: eja jesu loruko jesu o kigbe lori yin fun anu loni
1: ami jesu
2: anu to yanju ogun yin mo kede anu yen bo sori yin
1: ami jesu
2: jesu oluwa wa
1: ami
0: God bless you
2: e ma ri ami pe iran lowo dide fun yin mo
0: e wo eto eleyi a sere nibi o odidi wakati kan mo yewo to je o e kan se pe hello e gbadura fun mi daddy e gbon tani to pe ton sin so osi be se fe gbe moto dele mechanic e ba mi se kini ki lo se ni mechanic o bere ki le fe se lara moto yi a sere nbi o elu e kale o
3: hello sir
0: te ba fe daruko ara yin there's no problem te ba de fe daruko e le daruko ibo le de ti wa npe wa te ba ti fe daruko ibo le ti npe wa
3: Adura fun
0: mi. Ibo e fara bale.
3: E
0: ma gbo.
3: O ti damu ti ti o ti sumi.
0: Hello.
3: Hello sir.
0: E fara bale. Se n gbo mi ma.
3: Mo gbo.
0: E fara bale. A ti gbo pe fe daruko yin. Fine. Adugbo wo le tin pe wa yi. Ki lo sele gangan ke go straight. Te ba ti le open up. O ton yen.
3: Ibi ti mo ti pe jina side ni ko afun ni mo ti pe.
0: Ni ko afun, okay.
3: O ti ye
0: yin. O ti ye wa oya. Ma soro. Ona jin mo tun wa.
3: Isoro ti mo nla ko ja po. O ti da mu si ti si mi. Oju. Ese. Eh? Awon mo ti se wa na ti ti. Igbe di a fun mi.
2: Okay.
3: Mama o ti to.
0: Mama. Oya odun, e dake be yen tutu ma. Oya farabalẹ fun ranse Olorun.
2: Mama. Se mo pa le la wa mo mo pe ale ni go meko na wa bayi mo mo meko da now ti yan ba fe riran lale se mo pe yan o tanna eyan o le rin fi okukun riran ninu okukun ti aye ba mu yan olorun n gba yan lara aye o aye o le gba lowo aye o wa kan tura won loju ni wa tu do de wa tu bo de wa tu ra imu nkan to sele niyan oro yen mo so bi owe o ti ye yin ori afefe la wa e je gbadura anu fun yin e le pe number yen after service ma ni to sun data le ko mama yi gbogbo ibi ti erin de lori ile ti ayin fi mu yin
0: oruko jesu
2: mo ba ile soro to ba je pe olorun to pe mi lo da ile o ya ogun yen ile da pada sodo eniyan
0: ami jesu
2: pelu agbara olorun to da ile mo pase fun ile ogun yen ile da pada sori eniyan
3: ami jesu
2: afibi ti afefe o ba fe ase tenu mi jade sinu afefe ibi ti afefe fe de ti ogun ti dide angeli anu dide fun yin loni ogun esan yin oluwa da pada
0: so ami jesu
2: ibi ta ti nyin lara angeli mi ko lo ni won lara
0: ami jesu
2: olorun anu ja yin
0: gba ami
2: jesu oluwa wa
0: ami
2: ma so awon kan fun yin te ba ti na mi so
0: okay
2: iru awon to ni testimony awon na le pe won le
0: o le pe won le yes sir I'm about the testimony. All right. E se aya eyin le ma lo. E ba ni testimony e le pe wole. E ti gbo nkan kan. E ma gbo o. Lori eto yi oro Olorun kan iwasu kan. E ni bere lori e eyin na le pe.
2: Yeah.
0: E gbo nkan kan o dabi aditu tabi e gbori oya lawon church te yin lo. Ko ye yi dada. Elipi ribere lori e ke da wa pada seyin mo shock ba mama re lati dan yin o
4: su baba mi o ni deyin leyin mi o elo e ka le o ta lo wa loju opo yi.
5: Good evening, my name is Joseph. I'm calling from Ologere. I want to make one of God pray for me. I have a stroke since over 1 year. Make man of God pray for me.
2: Okay, listen to this. One of the testimony during our convention was cases of three people that have stroke and God healed them. Three. That God healed them. And one of them was a female. She said she has had stroke. How many years?
6: For like, it's not 7 or 10.
2: So, Olorun le se. Yes. I'm going to pray for you on phone now.
5: Okay.
2: Man, can you get any substance? Do you have water there or oil? Let me
5: I have water.
2: I send the authority of the word of God to that water. And I release the mantle of healing upon your life. That every veins, every tissues, every muscle that need the touch of God is hereby touched by the power of the Almighty.
6: Amen.
2: You are healed in the name of Jesus.
0: Amen.
2: Psalm 107:20 says he sent forth his word. His word healed them and delivered them from their destruction. If God that created you has called me without any delay, receive the touch of total healing in the name of Jesus.
0: Amen.
2: Send God's power and covenant to that water, that as it touch your body, there shall be revival in everything that are dead in your body.
0: Amen.
2: And you will testify.
0: Amen.
2: In Jesus' mighty name we pray.
0: Amen.
5: Amen.
2: Are you a Christian?
5: I'm a Christian.
2: Before or now?
5: Now. Yeah.
2: Okay.
5: I'm a Christian.
2: Okay, they will pick your number, they will send a message to you.
5: Okay.
2: Thank you.
5: Okay, thank you, man of God.
2: Okay.
5: Appreciate. Thank you.
0: All right. At the screenshot here. Adura Lungba Agbarako. Ohun to dara nfi adura ko ba ma ba baje. Ohun ti o dara nfi adura ko ba le da. Gbogbo en to ba ni gbagbo ni ko pe wole o. Ti gbagbo re ba ti n ti o ba ti to nkan ma wole boda ti pe. Adere kan na nu bi o le pe gbogbo to ba ni ke se o ni e se. Mo so le kan pe asire nbi odidi wakati kan nkan se re o. Asire nbi.
7: Ale makale kwetu
0: e kale o
7: yin ba mi re mi ko ni baje alabala tuju lo mi akede mi ni
0: e pe lo so
7: e ki baba na oro ti wa na npa duwa be ba sure fa wa na ni o
2: e je gbadua e bi ti oro yin ti ta kuku anu ko tu
0: ami
7: Jesus
2: ibi ti oro yin ti ta koko anu tu lale
0: ami Jesus
2: ibi

0: tan ti mu yin lohun bi e je gbese ogun e je jesu ko lo san di yen eyan
1: amen jesus
0: mi o mo bi te ti soro yi won mu yin lo o wa ni pe e ji loni loruko jesu anu gba yin patako
1: amen jesus
0: baba yi mo gbadua fun yin ase to lana fojo gbogbo ibi to je ki ona tin la fun yin ase yen lana fun yin loni
1: amen jesus
0: ogun fun won yes oluwa won
1: amen me wa ma pe mi te ro won ti ka mo to be le bayi hello
2: hello daddy tinuke ka le sir
1: daddy ki le pe
2: tinuke
1: tinuke iro ti ta kele le ita na tin kele 0912370865 daddy tinuke o ti da hello jari e ka le o
2: sele ka le sir
1: sala fi ale wa
2: kola fi ale sir mo ti lati gbe ora ni sir
1: igbo ora
0: that's great
1: ta ba ti ku leru wa
2: Bẹ́ẹ̀ni
1: sá, ìrúwà. Tàbátí kò lè rú wa. Ọ̀rá, kí lẹ fẹ́ o?
2: Mo ní testimony fọ́rọ̀ ti dáde sọ ni, dáde pè fún mi bí sáàdì àìsí sáàdì mẹ́rin sígbà tàwà yìí wọ́n láti máa fún mi bí kí n máa ṣe kí n máa yọ ìdá mẹ́wàá fún ilé ìgbẹ́sí tí mo lọ mo bẹ̀rẹ̀ yọ mo bẹ̀rẹ̀ yóò fi padà pẹ̀lú òun ṣe orin náà yé mi.
1: Ẹ̀dúná, ẹ fara balẹ̀. Kí lẹ porúkọ yín ná? Fẹ daruko yin ele pe lati gbo ora inu mi do e ma binu testimony te share yi abi a pe yin ke pe ni abi adogbon si sama ni wajo lohun ati niyan
2: ara o
1: be de se so ilo se ri o ti pe pe wole
2: bẹẹni
1: won wa ni e ma mu da mewa e tun so eje ma binu mi n gbo dada
2: I'm not sure if you're going to be a man.
1: Oh yeah, eje kan so kankan so dad e soro le ke to te ke to te ready testimony ore ri kan yen sa
0: ogogo ti olorun ni
2: hello
0: gogo ogogo ti
1: olorun se n gbo e ma fara balẹ mo gbo
0: on te yan ba se to ba sise fun yan ki je ko duro number 2 ti ma so fun yin ni pe e ma duro adua ẹ̀wọ́n ìjọ ọlọ́run tán ti ń gbàdúrà tòótọ́ láti lè gbàdúrà rẹ̀ mo gbàdúrà fún yín lórúkọ jésù ayé ò ní fi ìbòjókòó dà yín lára
1: àmì
2: jésù
0: ẹ jẹ́ ń sọ direct ayé ò ní fogun ọkọ jà yín
1: àmì jésù
0: ohun tó ń dùn yín nínú lẹ́nìí lórúkọ jésù kò ní dẹkùn fún
1: yín àmì
2: jésù
0: láti òní lọ ibi tí ayé fẹ́ gbà mú yín ọlọ́run kò dín ibẹ̀ pa
1: àmì jésù
0: àdúrà gbà lórí yín
1: náà àmì
2: jésù
0: olúwa wa
2: àmì
1: God bless you
2: yes
1: sir all right
3: ìmọ̀ ayé ṣe ènìyàn ẹ̀yìn sátánì jẹ́yìn bẹ́ẹ̀ ènìyàn.
1: Ohun tí ọlọ́run bá wí tí ọlọ́run sọ fún bàbá ni bàbá ó sọ síta wọn kúkú sọ fẹ́ ni ẹ lọ́jọ́ yẹn pé kọ́ wá sí ṣọ́ọ̀ṣì àwọn tàbí kán lọ kówó wá bàbá òde fàkán nàbà síbẹ̀ pé kí wọ́n sẹ́ndì síbẹ̀ a ti gbọ́rọ̀ ẹ̀ rí yìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ kí n tún ṣe báyìí ẹ jẹ́ ń gbé kọ́ yìí lápá bí báyìí ẹ jẹ́ ń gbé tapá bí ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
4: ṣàlàyé
1: àlewà ṣe ẹ fẹ́ dárúkọ àbẹ́ fẹ́ dárúkọ.
4: Àbúrò àpàtà dé sínú ẹ̀rọ lọ wà.
1: Àdúgbò àpáta.
4: Yẹ́sù

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal is produced by the 50 Waves Limited. SLR Kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nadaki Tolote.
1: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wá. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lásìkò yìí o gbogbo ẹyin tẹ ń gbọ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára àbọ̀sẹ̀dé adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n ń rọ́ kẹ̀tíkẹ̀tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀
1: ẹ kú déédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùnrin ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o ọdún ni mímí ìṣà ìmọ̀ foloko gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211111 ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
0: bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni yorùbá ń pè ní eléwé arẹmọ.
1: ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn nárun oògùn márọpá márọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókèlókè kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀ lákọ̀ọ́kọ́ àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn sàn ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹgbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsì látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tó ń bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígé dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bó wọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀kọ́ mi ò ṣe déédéé ẹ̀kọ́ mi ò ṣe déédéé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀mọ́ fẹlòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútóra wa àwọn bàbá wa ó lo oko wọn ó lo odò wọn ó sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbílẹ̀ ìwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń baṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọn sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́mọdé arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi tá àìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
0: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
1: Ẹ̀sìn àtọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjọ ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 18:21-11 Àláfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́. A mọ̀ retí yín pẹ̀lú ògo Ọlọ́run Ọba. Ẹ ṣé púpọ̀.

0: ọ̀rọ̀.
1: Kára ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báibái, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní nọmba 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ìyá alẹ́ kan bóun ni ṣáájú wá lónìí.
3: Bọ̀dáṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, ìyìn tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyìí?
2: Láìsẹ̀ pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ràn rẹ ní o, owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni, tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìn ta búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread, gbogbo ayé ló ń wà láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀. Fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà tẹ̀ lé lẹ́yìn àjọṣọ yẹ́pọ̀, tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́, tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551, lẹ́ẹ̀kan sí 0902

Saiko àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer. Ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 And do one lori Twitter.

0: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto Ìsàlẹ̀ òsì Ìbàdàn ló ń fi tìdùnnú tìdùnnú pé gbogbo ènìyàn. Àbẹ́ rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọn bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dúpẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjà kó pẹ́pẹ́pẹ́. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé Olóyè Àgbànúre ní Àkànbí Àrólé Ba Olúyọ̀lé Ìbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì Ìbàdàn. Àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tun Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa ní Bàdìrè Péyọ Rasida Ìdè Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án láṣẹ o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
1: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà by the 50 Waves Limited. Esilele ya ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nadaki Jolote.
2: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lagilu FM 96.7.